0: message rẹ ma dọ. Láàrin ọjọ́ mẹ́ta tó gbẹ̀yìn rìn àjò oṣù kẹfà. Bí ọwọ́ Ọlọ́run yóò ti máa mú gbogbo èèyàn kọjá sí ìpele tó kàn. Ooru àṣírí. Pẹ̀lú crossover night June edition. Látọjọ́ Sunday 28, Monday 29, àti Tuesday 30th June. Next level. Ìpele tó kàn la kórí ẹ̀. Ẹ̀mí Ọlọ́run sọ fún ọ̀lẹ̀ máa bá lọ báyìí. A fẹ́ sílẹ̀ pẹ̀lú ọ̀tún. A fẹ́ mú ìwọ kúrò nípele yàgàn. Kọjá lọ sí ìpele ànító àti àníṣẹ́kù. Àṣírí ọmọ tó ń jà ọ́ máa tú. Gbogbo ẹ̀ lórí òkè ogun àṣejì rẹ̀ ń bàdàn. Lọ́jọ́ Sunday 28, Monday 29, àti Tuesday 30th June. Ọ̀pọ̀ ọ̀ṣẹ́ Ọlọ́run nínú ọ̀rọ̀ àtòrí ló ń bọ̀. Wọlé àsọ̀rọ̀ṣẹ́ ni. Prọfẹ̀sà Adébáyò ju ọ̀tọ́rìtì. Wọ́n máa súre. Wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀. Mẹ́rin ìrọ̀lẹ́ pẹ̀lú mọ́kànlá alẹ́. Láti Ìbàdàn. Bó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Àṣejì rẹ̀ ni ẹ máa bọ̀ ládójú papọ̀ kápọ́lá. Orí òkè ògo lẹ́ni yẹn. Kó o tó wọnú oṣù keje ni. Yẹ́sì Olúwa yóò ti tó ìtàn rẹ kọ́.
1: Tí o bá rí kò ṣeé ṣe kan nínú ayé ẹ̀.
2: If there's any possibility in your life.
1: Tàbí ìrànlọ́wọ́ kan ló ń padà.
2: Or there's a help that keep recurring.
1: Ó dẹ̀ ń gbọ́ mi báyìí.
2: And you are hearing me at this time.
1: Àdúrà méje yìí.
2: These seven prayer points.
1: Ni kò gbà.
2: You should pray them.
1: Pẹ̀lú Psalm 121.
2: With Psalm 121.
1: O lè gbàdúrà yìí.
2: You cannot pray these prayers.
1: Kò mọ dìde.
2: Without being lifted.
1: Prayer number one.
2: Àdúrà kọ́kọ́ rẹ o.
1: Ẹ̀yin ọ̀tá olùdènà.
2: You enemies blocking my way.
1: Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa.
2: Hear the word of the Lord.
1: Ẹ fi ọ̀nà sílẹ̀.
2: Leave the way.
1: Kẹ́ ẹ sì fi ayé sílẹ̀.
2: And die.
1: Ẹ fi ọ̀nà lẹ̀.
2: Leave the way.
1: Kẹ́ ẹ fi ayé lẹ̀.
2: And die.
1: Ó yà dúró. Olúwa wa, ogun tó wá láti inú ìpìlẹ̀ mi.
2: Láti ìjà came from my foundation.
1: Tó ń lé ìrànlọ́wọ́ lára.
2: Jésù náà bẹ̀rẹ̀ lọ́ka mi.
1: Ìwọ ogun yìí o.
2: Dábàá tó.
1: Jáde lára.
2: A kò fẹ́ bàjẹ́.
1: Gbàdúrà kẹrin.
2: Prayer number four.
1: Olúwa lónìí.
2: Lord today.
1: Ẹ ṣí àmì ayé kúrò.
2: Remove evil marks from my body.
1: Gbogbo àmì tí ò jẹ ríràlọ́.
2: Everywhere disallow my health.
1: Àmì tí ò jẹ rí oore
2: ńlá. Mark disallow my goodness.
1: Ṣí dànù.
2: Be you. Olúwa láti ọjọ́ ìwà. Ẹ ṣí àmì ayé kúrò lára mi. Àmì tí ò jẹ rí lọ. Àmì tí ò jẹ rí lọ.
1: Olúwa fi àmì ojú rẹ̀ sí mi.
2: Lọ́pọ̀ jù bá gbà fẹ́ bọ̀ bọ́ mi.
1: Gbogbo ń bá rí mi máa
2: rà mí. Ẹgbẹ́ ọjà sí mi tẹ̀ bọ̀ sá
1: mi. Àmì ojú rere.
2: Ẹgbẹ́ ọjà fẹ́ bọ̀.
1: Wọlé sí mi
2: lọ. Ẹgbẹ́ ọjà fẹ́ bọ̀.
1: Ẹgbà ojú rere.
2: Ẹgbà
1: ànú. Ẹgbà àdúrà. Olúwa. Ran wọn sí mi
2: lónìí.
1: Àwọn tó fẹ́ lò fún
2: mi. Lọ́sí wá lò ní fún mi.
1: Yé màá ká
2: dé. Lọ́sí wá lò ní fún mi.
1: Yé nẹ mẹ́rù
2: ziada.
1: Mẹ ná sàtà.
2: Ẹ fẹ́ ràn wá sí
1: mi.
2: Olúwa ràn wá sí
1: mi. Olúwa ràn ènìyàn sí
2: mi. Lọ́sí wá lò ní fún mi.
1: Mo fẹ́ dìde.
2: I want to be lifted.
1: Ra olóore wa.
2: Send help us.
1: Ra aláàánú
2: wa. Send help us.
1: Ràn ènìyàn sí mi.
2: Send help
1: us. Oyo oyo.
2: Olúwa
1: wa, ó pàdé olóore.
2: to benefit you. We will meet help.
1: Allah.
2: Tomorrow.
1: Go go wala ma pade.
2: We are all meeting. Anyone you know. Invite them in Abuja.
1: Gymnastics stadium.
2: That in the gymnastics hall.
1: Gymnastics hall.
2: Gymnastics hall.
1: In all you let it pade.
2: That's where we are tomorrow.
1: KJ.
2: Prayer number 7. Oluwa.
3: Praise the Lord.
4: Hallelujah.
3: Oruko mi ni orisan mi Morayo. Mo give testimony ni last week. So idi ni ti mo fi so ni last week bi pe gbogbo nkan te pe inira ni mo fi ma nse ti mi o kin fi rorun se nkan te pe inira mo fi nse pe eleyi ti mo wa lenu jo meta igbogbo kan ti mo wa nse pata pelu irorun ni mo wa nse ngba ti ma ti mo se jade nu ibi bayi ni ojo yen ti mo lo gbowo ti ma fi omo to ti ma wori phone mi mori enikan send 130 si mi ti mi o de lero ti tele tele mo kan ri to score for the ties pe ah kin se ties ti bedroom mi o pe to yo mi ba kokko se yen no ba di mo wa send ti kitchen o mo ni ah mo yin olorun logo tori pe nkan ti mi o ti e lero rara mo dupe lowo olorun authority olorun baba mi sam ojo ohun to fi mo nigan lenu se ti mo dara po mo ijo yi ara ro mi ara tu mi loruko jesus gbogbo eyin time go ro eri mi ara o ni niyin e ni finira lo ni aye yin ogun to je emi ti mo duro waju yin ko ni ja yin o.

0: ṣe láìsí àdúrà àti àwẹ̀ iṣẹ́ ìyanu kankan ò lè ṣe ó ti yá níbi tí àdúrà ti ń gbà tí gbogbo ogun ti ń ṣẹ́ ni mọ̀nà wá tí òǹdè ń gba ìtúsílẹ̀ tí onírọ̀bìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀ èrò wìtìwìtì níbi ìpàdé àdúrà àti ìjọ Light of the Living Church ìjọ ìmọ̀lẹ̀ alàyè iṣẹ́ ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láìsinmi àti láìkáàárẹ̀ ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú òfin ohun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọ pọ̀ ní gbogbo ọjọ́ Jimọ̀ Friday ní déédé aago méje òwúrọ̀ sí mọ́kànlá ní Sabo Underbridge Oníjòkúta Hall Sàgámù Ogun State Àkùrí Ọlọ́run ìyanu ṣé ìyanu ló ṣẹlẹ̀ tí Joseph fi di apàṣẹ ní ilé àjèjì nípasẹ̀ ìyanu ní ànàdì ọlọ́mọ ní Ṣílò àkókò tó fún ìyanu tìrẹ náà lábẹ́ ìfàmì ròròyàn wò lè ta gbé kalẹ̀ fún ìran tá a wà yìí General Ofasia Prophet Rotimi Ilésanmi Baba Zion ẹ pé bàbá wò lè sórí 0706-717-0079 tàbí 0806-231-3555 Jésù ń dúró de ọ́ ògbó ọjọ́ Jimọ̀.
1: Ará mi olùfẹ́ òun lẹ́gbọ́ yìí o gbogbo ọjọ́ Jimọ̀ ṣùgbọ́n ṣe wá rí Jimọ̀ tòní ó jẹ́ ọjọ́ tó yàtọ̀ mọ̀mọ́ mo fẹ́ kó o ṣàmí bàbá mo fẹ́ o ṣàmí àníṣẹ́ ojoojúmọ́ ni wàá máa yan Ọlọ́run lógo gbogbo ìgbà ni wàá máa yọ ayọ̀ rẹ ò ní bàjẹ́ ayọ̀ rẹ ò ní di ẹkún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátápátá ẹ gbọ́ bí Olúwa ti wí o mo gbàdúà ní orúkọ Jésù ara ire ò ní kú mọ́ ẹ nínú ó yẹ kí àmì rẹ le jù báyìí lọ sàmì mẹ́ta fáyà kan mo ní lórúkọ Jésù ara ire gbọ́ kò ní kú mọ́ ẹ nínú mọ̀mọ́ ara ire kò ní kú mọ́ ẹ nínú ẹlòmíì kú láìrógolo ó ní àìdíà ṣùgbọ́n kò wúlò ẹ ti ẹ̀rí pábánbárí rẹ̀ àwọn kan tó bá gbàdúà fún yàn ènìyàn á dẹ̀ rí ṣe ṣùgbọ́n òun gbàdúà wọn gbàdúà fún kò rí ṣe ogun kan nìyẹn lórúkọ Jésù ìjì tí kì í jáyé èèyàn lójú tí kì í jáyé èèyàn nítumọ̀ ìjì yẹn kó dáwọ́ dúró nínú ayé rẹ lónìí ẹ o ìwọ ni ré kàn ìwọ ni ìyanu sì kàn níbi ọjà rẹ ọjà tó ń tà yẹn gbọ́ wàá rògo lò mbẹ̀ ogo rẹ̀ á ti bẹ̀ bú yọ gbogbo ẹ ti ń torí rẹ̀ sáré ká ìwọ má wọrí wọn á padà wàá tọrọ lọ́wọ́ ẹ ni níṣojú wọn Ọlọ́run á dẹ̀ gbé ẹ sókè wàá gbégbá ọpẹ́ wọn wà ńbẹ̀ nígbà tó bá ń pa màálùú tó ń pa tó ń sèrẹsì wọn máa palẹ̀ mọ́ ìyanu rẹ̀ dé gbọ́ àdúà Jésù Olúwa wa amen. Ará mi olùfẹ́ fún gbogbo ẹ̀dá àlàyé tí iye rẹ̀ ṣí tí ó sì jẹ́ ọmọ Ọlọ́run ni ọ̀rọ̀ yìí bá wí ni mo sì bá sọ̀rọ̀. Ẹgbẹ́ o ọ̀rọ̀ yìí lékè ńkà ó sì nítumọ̀ fún àwọn ọmọ Ọlọ́run tí ó gbàgbọ́ jọ tó bá fẹ́ lọ ibikíbi lónìí mo fẹ́ kó pátì kọmíṣọ̀pọ̀ wá sí chọ́ọ̀chì tá a ti fẹ́ ṣèpàdé láàárọ̀ yìí. Kí ni déètì èní gan? Èní ni 26/6/2026 Mayata. Líbà kàpọ́lìà líbà zádà ìkàdà ẹgbẹ́ ẹ̀yìn ènìyàn àyájọ́ ọjọ́ òní ó jẹ́ àyájọ́ tó lágbára ó gbúdọ̀ míṣì ẹ̀. Ibikíbi tó bá wà lórí igun mẹ́rin àgbáyé ó gbúdọ̀ wà ńbẹ̀. Kí ni nǹkan náà tá a fẹ́ ṣe gan? N tá a fẹ́ ṣe yìí nítumọ̀ ó ní wípé ẹ má dá mi dúró àsìkò àti dìde mi ti tó. Kí la wá fẹ́ fi ṣe? Mo ní kẹ́ bomi sínú ìrì ṣé ẹ ti bò sínú ìrì máa gbébọ̀. Ìwọ tó o bá yìí bomi sínú ìrì bomi sínú ike máa gbébọ̀. Ọ̀run fẹ́ sọ̀rọ̀ àṣẹ sínú ẹ̀. Isaiah chapter 60 the last verse ó ní kékeré kan yóò sì di ẹgbẹ̀rú. Mo sọ nǹkan kan wọn ò gbúdọ̀ dé dúró sẹ́ẹ̀. Ẹ gbọ́ ọ̀rọ̀ jáde nínú bíbélì kí ni ọ̀rọ̀ náà sọ? Ó ní ẹ lọ sí ìletò tí ó tẹ̀lé yẹn ẹ rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ bẹ́ẹ̀ tú ẹ mú fún wa. Ẹ tí ó bá béèrè lọ́wọ́ yín pé kí ló dé tẹ́ fi tu ẹ wí fún pé Olúwa ní fi ṣe bẹ́ẹ̀ ni. Níbo ló wà tó lérò pé kò sí Ọlọ́run? Ọlọ́run bẹ láyè síbẹ̀. Àníṣẹ́ èní gan ẹ wo déètì yẹn ó plumb ó dé set ó plumb ó set ó bára wọn mu 26/6/2026 ọjọ́ agbára ni ọjọ́ ògoṣe ni pẹ̀lú gbọ́ tó o bá gbọ́ mi níbikíbi tó o bá wà mo fẹ́ kó o gbáradì dìde lọ́gán báyìí já pàdé ní Sàgámù láàárọ̀ yìí gbogbo ẹ̀yìn ti ẹ̀pẹ́ má sọ pé ó jìnà o ẹ̀pẹ́ ará mi olùfẹ́ nílùú ẹ̀pẹ́ ẹ gbọ́ ará mi olùfẹ́ níjẹ̀bú òde ẹ gbọ́ e mura sile gbogbo eyin ti saga e mura sile e ma bo nilu saga eyin ti peru oru e gbo o ikene ilishan titi to fide sapade to fide ogere eyin ti abekuta sotubo e gbo e gbera papa eyin ayanfe nilu ikorodu e mura e ma bo bayi eniyi ni o ojo ti olodumare ti ko wipe o dide ti ohun ko won le da duro ninu aye to si da mi loju pe eni to ba lo ma da duro yo kabuku yo kan de ninu yo be ni mo so fun e ko sagbara to dabi ti jesu ko sagbara to dabi ti baba ko sagbara to dabi ti jesu mi agbara o agbara to jagbara lo o to akoko mama mo so nse ta fe se ni pe e ma se da mi do eh nbo ni be te ba ti de saga ele lo si sabo under bridge onijoku town hall be ni sabo under bridge onijoku town hall legbe le pe npc ago mejo ni pade abere e ma pe o tori ani pe setan se mo ko birthday mi lo je ka pe lojo si mo de se nkoko a soro se ki soro danu mo so fun mo ni baba sino rambo ma wa won wa be ni gbogbo yi le fojuri loruko jesu ni damu eh gbogbo eni to gbagbo ni oruko jesu gbo iwo na wa ni eri wa jeri sagbara olorun se ri mo so nkan kan nipa ti iyo to ba ti fun e fun won ni 1000 pe mo fi so si tori pe to ba ti n gbadua pelu e a dede lo ororo 13 ni so bakan na o missioni o ti wa nta bayi oruko jesu wa jeri sagbara olorun ororo ri akoko se ri iwo to le sami ireti nbe niwaju re koni fun eda e ma gbagbe o te ba ti gbo pade ton bayi ma bo ni isaga onijoku town hall sabo under bridge o ibe ni pade wa bo mi te gbe sinu ri e ma gbe bo iwo to ti bu iwo to bu sinu ri bu sinu ike ko ma gbe bo e wa gboro yi nipa ti ororo iyo eyin te ni die ni eda ikotun yana paja ijegun jegemo ijedodo igando e lo si abaroje road te ba ti de ikotun roundabout old garage or new garage e wo maruwa abaroje e bole ni alabama bus stop ke wa bere oyewole street number 1 oyewole street tabi boyen na le nilo so e lo sibe e pe ero ibanisoro ero number yi fun akurere alaye 07067170079 bole kan si 07067170079 iwo to so pe o ti su e ma je su e o onise owo ni e onise osu lo si abaranje ko lo get kini e tabi ko ja pade ni Tuesday to nbo mo nbo ni suru lere Wednesday mo nbo ni logbelegba God bless you it is well with you gbo enikan gbo mi mo gbadua wa rogolo laye mo fe ko da si ise oluwa pelu 1200 tabi 2000 abi 5000 to ba ti send e ko pe ki a gbadua fun e account number yen re 00699361107 gbo le kan si 00699361107 e ma gbagbe every second friday keji e pade wa ni mushin te ba do ni le gogoro ele lo si tade your street idera cinema hall ago meje aro si ago mokanla ni idera cinema hall

0: Cap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn-ún, níbẹ̀ yẹn, ariwo Figo Cap Herbal Capsule ló gbàgbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figo Cap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigo Cap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Ẹ kú ojúmọ́, mo kí yín ìròyìn ní kùtù àìlàmú afin láti ìkànnì àdàbà FM 89 Àkúrẹ́ ìlú Ìlaramọ̀kìn làwà tá a ti ń gbé òun sátẹ́gùn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dànù oníròyìn ṣáájú náà. Ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn náà. Àwọn èèyàn Ìlàdó ló jẹ́ pé wọ́n ti rọ Déjì ti Àkúrẹ́ wípé kó bọ̀wọ̀ fún àṣẹ ilé-ẹjọ́ lórí ọ̀rọ̀ ipò ọba Olúlàdó. Agbẹjọ́rò kan ló ti kọ ìwé ẹ̀sùn sí ọ̀gá àgbà ọlọ́pàá yanyan nílẹ̀ Nàìjíríà lórí ìkọlù àti ìṣekúpanu òṣèlú èyí tó ń wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣé ni ẹni tí wọ́n fi ẹ̀sùn ìwà àbàjẹ́ kan iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè South Africa ló ti rawọ́ ẹ̀bẹ̀. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí òótọ́ ọ̀rọ̀ kì í ṣe kọsẹ̀ létè ló mú kí malùkún ti àtijẹ́rẹ́ ọba Adéoyè Ẹ̀dẹ́mà kí ó ké sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kó tètè dá sí ọ̀rọ̀ àwọ̀ tó ní ṣe pẹ̀lú báwo epo eléyìí tó wà ní Eberland ní ìlú àtijẹ́rẹ́ níjọba ìbílẹ̀ Ìlàjẹ nípínlẹ̀ Ondo. Níbi ìpàdé oníròyìn eléyìí tó wáyé ní ààfin malùkún ọ̀hún ni ọba Adéoyè ló jẹ́ pé ó ti fi ẹ̀sùn kan wípé Mákun ìlú Mákun òun náà ló jẹ́ pé wọ́n kàn yọ lára agbègbè ọ̀hún tó sì tọ́ka sí wípé inú gbo ọba ẹ̀bà ọ̀hún lọ́jọ́ pé wọ́n fi àti ibi tí wọ́n tẹ̀dú sí lọ́jọ́ pé wọ́n ti wà tipẹ́tipẹ́ tí wọ́n sì jẹ́ pé ń ṣe ni àwọn ẹbí ní àtijẹ́rẹ́ ní ọjọ́ pé wọ́n ń dako ń bẹ̀ tipẹ́tipẹ́. Ó fi kún wípé àwọn tó wá láti ìpínlẹ̀ Ogun ní àwọn ìlú ọ̀hún ni wọ́n kàn bọ̀ wá sí agbègbè ọ̀hún lọ́dún 2018. Ìṣe ni ọba àlàyé ọ̀hún ó tún fi léde wípé àwọn ìlú méjì náà ni ó wà ní Eberland ọ̀hún pẹ̀lú àtọ́kasí wípé eléyìí tó wà ní Alápé Rivers ló jẹ́ ti ìpínlẹ̀ Ogun nígbàtí ti inú gbọ́ ọba Eba Forest ó jẹ́ pé òun wà ní ibùdó tí ó jẹ́ pé epo wà ọ̀hún tó sì wà ní ìjọba ìbílẹ̀ Ìlàjẹ nípínlẹ̀ Ondo. Ọba Adéoyè kò sì wá rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kó rí dájú pé ó jẹ́ kí àwọn àjọ elépo rọ̀bì nílẹ̀ Nàìjíríà NNPC àti Jobless Oil kí wọ́n tẹ̀lé ìlànà eléyìí tó yẹ. Bákan náà ló sin àwọn tó jẹ́ olókoòwò nígbẹ̀rẹ̀ ìpàkọ́ ní agbègbè ọ̀hún kí wọ́n mọ àwọn tí wọ́n mọ bá sọ̀rọ̀ bí ọba àlàyé ní Mákun àti ní àwọn ìlú tó wà ní ìpínlẹ̀ Ogun ọ̀hún pẹ̀lú àlàyé pé ìlú àtijẹ́rẹ́ ó ń ṣe ni wọn ò ní fi ààyè sílẹ̀ kí wọ́n gba ogun wọn. Baálẹ̀ ti àgọ́ alájá àti àgọ́ balógun olóyè Ṣẹ́gun Fásuyì ó ní àgọ́ balógun òun náà ló jẹ́ pé ibùdó epo náà ń lọ tẹ̀dú sí tó sì jẹ́ pé wọ́n ti ń dá oko ńbẹ̀ tipẹ́tipẹ́. Ó ní ìlú ọ̀hún òun ló jẹ́ pé àwọn ò ní gbà kí Mákun kí ó sọ pé kí àwọn kúrò ní agbègbè ọ̀hún pẹ̀lú àlàyé pé ibùdó epo náà eléyìí tó jẹ́ ti igbó ọba ọ̀hún ló jẹ́ ogun ti àgọ́ balógun ní àtijẹ́rẹ́. Àwọn èèyàn ní ìlú Ìlàdó nípínlẹ̀ Ondo lọ́jọ́ pé wọ́n ti rọ Déjì ti Àkúrẹ́ àti Fọláhàn Mekaisi wípé kí wọ́n bọ̀wọ̀ fún ìdájọ́ ilé ẹjọ́ gíga eléyìí tí ó jẹ́ pé ó dá ní ìpínlẹ̀ Ondo tí ó kéde rẹ̀ wípé Mekaisi òun náà ni kò ní ṣe ojúlówó ọba Olúlàdó ti Ìlàdó onídàájọ́ AO Adébùsóyè ló jẹ́ pé ó gbé ìdájọ́ rẹ̀ náà kalẹ̀ wípé Mekaisi òun ló jẹ́ pé ó kùnà láti mú àwọn ẹ̀rí tó dájú wá lórí ipò ọba náà. Ẹni tó wá jẹ́ agbẹnusọ so awon ti o pe ejo na omo niyi oluwati oni ile ejo ino ti fi ide mule wi pe makasi oni oje pe ko mo rira re gege bi olulado ti iladumon oluwati yo un no wa kesi gomina loki ayida ti wa ko tete da si oro un ni kiakia bakane we oni eniti o pera re ni olulado ti ilado ni ijoba ibile ariwa akure ni ipele ondo oba folahan mekaisi ati deji ti akure oba ogolade alato itoyinbo ndo je pe won ti gba ile ejo ko temi lorun lo bayi lati pe ejo ile ejo giga eleyi to da to pe wo mekaisi lati mo rira re gege bi olu ti ilado ni lu amọ ni se ni o je pe won pe won to awon to pe ejo ohun ni won pe ejo ko temi lorun ti won si tun pe fun ki nkan ko wa bi o se ti wa tele lori idajo ohun titi ti won yo fi gbo ejo ko temi lorun ti won da bakan na ni won tun ro ile ejo bi pe ki o mo je ki won se amuse idajo ile ejo ohun titi ti won fi gbo ejo ko temi lorun na awon ti won ku ejo na so ninu atotunu won bi pe awo eleyi to nsele lori ipo oba ohun ati bi pe ki nkan ko wa bo se ti wa o na ni ko si wa be ki o to di pe titi ti won yo fi gbo ejo ko temi lorun eleyi ti o wa ni waju won bakan na ninu ejo ko temi lorun ohun ni mekaisi ati deji ni won ti pe ejo na nija bo ni eyi papa julo lori bi won si ni mekaisi o na ni o je pe o wa lati idile obirin bakan na we ni won wa so nu atotunu won wi pe igbejo ohun o ni o je pe ni ki won lanfani ati gbo ejo ko temi lorun ohun ki oro ko si wa bo si wa tele awon iko eleto abo amotekun ni pele ondo ni won ti dola emi eyan mejo eyi ti o je pe won jigbe nawon apa bi kan nipinle yi awon eyan ohun o ni won jigbe ni ilado ni ijoba ibile ariwa akure nipinle ondo leyin ti o je pe awon agbebon ti won ko lu agbegbe na ti won si je awon eyan na lo lara awon ti won dola emi ni fagbon mire duro jaye ati ojise olorun to je ojise olorun ijo

olaiwo lababe la loro mo ni mo jaye o oni ni abule awon ni waju lohun loke olode baba kan bembe o ni eru eru isi mose dada o fere eru yi dada gbogbo igba o ma mu eru yi jade ti an ba ti nlo sibi kan awoso to dara fun be lo si ntoju re mo so lo ntoju re bo won o so eru na domo to nu do loye ninu ilu ibi ti o ti de yo de be yo pada si ilu abinibi re yo si lo do lori lohun se bibi an se se fun won na re ti an se fun aregbo taregbo ku ni ilu akete to si wa si ilu abinibi re ni ipinle odo Osun to na si di eni pataki nibe ah o ma se o oro kanka ni baba mi gbelu le lojo na fun mi o ni kiesi o ku tin poju gbe ni owe ni pa fun ni o iru won ki se ba se re ale o eni oruba si ti ku mo lori ko se ba se re ale o se boju akata ba lewo senu adie lo ye ki won o ti gbo se benu aregbo la ti gbo pe o so jade ti gbogbo awon eyan si gbo pe baba tin se yo sara akanbi soro ju aye lodi sáwọn ẹni ogbójúlé náà ni sáwọn ẹni ó fẹ̀yìntì ni sáwọn ẹni tó fẹ́ràn lọ sọ́jà pé kí wọ́n lọ rọjà wárè sáwọn ẹni tó jẹ́ pé tó bá dàgbà tó fẹ́ fiṣẹ́ lé lọ́wọ́ náà ni ìmọ̀ràn tara wọn ni wọ́n ń du wọn ò dúkù wọn ó ṣe nǹkan tó dára wọn kóra wọn jọ wọn ń tayò wọn gẹṣin abómúbọ̀ ìwọ sì farabalẹ̀ kó sì máa wò wọn kanakana tó nọmọ ẹga ni ọ̀rọ̀ ń bọ̀ ńgbà tó bá pẹ́ yóò ṣojú olóko yóò ṣojú elébè ni bàbá mi bá sọ fún mi pé ọ̀rọ̀ yìí gùn gan o n ó sì ṣe ní ṣókí fún ọ ni nítorí pé kíni ìlò èdè ohun ewé ni o ọlọ́gbọ́n tó bá gbọ́n yóò ti máa ọmọ ẹni tó ń takòtó ọ̀rọ̀ sí òkú tó láyé o ayé kì í fẹ́ fún ni nísinmi ọmọ aráyé máa ń sọ̀kò ìbànújẹ́ sẹ́rù ẹni ni gbogbo ohun tí ẹni tó san wọ́n lóore tó yẹ kí wọ́n fi sóore ìbàjẹ́ rẹ̀ ni wọ́n mú gbọ́ tó bá dá bẹ́ẹ̀ ẹ̀yin nu o èèwọ̀ ní àbàbí tí ibi ni léèrè ẹ jẹ́ ká ju ẹ̀ torí pé kí ni kò sóògùn kan tó lè pàkúrọ̀ lójúgùn eegun dangoro ohun lojúgùn ológun tó bá dán wò yóò fi tètè yòókù jíjó èrì jàǹwèlé ni àkànbí ọmọ olódóde ó dúró ti olódùnmọ́ rè tí ó fẹ̀yìn ti ẹnì kankan olúwo fi fún

àìtilẹ̀ ti gbọ́ nípa ilé ìwé kan Jackiem College of Health Sciences and Technology lórúkọ rẹ̀. Ilé ìwé tí o ti lè ní ìmọ̀ nípa ètò ìlera, ìmọ̀ sáyẹ́nsì àti ìmọ̀ ẹ̀rọ. Ọkí ni wọ́n láàrin ẹ̀yẹ. Wọ́n láwọn ohun èlò ẹ̀kọ́ tó jẹ́ ti ìgbàlódé tí àyíká ilé ìwé ọ̀hún gan dáńtọ́. Jackiem College of Health Sciences and Technology ló wà ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ekiti State College of Health Sciences and Technology ti ìlú Ìjẹrò Ekiti nípínlẹ̀ Ekiti. Ilé ìwé yìí ti gbohun tẹ ìjọba o. Àti pé ẹ láǹfààní láti kẹ́kọ̀ọ́ gboyè certificate, diploma, OND àti HND láwọn ẹ̀kọ́ wọ̀nyí. Community Health Technology, Health Assistance Medical, Diploma in Public Health àtàwọn yòókù. Àti pé Ekiti State College of Health Sciences and Technology ti ìlú Ìjẹrò ni yóò fáwọn akẹ́kọ̀ọ́ gboyè ní certificate wọn. Ibo gan ni ilé ìwé yìí wà? Opposite First Samuel Ogangan nílùú Súpárì Àkókó nípínlẹ̀ Ondo. Fọláyé Lẹ́kúnrẹ́rẹ́ sáwọn nọ́mbà wọ̀nyí 08120644426 tàbí 08154377844 àti 08154375072. Jackiem College of Health Sciences and Technology wọ́n gba ìmọ̀ láti lè di adarí lọ́jọ́ ọ̀la.

0: We have to go. We'll do this again, God willing, next week. My name is Olajumoke Omotosho. God bless Nigeria. Good morning.
1: And my name is Abimbola Ogunbowadeniyi. Good morning to you once again.
2: Adaba FM, I like it forever.
3: Ẹ tó kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tó bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Ilé-iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Herbal Mixture. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbara wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dùn wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wa di ti yanpọ̀nyanrin ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbara wa nímọ̀ràn ká sì fi sí òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àti ìyàwó bìrì òun náà ló yí ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀nyanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé. Dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀. Sàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mí torí mo ti sẹ̀. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀ yìí kò fẹ́ fún rẹ rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ó wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hun ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni ilé-iṣẹ́ tó wá ń ṣe gbòógì 24/7 Herbal Mixture. La fi wá ń gbara wa níyànjú wípé ìwọ ìyàwó tó ọba mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni. Kì í ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta ànasẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Herbal Mixture. Kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn à ń mu tó dùn. Ẹlòmíì wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lẹlòmíì wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí. Gbogbo àwọn nǹkan tá ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́. Àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀. Àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Herbal Mixture láti mọ jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn. Ó wúlò fọ́kùnrin, ó wúlò fóbìnrin, ó wúlò fọ́mọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà. Ẹ sì wá mọ wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá. Pọ́nbélé egbògi náà ná fi ṣe. Àjọ NAFDAC sì fòǹtẹ̀lú. Ìwọ náà lọ rà lónìí torí pé ìjáwá ìjà ò sí always guide ni. Wọ́n ní kọ́ guide ara rẹ. Ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà ná mo sì ń padà bọ̀. Ẹ kú kalẹ̀.
4: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
5: Abba aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Herbal Mixture kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Herbal Mixture kò lọ́tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Herbal Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091 60 62 62 53 091 60 62 62 53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Herbal Mixture gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me.
3: Benny, ijawa ijawsi, always guide, no ni. Se wari bogo e yiti e bafe di alagbata. Funle e sheton shebogi 24-7 abamik choyi. Namba yi, o nani ke e mwapi. 091-60-62-62-53. E jen kpele e kasi. 091-60-62-62-53. Tu, otu di bami ina, ta tumwa padi.

0: ajẹ́pẹ́ ká tún máa kiri àwa kó ojúmọ́ àkójúmọ́ fọlájì òye tayọ̀ àtúkò ojúmọ́ mọ níbi gbogbo tẹ́ títí láǹfààní àti máa gbọ́mi lóra torí ṣe bẹ́ẹ̀ ti mọ̀ ojú ọba ti dá èrè òtún gbọdọ̀ sẹ̀ mọ́ ó di wẹ́ lónìyẹn òní ni ọjọ́ jímọ̀ ọjọ́ ńlá ni ọjọ́ jímọ̀ ọjọ́ àkójọ ọjọ́ àlùbáríkà ọjọ́ ìyẹyẹ èmi a máa ṣe ládùn gbogbo ọjọ́ mẹ́jọ báyìí ọlọ́run dákun wọlá bí gbogbo táti kéúkéú túbà ẹ̀yìn àwọn àfọ́ àwọn mọ́mù táti bẹ lọ́sìn ọlọ́nìí àdúrà wa dákun jí ó gbà wà á wọlá bí gbogbo tí wọ́n tún ti pe orúkọ rẹ káàkiri àgbà ńlá ayé ọlọ́run dákun. Gbàdúrà wa o wọ́n wàá ṣe jímọ̀ tòní má ṣe lélẹ̀ tí ó gbẹ̀yìn nínú ìṣẹ̀mí wa àmì àti àmì láì ní dènà panú láì tún ní fọlọlọfọ ẹjẹ́ àjọ kábàrà bọ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ kó dàtọ̀ fún ẹlẹ̀ a máa sọ nípa ìròyìn eré ìdárayá eléyìí tó dúró gbangba gidigba wọn níta bí sùgbọ́n kankan ò sí níbẹ̀ ó dúró kakaraka ẹ̀yìn tèmi ò lo falanta dání orúkọ gbogbo àwọn tèmi ń gbòòrò ayé fọlájì òye táyọ orúkọ mi ló ń jẹ bẹ fàkàó sport the controller sport in general the sport commander agbára gbogbo lẹ́ka àfàtàmọ́là kàtígórí ẹ́ wọ́n ń wádìí ẹ̀ ẹ jẹ́ kó jẹ́ wọn pé assignment ni bí n bá ní mo gbé tuntun lóye náà ẹ dá tàná nù má díjú lórí tirẹ́là ọmọ ìyá mi láì fọ ìyá ń bẹ lókè òun yẹ gángan nìyẹn gbé mi débẹ̀ 100 ẹjẹ́ àjọ farabalẹ̀ gbéra wa tùràbàyè tá a bá ń sọ nípa ìròyìn eré ìdárayá kìí ṣe ó tún lọ nìyẹn gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀nu ni ń bọ̀ láti bẹ̀rẹ̀ ẹjẹ́ nkankan lọ kó láti inú ìdíje ife ẹ̀yẹ adúláwọ̀ ife ẹ̀yẹ àgbáńlá yóò járe pàápàá jùlọ ọ̀dọ́ ọmọ bíbí ọmọ orílẹ̀-èdè morocco ni mò ń sọ nípa ismaili saibari ó ti kọ orúkọ rẹ̀ sínú ìwé ìtàn ìwé ìtàn wo nìyẹn a bá ń sọ nípa ọmọ ilẹ̀ adúláwọ̀ àkọ́kọ́ nínú ìdíje ife ẹ̀yẹ àgbáńlá yé tí ó mi àwọn nínú gbogbo àwọn ìfigagbága ilé tó gbá ní ìpele group stage osoluwa ismaili saibari òun gangan lọmọ tá ń sọ lọ́wọ́ tá a wà yìí o torí tá a bá ní ká wò ó nínú ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀tọ̀ọ̀tọ̀ torílẹ̀-èdè south africa gbá ní ìpele group stage ó láǹfààní àti mi àmọ̀ fún wọn ọmọ ọdún 15 péré ni dáúlà bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ fàkàó sport òun lèmi náà farabalẹ̀ jẹ́kẹ́yìn tiwọn mọ̀ láti ibẹ̀ lọ ibo ni ń tún balẹ̀ sí pẹ́pẹ́pẹ́ orílẹ̀-èdè south africa iná mo sì wà torí ibá méjì kọ́ àwọn ọ̀tàn tí orílẹ̀-èdè wa nàìjíríà tá a kọ sínú ìdíje ife ẹ̀yẹ àgbáńlá ayé àwọn náà ti ń lé bá lọ́wọ́ tá a wà yìí ìtàn wo ni tàbí kí n sọ pé wọ́n ti gbá wa gan sẹ́yìn tá a bá ń sọ nípa ikọ̀ láti ilẹ̀ adúláwọ̀ tó mi àwọn júnú ìdíje ife ẹ̀yẹ àgbáńlá ayé wọn àti gbá wa sẹ́yìn báyìí torí pé gbogbo àmì ayò táwọn náà ti gbá wọlé ó ń lọ bíi 26 goals èlé tó fi ń fi góòlù mẹ́ta léwájú nàìjíríà gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ òun lèmi náà farabalẹ̀ jẹ́kẹ́yìn tiwọn mọ̀ 23 péré nàìjíríà ni o a jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn tí nàìjíríà ń kọ àwọn orílẹ̀-èdè morocco náà wọ́n lé wọ́n ń bá lọ́wọ́ tá a wà yìí gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ fàkàó sport òun lèmi náà tún farabalẹ̀ jẹ́kẹ́yìn tiwọn mọ̀ èmi a sì máa sọ pé ọwọ́ tó bá ti wà mọ́ ń tó ń ṣe ọmọ ìyá mi ọlọ́ọ̀bà mi ló ni dáúlà àjọ máa lò ní ẹjẹ́ ń lọ kó wá láti ní èsì ìfẹsẹ̀wọnsẹ̀ èsì ìfẹsẹ̀wọnsẹ̀ fi ẹ̀yẹ àgbáńlá yé eléyìí tó wáyé lálẹ́ àná àtàwọn etí ó máa tẹ̀ wájú tó bá ti di ní ìrọ̀lẹ́ òní torí àwọn tèmi fẹ́ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ ni àti pé bó ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ a gbọ́dọ̀ má bàdọ́gba ẹjẹ́ ń jẹ́ ká mọ̀ pé lọ́wọ́ tá a wà yìí orílẹ̀-èdè japan gbẹ́gbẹ́gbẹ́ tí wọ́n gbọ́ láfẹ̀mọ́júmọ́ òní ẹ̀jẹ̀ ń kọ́ lọ kó wá ń bi tàná ná orílẹ̀-èdè ecuador wọ́n fi góòlù méjì sí ọ̀kan jẹ́jú orílẹ̀-èdè germany o nínú ìdíje tó wáyé nìyẹn àfẹ̀mọ́júmọ́ ọ̀rọ̀ tòní tunisia farabalẹ̀ jìyà orílẹ̀-èdè netherlands lónà wọn mẹ́ta sẹ́yọ̀ kan ni sẹ́ẹ̀rí japan àtòrílẹ̀-èdè sweden gbọ́ọ̀kọ̀ọ̀kan làwọn gbá kojú ara wọn o orílẹ̀-èdè USA àwọn farabalẹ̀ gbẹ́gbàyà látọwọ́ orílẹ̀-èdè Turkey mẹ́ta sí méjì ni. Paraguay àti Australia odo làwọn ta pẹ̀lú ara wọn. Yóò máa tẹ̀wájú lálẹ́ òní Norway mọ̀kọjọ́ orílẹ̀-èdè France aago mẹ́jọ alẹ́ òní. Gẹ́gẹ́ bí nǹkan tún ṣe wà sí nìyẹn, aago mẹ́jọ yìí kan náà orílẹ̀-èdè Senegal wọ́n mọ kojú orílẹ̀-èdè Tirac nínú ìdíje ife ẹ̀yẹ àgbáńlá ayé. Ló bá wá di àfẹ̀mọ́júmọ́ ọ̀la, aago okun rú àjìyàn. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Cabo Verde ìyẹn Cape Verde nìyẹn wọ́n mọ kojú orílẹ̀-èdè Saudi Arabia. Aago mẹ́rin òru orílẹ̀-èdè New Zealand àti orílẹ̀-èdè Belgium. Aago mẹ́rin kan náà Egypt ọmọ kojú Iran. Bó ṣe wà sí nìyẹn, ó lè mí náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀. Ẹ kó ti mọ̀ pé bó ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ àgbọ̀dọ̀ má jẹ́ kẹ́yìn tiwọn mọ̀. Láti ibẹ̀ lọ, wọ́n mi dáadáa aláṣẹ KSC àbí tó kárí ayé àwọn Gunners nìyẹn. Kí ni tó máa ṣẹlẹ̀? Ọ̀túnba láàrin fálànà gbogbo olówó Gunners. Ẹ jẹ́ ń dójú ọjà náà kí n lọ polongo ọjà. Bí má polongo ọjà dé, a tún wá farabalẹ̀ ká bàrà bó ṣe kẹrẹ yóò pọ́tọ fún ẹlẹ́ta ara nìyẹn. Ó ń lọ wá mọ̀ ń bọ̀ wá Fọlájì Oyetayo. Gbogbo ara mòfin padà bọ̀ mọ́ kí yín o, ẹ kú.
1: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ọya ẹ̀ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-A-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-L-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà.
5: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape out. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open them. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.
6: This award goes to the most punctual student of the entire school. And the winner is Lisa Solomon.
7: Something is telling me that she makes her daughter skip breakfast just to be ahead.
8: You people could have just asked. I would have been happy to tell you my secret.
9: Enjoy instant goodness with John Venn's 3-in-1 chocolate. The quickest start to your morning.

0: ọ̀dọ̀ kò rí àṣà rere láìfẹ́ àbàdàmọ́là tó ń gbọ́ mi adéwọlé masa gbogbo ìlú àjò àwọn gọ́nà sì níyẹ ogun 99 gbogbo làrámọ̀kẹ́ mi ò ní wá gbogbo yín tì àwọn gọ́nà sì láwọn ti di rakarakara lọ́wọ́ tá a wà yìí sáà tó ń bọ̀ ẹni báláyọ̀ wá wọ́ làwọn gọ́nà sì ń kọ lọ́wọ́ tá a wà yìí kò sí wàhálà ẹ jẹ́ ń balẹ̀ bàgẹ́sọ́dé ó sì mórí o. Ó sì mórí o, onígbàkúgbà tí má sì tún rántí yóò mọ bà mí nú jẹ, ìjẹ́ kí ni tó ń bọ̀ nú jẹ́. Àìkẹ́ ìdásọ fọ̀tọ́ gbogbo làrámọ̀kín ọ̀pẹ́ òsì. Ó ní tẹ́ ẹ bá gbàgbé. Ipò ẹgbẹ́ agbábọ́ọ̀lù Tottenham Hotspur mọ́ kéde mi nínú oṣù kọkànlá ọdún 2019. Ìgbà tó wá di ọjọ́ kẹlò, ìgbà tó di ọdún 2021. Èyí tó wá ń dùn mí bẹ̀ ni wípé mo kó wọn wọ àṣekágbá ìdíje ti UEFA Cup. Kọjá mélòó kan tá gba àṣekágbá ti English Football League Club. Ìyẹn Carabao Cup nìyẹn. Òun náà wá gbaṣẹ́ lọ́wọ́ mi. Ó ní bí n bá tún ti ronú kankan yìí. Ó máa ń dùn mí gàga gidi ni o. Lórí ibá méjì kọ̀. Ọ̀tọ̀ lẹ́ni tó ṣiṣẹ́ débì kan ọ̀tọ̀ lẹ́ni tán ni ó wá parí ẹ̀. Kò yẹ kó máa rí bẹ́ẹ̀ nínú eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, ẹ̀yìn rẹ̀ kọ́ ni wọ́n kéde Mauricio Pochettino ni. Ó ló máa ń dùn mí tí má ti rántí ni Jose Mourinho. Òun gangan ló sọ bẹ́ẹ̀. Ẹ já kú bẹ́ẹ̀ yẹn tún lọ bẹ́ẹ̀. Ó lọ bí àwọn gédéńgbé nìyẹn. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé 11 games unbeaten. Eléyìí tí orílẹ̀-èdè Germany ń kó lọ tẹ́lẹ̀. Ecuador ti bàjẹ́ lálẹ́ àná o. Ẹ máa sọ pé orí ọwọ́ tó bá ti wà mọ́ tó ń ṣe ọlọ́ba mi ló ní dáúlà. Àjọ máa lò síra-síra ni. Gẹ́gẹ́ bí nǹkan tún ṣe wà sí nìyẹn. Olúbáyọ̀ Michael gbogbo ìjàpọ̀ extension àwọn Chelsea nìyẹn fẹ́ mi fi lẹ́gbẹ́. Wọ́n ń tẹ́tí ilẹ̀pọ̀ Mr. Rotimi. Ẹ já kú ń bẹ pàápàá. Ibo ni tún balẹ̀ sí pẹ́pẹ́pẹ́. Ẹ jẹ́ ń sọ fún wa pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Paris Saint-Germain. Wọ́n ti ní kí wọ́n lọ sanwó ìtanràn. Owó ìtanràn kí ni? Wọ́n ní ìwùwàsí eléyìí tí àwọn olólùfẹ́ wọn wù nínú àṣekágbá ìdíje ti UEFA Champions League. Nígbà tí wọ́n ń kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Ghana, àwọn olólùfẹ́ Liverpool Paris Saint-Germain Bayern Munich. Wọ́n yan kanra jẹ́gbẹ́ ẹran màlúù ni. Wọ́n ní ìwùwàsí táwọn olólùfẹ́ ikọ̀ Paris Saint-Germain. Ìwùwàsí tẹ́ ẹ wù kò bá òfin àti àlàkalẹ̀ àjọ UEFA mu o. Wọ́n ti wá ní kí wọ́n lọ sanwó ìtanràn lọ́wọ́ tá a wà yìí. Gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ Falcao Sport lágbọ́nrin tibẹ̀ náà. Àtúgbésẹ́ yìí ti wà létí. Ibo la bá tún fẹsẹ̀ rà? Ẹja tó gba bílọ̀ Rudiga. Ó nínú mi dùn lọ́wọ́ tá a wà pé Jose Mourinho gangan ti dé sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Real Madrid o. Bó sì mọ̀ wípé Mr. No Nonsense. Òun gangan ni Jose Mourinho. Orí ibá méjì kan kò fọ́ fẹ́ níbọ́dí o. 44-440 ni. Mo sì nígbàgbọ́ pé mo wá gbádùn rẹ̀ dáadáa. Gbogbo àwa agbábọ́ọ̀lù ikọ̀ Real Madrid. À á gbádùn Jose Mourinho gẹ́gẹ́ bó tún ṣe dé padà sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Real Madrid. Tó ń gbọ́ mi ọ̀rẹ́ mi dáadáa Adégbòye Gala ni Al Madrid ni. Ó bàjẹ́ tí. Ẹ já kú ọmọ ẹ. Ẹ jẹ́ ń balẹ̀ sínú ikọ̀ Manchester City o. Elliot Anderson, Manchester City ti gbé wá sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn o. £160 million lọ̀rọ̀ bá dé o. Gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ Falcao Sport. Àbádọ́gbà, a jẹ́ pé ọmọkùnrin yìí. Elliot Anderson, òun náà tún ti di gbádagbọ́n rẹ̀ sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City. Àwọn Manchester City gan ò fẹ́ túra lẹ̀ torí ibá méjì kọ́ láìpẹ́ lẹ́jìn Enzo Maresca. Akọ́nimọ̀ọ́gbá wọn tí wọ́n kéde láìpẹ́ nìyẹn. Bọ́ọ̀ ló ṣe máa jẹ́ ẹ̀yìn Chelsea sẹ́ ṣùgbẹ́ngbẹ̀sùn. Àwọn Chelsea láwọn gan ò ṣùgbẹ́ngbẹ̀sùn. Ẹ jẹ́ ń lọ sí abala bóyá lẹ́mọ̀ kí wọ́n sí ojú òpó yẹlẹ̀. Pẹ̀lú bí Lionel Andres Messi bàbá Thiago bàbá Mateo. Kingi kẹ́ngẹ́ kẹ́ngẹ́ LM10 tó ti di LM30 tó tún wá padà di LM10. Àti Cristiano Dos Santos Aveiro Ronaldo. Olúkálukú ṣe ń kọ ìtàn lọ́wọ́ tá a wà yìí. Ojú wo lẹ́yìn fi wo àwọn agbábọ́ọ̀lù yìí? Àti pé irú Ọlọ́run gangan ni ò sí irú èèyàn pọ̀ jáǹtirẹ rẹ̀. Ṣé táwọn méjèèjì bá rìtáyà káàkiri àgbáńlá ayé? Ṣáà tún lè rí irúfẹ́ àwọn ọmọ agbábọ́ọ̀lù mìíràn tí ó dàbí Lionel Messi àti Cristiano Ronaldo. Ìyẹn gangan láàbójú wò láàárọ̀ tòní bọ́ọ̀lù bá jásìkò yóò wáyé. Mo rí ẹnbẹ́ ọ̀nàrẹ́bù Olúwatọ́yìn Victor Jaffe of Manchester United. Ẹ jẹ́ máa lọ sí abala bóyálẹ̀mọ̀ àwọn tèmi ń tẹ́tí ilẹ̀ pọ̀. Abala tá a ti máa ń gbọ́ kò mú òkun. Gbogbo bí nǹkan ṣe ń lọ nípa eré ìdárayá eléyìí tá a ti gbórí àti tá a ti gbàgbé. Ohun tó já wà lórí ọwọ́ kategori A náà nìyẹn. Ọlọ́ọ̀bà mi ló ní orí bẹ́ẹ̀. Àwa náà sì kọ́. Tá a bá ń sọ nípa ọmọ ilẹ̀ Nàìjíríà. Tàbí kí n sọ pé agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó kọ́kọ́ gba red card nínú ìdíje fi ẹ̀yà gbáńlá ayé. Sunny Keita ni ó fi ìtàn balẹ̀. omo le Nigeria kokan ti won kokan fun ni card jade kuro lori papa ninu idije fe ya gba nlaye e gbagbe ni orilede Nigeria nkojo orilede Greece ni ipele group stage ninu idije fe ya gba nlaye orilede South Africa lodun 2010 a nkojo orilede Greece ni ipado di seju meta le ni 33rd minute ibe gaga lo ti lo gba ese ade eyin mo orilede Greece Vasilis Todusi ibe gaga ni won ti san red card o a je pe sani keita won lo orilede Nigeria kokan ti o kokan gba card jade kuro lori papa enu ideje fe ya gba nla ye lo wo wa je je to mo agba bolu akoko ti won kokan le jade ninu ideje fe ya gba nla ye lati le adulawo eto ti mo si wi pe agba bolu lati le adulawo akoko ti o gboko gba red card ninu ideje fe ya gba nla ye oruko re ni Emmanuel Kundi Emmanuel Kundi gbon tari ga gba bolu mo orilede Cameroon ni te ba ranti te ba gbagbe te ba gbagbe te ba ranti idije fe ya gba nla ye odun 1982 orilede Cameroon kojo orilede Spain enu mi ago idije fe ya gba nla ye odun 1982 eleti Spain gba lejo e Cameroon kojo orilede Peru orilede Peru ibe gangan ni Emmanuel Kundi o lo ti gba card kuro lori papa o a je pe Emmanuel Kundi ni agba bolu akoko lati le adulawo ti o gba red card ninu idije fe ya gba nlaye odun 1982 ni orilede Cameroon kojo orilede Peru se tun ba mi de baba nbari e wa ni wipe oti se akoli mo gba kankan lati le adulawo ti won fun ni red card ninu idije fe ya gba nlaye o a wa le so todun ta wa yo sugbon akole je ko ye mi pe ko ti se akoni mo gba kankan lati le adulawo ti won fun ni red card ninu dije fe ya gba nla ye gege bo tun se wa si agbeyin ti wa debe finally e wo e je nsi oju opo yele 08162519991 sanyin ro wi pe leyin Cristiano Ronaldo ati Messi sa turi awon agba bolu mi to dabi won e lo e kaaro e ti wa nbe o oruko yin ati bi te tin pe wa
1: Adedeje Joseph lo soro latundun
0: leyin Messi ati Ronaldo ti sa won ba lo sa tun le rawon agba bolu miran ti o dabi won
1: atu di century mi kan to le ri atokun
0: because leyin kan se set record leni keji na set ti e
1: o lagbara tori awon ti a fi pe atumo pada leyin Messi Ronaldo won ti disappoint ara won atawon awon ololufe won
0: 1000
1: awon agba
0: 1000 hello sir
1: mo wa pelu yin atokun
0: afojusun Ronaldo ni 1000 goals seyin ro po le gba wole ko to retire
1: o le sumo o le ma bebe but a sumo
0: o ti wa ni
1: tori o se po die
0: o ti wa ni 75 bayi
1: ti o ba ti ni farapa o se to se iro awon agba bolu bi awon ti a fokan ti tele pe won tun ma se dada awon bi Hazard awon Neymar Mbappe anko won o se dada to awon latun lero pe ngba ta won Messi Ronaldo ba ko ni ekun Europe ebe ni pe won ma te sowo waju sugbon o se ni lanu wi pe won ja won lolufe won ni tama
0: ko si yo nu mo ti yo eseun eseun eseun eseun eje ma fi yes lo laaro toni titi ojo segun to nbo ojo tuesday ta tun to gbo la wa lalaroye folaji oye tayo ruko mi lo nje be fakao sport eje ma gbianju ka ma sere ideraya o eku kale
2: Ah, ma chérie, ni boulot le nom de métallier. Oh, elle a bini. Il se roule, ça l'a énormani. Pour badi, ou bala ma romi. Ça l'a yo ma famille, so. La ti bala est didiense. Néo ma romi go go, debi pe. Néo le belle mon canle. Je se la wo, mais ma oncouriri. A tiens, c'est mes ima, comme go go. Oda, et l'on sou dede. Oh, le moti biyanju, biyanju. Oh, l'on a bayoje. Ayo, mouti wa soumi. A goni, si l'on si, j'en l'opé. Si wo, quani pa, babo, ki ou goni. Ogbulugbu ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́ sọmọ aráyé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 07064606419 07064606419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́ ṣe òsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kùn grammar school ní ìlú Àkúrẹ́ bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 64 60 64 19 oh samu oh 64 60 64 19 kini le ese baba oke ogun ti en gba awon eyan ni momore lo lori ati pe kini le ese baba oke ogun se ohun na ni isoro to nba waja ninu se ara wa ati to nba waja ninu egugun ara wa apere wo ni won na ti en ri elomi a ma ri pe tohun ba sun bayi tohun ba jin ati dide nile re isoro ni oje fohun tori gbogbo ara ni o ma ro ohun elomi a ma ri pe ise ohun bere si ba fa ohun so lati bi ibara adi ohun de bi ese elomi o le bere mu kan le elomi o le duro pe elomi a ma ri pe gbogbo enu eti ohun lo bere si ma hoye be le elomi o ma ri pe gbogbo enu ara ni kan bere si ma ja ounje tabi nkan bere si ma rin kaaki inu ara ohun tabi ara ti e bere si ma ta ohun bi e pe ohun fi atarara pelomi ba fe sun lale bayi ati rorun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jin laaro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi afi ma pe e ma ja wora wa ni re iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero bani soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi ka elomi o ma fi opa sikete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege be epo hun fe subu eyin ewa won baba wa ewa won baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba ni won tun ma da ta kebe kebe se bi ewe ategbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe ategbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu sanyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pe awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu si wa be ni kaka oni yo wa lenu ninu egungun ara wa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfani ewe ategbo lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07 64 60 64 19 07 64 60 64 19 alafi ara wo ni bifi abia
2: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
4: Aje ki ama ki gbogbo eyin ololufe wa nibi kibi te wa 39 fani ati ma gbo wa yala nile yi tabi nile okiri oloyinbo ma so nkan kan wi pe agbara ni afin toni je iyen ni pe information is power ti eyan ba mo nipa awon nkan tin lo eyan kan ma padanu awon anfani loloko ojokan tin lo kaakiri ni sugbon lasiko yo pon se to ti sun iyala ofera nkan ilonule tabi phone aborisirisi nkan wa so pe ami lowo lowo mi o le ri kini ira anfani

0: jaja bread,
1: egg roll,
0: meat pie,
1: chicken pie,
0: buns.
1: Atawon kan jije be teru jai pe.
0: Gbogbo eleni dodo ati wine atawon kan mimu.
1: Leta lagolo ni toni gba toni ye fun e.
0: Ilu rush omu lodo wa.
1: Ile ko cinema ati yara hotel e wa pelu aye sere awon omode gbaye pupo.
0: Ojojumo lo nda bi oja to nro keke to semenge benge.
1: Ti won tun wa o 25% discount.
0: Ori gbogbo nte ba ra nbe lojojo Friday to de ti bere baye titi dosu to nbo.
1: Saye de ru tabi baranda lawon odo ati wa.
0: Oya eyin de gbera ke ma bo ni o jaja mo.
1: Jaja mo.
2: Hello, my people, for our local government, most especially people where they produce garri, where we chop for our local government.
3: Make na listen, make na hear this message, oh.
2: Our local government don't talk, say,
3: no chance to spread garri for ground, they dry them anymore.
2: If government ban you,
3: don't enter case with that, oh.
2: As health workers don't talk, say,
3: now we'll get the higher record of Lassa fever for Nigeria.
2: So therefore, government, they beg all citizens in Nigeria with government so that we can put an end to all this Lassa fever issue. Starting from July 1,
3: if government ban you, say, you spread garri for road, spread garri for ground, they dry
2: and cut, you go meet yourself on.
3: If you won't produce garri,
2: make sure you fret your garri on top fire.
3: You no, keep them for wear out mouth, no feel richer.
2: And people where they sell garri bread and something where they no feel cook before eating again.
3: Keep them so that rat mouth no go richer.
2: So that all of us can be saved from Lassa fever.
3: The executive chairman of our local government, Honorable Eda Tokpe Omolayo,
2: he talks, say,
3: if you come out of your house and be heady,
2: they chop what you get.
3: Then the hospital, they spend unnecessary money.
4: Emila ni yosi ba se fe ori na lori Emila o ni yosi bi odun abayomi oye banji ba o wole lele keji sese ninu gbogbo omo Ekiti ndun Honorable Yemi lati se general manager Ekiti State Community and Social Development Agency Lonki ilu Femi Loye His Excellency bi odun abayomi oye banji gomina wa Lekiti ku orire jijawe olubori ninu eto idibo ta se setan be ni Honorable Yemi lati se nki igba keji gomina Chief Mrs Monisa de Christiana Fuye iyawo Olola Gomina wa Our Excellency Professor Layemi Oyebanji awon agbagba egbe APC Lekiti pe a ku orire o tori ifowo sowopo gbogbo wa a fi break jeans back to back bao till 2030 won wa ngba ladura pe second time yi Ekiti o roju raye Honorable Yemi lati se general manager Ekiti State Community and Social Development Agency lo nkede
5: gedegede ọ̀rọ̀ tú lítoko ẹ̀yin ma tẹ́tí dẹ́yẹ gbọ́ mi o gẹ́gẹ́dẹ́ ẹ̀yẹ yálọ́jà ti gàrí yé dé gàrí àbí yé ti gàrí
6: ìjọba dìmí ka ìka fòun gẹ́gẹ́ fọ̀fi ẹni bá ti sá gàrí
5: ọ̀rọ̀ ó máa ti lo fi o ẹni bẹ́ ti a ti gàrí
6: durísùn wo dé gàrí hun du ko sínú àpò du dín síbẹ̀
5: ti yẹnu eku mà ní mu bá a torí fọ̀fi
6: ìgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà
5: orílẹ̀-èdè fọ̀fi ọ̀rọ̀ òun àìsàn Lassa fever yóò ti yéye jù ú
6: ìjọba ò fi dí gẹ́gẹ́dẹ́ wa jọ ẹni bẹ́ ti a dé gàrí
5: ẹ̀sùn ẹjẹ́ fi ọ sá gàrí gàrí ọ̀rọ̀ mọ́ ẹni bẹ́ẹ̀ ti a ti gàrí
6: dúdé gàrí ẹ̀ dúgbẹ́ dúkàáta dúdẹ̀sí fún ó dáàbòbò ẹran eku àbòdé ègbè ègbùdọ̀ tó bẹ̀
5: bẹ́ẹ̀ látọjọ́ kínní oṣù keje July 1
6: ẹni ọwọ́ ìjọba bá ti bá fi ó sá gàrí ìjọba àbílẹ̀ ọ̀wọ̀
5: ẹ máa mójú wì náà fi jọba o
6: ẹ̀dínkẹ̀rẹ̀ wa pọwọ́pọ̀ mí ìjọba dájọ́ mọ̀ pín sàìsàn Lassa fever ìjọba àbílẹ̀ ọ̀wọ̀ àtòilẹ̀dẹ̀ Nàìjíríà
5: alága ìjọba àbílẹ̀ ọ̀wọ̀
6: Honorable Tọ́pẹ́ Ọmọláyọ̀ òun fi àní rogun àìsàn ọ̀wọ̀.
7: Ọpẹ́ ò bàbá, ọpẹ́ ló máa yẹ fún ẹran o.
8: Ìka tó tọ́ sí mu la fi ràn ó lápá gúúsù ìpínlẹ̀ Ondo ẹni tó tún rán níṣẹ́ ni.
9: Ó tún ní kìmí ìgboyà.
8: Ọ̀pọ̀lọ́ tó jáfáfá.
9: Òun òye tó gbòòrò.
8: Sẹ́nẹ́tọ̀ ilé.
9: Professor Francis Adédáyò Fádúyìlé OON.
8: Àkóríire sá.
9: Ìyẹn tá a bá ṣe ni lóore ọpẹ́
8: làǹdà. Professor
9: Dayo Fádúyìlé.
8: Sẹ́nẹ́tọ̀
9: ilé.
8: Gbogbo nípìnlẹ̀ Ondo
9: ìbí sẹ́nẹ́tọ̀ ilẹ̀ ìtìrì
8: Professor Fádúyìlé tó ń dúpẹ́
9: fún gbogbo ọbalayé
8: ìjòyè
9: pẹ̀lú gbogbo ẹ̀yìn èèyàn pàtàkì jùlọ
8: ẹ̀yin olùdìbò
9: fún àǹfààní tẹ ju ẹtẹ fún mi ni
8: láti lọ sojú yín ní ìgbìmọ̀ sẹ́nẹ́tì
9: ẹ̀yin ọ̀dọ́ o
8: lápá gúúsù ìpínlẹ̀ Ondo
9: ẹ̀yin awakọ̀
8: àgbẹ̀
9: oníṣòwò
8: ìyá lọ́jà bàbá alájẹ
9: ẹ̀yin àjọ òṣìṣẹ́
8: INEC
9: láìláì lórúkọ jẹ́
8: Professor Dayo Fádúyìlé
9: OON sẹ́nẹ́tọ̀ elect ló ń dúpẹ́ o.
10: Màá sún ọ́ lù fẹ́ kó sí màá sí.
11: Ẹ
10: àlọ́ pẹ́ sí ọlọ́run fún ìgbáyé rere ní gbogbo ẹbí ògèdèǹgbé kí ń kéde ikú àti ètò ìsìnkú màmá wa màmá màmá wa àti màmá màmá màmá wa wọ́n late mrs abigail fatima ògèdèǹgbé ọmọ yomubade akérèdọ́lù tí wọ́n jáde láyé lẹ́yìn tí wọ́n lo ọdún 98 98 years lókè èpẹ́ bí ayẹyẹ ìsìnkú wọn yóò ṣe lọ rèé o wednesday 16 oṣù kẹfà ọdún yìí láwùjọjọ àjàbọ ẹ káàkiri ìlú ọwọ bẹ̀rẹ̀ láago mẹ́sàn àárọ̀ friday 16 oṣù kẹfà ní ìsìn àṣálẹ onígbàgbọ́ nílé rẹ̀ tó wà ní ládùúgbò akínúwà ìṣẹ̀lú ọwọ lẹ́gbẹ̀ẹ́ ìtẹ́ bẹ̀rẹ̀ láago mẹ́rin ìrọ̀lẹ́ tó bá wá di sátidé láwù ṣe ìsìn ìdágbére ní new church cathedral òkè ògún ọwọ bẹ̀rẹ̀ láago 11 àárọ̀ ẹ̀yìn èyí lára màmá yóò wọ́ká ilẹ̀ sinmi nílé rẹ̀ ayẹyẹ ìgbàlejò ẹni ọmọ sin ló bímọ yóò wá sọlẹ̀ ní Narins King Event Center Housing Junction Ọ̀tàpẹ̀tẹ́ ọwọ màmá wa ọ̀wọ́n late mrs abigail fatima ògèdèǹgbé
11: aya ògèdèǹgbé agbógunbóró ọmọ olú lórí ẹgọ ọmọ lòun àgbàwọ sórínà ọmọ lọjà mẹta yọ ọ̀nà òjọ ọ̀bánà rigidi tán ọ̀yánà wata ọ̀yánà múchẹjọ kẹta.
10: Máa sùn láyà olùgbàlà títí dọjọ́ àjíǹde tí pẹ̀yà òní sí mọ́ gbogbo ọmọ lólùkéde.
12: Kimi do kumila se beljo me boli poye ibe fu ame domadu se me kene no banen kinda gatin do twa tutu amne kemo bae grama fu ame kembo se nana ma kene no ba pa mote ibam no ba me ibi kro fu ndo ame kemi mi o bra da banana fu ndo ame kemo tmi mi se ko ya nana amne ibam no ko bae mi mi se mi mete ya o fu garo ma bunya bra se mi bi no ko no mi ma bra ke omo do bra ko ame mi ni ibam ne ndame bra ne mi omo tutu amne me tara centre ya gbai ma se ke oni ame ko ma yoro ne pelegrimio ane o gabai bo ma di zunube ke amo tutu amne e a gabai bo ni Junu Bay 26 ke amo mu dromini we go we rao. Babni tiny mame seme omo me mini 25 kroye agabra makra bunila bra sekwe boko bondi mimini. Bre brake omye dot mi bra omo tutua mini. Bike mama fungaro ma bunila bra sekwe oni moni mimini. Mi bam me me krimo krimo ke o tutua mini. Mi tiny mame la do de sekwo. Anio damo yima bo tundra me track mon dimini putumi. Nukuma se omo timi. Mban me me omo ujitwai. Ya oma totwa ma bamlo ma seme erekru moe. Oni erekru moa sekwo. Pelekri krof windo amien puis aye non même les sepo iti mos wo mi afai ani mi obe ujupa mamu mo erekro mo e woni kan pon fie mi akai wo ele mo edim kokoba e ibitim pa mako di meni windo amema kon problem docteur wo akindele igi te don fun pu in science by technology amema to track mo dimni we mo pretobo abike bio ilawole phd te don fun pu aran on those web de matwe mi ara kem bra ko agbo di amni e
13: o ma ti daraba o karira ye o
14: Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì tí wọ́n gbé ìjáde wọn lárugẹ látọ̀dọ̀ ní Yéṣu. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀. Àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Àtọkùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà. Olúwan t-shirt, jeans and chino, pants and joggers, wristwatches, eyewalker, senator dressing, resource control ní Yéṣu. Ọ̀tà gbàǹtagbà tó ta gbẹrẹgẹdà síbi gbẹrẹgẹdà ní gbàgede ọ̀gbẹ́gbàbù yẹkẹtẹ níbi táwọn ọ̀gbẹ́gbà ti rí gbà ọjà pàtàkì kalẹ̀ sí. Oh my God! Bí odindi ọjà ìlú kan lókè òkun ni. Military and paramilitary accessory. Àwọn officers boot. Ní ti civil defense, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn. Àti bẹ́ẹ̀ àti fìlà àti láyàdì wọn ní bẹ́ẹ̀. Gbogbo schools ní kò tètè wá máa order for uniform container and sandals. All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Ìbẹ́ ìṣeléyọléyọ tàbí dọ́sí dọ́sí. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà. Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé. Ó yá ní nọmba 85 ọba Adéṣidà ní dojúkọ táwọn ọ̀la kúrẹ́. Telephone 080-3452-0455. Ní Yéṣù. Abibata kókó ká.
15: Ìsọjí ìta gbangba ti dájẹ́ ọdún yìí ló wọlé dé o. Nílé ìjọsìn Blood of Jesus Deliverance Church aka Land of Mercy. Gbogbo ènìyàn ní àgbè.
16: Ibi ayé èdè ni mọ́ o, ìwọ nìkan ló mọ̀ pé.
15: Ẹ jẹ́ ká dìde fúyà. Kájọ kó wọrin lọ síbi ìsọjí pẹ̀lú àdúrà ìdajì ọdún oṣù kẹfà yìí. Gbogbo wa la mọ bí àsìkò yìí ti ń rí. Àdúrà lọ̀rọ̀ wa ń fẹ́ o. Káwọn tí ó ṣubú ó lè dìde. Káwọn tó dúró má lè ṣubú. Èyí ni a fi ń gbé gbogbo ènìyàn síbi ìsọjí ìta gbangba. Pẹ̀lú àkànṣe àdúrà ìdajì ọdún ti ọdún yìí. Bẹ̀rẹ̀ ní Wednesday, ọjọ́ 24 sí Saturday, ọjọ́ 27 oṣù kẹfà 2026. Nígbà tí a ó ṣe Thanksgiving ní ọjọ́ 28 oṣù yìí kan náà. Ìyẹn ní ìta gbangba ilé ìjọsìn wa Blood of Jesus Deliverance Church aka Land of Mercy. Lójúkojú First Gate Ami Barak òkè sí kan. Òǹdòròdò Àkúrẹ́. Aago mẹ́rin sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ ojoojúmọ́. Làkànṣe àdúrà yóò máa wáyé o. Ó dára làkọ̀rí ìsọjí yìí. Pẹ̀lú àdúrà ààbò fún orílẹ̀-èdè wa. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tá à ń retí níbẹ̀ ni. Pastor Láyà Samson ti ìjọ CAC Theological Seminary Àkúrẹ́. Prophet Paul Olúyẹmí Body of Christ Ministry Ayédùn Kọ́tàsí Àkúrẹ́. Ǹjẹ́ Prophet Abiodun Ọlọ́fẹ́ JP Lọ́lọ́run ń lò lórí òkè yìí. Ìgbìmọ̀ ìjọ PJDC ló ń kéde.
17: àpapọ̀ ẹgbẹ́ ìdàgbàsókè ìlú Ekinyàdé tí a mọ̀ sí EACDA ló ní kí á kéde Ekinyàdé Day ti ọdún yìí tí yóò wáyé ní ọjọ́ 27 oṣù kẹfà ọdún 2026 lórí pápá ìṣeré VHS Ekinyàdé ní dédé aago 10 òwúrọ̀. Àwọn alága ọjọ́ náà ni Aṣíwájú Prince Dr. Ọlátúnjí Olúsọjí àti Dr. Hadiza Bala Usman. Ayẹyẹ Ekinyàdé Day 2026 yóò wáyé pẹ̀lú ètò ìkówójọ oní 750 million naira fún ìdàgbàsókè ìlú. Olùkówójọ àgbà ni Right Honourable Abdul Ibrahim Halima. Gómìnà ti a nípínlẹ̀ Kogi ni àlejò àgbà ọjọ́ náà, His Excellency Usman Ahmed Ododo. Àwọn olùgbàlejò ọjọ́ náà ni Principal Bajide Kọ́ládé Òsítọ́jú, Elder Dende Tóyìn Kọ́mọláfẹ́, EACDA National President àti Honourable James Abiodun Fálékè. Nígbàtí Kábíyèsí His Royal Majesty Olú Anthony Bámigbáyé Ìdòwú CON Olúwàdé ìlú Ekinyàdé yóò máa gba àlejò lọ́balọ́ba. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 0802-342-9283 àti 0806-974-9874. Pastor Emmanuel Ogunbuye, alukoro ẹgbẹ́ ìdàgbàsókè ìlú Ekinyàdé EACDA ló ní kí á kéde.
18: Coronation anniversary ló máa wọlé dé yìí o.
19: Ìyẹn ti ìsáyìdẹ̀.
18: Aṣáájì Subar Dambusa.
19: Yòókè yìí náà yà ní Ebira Ofundo State.
18: Ànòdé yìí ambassador tó yíná yé Ebira Kingdom.
19: Wednesday 24th of June.
18: Free medical outreach.
19: At the Civic Center Ìwárọ̀ Kàkókó by 9 AM.
18: Saturday 27th ni anniversary gangan bẹ̀rẹ̀ ní 10 AM.
19: Pẹ̀lú planning lórí ilé ìwòsàn fẹ́ ta fẹ́ kọ́.
18: His Excellency
19: Govnor Lókè Orímẹ́sà Ẹ̀dá ti wá.
18: Pẹ̀lú Gómìnà Kogi.
19: Ìyẹ́ Alhaji Usman Ododo.
18: The special guest of honor.
19: Ambassador Roland Ọmọwá.
18: Guest of honor
19: is Imperial Majesty
18: Oba Dr. Yusuf Adibori Adeleye OOE.
19: Inonokuku di Olubaka Ofoka Kingdom.
18: The Royal Father
19: His Royal Majesty
18: Alhaji Dr. Ahmed Tijani Mohammed.
19: The Oyinna Ofibira
18: Atoba Stephen Ogoye wa
19: Oluse Ofowaluse Iwaru Okan.
18: The Royal Home
19: Honorable Ayo Ajah
18: Alaga Akoko Southwest
19: Honorable Alhaji Ahmedu Takuro
18: Commissioner for Local Government and Chief Tansi Afie
19: Honorable Chief Abdullahi Bello
18: Commissioner for Local Government and Chief Tansi Afie Kogi State
19: Alhaji Engineer Adams Onota
18: Pelu Honorable Adejoro Ade
19: former member House of Reps
18: to
19: Emama Gbagbe o
18: anniversary Dan Musa yo milititi ni waro oka
20: won ehun ni andale bi ni yawo
21: msie towo kai aka won ka
20: abonam gari eni towo
21: ekunya anaba gagari yete o
20: ozo akwa ka oga gari yete owo
21: abaza la gurihi
20: agobeka okona ila se viva
21: oda lu yawo
20: abi na yesaka
21: e towo no oya vivi
20: ko wawo ijobo wo ka manaza age
21: da bai omogoi amozie
20: ni ma honi july on ye na nyo ni july
21: abi ijobo police ni ka eve yimo oye mokoro
20: ozo ni ojisa suno oza
21: oga gari yete
20: abaza o
21: yayi ni ẹwọn ènìyàn
20: olùdókòwò ìhun
21: ìjọba ní ká ẹ àwa gómòrì yìí
20: ọ̀sán náà wà wá wàlì gàrí
21: ọ̀wára dán ọ̀ dán náà inú hù
20: gàrí alágara ìrọ̀
21: yìí kùsù ní ẹ̀ àníìzọ̀
20: ẹ̀fọ́ àníìzọ̀
21: abẹ́sẹ̀ náà ni ọ̀nà àkọ́sí òpó náà yìí lásẹ̀ fi rà wọn
20: àbóyìí ní ká yìí abọ́nsà ààrẹ
21: ẹni
20: yàwùrẹ̀
21: ẹ̀sùnkẹ́lì
20: andani
22: ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
23: Abba ajo oko ti igboni nipa 24/7 Abba Make Sure kọrọjọ gbogbo ìbílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo àkànṣe gbogi ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Make Sure.

0: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته
1: وعليكم السلام
0: ورحمة الله تعالى
1: وبركاته
0: جاي حكي يني بوبو بي تاتي لا فاني اتما بوا لورو بوبو ايان ما يوا نينو اسلام اتي يوم با وا نو اوان سي توكو بوبو ايان فاتا لا كي كي كي اتي يجي كوما جي تشجو يدا مومو صلى الله عليه وسلم اي بوبو اوان سابر بوبو اوان اليو لا مو بوبو اوان جيني كي بوبو اوان فان لا لا اوان شيء كاوان امامو
1: اتي بوبو
0: بني
1: بوينا لاكي
0: ogbo ati ajana si
1: atawa ajana si
0: gbogbo in pata la
1: ti tawa ti bere ise
0: lolokan ojo kan ki ike ati ge olohun alaku ma je ti gbogbo
1: yin amen
0: laaro otuni atun ti de loni ojo eti ki olohun alaku ba ti lekun mo ibanuje
1: amen olohun
0: ti lekun mo ofo ofo won ati adanu gbogbo ti o le ma yo wa lenun ti o ni je ka ruju rere ti o ni je ki ogo olohun gbo olara ko ba ti lekun mo
1: amen
0: wa silekun la silekun ola sile fun agbara gada o ni ba ti nlo si okun ose kumo jokun aye wa
1: amen olohun
0: gege bi ati igba na meji pe ladua
1: ko ju be
0: ko nta fe
1: olohun
0: ko fi fun wa
1: be ni
0: nta fe olohun ko yo ko na aye wa
1: lo
0: ba tan mo to ati ju be lo gan mo bere nu
1: meji si lo mo
0: baba
1: ti mo gorin ta mo birin
0: be ni
1: yo go zoku
0: ko si keta
1: ko si keta o
0: keta un gan be bi meji papo okun ato bi na ni
1: to birin na
0: meji lo ni pane atun dide laaro yi lori eto yin eto ata ma mu awon koko to ba si yo ninu awon iwe ri ojojumo le wa wa si eti gbo yin laaro toni ati ka awon iwe ri yan de gege bi ise wa ka ma mu lolokan ojo kan sugbon ka to bere si ni se lawe lawe bi odun
1: e ka yode
0: o mi kin sare da tomi lodi keji lona
1: ah da tomi
0: e kaabo latori keji lohun
1: e seun akin pe kaabo pada
0: dadun
1: ayodi
0: ile ejo giga ti ipinle ekiti lo ti be to ti da ejo iku fun awon meji kan leyi to ni ki won fokun si won larun sun won ko ti temi o fi bo lara won leyin wa ti won ri pe won je bi esun jiji kan lara awon omo asirulu omo bo ade adesina gbe gẹgẹ bọ́n ṣe sọ àwọn tí wọ́n dá ẹjọ́ ikú fún ọ̀hún ibrahim abubakar àti abdullahi abubakar ẹni wọ́n gbé lọ síwájú ilé ẹjọ́ òun lẹ́yìn ìgbà tí àjọ dss wọ́n ṣe bẹ́ẹ̀ tán fi kélé òfin pé wọn lórí wípé wọ́n jí ẹni tá à ń sọ ìgbé lẹ́yìn tó wáyé ní ọjọ́ kejìlélógún oṣù kẹrin ọdún 2022 nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ adájọ́ àgbà nípínlẹ̀ èkìtì onídàájọ́ lẹ́kan ògúnmọ́yé ẹni ó sọ wípé ẹni tí àwọn tí ó pe ẹjọ́ ọ̀hún ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n wádìí ẹjọ́ dínkù kúndùn tí wọ́n sì pa gbogbo bìkáyàbìdùn kúrò nínú ọ̀rọ̀ ẹjọ́ ọ̀hún torí wípé ẹjọ́ tán pè tako ibrahim àti abdullahi abubakar ni kò sí àṣàdànù kankan nínú rẹ̀ onídàájọ́ ògúnmọ́yé bẹ́ẹ̀ kẹ̀ ló rán àwọn méjèèjì ọ̀hún tí ó ṣe bẹ́ẹ̀ tí ó dá ẹjọ́ ikú fún ọ nípa sísun wọn kọ́ o adájọ́ ọ̀hún ni ó ṣe bẹ́ẹ̀ tó ṣe sàdánkátà àwọn ikọ̀ olùpẹ̀jọ́ ti àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ọ̀hún lórí iṣẹ́ takuntakun tí wọ́n ṣe àti bí wọ́n ṣe ṣe ìwádìí wọn dé góńgó pẹ̀lú bí wọ́n ṣe gbé ẹjọ́ ọ̀hún wá sí ilé ẹjọ́ tó sì ṣe àṣeyọrí lórí rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń dárúkọ lásìkò ìgbà tí wọ́n ṣe àfihàn àwọn kọ̀ọ̀ràn sí ọ̀hún nígbà tí àjọ dss náà tí wọ́n tún ṣe àlàyé pẹ̀lú gbogbo ìpè tí wọ́n pè léyìí tí àkọsílẹ̀ rẹ̀ tó wà lórí òpó lójú òpó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀rí máa jẹ́ ìṣó tó ṣe ìrànlọ́wọ́ fún ilé ẹjọ́ láti tètè mú kí ìwádìí ọ̀hún kó dé kòkòdùn nígbà tí àwọn olùpẹ̀jọ́ tán ṣe àṣeyọrí nípa gbígbé ọ̀nà kalẹ̀ léyìí tí ẹ̀bí fi wọ àwọn méjèèjì ọ̀hún lọ́rùn ṣùgbọ́n ẹnì kínní àti ẹnì kejì ni kò sí ọ̀nà tí wọ́n fi lè jàbọ́ nínú ẹjọ́ ọ̀hún ni adájọ́ náà ló sọ bó tilẹ̀ jẹ́ pé ilé ẹjọ́ ọ̀hún ń ló tú ẹnì kẹta tí wọ́n jọ ń jẹ́jọ́ usman abubakar ń ló tú sílẹ̀ pé kó máa lọ láyọ̀ àtàlàáfíà látàrí wípé àwọn olùpẹ̀jọ́ kùnà láti ṣe àlàyé dẹ́kun kùdùn bí ó ṣe lọ́wọ́ lẹ́sẹ̀ nínú ẹ̀ṣẹ̀ ọ̀hún àwọn tí wọ́n dá ẹjọ́ ikú fún ọ̀hún ń ló jẹ́ ọ̀tún yanranyanran nù àṣeyọrí pẹ̀lú bí ilé ẹjọ́ bí ó ṣe ṣe ẹjọ́ léyìí tí àwọn àjọ dss tí wọ́n tún ṣe bẹ́ẹ̀ tí wọ́n tún gba òkùnkùn òkun wọn lórí ọ̀rọ̀ àwọn tí ó lọ́wọ́ lẹ́sẹ̀ nínú ìjínigbé ìṣẹ̀rùbàlú àti àwọn ẹ̀sùn míì léyìí tí ó rọ̀ ọmọ tó ń da orílẹ̀-èdè láàmú ẹ lọ kàyókù nínú ìwé ìròyìn daily post ìwé ìròyìn punch àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: káyọ̀dé
0: bíọ́dún
1: ààrẹ bọ́lá ahmed tinubu ló mọ̀ ti fi dá gbogbo àwọn olùgbé ati awon ti won je obi ati awon alagbato gbogbo awon omo lewe ati awon oluko ti won jigbe ni ipinle Oyo ni loju wi pe ewo e lo fokan yin bale se ri gbogbo awon omo ati awon oluko wo yi ti won jigbe ni o ni ayo ati alaafia lo yo gba won pada wale o ti osisi nkan kan to ma fi ara gbun won be gege ni are bola me tinubu lo wa paro wa si gbogbo awon gomina tin be ni ile yoruba patapata wi pe ki won ma se gbagbe ipile ti awon baba nla won ti won ti fi lele o ki won se ko je pe yo wa ni ilana yi ti ijoba gan fura ra ti won ti la kale oni tori awon gege bi ijoba apapo awon gbiyanju gbogbo nkan ta won le se lati le ri pe eto abo o fese ni le denden ni orile de nigeria oni koda won te tu se de bi pe won tun tin ba awon ile okere dopo lati le ri pe won yoda awon omo na kuro ninu ibi ti won wa oni pelu bo se je pe oro abo ni orile de yi o ti bere si ni ramo kaakiri orile de nigeria pelu bi o se fi ese ni le oni sugbon ijoba oso be ni ijoba osiwo oni gbogbo ona ni awon sanse lati le ri daju pe abo orile de yi o fese ni le denden o tun so fun gbogbo awon ti won je elesin bile ati awon ti won je gbogbo elesin patapata pe awon na mo ni ipa to lagbara lati ko ninu oro ta wa yi oni ki gbogbo won ki won jigere si ise o ti won se de ri pe won fa wa so wopo pelu ijoba lati le dojuko oro abo yi to je pe o mehe kaakiri orilede nigeria nitori pe ki se nkan to da ni ki won ma jiyan gbe tabi ki won ma gbe eyan pa o be gege ni are bola me tinubu lo tu wa ro gbogbo awon omo orilede nigeria pe ka won gan na ki won wa ni oju la lakan fi sori ki won si se atile fun awon eso alabo lati le di daju pe won fi mu fun le daada ti won ba si ti fi mu fun le gbogbo nkan ti won ba ri ki won ma se je ki ti awon eso alabo di si nitori ifowo so wo po gbogbo wa ni oro abo to mehe ni orilede yi nlo fi le lo si okun igbagbe o e wa are bola me tinubu soro na ile kun o e ko ja lo sinu we royin posh ke lo ka lekun rere
0: biadun
1: kayode
0: ile ise olopa nipele anambra on lo ti se be ti o ti gbe tokota kan sukudi sukunyere eni ogoji odun ati iyawo re chizom sukunyere eni ogbon lo si ile ejo leyi ti ile ejo si tin ki awon mejeji o mo lo si amo ogba won fun sa kan latari pe won lowo lese ninu fifi yaje majisin omo ko leje leje omo odun mewa kan leyi ti won fi si akata won lati boju to te ba gbagbe omo kunre leyi tan poruko re ni sisi terem ni o wa ninu fun ramu ma ran wa kan le to gba oju opo ero kalu jara ba kan ni bi ti won ti fi yaje omo kunre ohun to je pe gbogbo ara omo kunre na un lo se palapala palapala lowo lilu ti oju egba si le si lara kakakire leyi ti won fi esun kan pe awon alabojuto re ni won se be ti won fi yaje omokunrin ohun gege bi won se so ibi to omokunrin ohun gbe pelu won ni awada ni ijoba ibile ariwa ijoba ibile ejare ariwa indemli ni obosi ni ipinle ohun gege bi won se so lowo lowo omobirin na omokunrin ohun un lo wa labe itoju ni ile iwosan nigbati ijoba si nda abubu funra mo ma ran wa ohun ni lo so lo se afihan majisin omo odun mewa na nibi to tin jara pala jara poro loju opo ero kailu jara ni nkan bi ojo bi melo kan seyin leyi to si mu ki gbogbo ara ilu benu je ki won si bokan je loju oro ohun ni ide yi ni ijoba ipinle ohun lo fi dasi gege bi atejade ti won tari sita lana ojobo agbenuso ti ile ise olopa ti ipinle anambra sp tojuku ikenga ohun lo so pe awon afurasi ohun ni won gbe lo si ile ejo latari bi won se pari iwadi lori oro ohun o ikenga wa se alaye o ni ile ise olopa ti ipinle anambra ohun ni lo ti se bee ti o ti se tokotaya ohun ni ile ejo leyin igba ti ile ejo ti so pe ki ogbeni sukudi siyere ati sukunyere ati iyawo re sizom sukunyere ki won ma lo si oriko ogba ewon na fun sa igba kan na o latari pe won fi yaje majisin omo odun mewa ti won fi sakata won ni isi owulu nipinle anambra awon afurasi ohun le tan gbe lo siwaju ile ejo na latari bi iwadi lori oro ohun bi o se pari nlo je wipe araalu lo keto sita nigba ti won foju kan funra mo ma ran wa ti won ti se afihan omo na ti gbogbo ara omo ohun dabi ara ijapa gege bi won se so ile ise olopa ipinle anambra wa ti sadankata awon olugbe agbegbe ohun pelu bi won se joye oju lalakan fi sori ifowosowopo ati bi won se tete tari iroyin na si ile ise olopa leyi to mu ki awon olopa tete wa dola omo na ti won o je ki o bo sowo oku lo wa fi down loju wi pe bi won se tete tewo gba iroyin ohun ina fi gbe omo na lo si ile iwosan o nibi ti o je wi pe won ti se itoju omo na ko to di pe won ra awon afurasi mejeji mu agbenuso ile ise olopa ipinle anambra ohun wa so wi pe ile ise olopa ti ipinle na ni won ti duro dede o to ni ti sanjo ko to won lati ri daju pe idajo ododo wa lori awon ti o ba se be ti o nwu wa ko to yala lori abo lori eto omoniyan ni tabi awon majesin ni ibamu pelu afojusun oga agba yanyan ti ilese olopa orile ede yi leyi to si je wi pe gbogbo bi ti oro n ba n lo pata ni won mo fi to ara ilu leti te ba fe kayuku e lo sinu iwe iroyin punch iwe iroyin daily post vanguard atan iwe iroyin kan to jade loni
2: tani esi je kile omo yen to ma kan lekun ni se o si
3: o si jare ore mi en ti erorun sun lenu ojo meta yi
2: eh bo lo se erorun sun ngba te timitimu ti wa tawon ma fin sun oya to si pali eja
3: alabajo nbo ni mo ti wa le ri ojulowo mattress ra bayi
2: o ko si meji jobe nu gbo odo omo jesun ni number 1 gbeleju street legbe ile epo glovin ni ode irele ni kan lo ti le ri ojulowo mattress ra o bi won se je alagbata fun le ise good mattress pelu warranty odun merin sangeleti lori gbogbo nto abara lodo won fun ni ruru form te ba nfe bere latori form omo ile iwe to fi dori 3.5, 4.5 pelu awon family mattress na ti won je 6, 9, 12, 18, and 20 sheets be la tun lawon timitimu lokan ojo kan tender bi mato kale lori awon pillow stick ironi lorun pelu awon kan ojo kan ojulowo bed sheet
4: an fi alagbata kaakiri ipinle ondo
2: wo ma wule re kore bade mo ma pe omo jesun lo de rele sori 08073877980 abi 07038010434 omo jesun ojulowo alagbata form lo de rele
5: Kabo, si Dominion Cakes and Confectionaries. Ti won pe se Dominion Bread ti gbogbo ara ilu n safari. Njo feran bread to ro daada. Dominion Bread ni ko beere fun. O dun lenu, o sara lore. O si porisirisi bi white bread, coconut bread ton fi agbon pelu e, ati banana bread ti won fi ogede pelu e. Dominion Bread koja be, ko wa tun sibe o. Akara oyinbo lorisirisi fun awon ayeye yin. Donuts, meat pies, yogurt ati parfait, chin chin ati small chops. Gbogbo e lo wa fun yin lo niran. Gbogbo bi te ba lo kaakiri, e ma beere fun Dominion Bread. Ti Dominion Cakes and Confectionaries in pelu e. Ni dojuko NMPC, Sango Ado Road, Akure. E le pe won sori ero ibanisoro yi o. 0703-799-9152 tabi 0907-776-4455. Dominion Bread. O dun lenu, o sara lore. Iwo na je nbe.
6: Daddy Junior Joe Jensen ma Jimmy Kale gbogbo e na ojuseju meji lo
7: mommy junior ma yeye mi mo ti yato si ti tele
6: fi mi le jare
8: digo tap apaka su lo tun se gori
6: ye ma pa mi jare je nse ya awon omo mi
7: nbo lo nsa lo
6: runo daddy junior ogbon wo lo da
7: emi na ko isowo bigo kababaka su ni ogun ta fi mo ijile pa ewe ati egbe ile wa papo lona igbalode fun awon okunrin ajabi dani be ni ore mi alowo le lo fun mi o wulo fa awon okunrin to repete dowo le bi ewe okede ta fi na pa loju ise ewo ni ko njo wa nle lati je ko okunrin o ma wo ke finu ka bi o se bokele kai bigo kababa capsule iru kan so won lawujo okuta ile ise ayo aba health limited lo popo fawon okunrin nikan e le rira ni chemist ati pharmacy fun ekunrere alaye e pe 0803860658 le kan si 0803860658
9: Eka to koju toro ise to nlo ni Ondo State Water Corporation.
10: Abi akoso Ministry of Water Resources, Public Sanitation and Hygiene.
9: Ifowosowopo African Development Bank.
10: Lori akede e pe
9: nipa project ipese omi nipile Ondo.
10: Ise ti debi gbigbe awon opo to mi mama gba nu re kale.
9: O si ri awon ile tabi ona taboko tabi dukia.
10: Ti se ile se idiwo ranpe fun.
9: Sugbon igbimo ta le ma fe josun ti wa.
10: Ibe je pa won to nsise nbe lo se ase ma se kan.
9: Nipa ise kuse iwa kuwa.
10: Nipa rira ati tita tabi ipasepo àpò tó lòdì. Ẹ wá fẹjọ́ sun ọ̀gá tí ń bẹ ń bẹ̀. Tàbí kẹ́ ẹ kọ́ sínú àpótí ìfẹjọ́ sùn. Léyìí tá a ti pèsè sáwọn ibùdó iṣẹ́. Tí wọ́n dẹ̀ máa ṣiṣẹ́ lórí ẹ̀ ní kíá. Tàbí kẹ́ ẹ pe nọ́mbà. Tá a ti ṣètò ẹ̀ tí ò ní gba owó yín. Ìyẹn 08-06-266. Tàbí kẹ́ kàn sí wa ní complaints.awsspiu@gmail.com. Tó Onorebu Ayodele Akande FCA Commissioner for Water Resources, Public Sanitation and Hygiene. Èló ní kákéde ẹ̀ ká dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ gọ́ndọ̀ lọ́kì orí mi sàn ayédè àti wa. Fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe lórí àti pèsè omi tó dáa fún wa nípínlẹ̀ Ondo. Ó dà tí wa, ó dìrọ̀rùn.
11: Ìwọ Sátidé o.
12: Ẹ kú dédé ìwòyí o. Ẹ̀yin tèmi, èmi Ayafẹ́mi Alágbòlo ń kí yín tí ọ́fíìsì wa wà ní Ìsọ̀lọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́.
13: A máa balẹ̀ sí ìlú Ìkàrẹ́ ní on the 21st títí di on the 26th ní oṣù July oṣù keje ní 77 Hotel.
12: Tabori wo obìnrin tó ti wà ní ilé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tí ò rọmọ pé ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo tàbí wọn tó ti nìkan rí tó ṣe ń wá sí ni tàbí wọn obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni tàbí wọn tí nǹkan rìn kiri láàgọ́ ara rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo tàbí wọn tí ara ń ta bí ẹni pé wọ́n dáta sí ẹ lára tàbí wọn tí nǹkan rìn káàkiri àgọ́ ara rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo tàbí wọn ọkùnrin tí ò lè gbá bọ̀ lórí pápá gẹ́gẹ́ bí òsìmẹ̀ àti ìgalò àṣírí tí wọ́n fi wà nílé Fẹ́mi Alágbo dì sí máa bọ̀ kẹ́ a fi fún ni
13: tàbí wọn tí òun tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ lóore bí ẹ̀mẹ́ta sí mẹ́rin máa bọ̀ nílé iṣẹ́ wa.
12: Nọ́mbà wa rè 070-6532-6843 lẹ́ẹ̀kan sí 070-6532-6843 àìsàn onífẹ́ ara wa ṣe ibùgbé o àmì.
14: Admission.
15: Our Diocesan Anglican Grammar School.
14: Pele.
15: Announces
14: admission into 2026-2027 academic session.
15: Hurry now
14: and enroll your children
15: into GSS 1 to 3,
14: SS 1 and 2.
15: The entrance examination
14: comes off
15: on Saturday,
14: June 27th.
15: Octaxi.
14: It's a school with 4 days
15: and boarding facilities.
14: We have well-equipped laboratory
15: and music class for all the students.
14: Octaxi
15: is located
14: at Ikpele, Iduani Road,
15: Ikpele, Owodoka Government, Ondo State.
14: We also have our harness
15: at Osent Anglican Primary School, opposite Bishop's Court.
14: Owo.
15: Admission is open

0: commitment with finest.
1: Gẹ́gẹ́ bí Ọlọ́run aláyè ti pa aláṣẹ fún ìránṣẹ́ rẹ̀, Pastor Emmanuel Akorede Adébáyọ̀, látẹnu ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́rìí pé kí wọ́n gbégbá ọpẹ́ dáwọ́ ìdùnnú yin Ọlọ́run lógo nínú àrágbá yamuyamu ètò kan. Pastor Emmanuel Akorede's spiritual family and philanthropic beneficiaries wá tẹ́pẹpẹ ìtọ́pẹ́kẹ́ pàtàkì tá a pè ní yin Ọlọ́run ìràpadà. Àbí Olúwa kó wọn yọ lọ́wọ́ ikú àìtọ́jọ́ tí kò jẹ́ kí gbólóhùn olóore lọ lákòókò fọ̀ lórí ìránṣẹ́ yìí. Olúwa ní kí gbogbo àwọn ọmọ wòlíì, àwọn tí wọ́n ti jorí ọ̀fẹ́ jàǹfààní wòlíì nílẹ̀ yìí àti nílẹ̀ òkèrè, ó parapọ̀ láti ṣe àtìlẹ́yìn pàtàkì fún ètò yìí pẹ̀lú ohunkóhun tí Olúwa bá fi sí yín lọ́kàn. Kí ṣe àfipáṣe tàbí àìgbọdọ̀ má ṣe. July 1, 2026 Thanksgiving yóò tẹ̀lé ní July 12 fún àtìlẹyìn fún ètò pàtàkì yìí. Account number 321-7137-374. Akorede Emmanuel Adébáyọ̀, First Bank. Ẹ̀ṣẹ́ púpọ̀. Ìpàdéwádé CAC kò sóhun tí Ọlọ́run kò lè ṣe. Odi olówó àgbálùkù Arigidi Àkókó 0703-548-6842.
2: Bí ọdún.
3: Ṣé mi pé ní ọjọ́ 23 oṣù kẹfà ọdún tí a wà yìí, nínú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kéde òfin kónílégbélé lẹ́yìn àwọn ìjọba ìbílẹ̀ mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ léyìí tó jẹ́ pé wọ́n wà ní àyíká Old Ọ̀yọ́ National Park tó sọ pé òfin kónílégbélé ọ̀hún ni yóò máa bẹ̀rẹ̀ láti aago 4 ìrọ̀lẹ́ tí yóò sì parí ní aago 8 àárọ̀. Ní báyìí o, ìjọba ìpínlẹ̀ ọ̀hún tún ti wá sọ pé wọ́n tún ti fi kún odidi wákàtí 24 míì láti pé kí òfin kónílégbélé ọ̀hún kó túbọ̀ lè fi ẹsẹ̀ nílẹ̀. Gẹ́gẹ́ bó ṣe wí, ẹni tí í ṣe akọ̀wé ìjọba ìpínlẹ̀ náà, ìyẹn Musibau Babatunde tó fi ọ̀rọ̀ yìí léde, ń lo sọ pé ẹni tí í ṣe agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ ọ̀hún lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìròyìn, ìyẹn ọ̀gbẹ́ni Sulaiman Ọlárewájú, ń lo fi eléyìí léde lánàá òde yìí. Tẹ̀ bá rántí ẹ̀ rí pé ìjọba ìpínlẹ̀ náà ló ti sọ pé pẹ̀lú ogun àkọlù èyí tó jẹ́ pé ó ṣẹlẹ̀ ńbẹ̀ látàrí kí ọ̀rọ̀ ààbò kí wọ́n tí ó mẹ́hẹ kí ó ba lè dohun ìgbàgbé àti pé kí wọ́n lè ṣe iṣẹ́ takuntakun lórí àtìrí àwọn ọmọ wọ̀nyí gbà wálé. Ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fi wá sọ pé tọ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní gùnlé òfin kónílégbélé ọ̀hún o. Ní báyìí wọ́n ti wá sọ pé wọ́n tún ti sun síwájú, wọ́n sì jẹ́ kó di mímọ̀ pé ó di ọ̀la tí í ṣe ọjọ́ Àbámẹ́ta, ọjọ́ 27 oṣù kẹfà ọdún tí a wà yìí kó tó di pé òfin kónílégbélé náà yóò tẹnu bepo. Ẹ wo ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹlọ́ka lẹ́kùnrẹ́rẹ́.
2: Lọ́dún
3: Káyọ̀dé
2: kò dín ní àwọn mẹ́jọ léyìí tí màjèṣí léńjeléńje ọmọbìnrin kan wà lára wọn tí wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n jaláìsí nínú ilé alágbèéká mẹ́ta tí ó jẹ́ ilé ìtajà tí ó wà ní agbègbè Alákijà ní pópónà márosẹ̀ Èkó sí Ìbàdàgìrì léyìí tó dédé dàwó lánàá ọ̀jọ́bọ̀. Gẹ́gẹ́ bí àjọ tí rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì láti ìpínlẹ̀ Èkó, èyí ni wọ́n sọ wípé àwọn tó fara kááṣá 24 mìíràn èyí ni wọ́n ti rí yọ nínú ògúlùtù ilé ọ̀hún o láti ọwọ́ àwọn tí ó ń ṣiṣẹ́ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípa bí wọ́n ṣe ń wá ilé ọ̀hún tó sì ń dóòlà àwọn èèyàn tí wọ́n sì ń ṣiṣẹ́ ìdóòlà ọ̀hún lọ́wọ́lọ́wọ́. Ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún àjọ Làsẹ́mà ẹni ọ̀mọ̀wé Olúfẹ́mi Ọ̀kẹ́ Ọ̀sanyìn Tolú, òun ló ṣiṣẹ́ lójú eégún ọ̀rọ̀ yìí níbi tó ti ń ṣàlàyé bí ọ̀rọ̀ gbédé dúró lánàá ọjọ́bọ̀ ọ̀hún. Ó wá ṣe àlàyé léyìí tí oníròyìn tó gbájọ nípa ilé náà léyìí tí wọ́n sọ wípé ilé ọ̀hún ni ó jẹ́ wípé ilé ìtajà ni wọ́n fi ń kọ́ o, tó sì jẹ́ wípé ńṣe ni kárakáta tí ó mọ̀ wáyé nílé ọjà ní ilé náà kó tó di wípé ó ṣe bẹ́ẹ̀ dàwó lánàá ọjọ́bọ̀ ọ̀hún. Léyìí tó mú kí àwọn òṣìṣẹ́ àjọ ìṣẹ̀lẹ̀ pàjáwìrì àti àwọn ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n yabo agbègbè náà. Nínú àkọsílẹ̀ àti àtẹ̀jáde léyìí tí ó fi síta ṣáájú, Ọ̀kẹ́ Ọ̀sanyìn Tolú ló sọ wípé ogunlọ́gọ̀ àwọn àjọ léyìí tán jẹ́ olùdóòlà ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní ibi ìṣẹ̀lẹ̀ ọ̀hún o. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ lásìkò ìgbà tí wọ́n fi tó wọn létí pé ilé ọ̀hún dàwó lulẹ̀ Làsẹ́mà ni ó bẹ̀rẹ̀ iṣẹ́ ìdóòlà látàrí bí ilé alágbèéká mẹ́ta tí ó jẹ́ ilé ìtajà tí ó wà ní Alákijà ọ̀hún ní ìjọba ìbílẹ̀ Onídàgbàsókè ti orí adé bó ṣe dàwó lulẹ̀. Wọ́n ní ogunlọ́gọ̀ àwọn àjọ tí ó wà níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n ti ń ṣe ètò ìdóòlà o, tí wọ́n sì ń làágùn kíkankíkan níbẹ̀ nígbà tí ń jẹ́ wípé ń ṣe náà fèsì sí bí wọ́n ṣe tètè pè wípé àwọn èèyàn láwọn tí

ń gbé inú ilé ọ̀hún àti ọ̀pọ̀lọpọ̀ òun ló wà lábẹ́ ògúlùtù tí wọ́n ti lè sọ pé iye báyìí ni wọ́n jẹ́ o gẹ́gẹ́ bó ṣe àlàyé ó ní àwọn àjọ tó ní síṣẹ̀lẹ̀ pàjáwìrì ọ̀hún léyìí tí àjọ làṣẹ́mà wà lára wọn àjọ tí ó ń bójútó ọ̀rọ̀ ilé kíkọ́ nípínlẹ̀ Èkó àti àwọn ẹni ọ̀rọ̀ kan ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dóòlà àwọn èèyàn ní kété tí wọ́n débi ìṣẹ̀lẹ̀ ilé tó yalulẹ̀ náà ó wá ṣe àlàyé o ó ní àwọn méjì ni wọ́n kọ́kọ́ rí dóòlà jáde lóòyẹ̀ nínú ilé ọ̀hún pẹ̀lú ipá lásìkò ìgbà tí wọ́n débẹ̀ nígbà tí ẹnìkan sì jẹ́ aláìsí tó jẹ́ àgbàlagbà ọkùnrin ni wọ́n rí nínú ògúlùtù o ẹ wo tí a bá fẹ́ ka ìyókù

0: pẹ̀lú pàdé àbáláyé tá a máa ń ṣe lóṣooṣù.
1: Olú ọdẹ múrí wà sí.
0: Ẹsà ọdẹ làwámù ní.
1: Àṣìpa ọdẹ òjú àbáyọ̀.
0: Ọ̀tún ọdẹ òyeléke sọlá.
1: Akọgun ọdẹ làwámù káílà.
0: Bàbá ọdẹ gébrẹ̀ agbọ́ọ́lá.
1: Akápọ̀ ọdẹ ògúntọ́lá sàràfà.
0: Akọgun ọdẹ amúsàn kẹ́hìndé.
1: Akọ̀wé ọdẹ ọdẹ́bùnmi sàídì.
0: Lábẹ́ balẹ̀ sákótó làwámù àídì.
2: Àrọ̀láwálé Abóyé Jísọ̀lù Yeyọ̀ máa jókòógùn pẹ̀lú gbogbo Board of Trust. Àtẹ́fẹ́tẹ́fẹ́ òdòkèrè a ò ní rógun nílẹ̀ yóò dòkèrè. Tẹ́fẹ́tẹ́fẹ́ òdòkèrè. Ó ṣògbọ́n àrò ẹ̀rùn kò mí yàn yé.
3: Òṣùpá sídìkì ẹ̀ láyé ń lọ, sídìkì ẹ̀ láyé ń lọ. Sàndíyàdíẹ̀ làwọn máa tún ṣe sídìkì ẹ̀ láyé ń lọ. Ogun mẹ́ta lọ́gbọ̀n kó mára láwìn ó padà ti dópin. Sọ̀ntàgbára kásán yòókù létà sídìkì ẹ̀ láyé ń lọ. Sọ̀ntàgbára kásán yòókù létà sídìkì ẹ̀ láyé ń lọ. Kọ́ tó bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ta automobiles, oríṣi ìkànnà ń tà lọ bá sídìkì ẹ̀. Wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọ lówó díẹ̀ díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀. Ẹ lè san lóṣù méjì, oṣù mẹ́rin, oṣù mẹ́fà, oṣù mẹ́jọ, àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá. Tẹ bá ti wá Sunday dàjì 50%, wọ́n á gbọ́jà yín fún yín. Wọ́n máa sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀.
4: Kò sí
3: owó èlé lórí ẹ o, zero interest ni. Wọ́n fowókowọ́sí lórí. Ẹ lè download app yìí lórí App Store.
5: Ìrédé ìrẹ́wọ̀lú àkú oríire ní ìpínlẹ̀ Ondo. Ẹ̀yin èèyàn wa ní orílẹ̀-èdè Nàìjíríà, Goodie Berries International Loan Pagoda gbé ire wọ ìpínlẹ̀ Ondo. Student loan fún Masters program ní UK àti Canada. Bákan náà ni a ní student loan fún undergraduates ní Canada. Ẹ wá gbọ́, guaranteed admission processing, study visa processing assistance. Kò tán síbẹ̀, Goodie Berries Moringa Man ń ran ni lọ́wọ́ láti dá oko ọ̀gbìn organic moringa sílẹ̀. Tí a ó tún rà lọ́wọ́ yín ní gbogbo ìgbà ìkórè tó ẹ̀ mẹ́jọ nínú ọdún, tí ó sì máa rí ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó lórí ẹ́kà kan láàrin ọdún kan. Kí ló wá ń dúró de? Goodie Berries International Study Loan Pagoda pẹ̀lú Goodie Berries Moringa Man wọ́n wà ní Akure Tech Hall, Futa Southgate ní ìlú Akure, telephone 08020814434, lẹ́ẹ̀kan sí 08020814434. Ọ̀rẹ́ wa pẹ́ra.
6: Gẹ́gẹ́ bí Ọlọ́run Aláyé ti pa aláṣẹ fún ìránṣẹ́ rẹ̀, Pastor Emmanuel Akorede Adébáyọ̀, látẹnu ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́rìí pé kí wọ́n gbégbá ọpẹ́ dáwọ́ ìdùnnú yín Ọlọ́run lógo nínú àrágbá yamuyamu ètò kan. Pastor Emmanuel Akorede's Spiritual Family and Philanthropic Beneficiaries wá tẹ́pẹpẹ ìtọ́pẹ́kẹ́ pàtàkì tá a pè ní yín Ọlọ́run ìràpadà. Àbí Olúwa kó wọn yọ lọ́wọ́ ikú àìtọ́jọ́ tí kò jẹ́ kí gbólóhùn olóore lọ lákòókò fọ̀ lórí ìránṣẹ́ yìí. Olúwa ní kí gbogbo àwọn ọmọ wòlíì, àwọn tí wọ́n ti jorí ọ̀fẹ́ jàǹfààní wòlíì nílẹ̀ yìí àti nílẹ̀ òkèrè, ó parapọ̀ láti ṣe àtìlẹ́yìn pàtàkì fún ètò yìí pẹ̀lú ohunkóhun tí Olúwa bá fi sí yín lọ́kàn. Kí ṣe àfipáṣe tàbí àìgbọdọ̀ má ṣe. July 1, 6, 2026 Thanksgiving yóò tẹ̀lé ní July 12 fún àtìlẹyìn fún ètò pàtàkì yìí. Account number 321-7137-374. Akorede Emmanuel Adébáyọ̀ First Bank. Ẹ̀ṣẹ́ púpọ̀. Ìpàdé wáde CAC kò sóhun tí Ọlọ́run kò lè ṣe. Òdì olówó àgbálùkù àrígidé àkókò 0703-548-6842.
7: Bàbá ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀, ọrọ́ kọ́ mi yìí, má ti sú mi, ìṣe ló ń pariwo ẹ̀yìn.

0: Table láfi pèlò rẹ̀.
1: Àjọ Nadaki fóńtẹ̀ ló gbà.
0: Ó da alágbó ara 24/7 abamination láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653 0916062653. Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 abamation. Gbogbo ìgbà ìjáwá ìjà òsì. Always guide me.
2: Pẹ̀lú bó ṣe jẹ́ pé àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin ilẹ̀ yìí wọ́n ti fọwọ́ sí báyìí pé kí wọ́n dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ni ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ lára àwọn gómìnà àti àwọn tí wọ́n jẹ́ ọmọ ilé-ìgbìmọ̀ asòfin láwọn ìpínlẹ̀ 44 ní orílẹ̀-èdè yìí ni wọ́n ti ń sọ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ara mọ́ báyìí o kódà wọ́n ní ẹgbẹ́ òṣèlú labour gan àwọn gan náà wọ́n faramọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àgbáríjọpọ̀ àwọn tí wọ́n jẹ́ abẹnu gan nínú ẹgbẹ́ òṣèlú APC láwọn ìpínlẹ̀ ni àwọn náà ni wọ́n sọ pé wọ́n tún faramọ́ o wọ́n ní nǹkan tí àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin ilẹ̀ yìí tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ náà wọ́n ló dáa gan gidi nítorí pé èyí ni yóò fi òpin sí gbogbogun ọjọ́ pípẹ́ yìí tó jẹ́ pé àwọn èèyàn tí wọ́n ti ń kojú lórí ọ̀rọ̀ ààbò wọ́n ní ìgbésẹ̀ tó lágbára gan gidi ni ilé-ìgbìmọ̀ asòfin ọ̀hún gbé o pẹ̀lú bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe fi ọ̀rọ̀ náà ṣọwọ́ sí wọn wípé kí wọ́n bá òun gbéyẹ̀wò kí wọ́n sì fọwọ́ sí i tó bá ti jẹ́ pé ó dára lójú wọn lẹ́yìn ìgbà tí àwọn asòfin ọ̀hún tí wọ́n sì ti wò ó fínífíní ni wọ́n sọ pé tọ́ lára ìgbésẹ̀ tí wọ́n lè gbé láti lè jẹ́ kí ọ̀rọ̀ ààbò kó lè fẹsẹ̀ nílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ti ní gbogbo àwọn ìpínlẹ̀ ni pé kí wọ́n ṣe ìdásílẹ̀ ọlọ́pàá ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan kó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ gómìnà ń bẹ̀ àwọn gan ni yóò máa bójútó ọ̀rọ̀ àwọn ọlọ́pàá wọ̀nyí tó sì tún jẹ́ pé àwọn ọlọ́pàá wọn gan àwọn ni wọn yóò máa yan àwọn kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ kó wa wọn èyí ló ti wá ń fi hàn pé ọ̀rọ̀ ààbò tá à ń pariwo náà kò ní pẹ́ kò sì ní jìnnà léyìí tó jẹ́ pé yóò fi wá di ohun àmúpìtàn ní orílẹ̀-èdè Nàìjíríà tí gbogbo wa yóò sì máa sùn tí a máa dijú wa méjèèjì pẹ̀lú bí wọ́n ṣe wá ṣe yìí wọ́n ní lẹ́yìn ìgbà tí gbogbo àwọn tí wọ́n jẹ́ abẹnu gan àti àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n bá ti bọ́wọ́ lù ú tán ni wọn yóò ṣe wá taari rẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé tọ́ gbogbo wa láti faramọ́ wípé kí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ kó ba lè wà nítorí gbogbo àwa èèyàn tí a wà ní ẹsẹ̀ kùkú a lè ráyè láti pé ká máa sùn ká máa hanrun dáadáa nígbà tí wọ́n bá sì ti gbé lọ sí iwájú ààrẹ Bọ́lá Ahmed Tinubu tán ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu lòun náà yóò wá bọwọ́ lù ú pé tọ́ kínní ó ti di òfin òtí yóò sì wà nínú òfin orílẹ̀-èdè Nàìjíríà títí láéláé ẹ wò ó ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́. Káyọ̀dé.
3: Arábìnrin kan ẹni ọdún 22 Omidan Onyekachi Mmeri Chukwu àti nọ́ọ̀sì kan ni wọ́n ti ní kan lọ fi ìdí kalẹ̀ sí àmọ́ ọgbà ẹ̀wọ̀n ní kirikiri olórí ẹ̀sùn gbígba owó lọ́nà kò tó 1,016,000 àti 17,000 náírà lórí bí wọ́n ṣe fi oyún parọ́ tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n lu ẹnìkan ní jìbìtì àti wípé tí wọ́n sọ wípé wọ́n lọ ṣẹ́ oyún lọ́nà kò tó nípínlẹ̀ Èkó. Ẹni tó jẹ́ abẹ́ṣẹ́káwọ̀ ọ̀gá àgbà yẹn ti lè ṣe ọlọ́pàá orílẹ̀-èdè yìí léyìí tó wà ní orí ẹ̀ka ti ọlọ́pàá ti fi múfilẹ̀ ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ Èkó Simon Akpanudom ni ló sọ èyí di mímọ̀ nígbà tó ń bá ròyìn fọ̀rọ̀jẹ̀wọ̀ ní àná ọjọ́bọ gẹ́gẹ́ bó ṣe ṣe àlàyé ó ní ẹjọ́ ọ̀hún ni wọ́n ṣe ìwádìí látàrí ìwé ẹ̀sùn léyìí tí ọ̀gbẹ́ni Ọlájídé tí ó kọ̀ léyìí tó fi ẹ̀sùn kan Mmeri Chukwu tó sì sọ wípé àfẹ́sọ́nà òun ni ṣùgbọ́n ṣe ló tan òun tó jẹ́ kóun nígbàgbé pé òun lóyún o tó sì gba owó tùlùtùlù náà ní ọwọ́ òun léyìí tí wọ́n tún parọ́ wípé níṣe ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n lọ ṣẹ́ òun náà léyìí tí ó jẹ́ wípé irọ́ aláta ni òun àti nọ́ọ̀sì náà nígbà tó tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ ó ní Mmeri Chukwu ọ̀hún àti ẹni tí ó jẹ́ nọ́ọ̀sì náà iná gbé ìgbésẹ̀ léyìí tí ó lòdì sí òfin ọ̀hún nígbà tí owó tí wọ́n fọgbọ́n gbà lọ́wọ́ òun òun ló jẹ́ 1,016,000 àti 1,700,000 náírà gẹ́gẹ́ bí ó ṣe ṣe àlàyé wípé òun ó fowó òun ṣe ìtọ́jú oyún tí ń bẹ nínú àti ìtọ́jú ara òun láì mọ̀ wípé ńṣe ni ó ṣe bẹ́ẹ̀ tó lu òun ní jìbìtì tó sì lọ òun lọ́wọ́ gbà nígbà tí wọ́n ṣe ìwádìí ọ̀hún dé kò kùdùn òun ló ṣokùnfà bọ́n ṣe fi tako òfin gbé Mmeri Chukwu àti nọ́ọ̀sì náà léyìí tó wà ní ilé ìwòsàn aládàáni kan níbi tí Mmeri Chukwu tí ó lọ wá tẹ̀síwájú wọn ní ẹni tó kọ ìwé ẹ̀sùn ló fi ẹ̀sùn kàn pé afurasí náà ni ó pera rẹ̀ ní èèyàn gidi níwájú òun tó sì sọ wípé oyún ń bẹ nínú o tó sì bẹ̀rẹ̀ sí ní gba

0: owó náà lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n lábẹ́ àṣà wípé òun gbé oyún ọ̀hún lọ sílé ìwòsàn òun ti lọ ṣe àkọsílẹ̀ wọ́n sì ń ṣe ìtọ́jú rẹ̀ kó ní owó bá bàjẹ́ pẹ̀lú gbogbo àwọn owó tóun ó náà nípa oyún ọ̀hún ó ní gbogbo owó tó gbà lọ́wọ́ òun ló jẹ́ 16,170,000 naira ṣùgbọ́n wọ́n ṣe ìwádìí o léyìí tán fi kélé òfin gbé tán sì gbé lọ sí ilé ẹjọ́ pẹ̀lú nọ́ọ̀sì tó wà ní ilé ìwòsàn náà ìwádìí wá fi hàn gbangba wípé oyún ọ̀hún nígbẹ̀yìn gbẹ́yìn ni wọ́n ti bẹ́ẹ̀ lọ yọ dànù pòrò ní ilé ìwòsàn kan tó wà ní àjá nípínlẹ̀ èkó àpánudùn wá fi kún un wípé pẹ̀lú gbogbo ẹ̀rí máa jẹ́ ẹnìṣó léyìí tí wọ́n sì kójọ nú ìwádìí wọn ni wọ́n fi rí i dájú wípé ẹni tó ni ilé ìwòsàn náà ni wọ́n ń wá kiri báyìí láti ibi ìkéle òfin gbé léyìí tí ó sì jẹ́ wípé wọn ò tẹ̀tì lórí ọ̀rọ̀ ọ̀hún nítorí ipa tó kó nípa ṣíṣe oyún náà báyé ọmọlọ́mọ léyìí tó ṣẹ̀ ń bọ̀ láyé tí wọ́n bà jẹ́ ẹ lọ kàyókù nínú ìwé ìròyìn punch ìwé ìròyìn vangard daily post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Bí ọdún
2: pẹ̀lú bó ṣe jẹ́ pé àwọn ìpínlẹ̀ àti àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè tí wọ́n ti faramọ́ pé kí ìdásílẹ̀ ọlọ́pàá ẹsẹ̀kùkú kó wà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti ní gbogbo àwọn ìpínlẹ̀ tí ń bẹ ní orílẹ̀-èdè yìí ní báyìí o ẹgbẹ́ òṣèlú labour ni wọ́n ti sọ pé inú wọn dùn àwọn sì faramọ́ pẹ̀lú bó ṣe jẹ́ pé wọ́n sọ pé wọ́n fẹ́ dá ọlọ́pàá ẹsẹ̀ kùkú ọ̀hún wọ́n fẹ́ dá a sílẹ̀ pẹ̀lú bí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ yìí bí wọ́n ṣe bọ́wọ́ lù ú wọ́n gbóṣù bàràbàǹdẹ̀ fún gbogbo àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin pẹ̀lú àti wá ọ̀nà láti pé kí ọ̀rọ̀ ààbò tó mẹ́hẹ ní orílẹ̀-èdè yìí kó ba lè dohun àmúpìtàn wọ́n ní ìgbésẹ̀ ńlá ńlàrẹ́ ò ní inú ìtàn orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé láti nǹkan bí ọdún bíi mélòó kan sẹ́yìn ni wọ́n ti ń pariwo pé ọ̀rọ̀ ààbò mẹ́hẹ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí wọ́n sì ṣe wá sọ pé wọ́n fẹ́ dá ọlọ́pàá ní ẹsẹ̀ kùkú sílẹ̀ báyìí yóò ràn wá lọ́wọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà gan láti lè jẹ́ kí gbogbo wa ká lè fi ọkàn wa balẹ̀ ká sì lè sun orun àsùndíjú nígbà tó ń fi ọ̀rọ̀ náà léde lánàá ẹni tí í ṣe akọ̀wé ìpolongo nínú ẹgbẹ́ òṣèlú labour náà ìyẹn ken asogua ó ní inú òun dùn gan gidi gan sí nǹkan tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ yìí ṣe àti pé bí àwọn èèyàn bí wọ́n ṣe ké pe ààrẹ bọ́lá ahmed tinubu tí ààrẹ bọ́lá ahmed tinubu náà tó sì tẹ́tí sí gbé àwọn èèyàn tó wá ṣe bẹ́ẹ̀ tó wá gbé àbá ọ̀hún tó gbé lọ síwájú ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ yìí wọ́n ní pẹ̀lú bí ilé ìgbìmọ̀ asòfin náà bí wọ́n sì ṣe bọ́wọ́ lù ú nǹkan gidigidi ni wọ́n ṣe fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o ṣùgbọ́n ṣàṣẹ mẹ́ pé ohun tó bá ti kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sí ọmọ ẹlòmíín bí ìlú gangan ẹgbẹ́ òṣèlú people's redemption party tí a mọ̀ sí PRP ń tiwọn wọ́n mọ̀ sọ̀rọ̀ wọ́n ní àwọn ò faramọ́ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ o nítorí pé tí wọ́n bá sọ pé wọ́n fẹ́ dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ kì í ṣe lábẹ́ ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu ta wàyé nítorí pé àwọn èèyàn ò tiẹ̀ nígbàgbọ́ nínú ohunkóhun tó bá ń ṣe mọ́ nítorí pé gbogbo àwọn nǹkan èyí tó jẹ́ pé ń ṣe látẹ̀yìnwá ló ń jẹ́ pé láti lè gbé ara rẹ̀ nìkan ni kì í ṣe pé fún ti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tó ń fi ọ̀rọ̀ náà léde lánàá ẹni tí í ṣe alága ẹgbẹ́ òṣèlú PRP ọ̀hún ní orílẹ̀-èdè yìí ìyẹn Dr. Akeem Baba Ahmed ó sọ̀rọ̀ ó ní gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ń kùn sí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ pé wọ́n ń fura sí irú ìgbésẹ̀ yìí tó jẹ́ pé ó fẹ́ gbé yìí tí wọ́n sì rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé kí wọ́n má ṣe gbà ò láti pé kí wọ́n dá ọlọ́pàá lẹ́ ẹsẹ̀ kùkú ọ̀hún kí wọ́n dá a sílẹ̀ ó ní torí òun ò rò pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìṣèjọba rẹ̀ wọ́n kúnjú òṣùwọ̀n láti pé kí wọ́n lè ṣe nǹkan tí wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe yìí ó tó bá jẹ́ pé wọ́n fẹ́ dá ọlọ́pàá ní ẹsẹ̀ kùkú sílẹ̀ ó lòun faramọ́ dáadáa ó ní ṣùgbọ́n ṣá o kì í ṣe lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu léyìí tó jẹ́ pé gbogbo ìlérí tó ti ń ṣe fún wa ní orílẹ̀-èdè Nàìjíríà látẹ̀yìnwá tí ò ṣe àmúṣẹ rẹ̀ tí ò sì sẹ́ni tó ní ìgbàgbọ́ nínú ohunkóhun tó bá tún ń sọ mọ́ wọn ní tiwọn àwọn ò faramọ́ o ẹ wò ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.

0: akiyin o ni bi gbogbo ti e tin gbo wa eto alafia ara omode agbalagba lokunrin lobirin ti pada di irorun lati lese Amolap Healthcare Limited nipasẹ awon egbogi adayeba pelu ewe ati egbogi ti a fi imo ijile ode onise agbekale won ni ayika ti o rewa ati ilana ti o ba ofin ijoba se peki reki awon egbogi wa wa ni oniworo ti a mo si capsule pelu olomi ti a mo si liquid awon egbogi wa na ni amobitas Amo Flush Capsule, Amorex, ati Atura Herbal Mixture. Fun oniruru aisan aifojuri ati idakureku alaafia, to nba isan, eje, eran, ati omiara, wo ijakadi. Emada amujina mo, Amolap Healthcare Limited ni olorun gba fun lati ojo pipe wa pelu asiri ona abayo si alaafia gbogbo ebi. Eyin ti e ba se akiyesi tabi idaniloju, arun bi ke okunrin ma le seyo daada, aisan gbajumo, bacterial infection. Or STDs ki okunrin ma le eda egungun riro tabi egungun sisan etete koju won pelu Amo Flush Capsule etete koju won pelu Amo Flush Capsule bakan na awa ti a ba ti nri apere bi ara yiyun tabi ara tita isale ikun didun oju ara kikan inu gbigbona ori fifo eje ki ayan Amo Flush Capsule layo bakan na eyin ti e ba se akiyesi aile bere mole dada ibadi riro inu kikun tabi inu kikun opa eyin aile se dede omokunrin dada tabi kinkan osu wa ma wa dede eyan Amobitas cleanser layo bakan na Amores ni a se agbekale fun okunrin ati obirin lati se afikun fun libido wa lati fikun agbara okunrin ati obirin papa julo lasiko ti won ba fe sere ije kakaki ore yin lodo eleto yin e ma gbe egbogi Amores sara fun igbaradi ki ara okunrin ati obirin ko le tete mure rodo e mu Amores wo iyara lo Atura Herbal Mixture ni a se agbekale re fun itoju omode ati agbalagba pelu awon arugbo wa Atura wa fun ajesara ati itoju jedijedi ito sugar inu kikun tabi inu kikun ibade ati eyin riro igbose ni rorun nkan so obirin to n se segesege pelu ito atoju ti ki je ki elomiran sun asunwara loru bakan na awon omode wa ti won ko le se kon ma je nkan didun didun tabi mu nkan elerin dodo eje ka ma fun won ni atura mu ni aro tabi ni ale lati ma neutralize system won bakan na awon egbogi wa ki mu eniyan ma se igbose lore kore bakan na ki fi ebi pa eniyan si e wa ri pe awon egbogi wa dara pupo e ma re awon egbogi wa Amobitas Amo Flush Capsule Atura Herbal Mixture ati Amores rani gbogbo ile itaja ogun ibo patapata gbogbo awon pharmacy store chemist patient medicine dealers bakan na e ma re Perigi Atura ati Amores rani gbogbo awon to nta drinks patapata ati supermarkets nationwide fun ibere lori awon egbogi wa Amobitas Amo Flush Capsule Atura Herbal Mixture ati Amores e pe sori ero ibanisero 0708877855 lekan si 0708877855 a o ni fi aisan lugba o Amobitas Amo Flush Capsule ati Atura Herbal Mixture ni ami re
1: Atuwe lara o Atura Herbal Mixture idanu ke to nbolo tin pitu e moye ise lago ara Atura ise re tun ti gberaju ti tele lo latari afikun awon eroja ta fi npopo lona igbalode ju ti tele lo leyin aje ki ajelu belo mi se njere si lori ariya be ni o mo bere fun amala tabulala ko si ni ye paju pe yen seni tin pin alakan ati gari inu kikun lo fi nsere afikun ma ni atura nile ni gbogbo igba Atura Herbal Mixture ike kan ilo e kan ni tori ko lo ti ninu rara awon eroja to nsa to onje ta ba je wele wele sara lore lo sara jo sinu e Atura Herbal Mixture on gangan la ba ma pe ni amunu tutu bakan na lo nko pati ebo ona ta isan le gbaru fin lago ara on safikun immunity system Atura Herbal Mixture ile ise Amolap Healthcare Nigeria Limited lo se pe bo fe raja tabo fe sa latun ta lopo ku oyoku sori 0708877855 Atura Herbal Mixture adonada ki fun te lugba pe o da fun gbogbo ebi Atura Herbal Mixture Amolap Healthcare Nigeria Limited gbogbo ebi lo ndupe lowo ni gbogbo gba pe e se o be se fara tu gbogbo eyan pelu Atura Herbal Mixture
2: Atura o Atura lara o
3: baba gba mi e ra mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni koda ti e kon sun lo ni
4: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogo bile tawo kurin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo tinu rara o kagu eyin didun ara riro a fogede gede doti ara danu logo lomo kurin aba duro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nabda ki fun te dugba o da lagu ara 24/7 aba make sure lati je alagba tajake jado le nigeria e ma pe 091 60 62 63 091 60 62 63 oruko money janu omo 24/7 aba make sure gugu iga ijawa ijausi always guide me.
5: This award goes to the most punctual student of the entire school. And the winner is Lisa Solomon.
6: Something is telling me that she makes her daughter skip breakfast just to be here.
7: Eh.
8: Mm-hmm.
7: You people could have just asked. Eh? I would have been happy to tell you my secret.
9: Enjoy instant goodness with John Ben's 3-in-1 chocolate. The quickest start to your morning.
10: Emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
11: S E L E R R I E
10: salary ah boda mi espelli espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
12: T U R N E R I C turmeric
10: e kare pali ohun ise be Maggi chicken flavor kan fun yin
13: ohun ise be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati ata le pupa oluyipada ayo
14: live it live it ma fowoko
15: ADABA
14: 89 adaba.
16: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
17: Buy Maggi chicken flavor, 50 double cubes pack, and get 10 extra cubes free.
16: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
17: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
16: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish.
18: Offer valid while stocks last.
16: Me and Maggi, so good together.
14: Live it, live it, my father.
15: ADABA
14: 89 Adaba.
19: A'udhu billahi minash shaitani rajim. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Al-Wa'idul Ahadul Qahhar. Alladhi lam yattakhidh sahibata wala walada. اللهم صل وسلم وبارك على عبدك ونبيك ورسولك محمد وعلى آله وعلى أصحابه وعلى جميع أمته آمين أدوبة فن ولن وباني عرطني وباتي أتوني كيوجوني وباوالاي أبلون كرانكو مشي عجوني ني أشيما فنوا برحمته يا رحمة رحمين أتركاتك فن ونبي ومحمد awara ile awon sahaba ati gbogbo tele lana annabi ake gbogbo e lu tele si wa lokunrin lobirin lomade lagba pe akawo sori eto yin eto wa atubian abele won fere olodun to se n bo owo eto yi lati lu owo okolo koda kun ku ba duro ti ero olodun ba na gbogbo tin je pada si ibu olodun dakun majo kero olodun ba yi abdul wasa yusuf ni orko temi loni intama wo yi si na ni die ninu awon oruko Olorun ti yoga a so ituma re a si tun so nipa awon ona ta fi n lo won lati fi be na awon sheki wa ti mo ma wa salaye le fun wa na ni for the she Dr. Lukman Idris Shekoni abelo kono ba duro ti awon sheki wa bismillah
20: innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa natubu ilayhi ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمه الله وبركاته tengbati adupe fun olohun oba allah atoro ike olohun anu re ore ajenje tan re kuma be ni kokan wa gbe titi lai lai abi olohun oba nu titobi re ile ti a tun ma gbe yewo loni lori eto wa atibian ati awa ti a nwe ati gbogbo eti to n gbo wa ki olohun oba koju ko se wa ni anfani akore oro ti a ma gbe yewo leni o na ni awon asayan nínú orúkọ ọlọ́run ọba ìtumọ̀ rẹ̀ àǹfààní rẹ̀ àti ọ̀nà tí a fi ń fi àwọn orúkọ yìí bẹ ọlọ́run nínú àwọn àlàyé tá a ṣe síwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ń lo pa wá láṣẹ wípé ká máa fi orúkọ òun ká fi máa pe òun ká sì máa fi bẹ́ẹ̀ a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ọlọ́run ọba ní وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا ọlọrun ni ohun lo ni awon oruko eyi to rewa julo eyi to dara julo e ma fi awon oruko yi e fi ma be ọlọrun so ari mujade nbi wipe ọlọrun ba fi ewa ati pipe o fi royin oruko re aje wipe ni ti o ba pe ọlọrun pelu awon oruko ọlọrun o gbudo ma ewa ti n bẹ níbi orúkọ náà ó gbúdọ̀ mọ pípé ti n bẹ níbi orúkọ náà ó sì gbúdọ̀ mọ pé orúkọ yìí ó mọ kúrò níbi àbùkù àti ìyẹpẹrẹ ṣe ìdí èyí tó fi jẹ pé ká tó lè sọ pé a fẹ́ máa fi orúkọ ọlọ́run pe ọlọ́run láti fi bẹ́ẹ̀ ó yẹ ká mọ ìtumọ̀ àwọn orúkọ náà nítorí pé mímọ ìtumọ̀ orúkọ ọlọ́run ọba yìí yóò jẹ́ kí ọkàn wa kó fà sí ọ̀dọ̀ rẹ̀ láti lè máa fi pé lórí àwọn àlámọ̀rí wa àwọn orúkọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó pọ̀ jáǹtì rẹ̀ rẹ̀ tó ṣe pé òun nìkan òun lọ́ máa yé rẹ̀ abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ó má ṣe fi ẹnì kọ̀ọ̀kan wa ṣe kó ń gẹ dáadáa nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tòní a ṣe àgbéyẹ̀wò díẹ̀ nínú àwọn orúkọ ọlọ́run ọba ìtumọ̀ rẹ̀ ti ọ̀nà wo la ti máa ń fi wọn bẹ lọ́hùn alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ òun náà ní gbólóhùn allah orúkọ ọlọ́run ọba ni ọlọ́run ọba ní kúlẹ̀dọ̀ allaha awúdẹ̀ ọ̀rọ̀hámẹ́n ọlọ́run ní rẹ̀ ànábì sọ fún wọn ẹ pé orúkọ rẹ̀ ti jẹ́ allah bó sì wù yín ẹ pé orúkọ rẹ̀ ti jẹ́ ọ̀rọ̀hámẹ́n ayyama tad'u falahu al-asma'u al-husna eyo wo epe ninu awon oruko won yi oba yi lo ba to ni oruko to dara julo allah oruko olohun oba ni jebe awon ya ma bere wi pe allah allah allah nibo ni won ti ri kini ituma re ona lo fa to fi je pe eleyi ni akoko oruko ti olohun oba subhanahu wa ta'ala to nje po gbólóhùn allah orúkọ ọlọ́run ọba ni orúkọ yìí òun ló sì gbajúmọ̀ jù èyí tó hàn nínú gbogbo èdè pátápátá afi ẹni tó bá fẹ́ tara rẹ̀ jẹ tí a bá wo èdè hebrew tí a bá wo èdè aramaic tí a bá wo àwọn èdè yìí èdè kan tó wà ń bẹ wọ́n ń pè ní èdè alọ́gàtú sàmíyà wọ́n pè ní syriac language èdè yìí tí a bá pa gbogbo àwọn èdè yìí pọ̀ a kó wọn sí abẹ́ alọ́gàtú sàmíyà semitic languages gbogbo àwọn èdè yìí pátá èdè ká lọ béèrè pé kí ni wọ́n ń pe ọlọ́run ń bẹ̀ bí wọn bá pè ní ẹlọ́ọ̀yì nínú èdè aramaic wọn pè ní eli èdè míà sọ pé allah nínú èdè lárúbáwá allah tán bá ní kíni ìtumọ̀ rẹ ọlọ́run ìdí nítorí jẹ́ pé ẹni tí ò bá mọ̀ nípa èdè ama so pe Allah tawon muslim nso yen Allah tan so yen o sha ni won pe o da ki wa ni ele o kini e loyi ti anabi Isa ma Maryam ngba to so wi pe Allahi Allahi lama sabaktani pe Olorun Olorun e se o pa mi ti iyan tumo se wi pe awon ede ipile ti gbogbo ede to peka lati be jade o nfori so wi pe oruko yi to han ju lo ninu oruko Olorun o na ni Allah won wa npe kini kan ni dialect dialectical differences al ikhtilaf fi lahja ede adugbo latara nkan ta nje latara bojo ojo wa se ri latara bawojo wa se ri o mo nlapa lori ahan a mo bi iyato abi iyipada die die die lori ba se mo ngbe yoro gbolohun jade lo fi nje pe awon mi a so pe Eloi awon mi a so pe Eli awon mi a so pe Allah ta ba wonu ede Yoruba na a so pe Olorun Olorun Eli Eloi Olorun Allahu gbogbo awon kan won yi o je ka mo wi pe afi eni ti o ba fe se abosi ede ni o so wi pe Allahu we o shalo nje be bolo Allahu yi ninu ede Larubawa ati ninu gbogbo ede to je ipile ede kini ituma re ituma Allah ona ni al ma'bud eni ti a njo sin fun to le ila uluhiyya en to se pe o nikan lo leto si ki a fi ijo sin wa fun oba yi ni oba ti o leto si al mustahiq li ifradihi bil ibada ona ni oba to se wi pe gbogbo ijo sin ta ba fe se pata o nikan la gbudo se fun eni to leto si ijo sin wa ona ni Allah pe ni Allah eni ti o ba ma ituma re kulo mabe o sakolonje Allah o sakolonje Allahu o sakolonje Olorun oruko eni ti o leto si ijosin gbogbo wa to se wi pe a ko gbudo gbe ijosin fun eni keni leyin re o ni won pe ni Allah eleyi ni ituma oruko ta n pe ni Allah odo awon usa won ni Allah so dialectical differences on lawon e tin sele yen ni ba mu si bi ahan ko wa ba se ri sugbon Allahu Allahi awon ruko won yi on fore so eni ti ijosin to si lo nikan to se pe a ko gbudo si eni keni leyin re oba to da samo to dale to da gugu eda oni won pe ni Allah teyan ba wa mo ituma yi teyan gba wi pe eni to ni mi o na ni Allah ti tuma yi si yeyan ninu emi eyan teyan ba wa ni ya Allah mo pe iwo to ni mi mo pe iwo to da gbogbo nkan mo pe iwo to se wi pe iwo nikan ni ijosin mi to si keyan pe oruko Olorun pelu oruko re yi o daju Olorun yo wo okeyan pelu ntin jade lori ahan eyan yi to ba dogba oba ti je pe eda ni ti a ba ti pe pelu oruko re okan na oruko Olorun oba o na ni kini o na ni Allah gege ba se so fun wa kale keji ninu oruko Olorun oba ni al wahid abi ka so wi pe al ahad al wahid abi ka so wi pe al ahad oba so oba kan soso ituma eleyi ni wi pe ala ri fi Olorun oba we oba to da duro ni oba to duro gaba daya ti ko si enikankan ta le fi se apojuwe re ko pe meji ko pe meta ko pe merin ko si enikeni ninu eda ojo Olorun oba al mutafarrid bi jami'i sifati kamal gbogbo iroyin pipe ko si eni to sakegbe Olorun oba nibe o o nikan lo da duro ninu iroyin to pe o nikan lo da duro ninu oruko o nikan lo da duro ni bi ise re ko ni alakun lowo ko ni elegbera ko ni oluran lowo lori gbogbo nkan to nse nitori ko to ko wa se ko ba ni oluran lowo ni ojo mi nbe ti o fe se nkan tawon oluran lowo ba sinle ko ni le ri se gege bi eniko kan wa na ko se ba se ga to ni ipo a lawon ti o mo kun wa lowo to se wi pe tawon won yi o ba raaye fun wa ise yo fale ṣugbọn Ọlọrun Ọba subhanahu wa ta'ala al-ahad ni ọkan ṣoṣo ni lori gbogbo nkan to nse pata o mu ẹnikẹni mara lati ran lọwọ ṣe lori didasanma ati ilẹ ni ṣe lori gbigbọ bukata gbogbo ẹda ni lo fi jẹ wipe ìṣìnà ni kéèyàn máa nígbàgbọ wipe Ọlọrun Ọba kò lè gbádùn ẹni tá a bá ti lọ gba ìlànà ẹnìkan pé ẹnìkan ló lè bá wa bọ́lọ́hun sọ̀rọ̀ nígbà tí kìí ṣe pé ẹnìkan ló dá wa ọba tó dá wa ó ṣetán láti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu oníkálukú wa láti tọrọ nǹkan tá à ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ nítorí pé òun ọba tó dá wa ni kò sì gba ẹnìkan kan níṣẹ́ láti kun lọ́wọ́ nígbà tó fẹ́ ṣẹ̀dá èmi àti ẹ̀ ọba tó dá wa yìí òun náà ni al-ahad ọba ọ̀kan ṣoṣo ọba olùdáṣèjọba rẹ̀ kò ní mínísítà kò ní kọmíṣánná kò ní gọ́vnà kódà àwọn sẹ́nítọ̀ kan kò ràn lọ́wọ́ téèyàn bá ti gbọ́ eléyé nínú ẹ̀mí tó sì rinlẹ̀ bẹ́ẹ̀ téèyàn wá fi bẹ́ẹ̀ lọ́rùn pé ya ahad ya wahid ó pèwọ́ ọ̀kan ṣoṣo níwọ nìkan ṣoṣo ló dá mi ṣe ń tí mò ń fẹ́ fún mi lọ́nà tí ẹ̀dá kankan ò ní mà eléyìí ó jẹ́ kó di mímọ̀ fún wa wípé ìgbàgbọ́ yí àwọn ìtumọ̀ orúkọ yìí yóò máa jẹ́ ìrànlọ́wọ́ fún wa láti lè mọ báwo láṣẹ fi àwọn orúkọ yìí bẹ Ọlọ́run Ọba tó dá wa as-samad ẹlẹ́ẹ̀kẹta as-samad wọn lóò náà ni alẹ́dì yasmodu ilẹ̀hi al-khalaiq fi hawaiji òun náà ni ọba kan ṣoṣo ọba tí gbogbo ẹ̀dá máa ń torí ikọ̀ ọ̀dọ́ rẹ̀ láti bá wa gbọ́ bùkátà wa ẹ rí pé ẹni tí ò mọ́ ọlọ́run gan tọ́rọ̀ bá dojú ẹni a ọlọ́run gbà mí yóò dárúkọ ọlọ́run eléyìí ń jẹ́ ká mọ̀ pé ọba yìí nìkan ònlọba tí ó ń gbọ́ àdúà ọba yìí nìkan ònlọba tí gbogbo ẹ̀dá ń kó ọ̀rọ̀ wọn lọ sọ́dọ̀ rẹ̀ bílẹ̀ yóò bá tiẹ̀ yé wa ẹ jẹ́ ká wo ẹja nínú omi ẹ jẹ́ ká wo àwọn ẹyẹ lójú ọ̀run ẹ jẹ́ ká wo àwọn kòkòrò ẹ jẹ́ ká wo àwọn ẹranko àbìjà nínú igbó ta lẹni tó ń kíyèsí wọn ta lẹni tó ń tọ́jú wọn so láti bẹ̀ yẹn mọ̀ wípé Ọlọ́run Ọba yìí ni as-samad báwa náà ṣe ń pè é ni gbogbo àwọn ẹ̀dá tó kù náà ń pè é tí ìkan ò sì dé kan lọ́wọ́ àwa fi lè bẹ lọ́hùn pé rẹ Ọlọ́run Ọba ìwọ ni gbogbo ẹ̀dá ń pè tí ìkan ò sì dé kan lọ́wọ́ gbádùn àti mí náà nínú àǹfààní ká mọ ìtumọ̀ orúkọ ni as-samad ya as-samad bákan náà nínú orúkọ Ọlọ́run Ọba ni al-hayyu ọba alààyè ìtumọ̀ alààyè ni wípé alẹ́dì ilàyẹ̀mùt ọba tí kò ní kú láéláé fún ni alhayyu pèrè ọlọ́run ọba alhayyu ni ọ ọba alààyè ni ọ fún mi lálàáfíà pèrè ọlọ́run ọba alhayyu ni ọ ọba alààyè ni ọ lọ́rọ̀ ẹ̀mí mi lórí dáadáa pèrè ọlọ́run ọba alhayyu ọba alààyè tí ò ní kú ni ọ máa dúró ní olùrànlọ́wọ́ fún mi torí pé láàyè kan náà alukur'an kẹrin ọlọ́run ọba ní fatawakkal ala alhayyi alladhi la yamut ọlọ́run ọba ní ẹgbára lé ọlọ́run ọba o ọba alààyè ọba tí kò ní kú torí pé gbogbo ẹ̀dá tá a dúpọ̀ àlè gbára lé níjọ́ kan láàgbọ̀ kó jáde láyé ta ló wá tún kù tá agbára lé nígbà yẹn agbára lé bá ti lọ ṣùgbọ́n ọlọ́run ọba yìí ọba tí kò ní kú ni ọba tó ṣe pé kò rí sí ọba tá a wá délé tí wọ́n wà ní kò sí nílé ọba tí ń bẹ kí ògbó bíbẹ ó tó mọ abẹ ni ọba alààyè ni albaqi adaimu ala al-abad ọba tí ń bẹ tí ń lọ gbére tó ti ń bẹ tipẹ tí ó sì máa lọ gbére òun ni ọlọ́run ọba náà al-mutasif bi anwa il-haya bi akmali anwa il-haya ọba tó ṣe wípé gbogbo ọ̀nà tá a fi ń ròyìn pé olùsẹ̀mí ni ẹnìkan tọ́lọ́run ọba yìí lọ́ba tó pé jùlọ tiẹ̀ ni ó pé jùlọ so gbogbo ẹni tó ń jẹ́ alààyè à ń tọ ìjà alààyè tọ́lọ́run lẹ́yìn ni àwọn ọmọ nìyẹn bá ṣe wáyé alààyè làwa náà ṣùgbọ́n ìjálàyé wa yóò dópin níjọ kan. Ṣùgbọ́n ìjálàyé ti Ọlọ́run ọba subhanahu wa ta'ala la mọ́tẹ fi yà kò sí ikú ń bẹ̀ rárá bó ti wulẹ̀ kọ́ mọ́ kódà kò sáàrẹ̀ ń bẹ̀. Ìjálàyé ti wa àárẹ̀ máa wà ń bẹ̀, ìdálágara máa wà ń bẹ̀, ogbó máa wà ń bẹ̀, ikú a máa wà ń bẹ̀. Tọ́rọ wá rí bẹ́ẹ̀ tá a bá ti mọ̀ pé ọ̀gá gbogbo àlàyé pátá náà ni Ọlọ́run ọba a wà máa pè pé ya hayyu. Mo pèrè Ọlọ́run ọba ọba àlàyé fún mi lálàáfíà. Mo pèrè Ọlọ́run ọba ya hayyu ọba àlàyé fún mi ní ààyè jí kí n lo ayé àti ààyè dáadáa nínú ìsẹ̀mí mi. Pẹ̀lú mímọ ìtumọ̀ orúkọ yìí a máa fi bẹ Ọlọ́run ọba. Ẹlẹ́ẹ̀karùn-ún alkoyom ìrẹ Ọlọ́run ọba kí ni túmọ̀ alkoyom orúkọ Ọlọ́run ọba ni. Ay alkọ imú bìdá àti hì alimokimu lìgẹ ìrì hì. Ọba tó ṣe wípé ọba tó dá dúró ni òun sì ní máa gbé ẹlòmíì dúró ẹlòmíràn kò lè dá dúró bí kì í bá ṣe ìgbédúró tiẹ̀. Ṣùgbọ́n òun kò sẹ́nì kankan tó kún ìdúró rẹ̀ lọ́wọ́. Lápèjúwe tá a bá ní àlàyé ni wá ìjálàyé wa ó dúró lórí nǹkan míì ni o. Kí ni ìjálàyé wa dúró lé lórí? Ó dúró lórí ká jẹun, ẹni tí ò jẹun yóò kú. Ìjálàyé wa ó dúró lórí ká mumi, ẹni tí ò mumi yóò fàyè lẹ̀. Ìjálàyé wa ó dúró lórí ká máa mí lóòkè, ká máa mí lọlẹ̀, ẹni tí kò lè mí mọ́ yóò jáde láyé. Ṣùgbọ́n ìjálàyé tọlọ́run ọba kò dúró lórí nkankan, kò dúró lórí atẹ́gùn, kò dúró lórí omi, kò dúró lórí oúnjẹ. Ọba àlàyé tí ìjálàyé rẹ̀ tó dá dúró òun ni. Gbogbo àwọn táwa là jẹ́ àlàyé ìjẹ́ àyè wa dúró lórí nǹkan míì láàfin lè pera wa ní Ọlọ́run. Gbogbo ẹnikẹ́ni tó bá bọ́ síta tó bá pera rẹ̀ lọ́lọ́run àbí táwọn èèyàn ń pè lọ́lọ́run ẹbí lè rè wípé kó fi odi oṣù mẹ́fà sílẹ̀ kó má jẹun. Bóyá yóò jáláyè kó fi àwọn àsìkò díẹ̀ sílẹ̀ kó má mumi àbí láàrin ìṣẹ́jú mẹ́wàá ẹ fọwọ́ dì í nímú kó má mímọ́. Tó bá tún lè máa sẹ̀mí àjẹpọ̀lọ́ náà ni ambele ń tàṣe wípé ẹ̀dá kankan ò lè tó Ọlọ́run. Ló fi jẹ́ pé àbòsí tó ga ó ní ká máa pe ẹ̀dá ní Ọlọ́run ẹni tí wọ́n bí àbí ẹni tó ń jẹ tó ń mu tí ń wọlé ìgbọ̀nsẹ̀ tí ń sùn tí ń jí eléyìí kò lè jẹ Ọlọ́run. Nítorí pé Ọlọ́run ọba àlọ́kọ yóò ọba tó ṣe wípé ọba tó dá dúró ni tí ìdádúró rẹ̀ kò rọ̀gbọ̀ kún lérí nǹkan kan bá a bá sùn àárẹ̀ ò ṣe wà. Ṣùgbọ́n Ọlọ́run ọba subhanahu wa ta'ala la ta'khudhuhu sinatun wa la nawm ọba tí kì í tó gbé ni gbélé ń tàṣe pé ó sùn. Kọ́mọnìyàn kan mọ́ wà tó tó gbé kó mọ́ sùn láti yẹ ọdún yìí ṣé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ sí ó sì tún máa bẹ láyé nítorí pé a kì í ṣe Ọlọ́run. Ọlọ́run ọba yìí ni alkoyom ọba tó ṣe wípé ọba tó dá dúró gàbàdáyà lórí gbogbo nǹkan tó ń ṣe tí kò rọgbọ̀ kún lórí nǹkan míì lórí ìkúnlọ́wọ́ rẹ̀. Ẹni tó bá jẹ́ olórí orílẹ̀-èdè lápèjúwe yóò gbára lé àwọn aláàbò ẹ̀ṣọ́ tí wọ́n máa sọ lọ́tùn tí wọ́n máa sọ lọ́sì. Ṣùgbọ́n Ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba olórí ló jẹ́ fún gbogbo ẹ̀dá tí kò bùkátà pé kẹ́ni kankan sọ̀hún tí ẹnikẹ́ni ò sì lè ṣe ní sùtá tí ò lè ṣe ní jàǹbá ni. Sọ tá a bá wá mọ ìtumọ̀ eléyìí a fi bẹ Ọlọ́run pé yá kọ yóò mo pèrè Ọlọ́run ọba tó dá dúró tó o bá fẹ́ ràn mí lọ́wọ́ o ò ní bùkátà àti gbàyàǹda lọ́wọ́ ẹnikẹ́ni síbi tó o bá fẹ́ kẹ́ mi o ò ní lọ sọ fẹ́nìkan wípé kó fọwọ́ sí àbí kò fọwọ́ sí. Ìwọ lọba tó kẹ́ mi láì ní wo tẹ́nikẹ́ni ò sọ. Ìwọ lọba tó ṣàánú mi láì ní wo ẹni tó ń bínú. Ya kọyom ọba tí dá ṣe gbogbo nǹkan láì gbàyàǹda lọ́wọ́ ẹnikẹ́ni. Àṣetá bá mọ̀ tó máa kọyom yìí yóò kún wa lọ́wọ́ láti fi orúkọ yìí láti lè fi bẹ Ọlọ́run ọba. Bákan náà al-awwal ọba àkọ́kọ́ ni Ọlọ́run ọba àbẹ̀rẹ̀ laysa qablahu shay ọba tó ṣe pé níwájú rẹ̀ kò sí nǹkan kan míì mọ́. Tí a bá ń sọ ìtàn a mọ̀ ní àwọn bàbá ńlá bàbá wa bó tilẹ̀ jẹ́ pé bàbá kan ló tún ṣáájú èèyàn bàbá bàbá wa kan láti inú ìlú kan ló ti wá sílùú wa a mọ̀ kàyẹn nígbà bá kàdébì kan láàní màmá ṣùgbọ́n ọlọ́run ọba ti ọlá rẹ ga kò sí bàbá kankan tẹ́ fẹ́ kà níwájú rẹ o al-awwal òun náà làkọ́kọ́ lẹ́yìn sàkọ́bìlà òṣè kò sí nǹkan kan tó gbà wájú ọlọ́run ọba náà kánà huwa wọ́lẹ̀ miyakun ṣe onímọ̀ òjúdà ọba tó ń bẹ nígbà tí nǹkan kan sí òun ni ọlọ́run ọba káàfin eléyìí káàfin máa bẹ ọlọ́run al-awwal orúkọ ọlọ́run ni al-akhir al-akhir ọba tó ṣe wípé òun lọba tí ó máa ìkẹyìn gbogbo nǹkan ọba tó ṣe pé tí gbogbo nǹkan bá tán tí ò sí nǹkan kan mọ òun náà nìkan ni ó tún ṣẹkù lẹyìn sàbáàdà òṣè ọba tó ṣe wípé lẹyìn rẹ o kò tún sí nǹkan kan míì lẹyìn ìgbà tí gbogbo ẹ̀bà ẹ̀dá bá tán tí ò ṣẹ̀dá kankan mọ lórílẹ̀ òun náà lọba tí ó tún ṣẹkù eléyìí lèyìn ó fi máa bẹ lọhùn pé ìrẹ ọlọ́run ìwọ lọba tó ṣe wípé ọba tí ń ṣẹkù lọ gbére ni ọlọ́run má jẹ́ kí n pasán láyè ẹlòmíì ń bẹ kò sí láyé mọ́ orúkọ rẹ ò sì parẹ́ orúkọ rẹ sì tún ṣẹkù ó wàá fẹyìn náà ìyá aakhir ìwọ ni al-akhir ọba tó ṣe pé ìwọ ni ọba tí ó máa ṣẹkù lọ láéláé tí kì í tán lẹ́yìn rẹ kò tún sí nǹkan míì mọ́ bákan náà náà orúkọ ọlọ́run ọba al-khaliq ọba tó dá gbogbo ẹ̀ dá tai al-khaliq le jamii al-makhluqat gbogbo ń tán pè lẹ́dà pátá ọlọ́run náà ló dá gbogbo wọn ìdí ìyá tó pé òfin ní máa bẹ̀rù èèyàn kan ò ní máa bẹ̀rù àlìjẹnú ò ní máa bẹ̀rù oṣó ò ní bẹ̀rù àjẹ ẹgbẹ́ torí pé n tí ó wà lẹ́mìí rẹ̀ ni pé bó ti wulẹ̀ kẹ́nìkan ò lágbára tó bó ti wulẹ̀ kó lété tó bó ti wulẹ̀ kó nídá tó ṣe bọ́ ọlọ́run náà ló dá al-khaliq ọba adẹ́dà lọ́lọ́run gbogbo nǹkan pátá òun ló dá ẹni tó bá sì dá nǹkan ó ní kápá lórí n tó dá kàkà tí wòó fi wá lọ máa so mọ́ ẹ̀dá ẹgbẹ́ rẹ ó ṣe so mọ́ ẹni tó dá òun ya khaliq mo pè rẹ ọlọ́run ọba tó dá mi mo kò wọ́ tó dá gbogbo nǹkan bá mi yanjú bùkátà mi mi ò kó ọ̀rọ̀ mi lé ẹ̀dá kankan lọ́wọ́ ìwọ́ tó dá mi ni mo kò lè lọ́wọ́ ya khaliq eléyìí ọlọ́run ọba yóò wo ẹ̀mí rẹ yóò sì wo ìtumọ̀ rẹ nínú gbàyà rẹ ọlọ́run yóò fi ṣe ń tẹ̀yàn ń fẹ́ fún ni nínú orúkọ ọlọ́run ọba tí ọlá rẹ ga ar-rahman ọba oníkẹ́ ya ar-rahman dhu rahmatin wasi'a ọba tí ìkẹ́ rẹ yìí tó gbá ààyè púpọ̀ lọ́lọ́run ọba tó yẹ pé kò sí nǹkan tẹ̀yàn ṣe nínú ìwà ẹ̀ṣẹ̀ tẹ̀yàn bá ti tọrọ àforíjì àánú ọlọ́run ọba ju ìbínú rẹ lọ tó kó sí tẹ̀yàn rí kẹ̀yàn ṣe tẹ̀yàn amúmọ̀ ti ṣe lọ́run tẹ̀yàn bá ti túbá ya ar-rahman inna allaha ghafurur rahim tọ́lọ́run bá foríjì yẹn tán ó tún máa ń kẹ̀yàn ẹni tó ń wà kẹ́ ó máa pe ọlọ́run ọba pẹ̀lú orúkọ rẹ̀ pé ya ar-rahman lẹ́yìn ìgbà tó bá ti túbá ọlọ́run kẹ́mi ọlọ́run kẹ́mi eléyìí náà ó ṣe pàtàkì ẹni kọ̀ọ̀kan wa kí a mọ̀ pẹ̀lú ògo ọlọ́run ibi tí a ti dá dúró nìyí abẹ́ ara subhanahu wa ta'ala eléyìí tí a gbọ́ nínú àwọn ìtumọ̀ orúkọ ọlọ́run ọba lẹ́nìí ọlọ́run jẹ́ kó ṣe wá láǹfààní àwọn èyí tó tún kù náà pọ̀ rẹ́gẹ́dẹ́ ká tún bèèrè lọ́wọ́ àwọn tó jẹ́ òní mímọ̀ kí a mọ ìtumọ̀ àwọn orúkọ ọlọ́run ọba kí a lè ṣiṣẹ́ tọ́ ká sì lè máa fi bẹ ọlọ́run lórí gbogbo àwọn àlámọ̀rí wa wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.
19: Jazakum Allahu khairu abilọ kọlọ bá wa sọ ṣe kí wọn ní ìsọ dáadáa ibi náà ni a ti máa dánu dúró lórí ètò àtìgbéyàn fún ọjọ tó ní abilọ kọlọ kò ṣọwájú ọjọ méjọ lọ nọmba wa ṣe kí wa fún wa tí a bá fẹ pé láti bèrè ìbéèrè kan sí kejì lórí tó bá rú wa lójú nípa islam 00-3615-4254 lẹ́ẹ̀kan sí 00-36-15-42-54 nọmba tí a máa pé àwọn ṣèkì wá sí ni 00-3615-4254 tí ìjọ mẹjọ tí a tún máa pàdé lórí ètò yóò dúpẹ́ fún gbogbo àwọn àtàjọ ṣètò yìí ní agbára ń bí abdullahi hasan yusuf ní orúkọ tèmi nọmba tẹsí pé mí sí lẹyìn tó náà ni 00-333-65-009 00-333-65-009 títí díjọ́ mẹjọ ni àkẹwàá pé asálàmù àríkùn ọ̀rọ̀
8: ọ̀tún.
16: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
17: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
16: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
17: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
16: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
18: Offer valid while stocks last.
16: Me and Maggi, so good together.
8: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: النساء شقائق الرجال. النبي صلى الله عليه وسلم انا بني او بني او شقائق الرجال اپن تي ابا پن كان سي ميجي اپن كان نان پي ني شكو اپن كيجي ني شكو اري پي اپن كان تا با مو دورو تا يو اپن كيجي كورو نبه كو تي پي ìyẹn túmọ̀ sí pé ìtànàbí ń sọ fún wa ni pé bí ọkùnrin ṣe jẹ́ compliment fóbìnrin bẹ́ẹ̀ náà lobìnrin jẹ́ compliment àṣepé fún ọkùnrin. ìyẹn túmọ̀ sí pé gbogbo nǹkan tí ọkùnrin bá fẹ́ ṣe nínú ìgbésí ayé rẹ̀ kò tí ì lè pè àfi kí ti obìnrin kò kún. bákan náà gbogbo nǹkan tí obìnrin náà tóun náà bá fẹ́ ṣe nínú ìgbésí ayé tí yóò fi nítumọ̀ nínú ayé àfi kí tọkùnrin náà kò kún. kódà nínú ẹ̀sìn gan tí yóò fi lè pé àfi kí ti ọkùnrin náà ò kún. ìtumọ̀ rẹ̀ ni pé anisao ṣàkọ́ ikú rìjàl. àwọn ọkùnrin tẹ àwọn obìnrin tẹ rí yẹn àwọn náà ni abala àṣepé fọkùnrin gẹ́gẹ́ bí ọkùnrin náà ṣe jẹ́ abala àṣepé fún obìnrin. láyémi inú alukur'an kẹrin ọlọ́run ọba adékámọ̀ yìí kò àdùbí láì mìíràn ṣètò ọ̀nà rọ̀jìn ọlọ́run ọba ní hónà libasun lakun wà á ń tún libasun lahun. ọlọ́run níṣẹ́ ráwọn obìnrin tẹ́ ẹ rí yẹn àwọn ìyàwó yín aṣọ ọ̀bùra ni wọ́n jẹ́ fún yín o nígbà tí ẹ̀yin náà sì jẹ́ aṣọ ọ̀bùra fún wọn. ẹ wo ọ̀nà tí alukur'an tó fi júwe ìbágbépọ̀ láàrin ọkùnrin àtobìnrin. so léyìí tó ń túmọ̀ sí pé tá a bá wo àfiwé tí ọlọ́run ọba mú wá ń bì ṣé ẹ mọ̀ pé aṣọ tá a máa ń wọ̀ oníṣiríṣi ọ̀nà ló pín sí. aṣọ tí a fi ń bora òun náà laṣọ tí ń dáàbò bò wá kúrò níbi òtútù. ẹni tí ò bá láṣọ bora tó tutù bá dé yóò mọ ìtumọ̀ aṣọ ìbora. bákan náà aṣọ yìí tí ẹ̀fọn tó bá ń jẹni ìyẹn arọ borí tí ẹ̀fọn ò fi ní jẹyàn. ìyẹn túmọ̀ sí pé àkàwé tọ́lọ́wọ́n bá ń sọ nípa ipò tóbìnrin wà nínú ìgbésí ayé ọkùnrin àti ipò tí ọkùnrin wà nínú ìgbésí ayé obìnrin àpéjúwe ààbò gẹ́gẹ́ bí aṣọ ìbora ṣe dáàbò bò wá níbi òtútù àti níbi kẹfọn oúnjẹ wa bẹ́ẹ̀ náà ni obìnrin gẹ́gẹ́ bí oyàwó ló ṣe jẹ́ ààbò fún ọkọ níbi àbùkù àti níbi ìyẹpẹrẹ. ọlọ́run sì tún wà pé wà á ń tún lè bá sun lahun bẹ́ẹ̀ náà lẹ́yìn ọkùnrin náà ẹ̀yin náà jẹ́ aṣọ ìbora fún wọn náà o. ọkọ ó jẹ́ ààbò fún obìnrin rẹ̀ níbi àbùkù àti níbi ìyẹpẹrẹ. abẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala àti ọkọ àti ìyàwó ọlọ́run jẹ́ ká pẹ́ fúnra wa lórí dáadáa. àṣírí a máa bẹ láàrin ọkọ àti ìyàwó tí ó sẹ́nì kankan tí ó mọ̀ án ṣùgbọ́n jọ tí ọkọ yìí bá jáde láyé àṣírí yìí yóò hàn sáyé. bẹ́ẹ̀ náà ni tí ìyàwó bá jáde láyé àṣírí ọkọ yìí yóò hàn sọ́wọ́ ẹlòmíì náà. ìdí nìyí tó fi jẹ́ wípé ọlọ́run ṣe wá ní àṣepé iṣẹ́ láàrin ara wa. èyí ni kọ́kọ́ hónà lè bá sun lákún wà á ń tún lè bá sun làhùnà. aṣọ tá à ń wọ̀ ó ló fi ìyàtọ̀ pọ́nlé sí wa lára. tí ọlọ́run bá pe àwọn ìyàwó ní aṣọ fún ọkọ a jẹ́ wípé iyì rẹ àpọ́nlé rẹ níbi ìyàwó rẹ ló wà. ìwọ ìyàwó náà iyì rẹ àpọ́nlé rẹ níbi ọkọ rẹ ló wà. ẹ̀yẹ já tìbí kan kíyèsí obìnrin tá a rí dáadáa tí ò sámi ìyà lọ́wọ́ lára rẹ̀ tí ò sámi ìdààmú lára rẹ̀ tí kì í ṣe obìnrin tí ń fòrò kó tó jẹ tí ì ṣe obìnrin tó ń dààmú kó tó mu. tí ẹ bá rí obìnrin míì subhanallah ẹ̀rọ ọlọ́run yóò báyàn. tí wọ́n bá ní wọ́n ń ṣe àwọn ń kọ́lé ni wọ́n ń da dẹ́kì ni àwọn tí ó pọ̀ jù ń bẹ̀ àwọn obìnrin ni. kódà obìnrin míì ń bẹ ọmọ àkọ́bí tó kọ́kọ́ bí láyé rẹ̀ orí dẹ́kì ló bí sí. ọkọ sì ń bẹ ńlé tó ń ṣe fáàrí káàkiri tí ń mutí kiri tí ń ṣe fàájì. Ìtumọ̀ ẹ̀ ni wípé bí ọkùnrin bá ṣe rí ara ìyàwó rẹ̀ láti mọ̀ọ́mọ̀, torí pé Ọlọ́run bá pe ìyàwó ní aṣọfọkọ, ìyẹn túmọ̀ pé iyì ọkọ òun ni ìyàwó rẹ̀, àpọ́nlé ọkọ òun náà ni ìyàwó rẹ̀. Gẹ́gẹ́ bí ìyàwó náà ṣe jẹ́ iyì àti àpọ́nlé, gẹ́gẹ́ bí ọkọ náà ṣe jẹ́ iyì àti àpọ́nlé fóbìnrin. Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam, ànábì ní khayrukum khayrukum li ahlihi wa ana khayrukum li ahli. Òjíṣẹ́ Ọlọ́run ọba ni ẹni tó dára jùlọ nínú yín, ẹni tó níyì jùlọ láwùjọ nínú yín, kì í ṣe ẹni tó ṣe pé ayé ń polongo rẹ̀, wọ́n ń pò kìkì rẹ̀ níta pẹ̀nìrì ni o, ṣùgbọ́n nínú ilé kò dáa. Ànábì ní rárá o, ẹni rẹ̀ jù nínú yín, oníyì alápọ̀nlé nínú yín, òun náà lẹni tó bá dáa sí ìyàwó rẹ̀ nínú ilé. Tó ṣe pé tí wọ́n bá bi ìyàwó rẹ̀ léèrè nípa rẹ̀, yóò ní ẹ̀gán ni èèyàn rẹ̀ ni baálé mi. Ọkọ mélòó ìyàwó rẹ̀ lè sọ nípa rẹ̀ báyìí? Bẹ́ẹ̀ náà ni tí wọ́n bá bi ọkọ rẹ̀ náà léèrè wípé irú èèyàn wo ni ìyàwó rẹ̀ jẹ́, kó ní àwọn obìnrin rinu, mi ò kábàámọ̀ pé mo bá pàdé nínú ìgbésí ayé mi. Irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ ẹni yìí ẹni àpọ́nlé ní níwájú Ọlọ́run. Ọkọ níyàwó òun ọ̀dà, ìwọ sọ pé máa kíyàn ládùúgbò. Ìyàwó lọ́kọ̀ òun ò wúlò, ọ sọ wípé lẹ́nu iṣẹ́ ń máa dọ̀wẹ́ kẹ́ ẹ máa bá gbogbo èèyàn ṣàwádà. Mélòó mélòó ni ọkùnrin tó ṣe pé lọ́fíìsì gbogbo èèyàn ni yóò máa rẹ́rìn sí, ṣùgbọ́n tó bá dénú ilé yóò fọjú rọ fíyàwó rẹ̀ ni? Mélòó mélòó ni ìyàwó tó ṣe wípé gbogbo ọkùnrin ni yóò máa bóyín sí, ni yóò máa bá wọn ṣàwádà, ṣùgbọ́n tó bá wà pẹ̀lú ọkọ rẹ̀ nínú ilé àti gbẹ́nu òkè kí ọkọ gan, yóò dì sọ̀rọ̀. Sò yẹn túmọ̀ sí wípé bọ́lọ́run ṣe to ọkọ àti ìyàwó, mọ̀rẹ́ ni kejì ni Ọlọ́run pè wọ́n, gẹ́gẹ́ bí ànábì sallallahu alayhi wa sallam ti sọ. Ìyẹn túmọ̀ sí pé tí abala kan bá ti ní ààyè, abala kejì náà ní ààyè. Àpèjúwe tó súnmọ́ ẹwo ojú wa méjèèjì, ojú kan ṣíkù ló jẹ́ fún ojú kejì. Tí ojú kan bá ti ní ààyè, ojú kejì náà padà láàyè. Tí ẹsẹ̀ kan bá ní ààyè, yóò lapa lórí ìrìn, bẹ́ẹ̀ni tó ń ṣe máa rìn, kò ní ṣe gerege mọ́. Bẹ́ẹ̀ náà ni ọkọ àti ìyàwó, ojú tí Islam tó fi wò ó, òun ni pé mo rẹ́ni kejì ìsẹ̀mí ayé wa làwọn ọkọ wa, mo rẹ́ni kejì ìsẹ̀mí ayé wa ni àwọn obìnrin wa. La gbúdọ̀ fi ṣẹ̀ṣà ta la fẹ́ fẹ́ níyàwó, a gbúdọ̀ ṣẹ̀ṣà ta la fẹ́ fẹ́ lóbìnrin. Àpèjúwe tó tún súnmọ́, ẹ̀yẹ jẹ́ ká ya nǹkan kan tó ń pè ní sákò, nǹkan rogodo bí òdo báyìí ká yà, ká wá fa ìlà kan sí àárín rẹ̀, kí láyé kó ṣe dọ́gba ń dọ́gba, kó pín sákò yẹn, kó pín sọ́nà méjì. Ẹ wá fi ọ̀bẹ àbí blade kẹ́ ẹ fi là á láàrin, ẹ rí pé yóò pín sí méjì. Tẹ bá tún tò ó sẹ́gbẹ̀ẹ́ ara wọn, ẹ rí pé yóò ṣe déédéé ara wọn. Àmọ́ tó bá lọ jẹ́ wípé nígbà tẹ fẹ́ pín ìkejì yẹn, ẹ tún yí, ẹ tún kọ́ nínú àbí ẹ tún bẹ́ẹ̀ lórí, tẹ bá padà tó sẹ́gbẹ̀ẹ́ ara wọn, kò ní ṣe déédéé mọ́. Ìyẹn túmọ̀ sí pé ẹni tó bá ṣe déédéé ẹni lóbìnrin lèèyàn fẹ́, ẹni tó bá ṣe déédéé ẹni lọ́kọ làáfi ṣọkọ. Àwọn olóyìnbó ń pè yẹn ní compatibility. Tí ẹ bá ti wà compatible nípa ẹ̀ẹ́dọ́gba pẹ̀lú ara yín, nípa ìgbàgbọ́, nípa mímọ Ọlọ́run, nípa ìbẹ̀rù Ọlọ́run, ẹ̀ẹ́dọ́gba pẹ̀lú ara yín nípa ipò tí kó wá wà láwùjọ, ìmọ̀ onímọ̀lẹ́ èyàn mọ̀, èyàn máa mọ̀ wọn ara ẹni. Obìnrin tó ti fi gbá àyàjó káàkiri, tí wọ́n fi ń polówó ṣáná láàrin ọjà, tó ṣe pé igbá àyà rẹ̀ ló fi ń polówó ìṣáná, ìyẹn túmọ̀ sí pé bí ìṣáná ṣe mọ̀ ọ́n, ó ní value ju igbá àyà rẹ̀ lọ, torí pé nǹkan tán bá fi polówó nǹkan, nǹkan yẹn yẹpẹrẹ sí ní tán polówó. Obìnrin di tá fi ń polówó abẹ́rẹ́, obìnrin di tá fi ń polówó spaghetti, òhó obìnrin di tá fi ń polówó indomie. to ba fe fe yawo se saru obirin to fe eni to ba dogba ajata ko fa ajata omo ota ko fera won ki olubero olohun ko won jojo papo eleyi ni tomorrow ta nabi nso wi pe anisa o shako ikoreja awon obirin mo re ni keji ni won je fun okunrin won gbudo dogba eleyi ni to le bi ore sinu igbesi aye omo niyan bakana ti a ba wo oro ti olohun oba subhanahu wa ta'ala to so nu alquran o fi oko ati yawo o fi won we aso obora iyan tumo si wi pe iyi te eyan ma ni nita nigba mi bo ba se mura si laye o se pon ole olohun oba se aso o se ni irin ise iyi bubu yi ku ni la fi ma n pe awon tailor ni amunidara iyan tumo si pe ko si bo se burewa to bo ba ko sinu aso to da a si fi se o lara olohun wa fi obirin we aso o fi oko o fi we aso fun iyawo iyan tumo si pe ko si bo se ku si to ba ti da lodo oko re to da lodo iyawo re o je ni dida lodo awon ana re sebi iyawo re na lo lo so pe o da lodo awon baba re ni gbogbo ara le won fi wo le ni ti o da so iyan tumo si pe iyi wa o nbe lara awon iyawo wa iyi eyin obirin o nbe lara awon oko te fe awa ni joko kan bi seminar kan eni to won si danileko yi nipa eto igbesi aye lokolaya o wa bi gbogbo wa lere bi pe kon kal ko mu phone re jade e wa send the message si awo yin nile bi pe I love you kaware ti esi ti o wa gbogbo ara se be o wa ni kon kal ko beru olohun reply esi to ba wa latodo yawo ko wa kon kal ko ko mu jade ka gbo e ma sele elomi nbe esi ti e na ni pe I love you too my sweetheart mo ni fe re na iwo adun okan mi elomi in to wa latodo ti e ni pe se yawere elomi esi to ngba ni wi pe se je wo ni abe rowo he elomi esi to gba ni pe ki lo se yin bi gbogbo e se lo ni oludari ijoko yi wa so wi pe iyen tumo si wi pe eni ti ma nso gbolohun I love you si yawo re tele esi ti o wa latodo yawo re na ni pe I love you too kodo o tun le kunju be lo ṣùgbọ́n ẹni tí kì í sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nìyàwó rẹ̀ máa béèrè wípé kí ló dé o ṣé ò sí o àbẹ́ni tó ṣe pé wọ́n jọjọ jà wọ́n jọjọ yanra wọn lódì tó wá sọ pé àìlọ́ fi pé ṣé ẹ̀yà wèrè so yẹn túmọ̀ sí wípé bónílé bá ṣe pèlè rẹ̀ sí bónígbà bá ṣe pègbà rẹ̀ sí bẹ́ẹ̀ náà ni ayé ò ṣe bá pé ìwọ ọkùnrin iyì rẹ̀ àtàpọ́nlé rẹ̀ ò ń bẹ níbi ìyàwó rẹ̀ kò sí àpọ́nlé níbi kọkùnrin máa sọ̀rọ̀ ìyàwó rẹ̀ láì dá lójú àwọn ọ̀rẹ́ rẹ̀ ìwọ rò pé o níyì ni abuku ní nǹkan yóò jẹ́ bí ò bá bọ̀ wọ́n ní afẹ́fẹ́ lápẹ́rín ọjọ́ kan ṣoṣo ní iyì rẹ̀ mọ́ ẹ jẹ́ ká wo àpèjúwe ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ̀kan náà àwọn ìyàwó òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ìyàwó aisha kọ́lọ́wọ́n bá kó bá yọnu sí wọn wọ́n ń bẹ pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run ọba nínú ilé gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wọ́n jọ ń sọ̀rọ̀ wàyí yàrá ọ̀fẹ́ àtún sáúta ha alárọ̀sọ́lẹ̀ láìsàlàsàlà wọ́n wá ń gbé ohun wọn sókè gẹ́gẹ́ bí obìnrin ohun wọn ń lọ sókè ju ti ànábì sàlàsàlà lọ wọ́n sì jẹ́ ìyá wọn jẹ́ ọmọ fún àfàwọ̀ abubakar siddiq bàbá wọn wá wà lẹ́nu ọ̀nà wọ́n wá ń kẹlẹ̀kùn ó nílé òjíṣẹ́ ọlọ́run ṣé kí n wọlé ànábì nìkan wọlé nígbà tó wọlé ọ̀gágun ọ̀dọ̀ ọmọ wọn tí a mọ̀ sí ìyàwó aisha radhiyallahu ta'ala anha ni wọ́n lọ pé òjíṣẹ́ ọlọ́run ọba ló ń bá sọ̀rọ̀ tó ń gbé ohun sókè báyìí ṣàdédé ni àfàwọ̀ abubakar siddiq gẹ́gẹ́ bí bàbá wọ́n bá gbé ọwọ́ wọn sókè wọ́n fẹ́ bá ìyàwó aisha lójú ẹsẹ̀ ànábì dì wọ́n lọ́wọ́ mú anabi ko saarin won kila anabi sallallahu alaihi wasallam kila anabi se anabi ko si aarin iya wa aisha ati baba re abubakar siddiq anabi ni abubakar jade bayni fa hal an nabiy bainahu wa bainaha falamma kharaja abubakar batafa abubakar siddiq tun wa jade yaqulu laha yataraddaha anabi won ba iyawo re soro bi lẹ́ni tó ń wá ìyọnu rẹ̀ pé alàtàrọ́yìnà á ní kọ̀dì hóltù báyìí náà rọ́jò lé wà báyìí nìkan. Anábìnrin ò wá rí wípé èmi ní mi ìjẹ́kárákùnrin yẹn náà o. Bàbá rẹ̀ ni anábìnrin tọ́ka sí pé bàbá òun ó fẹ́ gbọ́wọ́ kí ó fẹ́ gbọ́wọ́. Anábìnrin ó jáde. Jẹ̀mọ́ tó bá ṣèwọ ni ọ sọ pé ká gba létà. Ó tiẹ̀ kéré. Ìyàwó rẹ̀ sí ọ, ó sọ̀rọ̀ sí ọ. Àbúrò rẹ̀ sì wọlé lọ gba ìtì ìyàwó ẹ̀. Àwọn àṣọ fún yes ṣé mi ò sọ fún ẹ bàbúrò mi ò ní take care easy láà. Bàbúrò bá tiẹ̀ farata láàrin tí ń ṣẹlẹ̀ láàrin wa àtàbúrò rẹ̀ kò séyìí tó kàn bẹ̀ o. Kò kan rárá bó ti wulẹ̀ kó mọ̀. Nítorí pé bíi tí wà àti ìyàwó rẹ̀ ó ti parí ọ̀rọ̀ àbúrò rẹ̀ ò ní sí ńbẹ̀. Ẹ wo ẹ̀kọ́ lára anabi sallallahu alaihi wasallam. Bàbá ìyàwó gan anabi ni jáde bọ́ síta. Fèmi àti ìyàwó mi lẹ̀ kò tún pẹ́ sásìkò yìí afa abubakar tún padà wá wọ́n tún kalẹ̀ kó bá wọn fẹ́ wọlé anabi ni kò wọlé wọ́n wá bá anabi wa muhammad sallallahu alaihi wasallam àti ìyá wa aisha tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàwàdà tí wọ́n ń rẹ́rìn-ín afa abubakar wa sọ wípé fakola lahu abubakar ya rasulallah onírè òjíṣẹ́ ọlọ́run ọba àṣìríkáni fi silmikuma kama ashraktuma ni fi harbikuma tọ ṣé mo lè bá yín dá sẹ́rìn tẹ́rìn yìí náà torí pé láwọn ọkọ tí mo kọ́kọ́ wá nǹkan ogbóná ń gbà wọn wọlé eléyìí tí mo tún padà wá yìí ṣé mo lè bá yín dá sí anabi wa bú sẹ́rìn sallallahu alaihi wasallam eléyìí túmọ̀ sí wípé bó ti wulẹ̀ kó rí ọkùnrin gbúdọ̀ dáàbò bo ìyàwó rẹ̀ kúrò níbi àbùkù àti níbi ẹ̀sìn kì í ṣe ọkùnrin rí ó ṣe ìyàwó kò tí ì ju ọ̀sẹ̀ kan lọ iye kọ́ọ̀lù tó ti pe bàbá ìyàwó rẹ̀ ó ti lé lọ́gọ́rùn-ún ẹ ló sá o mo ní kí n fẹjọ́ ìyàwó mi sun yín o ẹ tún gbọ́ pé ó fi ọ̀jọ́bẹ́ o nítorí tó bá ṣe ọbẹ̀ tó dùn sọ pé bàbá rẹ̀ bẹ́ẹ̀ náà ni ìwọ ọkùnrin ìwọ obìnrin náà ọkọ rẹ ò níyì má lọ́dọ̀ àwọn àbúrò rẹ̀ kódà a gbọ́ wípé níjọ́ kan àwọn àbúrò rẹ̀ wà na ọkọ rẹ̀ nínú ilé gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àrùn àwùjọ nìyí bẹ́ẹ̀ sì ni tídìlé bá ti bàjẹ́ àwùjọ ò lè lójútùú ló fi jẹ́ pé ipò tí islam tó fi ọkọ àtìyàwó sí ipò mọ̀rẹ́ni kejì ni ẹ jẹ́ ká wo anabi adam ẹni tọ́lọ́run kọ́kọ́ dà nínú athar látọ̀dọ̀ àfọ́ abdullahi ibn abbas wọ́n nígbà tí ọlọ́run dá anabi adam sínú ọgbà àdẹ̀rà àlìjẹ́nà adam ó nìkan ló rìn kiri kò rẹ́ni kankan ọlọ́run bá kùn lóorun gbà tó sùn gbà tí ó jí ọlọ́run ti dá obìnrin ó ti mú obìnrin jáde látara ẹ̀fà rẹ̀ ó wá rí ẹni tó dúró kò rí rí one man ant ta ni rẹ̀ yìí ó ní ana hawa ó lè mi ni hawa tí wọ́n ń pè ní efa ó lè mi ni hawa obìnrin lèmi kò lè kutu lè tẹ́sùkúnà ìlàyà adami nítorí tiẹ̀ kó o bá lè rí fọkànbalẹ̀ títí a fi dá obìnrin nìyẹn ìyẹn túmọ̀ sí pé nǹkan tá a wá fẹ́ rí fọkànbalẹ̀ látara rẹ̀ náà a gbúdọ̀ ṣe kí ni o a gbúdọ̀ tún ṣe ni kódà láàyè míì ọlọ́run ní nìṣá oko muharithun lakun àwọn ìyàwó yìí tẹ rí yẹn oko yìí ni wọn o ẹ máa lọ sínú oko yìí bó ṣe wò yìí ṣé àmọ́ kí n tẹ́lẹ̀ mi ò gbọ́ yín ni pé ọlọ́run ní àmọ́ kí wọ́n mọ́lẹ̀ kó ṣe wà rárá oko èèyàn kì í wù yàn án lọ tí kò bá dáa oko tá a tún ṣe tá a ro dáadáa ni máa ń mú èso gidi jáde orí wa máa wú láti lọ sínú gáàdì wa èyí tó dáa sò yẹn túmọ̀ pé gáàdì ni àwọn obìnrin jẹ́ ẹ tún wọn ṣe tí ẹ bá tún wọn ṣe ẹ̀yin náà yẹ́ rí ìfọkànbalẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ọba ṣe sọ nínú alukoran so látara àdé eléyìí èyí tá a fẹ́ fà yọ ńbẹ ni pé atẹ́kọ́ àtìyàwó ọlọ́run ọba fi wá ṣe mọ̀rẹ́ ní kejì ara wa tí ẹnu bá ti kò tí inú konú eleyi yo lapa lori awon omo ti o jade lara yin igba mi nbe oto ni ti baba oni omo o se oto ni ti iya oni o se e ku omo yi sinu damu sinu wahala in ti baba ka si in ti o da lodo ti ya in to da ni gbogbo awon nkan wonyi ti ijojo to gba pelu ara eni laarin lokolaya ti ko ba ti si aburu yo ma sere lawujo gege ba ti rin leni abi olohun oba subhanahu wa ta'ala ko ba wa kiyesi idile wa ko si beni kokan amojuto ebi wa ko ba ba tun awujo ti ko ba tun lede wa se wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
1: Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Jazakumullahu khair jaza abelomba tube ko ba sayida da fu won afawa fadla to ustaz doctor lokuma ji sikoni ti won je oludari se liye ko daru sunna ito takamala si go ba abelomba tube ko lokuba se da fu fanfani awati abafa pe won lati beri beri yala lori le ti mo ba so lare abi nkan mi to se bo lo si wa aje ya ko won si ori number 06 15 42 54.
2: Yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
2: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
3: Me and Maggi,
2: so good together.

iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lódòdó létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Adaba FM.

0: qui a fait le son.
1: Oh, number one radio. Radio. Adaba FM. Adaba FM. 88.9. Akure. Akure.
2: Tell any blue lane or Jometai. Oh, Bella Bini, is your own Sarah and Namani, Bobaji, Ubala Maromi, Sarah Yoma, Famiso, Lati Barai, DDS, Yoma Romego, Debi Pay, your labor and Monk and Lay, is a law, Mima Kuri, Atiensa, Mizi, Monk, Mego, Boda, Rosu, Dede, or Remoti, be a Jubi and Ju, or Rana Bayoje, Ayo, Mutiwa Sumi. I
3: go, he, she looks in the lobe. She woke when you papa broke you, Guni, oh, Bulu, what then? Ton fi wi atebo so mara ye lore lori eyikeyi isoro to njo mo edalenu iwo na gbianju ko si ba oke ogun loni e ma pe 0706460 6419 0706460 6419 ba ba oke ogun agbalagba ode ton fi wi atebo sewosan
4: mo ki gbogbo eti ton gbo mi ni dide akoko yi agbalagba onisegun kan be nbi pelu mi baba oke ogun loruko won seri baba yi ti ba ti ri won ton ba ti wa bayi ati mo pe ohun ti yo se gbogbo omo Nigeria lanfani ni won ma mu wa ohun ti o se pataki o ma je ohun to je nipa ago ara eniyan lo ma n gba ni nimoran le lori baba e ba wa ki gbogbo omo Nigeria
5: o se atokun mo ki okunrin mo ki obirin mo ki omode mo ki agbalagba emi te on kiyin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin baba lowo lawa alaafia na laafi lole aye olorun ma je ka laafia ara wo di fi afia o a gbadan ma wo alaafia ara wa niran a gbadan moju tu ara wa kan na ma se wa leni ti o ma wa nu le ti o ma gboro ta emi baba oke ogun mo wa number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni lu akura baya wa wa fe mbere one lowo mi abo ni morakan to fe bi mi abo fe bere lori one abayo pe mi sori ero bani soro mi yi o samu 64 60 64 19 o samu 64 60 64 19
4: eshon baba amo ipe ohun teyin ma ngba ni nimoran le lori ni le ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti ni isoro ninu iso ara re
5: o se atokun bi ise ara ba ti ni isoro gbogbo nu ara na lo ti ni isoro yen apere wo ni won wa nri ninu ara ti e wo to n gba mi ninu ile elomi ni to ba ti sun to ba ti jin bayi laaro yo ma ri pe gbogbo nu ara lo bere si ma ro ohun ni elomi o le bere ko mu nkan ni le elomi o le nero pe elomi to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomi o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo si waju elomi ere orun sun arara balo mi ba ti egbeju to so orun wakati kan aborun wakati meji to ba jin laaro bayi ati dide nile re isoro na ni o je bi ogun seju ogbon seju ko ni le dide nile yo da be ko se wahala loju orun ni tabe enikan ti na ni papa loju orun to ba tun gbianju to dide le bayi to ba fese lele bayi yo ri pe selese kan gogogogo bi eni to fi ese le egun tabi egbo wa ninu atelese re iru eleyi oda lemi fi ma so pe eyin maji adaka ti wa na ba tin riru apere bayi gbianju ko wa yoju semi baba oke ogun fun imore ati one abayo mo ti ko awon egbogi to wulo fun okunrin ati fun obirin mo ti ko wa lati ilu seyoro ninu ile ise baba oke ogun ni number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni ilu akura ero bani soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 ika yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko ti e le dagbe elomi o le darin afi ko se ma fi opa sikete ese tabi to ba fe jade komo se ma fa jade elomi ati soro re isoro ni agba kara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni taitai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun ba si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbin eju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu seyin oro to wulo fokunrin to wulo fobirin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akure ero bani soro mi re o sabu o 64 60 64 19 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba de le elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun e mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akure to je pe a ri anfani re je nindu akure ati agbegbe re ngba teyan ba ti gbianju so to to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo yi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun won lo dupe o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
4: esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
5: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu ba won nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo baradi lo be si ma ro ohun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le obi tewura bayi ni o ma se ese awa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akure baya wa fe bere one abo ni maraka to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun oni nigbagba ninu ewe ategbo mo ah nbe ko ìbáyàwó tí ìbáyìí tọ́jọ́ òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àti egbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà lọ wà lásìkò yìí lóòótọ́ ewé àti egbò ọ̀nà wọn ti jìn kò sí nítòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbódé kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn náà bá wá sí ọ̀dọ̀ mi ká wá jàǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kọ wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn ogójì ìṣẹ́jú a lè rìn ọgọ́ta ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ̀ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtegbò yìí náà làwa náà jẹ nítorí àmọ́ fi ní kẹ́yìn ní ọwọ́ àjẹ àǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ tọ́lọ́ bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ń bẹ̀ láwà a ní fara nira wa báyọ̀ fẹ́ bèèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ́lòmí yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíì a máa ta ẹlòmíì a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọn máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tó o bá fẹ́ bèèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn tó o fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 àlàáfíà ara wa ò ní di fi àfíà ó rìgbà.
2: Ọ̀rẹ́ a ò máa tiẹ̀ rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wo bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣan ara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣan ara yóò máa fà mí so láti bàrá ìdí dé ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorú ń sùn dédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú
3: olùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gbò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07-064-60-6419 07-064-60-6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣèwòsàn.

0: láti fi kópa ń pẹ́ sọ́wọ́ àtẹ́sẹ̀ àìsàn tó bá ń dà yín láàmú.
1: Irọ́dún ọ̀dà ọ̀kọ̀ọ̀kọ̀ ayé aláàbò títí dalẹ́ o ìbá ń bọ̀ wádára fún wa.
0: Ṣé ẹ mọ̀ pé tọkùnrin bá jí láàárọ̀ kùtù ó yẹ kí transformer yìí jí pẹ̀lú ẹ̀ ni, ṣùgbọ́n tí ò bá ti jí pẹ̀lú ẹ̀ kẹ mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ ságbọ̀n ara yìí.
2: Ọjọ́ kì í pẹ́ ṣe kì í ṣe máa la o, ọ̀nà rẹ̀ máa la o.
0: Tí kọ́rẹ́ǹtì jẹnẹrétọ̀ tiẹ̀ bá wá lò, kí lohun tó máa ṣe pé bàbá Gódíyàbà kan gbà ẹ̀ nímọ̀ràn?
2: A ní retí, ọ̀nà ẹ̀ máa làṣẹ.
0: Gódíyàbà Mission, oògùn tí a fi ewé àti egbò pẹ̀lú ẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ spices àti èso àwọn nǹkan tẹnu ń jẹ, tá a lè rí láyìíká wa, àtẹ̀lé tó jẹ́ foreign, tó jẹ́ èso natural tọ́lọ́run dá fún ìwàláàyè wa tàbí fún oúnjẹ wa ni.
2: Agbára Olúwa o.
0: Àfi ọtí àfi pèlò ògùn yìí o, gbogbo nǹkan tá a fi pèlò ẹ̀ natural ni.
1: Bóyá oṣù náà ládò, akọ́lọ́lọ́, àgbẹ̀bàbà.
0: Mo sọ pé wọ́n tún nawọ́ ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ fún gbogbo ẹni bá lè yọjú sí iléeṣẹ́ wọn. Tẹ́yìn bá wá wàǹbí tó jìnà sí iléeṣẹ́ wọn ń kọ́ báwo lẹ ṣe máa jàǹfààní yìí. Orí ọ̀fẹ́ wà fún yín láti pè wọ́n. Ẹ gba ìmọ̀ràn lórí ìlera yín. Báyìí ló ti ń ṣe mí, báyìí kàsá, báyìí kàwòdì. Wọ́n ṣetán láti tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ gbogbo bó ṣe ń ṣe yín, wọ́n sì fún yín ní ìmọ̀ràn lórí ìlera yín. Bóyá oúnjẹ kan tí ò yẹ kẹ máa jẹ, àbọ̀ ní nǹkan kan tí ò yẹ kẹ máa fi sínú oúnjẹ yín mọ́, tàbí oúnjẹ kan pàtó tàbí èso tó yẹ kẹ dídì máa jẹ lójoojúmọ́, gbogbo ẹ̀ ló máa ṣàlàyé fún yín. Ẹ má sọ̀rọ̀ sínú, tẹ́yìn bá jìnà síbi ọ́fíìsì wọn tẹ́ ẹ̀ lé wá fún àyẹ̀wò, ẹ gbìyànjú, ẹ pe nọ́mbà wọn, ẹ ṣàlàyé bó ti ń ṣe yín. Tẹ bá sì wà níbi tó jìnà, bóògùn ṣe máa dọ́wọ́ yín, ọmọ àlàyé yín.
2: Ọba tó gbọ́ àdúrà wọn kan, a ṣe ti yẹ tọmọ kan bá lẹ̀ o.
0: Mo lè fọwọ́ ẹsẹ̀ dáadáa pé àwọn tó ti gbà mọ̀ràn lọ́dọ̀ bàbá yìí nípa ìlera wọn, wọ́n ń dúpẹ́ lọ́wọ́lọ́wọ́. Wọn ní tẹsímọ́nì lóríṣiríṣi, kì í ṣe gbogbo ẹ̀ la lè máa sọ lórí atẹ́gùn torí àkókò wa. Ọba tó ṣe tàwọn wọ̀nyẹn á tún ṣe tẹ̀yìn náà, ẹ má sọ ìrètí nù. Bóyá ìsàn lọ́jọ́ pípẹ́ ni, tẹ́yìn rò pé bóyá wọ́n fẹ́ sí yín ni, kì í ṣe gbogbo ẹ̀ làfẹ́ sí o. Ìmí ìwà tó yẹ pé àwọn nǹkan tá à ń jẹ ló ṣàkóbá nínú àgọ́ ara wa. Ìmí ìwà tó yẹ pé àìtètè kíyèsíra ká tètè bójútó ló ti wá da ohun tí ń gbẹ bọ́ kàǹkà bíi tìrókò lọ́wọ́ wa. Ẹ gbìyànjú, ẹ pe bàbá Gódíyàbà, ẹ ṣàlàyé bó ti ń ṣe yín. Wọ́n gbà yín nímọ̀ràn bó ṣe iléeṣẹ́ wọn náà lẹ lọ láti lọ ṣàyẹ̀wò. Wọ́n sọ fún yín ohun tó yẹ kẹ́ ẹ ṣe àti ohun tí ó yẹ kẹ́ ẹ mọ ṣe mọ́. Wọ́n ṣàlàyé gbogbo ẹ̀ fún yín. Ìmọ̀ràn lẹ nílò láti gbà kẹ́lẹ́ ní àlàáfíà. Ǹjẹ́ mo tún láyọ̀ láti sọ fún yín pé bàbá Gódíyàbà ti kalẹ̀ sínú yàrá tí mo wà yìí láti kí àwọn ọmọ Yorùbá àti láti sọ àwọn ibi tí àwọn ọ́fíìsì ejẹ́ǹtì wọn wà gbogbo tẹ́ ẹ ti lè rí ní ilẹ̀ Yorùbá wá ń bí tàbí ní agbègbè wá ń bí. Bákan náà fáwọn tó bá ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, ẹ máa gbọ́ ohun bàbá Gódíyàbà.
2: Ìgbàgbọ́ mi ni rọmọ bàbá gbọ́ tèmi.
0: Bàbá ẹ káàbọ̀ sórí ètò, ẹ bá mi dárúkọ yín fáwọn aráalé.
3: Fún ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, orúkọ mi ni Dr. Martins Akingbóyèwá, olùdásílẹ̀ ilé iṣẹ́ Martins Herbal Products tọ́lọ̀ fún lórí ọ̀fẹ́ láti ṣe Gódíyàbà Mr.
0: Ẹ ṣeun bàbá fún àǹfààní àwọn tí wọ́n ṣe ń gbọ́ wa. Ẹ sọ ní ṣókí, báwo ni Gódíyàbà Mr. ti jẹ́?
3: Gódíyàbà Mr. jẹ́ research ọdún méjìlá nígbà tá a wòye pé irúṣiríṣi àìsàn ló pọ̀ lóde àti pé àwọn èèyàn wọn fi bẹ́ẹ̀ dàgbà mọ́ tó yàtọ̀ sí àwọn bàbá ńlá wa láyé àtijọ́. A wá rí pé nǹkan tí à ń jẹ láyé òde òní ló fa okùnfà àwọn àìsàn wọ̀nyẹn. Ìyẹn la wá ṣe research lé lórí kí là ń jẹ, kí àwọn bàbá wa ń jẹ. A rí pé èso ewébẹ̀ ni àwọn bàbá ń jẹ. Ìyẹn ló wá mú wa lọ bẹ̀rẹ̀ sí kó èso àti ewébẹ̀ fọ oríṣiríṣi tó fi lọ sí nǹkan bí 45 tó jẹ́ natural component. Òun là ń pè ní Gódíyàbà Mr.
0: Iṣẹ́ ńlá lẹ ṣe.

0: òye pé a tún rí testimony lóríṣiríṣi nípa ọmọ tuntun tẹ́ ṣe kó jáde láìpẹ́ ìyẹn ni ogun ojú tẹ́ ṣe ṣe láìpẹ́ yìí tí ẹ̀ ń ṣe clinical test ẹ̀ lọ́wọ́ jẹ́ ẹ̀ lè sọ fún wa ṣé àwọn ejẹ́ǹtì yín gbogbo ni wọ́n ti ní ni wọ́n ti lè rí ogun ojú yìí àti pé kí lẹ rò débẹ̀ tẹ tún fi gbéyẹn náà kalẹ̀.
1: Ṣé ẹ rí ń gbà ta tí golden harbour jáde la wá rí pé ìṣòro kan wà àwọn èèyàn kì í lọ ń ṣe àyẹ̀wò àyẹ̀wò tó ń ṣe yẹn tó yẹ pé a tètè mọ̀ pé irú àìsàn báyìí ló wà lágọ̀ọ́ ara a ti lè gbégbèsè so yẹn la wá ní pé ẹ jẹ́ ká ra àwọn èèyàn wa lọ́wọ́ la bá ra àwọn ìpínpín káàkiri gbogbo ibi tí olùléṣẹ́ wà nílẹ̀ yorùbá six states so kán lọ máa ṣe àyẹ̀wò ọ̀fẹ́ níbẹ̀ nígbà tí wọ́n tún bẹ̀rẹ̀ sí ṣe àyẹ̀wò ọ̀fẹ́ yẹn la wá rí pé àìsàn ojú pọ̀ kí ló tún máa ń fa àìsàn ojú la bá lọ sún ṣe research ìyẹn ló mú wa gbé golden herbal eye drop jáde a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo àwọn tó ti ń lò láti nǹkan bí oṣù méjì sí mẹ́ta tá ti ṣe clinical trial gbogbo àwọn pátá náà ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
0: Ọpẹ́ ni fọlọ́run ẹ ṣeun bàbá.
2: Ìtàbọ̀ wá dára fún ẹ. Ó yàwó tàbí gbowó èlé ìgbà ń bọ̀.
0: Ṣé a bá fẹ́ gẹ̀ ti ogun ojú yìí kí ni processing yẹn sà?
1: Golden herbal eye drop ọ̀dọ̀ àwọn agent wa lè ti máa get ẹ̀ now process ẹ̀ ni pé ọ̀fẹ́ ni golden herbal eye drop torí pé clinical trial la ń ṣe a ò ta ọ̀fẹ́ ni ṣùgbọ́n ẹ máa ra pack golden herbal mixture ẹyọ kan ìgò mẹ́fà ló wà nú ẹ̀ ìgò mẹ́fà yẹn ló máa lo eye drop kan ẹ̀ tán àwọn méjì jọ ṣiṣẹ́ pọ̀ ẹ lè dánìkan lo
0: eye drop yẹn
1: because golden herbal tẹ́ ẹ mú yẹn ìyẹn ló ń ṣiṣẹ́ láti nú àìsàn
0: ìyẹn ni pé ìyẹn ń fọ láti nú
1: then eye drop yẹn ó máa máa kó síta
0: tẹ́lẹ̀ a máa kó ìdọ̀tí ẹ̀ jáde síta
1: ẹ máa rí ìpín ẹ máa rí iyẹ̀pẹ̀ life lójú yín fún àpẹẹrẹ àwọn tá ní wọn ní irú glycoma pé wọn ò kí ń reverse ẹ gbogbo àwọn tó ní glycoma tá ti ń lò lórí clinical trial náà ti rí
0: ìpayà
1: wọn give testimony
0: olúwa ṣeun ohun tẹ́ ẹ̀ ń sọ ni pé golden herbal pack kan ó lọ pẹ̀lú eye drop kan eye drop yẹn fi si fún ọlọ́fẹ́ ni ìyẹn àwọn tó bá ní eye issue ni o
1: tó bá ní eye issue.
0: Ṣé ojú nìkan ni golden herbal ń ṣiṣẹ́ fún àgbo tó ní àwọn iṣẹ́ míì tó ń ṣe.
1: Golden herbal gbogbo nìṣe ni gẹ́bí a ṣe sọ síwájú pé àwọn àìsàn láti orí dé nǹkan la ṣiṣẹ́ lé lórí ta ṣe research lé lórí so àìsàn tí ò bá lórúkọ nìkan ni golden herbal ò lè ṣiṣẹ́ fún.
0: Ẹ ṣeun nǹkan tí mo fẹ́ gbọ́ gan nìyẹn pé kì í ṣe ojú nìkan ni golden herbal ń ṣiṣẹ́ fún gbogbo nìṣe ni ẹ ṣeun.
2: Lọ má kàn balẹ̀ o ṣó o bọ̀.
3: Ìjà ló jà tó lọ gbàlá fò. Lọ́jọ́ ẹ̀sìn ti yọ lẹ́nu.
0: Mo máa fẹ́ kẹ́ bá mi dárúkọ ibi táwọn ejẹ́ǹtì wà nípínlẹ̀ Ondo wá ń bí.
1: Olúléṣẹ́ wa ní Àkúrẹ́ ìyẹn ló wà ní Infinity Hotel and Suite tó wà ní Ondo Road ní Custom Bus Stop. Ilé epo ńlá kan wà ní Custom Junction yẹn.
0: Ilé epo yẹn ìranù ẹ̀yìn ẹ̀.
1: Ẹgbẹ́ ẹ̀yìn ẹ̀ ni hotel yẹn wà.
0: Eléyìí tó ń pẹ́ǹtì ní cream color yẹn.
1: Cream color tó wà lọ́wọ́ ìsàlẹ̀ yẹn.
0: Ok.
1: Kẹ wọlé sínú ọwọ́ ẹ̀yìn ẹ̀ ní ọ́fíìsì wa wà. A tún wà ní òkè Àró Modern Shide ní opposite Modern Shide. A wà ní Alágbàkà níwájú Central Bank àwọn shopping complex kan wà ń bẹ̀ a wà ń bẹ̀. A wà ní Àrántòsí layout. A wà ní Futa South. A wà ní Mọ̀fọ̀n. A wà ní Ọba Afúnbíowó Road ní ọ̀nà ìdánrẹ́lọ́hún. A wà ní Valentino ní Ondo City. A wà ní Eki FM ní Táhùn Ọ̀bẹ Eki FM Ẹdí Táhùn Ọ̀bẹ Ẹrẹ́gbà. A wà ní ètí ń ṣe Àkúrẹ́ Garage. Àwọn agent wa kan wà ní agbègbè Àkúrẹ́ Garage. A wà lókìtì òpá. A wà ní Ọ̀bà Àkókó. A wà ní Ìpè Àkókó. A wà ní Ìfira. A wà ní Kàrí Àkókó. A wà ní Ọ̀wọ̀. A wà ní Ọ̀rẹ́. A wà ní Ìdànrè.
0: Nọ́mbà yín ẹ bá mi jù síta fáwọn ọmọ Nàìjíríà ní pápápá.
1: A dẹ̀ sì ń wá àwọn alágbàtà káàkiri àwọn.
0: Ìyẹn ní bẹ́ẹ̀ ṣe ń wá àwọn alágbàtà sí.
1: A sì ń wá àwọn alágbàtà sí. Ẹni tó bá nífẹ̀ẹ́ sí wa láti darapọ̀ mọ́ wa torí iṣẹ́.
0: Láti jẹ́ agent ní agbègbè ibi tó ń bá wà.
1: Ká pè mí sí orí
0: 0806 98 69 98
1: ǹjẹ́ tó ní nọ́mbà míì tó jẹ́ bí WhatsApp. Ẹni tó bá fẹ́ ṣe WhatsApp fún wa kán pè wá 0900 6166 65 38 38
0: nọ́mbà tí wọ́n lè pè wọ́n sí 0806 98 69 0905 98 tẹ́bá fọ́ whatsapp wọn ẹ̀fẹ́ mẹ́sẹ̀jì wọn 090 61 66 65 38 ní nọ́mbà whatsapp wọn tẹ́lẹ̀ bá wọn sọ̀rọ̀ lórí.
3: Má ṣe dàgbò olúwa ló là kójọ bàbá ronú gbogbo síbù sábà.
0: Ẹ ṣeun ṣeun bàbá Gódé Habà.
3: Síbẹ̀ ní Nàìjíríà yìí, ìgbà ń bọ̀ wá dán lẹ́yìn ìgbà ọ̀dọ̀. Omi ṣe oṣù tó gbọ́wọ́ jọ.
0: Èmi náà mọ̀ sọ pé self-medication ò dáa fọ́mọ èèyàn torí ohun tó bá wúlò tàbí tó wo kẹ́hìndé sàn ó lè má wò ló sàn o. Ẹ jẹ́ ṣèyẹ̀wò ara wa, ẹ jẹ́ ká tọ àwọn onímọ̀ lọ, àwọn tó náà ń fi iṣẹ́ ìrìnà tó gbé iṣẹ́ ìlé lọ́wọ́, ẹ jẹ́ ká tọ̀ wọ́n lọ fún ìlera wa.

0: alejo ta gbo ara ti e ti gba to nfi olakalaka lowo lowo koja lo si olule ise Golden Harbor nibi ti won tin se ayewo lofe won ma so fun yin ki lawon te ma je ki lawon te ma mu kini o si ye ki e je tabi ki lo n to ye ke yera fun ni so ba kan na e tun le pe number won baba Golden Harbor won ma gbe tun ba si gbe o sese ko je manager won e ba won soro e so to kan ni e so mo idi yin fun won ki lohun to nse yin ati gba wo lo ti bere ati be be lo boya be se le mo na office won ni tabi oriko ibi teyin wa e fe wa si office e ko fe lo ra Golden Harbor Mission ni number te le pe won si 0808698 6998 to ba je WhatsApp ni 0906166 6538 ni number te le pe won si Golden Harbor Mission program ti test waju e ma yi kuro nbe o ara ti le ju ta na ba nbe
1: Golden Harbor Mixture. Egogi tiwantiwa ta peya mo ni lana ye ode oni. 100% fruits, vegetables, spices and herbs. Oh yes, tonic ti nbe nu e tun poro ko. Be lo tun fo gbogbo gedegede ti o wulo lara. Inu ninu wa bi wo si. To ba do ni ti bi egbelura ke soji. Tapanpa tapanpa tapu ire pale mai san tarun gbogbo kara se ye mu. Golden Harbor Mixture niyan. Nada ki ti fun telu jiga. O si ti wa kaakiri ile ise Martins Global Resources Limited. To wa ni Odogunya Ikorodu nle Eko lo se pelu Golden Harbor Mixture lalaafia.
2: Oruko emi ni Dr. Martins Akinboyewa. Awa ni ki a fi abajade awon iwadi fun odun mejila ta n se nipa ilera ara wa. A woye pe opolopo ni aye ode oni ti won ba pe 50 60 won a ti ku. Ile to ba dagba ju ni 70. Awa ni ki lo n fa ti opolopo ki ma fi n dabi awon baba nla wa to won wo 90 ta won wo 100 something. Awa se iwadi pe ki lo n fa. Awa ri pe nkan ti a n je ohun lo mu aisan orisirisi wa si ago ara wa ti o ma n da emi opolopo wa legbodo. Awa pe kini awon baba nla wa n je ngba yen lo. Bí kò sí kan tán jẹ ju pé kan jẹ èso kan jẹ ewé bẹ kan jẹ ewé tàti pálí àwa ní ọ̀dà bẹ́ẹ̀ àwa tún lọ sórí àyẹ̀wò kejì pé irú àwọn àìsàn wo ló máa ń ṣe èèyàn ní àgọ́ ara láti orí dé ikùn ẹsẹ̀ fún àpẹẹrẹ irú orí báyìí ẹ̀fọ́rí tùlù àìlèsùn tàbí àìsàn ojú ojúmọ́ ríran kedere a lọ sí ọrùn àyà ibẹ̀ ni ọkàn wà ẹ̀dọ̀fóró kíndìnrín àwa ṣa gbogbo ẹ̀jọ títí dé ikùn obìnrin míì torí pé ilé ọmọ ẹ̀dọ̀tín tá ń sọ pé fibroblastic tube ẹ̀dọ̀tín tàbí fibroid akọ gbogbo àwọn àìsàn sílẹ̀ níbi àgọ́ ara tá a máa pè ní private part ọkùnrin míì tí ò bá lo oògùn márale kò ní lè fi dídí a lọ síbi ẹsẹ̀ arúmọlẹ́gùn gbogbo ẹ̀ nígbà tá a kọ gbogbo àwọn àìsàn tó wà ní ẹ̀yà ara ẹ̀ pátá àwa padà sí orí àyẹ̀wò èyí tí a ṣe ní àkọ́kọ́ lórí àwọn oúnjẹ táwọn bàbá wa ń jẹ pé irú àwọn èso wo irú àwọn ewébẹ̀ wo náà máa ń jẹ tó lè ṣe àwòtán àwọn àìsàn kọ̀ọ̀kan tá ti yin rẹ̀ àwa rí i pé síkàtà ń jẹ ju pé fún àpẹẹrẹ irú kárọ̀tì sì tí gbogbo wa ń jẹ kárọ̀tì ní kinní kan tá ń pè ní vitamin A tó máa jẹ́ kí ojú kó mọ́lẹ̀ tó ń ṣàwòtán ojú àpẹẹrẹ ìkejì ni tomato tá a máa pè ní tomato a máa ń jẹ ní gbogbo ìgbà ó ní kinní èròjà kan tó máa pè ní lycopene ìyẹn máa fọ gbogbo ẹ̀jẹ̀ tó máa jẹ́ kí ẹ̀jẹ̀ kó mọ́ tónítóní àlùbọ́sà ayò tá a máa pè ní garlic tá a máa jẹ gbogbo ìgbà ìyẹn ó máa jẹ́ kí ẹ̀jẹ̀ dì tí ẹ̀jẹ̀ ò bá dẹ̀ ti dì tí ó lè gbéra láti ibi tó ti gbéra tó lè máa padà sí ọkàn ibi tó ti gbéra ẹni pé kò ní sí irú àìsàn kankan tó máa ṣe èèyàn àwa kó gbogbo nǹkan tẹ́nu jẹ ó wá jẹ́ nǹkan bí
3: 40-45
2: ingredients àwa papọ̀ àwa fi ṣe oògùn ìlera ara tí a pè ní Golden Harbor Mixture. A ti wà lórí research tó ti lọ sí ọdún méjìlá àti ṣe NAFDAC ti rí NAFDAC ti approve ọ̀rẹ́ ti fún wa ní òǹtẹ̀. Ìjọba Nàìjíríà Federal Ministry of Science and Technology àwọn náà ti wọ́n ti gbé yẹ̀wò àwọn náà ti rí àti Ministry of Health gbogbo náà láti jọ tán ti máa ń pa ẹ̀. Kò wá sí àìsàn kankan tó máa ṣe hàn àfi tí ò bá sí ní àgọ́ ara tí a ti dárúkọ ẹ̀ tó wà lára ní Golden Harbor Mixture ṣe ní ṣiṣẹ́ fún. Àfi ọtí àfi ṣe.
4: A kí àwọn ènìyàn wa a sì ní ká sọ fún wọn láti bẹ̀rẹ̀ sí lo Golden Harbor Mixture láàárọ̀ nígbà tí wọ́n bá tún wá di ní alẹ́ tán bá jẹun tán lálẹ́ kán tó sùn kán tó lo Golden Harbor.
5: Fún gbogbo ẹni tó ní ìpèníjà ojú a ti ṣe Golden Harbor Mixture eye drop.
6: Fún gbogbo ẹni tó ní ìpèníjà ojú ẹ ó lọ ra páàkì Golden Harbor Mixture kan tí ìgò mẹ́fà wà nínú ẹ̀. Wọ́n á fún yín ní eye drop ẹyọ kan sí lọ́fẹ̀ẹ́. Ẹ ìgò mẹ́fà yín ló máa ń lo ẹyọ eye drop yẹn kan tán.
5: Ẹ kàn sí wa ní olú-iléeṣẹ́ wa tàbí kí ẹ pè wá.
2: Ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 09077207928 lẹ́ẹ̀kan sí 09077207928. 7928.
0: Tabi 0808696998. Lekan si 0808696998. Ayẹwo ilera ofe si tẹsiwaju ni gbogbo awọn eka ọfiisi wa.
1: Aha! Golden Aba Mixture. Egbogi tiwantiwa ta peyamọ ni lana yi ode oni. 100% fruits, vegetables, spices and herbs. Oh yes, tonic ti nbe nu e tun poro ko. Lo tun fo gbogbo gedegede ti o wulo lara inu ninu wa bi wo si to ba do ni ti bi egbelura ke so ji tapanpa tapanpa tapire pale mai san tarun gbogbo kara se ye mu godi aba mixture niyan nada kiti fun telu jiga o si ti wa kaakiri ile ise Martins Global Resources Limited to wa ni Odogunyan Ikorodu nle Eko lo se pelu Golden Aba Mixture wa lala.

0: tí ó wà ní ọ̀tẹ́gbẹ̀ yẹn sùrì
1: òkè àró
0: ayọ̀ ní bọ́stọ̀ọ̀
1: àkúrẹ́
0: gbogbo ẹ̀yìn tẹ́ ẹ ṣiṣẹ́ tí kò sí èrè nínú rẹ̀
1: ẹ má bọ̀
0: lórí òkè ìyanu láti wá bá jésù olúwa pàdé o
1: nígbà káwọn alágbára fayé rẹ lùlù bẹ̀ǹbẹ̀ lóru
0: máa bọ̀
1: ọlọ́run yóò ti ṣèyanu láyé rẹ
0: bàbá wa apostle prophet samuel
1: olúwa níyì
0: bàbá orí òkè ìyanu
1: máa wà ń kálẹ̀ láti fàdúrà jagun
0: ó lè ṣù palẹ̀
1: inú ayé rẹ
0: ẹ lè pe bàbá sí 0056517771
1: tàbí 0059785015
0: máa bọ̀ lórí òkè

0: kábíyèsí rẹ ọlọ́run ẹrù jẹjẹ ọlọ́run tó lọ kọrin kése àdìtú ńlá ẹnitẹ́nikẹ́ni ò lè tú ìbà rẹ o. Ẹ káàbọ̀ sí orí ètò tòní, orúkọ mi ò yí padà, èmi ni Victor Samuel MC Kọ̀dínwìrè Coordinator ni òun mọ tí ó wà lọ́kàn yín bẹ́yẹn Coordinator of Peace ni ẹ o. Ẹyin lórí ètò àkókò ìyanu ńlá wà láti iléeṣẹ́ ìránṣẹ́ Christ Miracle World Evangelical Ministry orí òkè ògo ìyanu ọ̀tẹ́gbẹ̀yẹ níbi tí ọ̀dà parí sí ní òkè àró nílùú Àkúrẹ́ ńbí ibẹ̀ náà ni wọ́n wà. Bàbá wa Apostle Prophet Olúwaniyi Samuel bàbá orí òkè ògo ìyanu ti wà ní ìkàlẹ̀ láti fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Ẹ jẹ́ kí gbogbo farabalẹ̀ láti jóúnjẹ ẹ̀mí.
1: Orúkọ Jésù ní orúkọ Jésù ní agbára Jésù mo gbàdúrà fún yín ní ọ̀sán yìí bí ó ṣe máa gbọ́rọ̀ yìí Ọlọ́run tó ni ọ̀rọ̀ tó ni ọgbọ́n ìmọ̀ tó yẹ kó fọ̀rọ̀ náà yé yín kọ́rọ̀ náà kó ṣe ìwòsàn kó ṣe gbàrà kó ṣe ìsúlẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà àánú Ọlọ́run bẹ́ẹ̀ ni kó bẹ orílẹ̀-èdè wò fún ògo ẹ̀ Jésù Olúwawa àmì àmì àmì lórúkọ Jésù. Ohun tí mo fẹ́ fi bá yín sọ̀rọ̀ náà ní ọ̀sán yìí náà ni ìpè sí ìrònú pèwàdà ìpè sí ìrònú pèwàdà. Ẹ jẹ́ ká wo ohun tí ìwé mímọ́ sọ o. Hosea orí ìkẹfà ẹsẹ̀ kínní ẹ wá ẹ jẹ́ kí a yípadà sí Olúwa nítorí tí ó fà wá yá ó sì mú wa lára dá tí ó lù wá yóò sì tún wá dì. Ẹ gbọ́ wọ́n sọ ní ibẹ̀ yẹn pé ìpè sí ìrònú pèwàdà jẹ́ ká pèwàdà ìyẹn jẹ́ pé kí wọ́n yípadà kúrò nínú ebi ṣíṣe fún èké ṣíṣe pé yóò sì tún mú wa lára dá torí pé tọ́lọ́run bá ń bínú sí ẹ̀dá tó bá yípadà Ọlọ́run a tún mú lára dá a tún ṣe àṣepé ìrìnàjò ẹ. Èmi náà ìbá sọ pé orílẹ̀-èdè Nàìjíríà lónìí ẹ bá yípadà èmi pè yín pé olúkálùkù sí ìrònú pèwàdà lórílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ ló fa gbogbo ìjìyà tó ń ké tantan lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ ẹ̀ṣẹ̀ èké ṣíṣe irọ́ pípa ìpànìyàn bẹ́ẹ̀ ni oríṣiríṣi kan ń jọba torí wípé orílẹ̀-èdè kí orílẹ̀-èdè tí ò bá ṣòdodo inú a máa bí Ọlọ́run sí. Èmi náà sọ fún gbogbo yín lónìí ẹ jẹ́ ká yí padà ẹ jẹ́ kí a yí padà ẹ jẹ́ kí a tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Bíbélì tá à ń gbé ẹ rí kò sí àdúgbò tí ṣọ́ọ̀ṣì ò sí ẹ jẹ́ ká tẹ̀lé ohun tó wà nínú ìwé mímọ́ yẹn gan-an bẹ́ẹ̀ ni àwọn tó ń tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ ká tẹ̀lé ìwé mímọ́ ká tẹ̀lé o jẹ́ Muslim ni o jẹ́ Kristẹni Kurani náà ò príṣì ibi rere náà ló príṣì ẹ jẹ́ ká tẹ̀lé ohun tó wà níbẹ̀ tó bá ń gbé Bíbélì bí mo ṣe ń gbé yìí bẹ́ẹ̀ ni tó dẹ̀ ń gbé Kurani náà ohun tó wà nínú ẹ̀ náà ni wípé bẹ́ẹ̀ ni kí ènìyàn kó ṣe òtítọ́ ìwé mímọ́ ilẹ̀ príṣì ẹ̀ lè tí mo gbé dání príṣì òtítọ́ níbi gbogbo bí kíbi tó òtítọ́ bá ti ń jọba bẹ́ẹ̀ ni ara máa tolúkálùkù bẹ́ẹ̀ ni àyàn máa sùn láìléwu láìsí wàhálà ìdààmú ẹ rí orílẹ̀-èdè láṣà wà ní ìgbà kan tó jẹ́ wípé ohun gbogbo ń lọ létòlétò ìgbà kan ni náírà àti dọ́là tó di the same thing ìgbà kan dọ́là sí náírà 100 naira ni wá wò lónìí ìjọba tó kúrò bẹ́ẹ̀ ni wọ́n fi dọ́là ńlẹ̀ bóyá 600 naira ni wọ́n fi sí ìjọba tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ wo iye tí dọ́là á dà ara wa ni ará ìlú ọ̀pọ̀lọpọ̀ èèyàn kò kàn síṣẹ́ àwọn iṣẹ́ tó dẹ̀ wà àwọn kan jókòó ti iṣẹ́ yẹn láéláé pé àwọn lè kúrò ńbẹ̀ àwọn náà làwọn máa wà mẹ́ ẹ wo torí pé àwọn owó dẹ̀ rèé tí wọ́n lè fi dá iṣẹ́ ńlẹ̀ a kàn ń gbọ́ trillion ṣá a kàn ń gbọ́ billions of dollars ṣá ẹ̀yin ènìyàn ẹ̀ bá ṣòtítọ́ mo pè yín sí pé ìrònú pèwàdà lónìí gbogbo yín tẹ̀yìn tó kọ orílẹ̀-èdè Nàìjíríà mo bẹ̀rẹ̀ níbi ọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà mo pè ọ́ sì pé ìrònú pèwàdà vice ni senate president ni gbogbo ẹ̀yin tó ọ̀rọ̀ kàn pátápátá national assembly ni gbogbo ẹ̀yin pátá tó ọ̀rọ̀ kàn house of reps ni gbogbo yín pátá minister gómìnà ọba ìlú ẹ gbogbo yín pátá ìpèsè ìrònú wàdà torí pé borílẹ̀-èdè yìí ṣe ń lọ ẹ rí ẹ wo àtìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ democracy ati gba to ti bere ijoba ti wa ni ti wa lati 1999 e wo bi orilede se ri loni ko so ohun to buru ti gbogbo ona Nigeria ba ti da ko so ohun to buru ti ina Nigeria gbe n bo ba wa bo se ko se wa Olorun dara ni gbogbo ona e ba yi pada ibolowo won yin wo lo ibolowo won lo tori pe ibi to wo ba n wo be kan ti gbogbo eyan ba mo bi to n wo inu lukaluku a ma dun tori we pe loni sola lo lo rere kakakiri adugbo sugbon nigba ti a ba so wi pe ijoba tarawa totun ni wa lara ju nkan mi lo mo so fun yin loni e ba yi pada o selu la pe won ni ko je lu ke je pe ke lo je gbogbo erun karama ni gbogbo eniyan mo pe yin si pori oni piwada loni are ilu gomina gbogbo yin te wa ni ipo gbogbo yin te jo kora jo po te chonje e ba yi pada orile ede mo so o lo odun merin be ni a pe o bo ba tun so pe odun merin mi to pa pe mejo a ma pe be yan ba ni se dada bo ba logun odun ni ipo kankan ni se kankan na ni se le o mo so fun yin eyan de le lo odun meta ko lami eyan le lo odun merin ki gbogbo eyan ma lo pe ha eyan le lo chu mefa gan o kan ma ni ha tori wi pe ohun ti Olorun fi se ke Nigeria epo robi bi wahala lo se je e bayi o tori pe epo yi ni gbogbo awon to nlo si epo ranjumo epo robi awon country mi o de lepo mo so fe nlo ni itan niyan o iya adua ko itan sile o bo eni ko to di po lo e ri o lo fun saade e sugbon o faye sile itan gbagbe o gbogbo yin te se aten to wa nbe na gbogbo yin te wa nbe lowo itan ni gbagbe o e yi pada eyin ijoba eyin eniyan gbogbo ijoba orun ku si dede o oruko mi na ni apostle prophet Samuel Oluwa ni baba ori okogo yanu ni otegbeye nibi ti oda parisi number mi na ni 08265176771 08265176771 ekeji 08259785015 08259785015 odi ijo mejo
0: oun le ti gbọ yen ki gbogbo eni to ba le ti ko gbọ ohun ti emi n so fun ijo e ma gbagbe awon alakale eto wa ni gbogbo ojo Wednesday a ma se oso kan oru kan be si ni lojo Friday iso oru wa ni ori oke ogo iyanu ti a ma bere ni dede ago 12 e ma gbagbe bakan na awon akanse eto ti ani bi gbogbo ojo Wednesday Thursday ati Friday to keyin lososu wa ba Olorun pade ki Olorun le se ise iyanu ninu aye re mo fe ko mo pe ko si ohun ti Olorun le se Olorun to laju afoju to ji oku dide to mu aro larada to rin lori okun ohun na wa nibi awon ipade won to duro di o fun ebe adura igbani ni iyanju tabi ohun kan abi mi ti ko ba yi o te fe ri baba fun e ko si awon number ti a fe pe fun yin 0605176771 ati 0059785015 oruko mi o yi pada emi na ni Samuel Victor MC Kodi Yire te number fe pe mi fun kohun bo se alaga ni o de se MC yin ni o ka jo se ki gbogbo e ko dun ko se gbo leti e kan si number yi 09063684392 a ma fi e se ilo lori eto yi o tun di ose to nbo

0: wà ní ọ̀tẹ́gbẹ̀ yẹn street
1: òkè àró
0: ayọ̀ ní bus stop
1: àkúrẹ́
0: gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ tí kò sí èrè nínú rẹ̀
1: ẹ máa bọ̀
0: lórí òkè ìyanu láti wá bá jésù olúwa pàdé o
1: nígbà káwọn alágbára fayé rẹ lùlù bẹ̀ǹdẹ̀ lóru
0: máa bọ̀
1: ọlọ́run yóò ti ṣèyanu láyé rẹ
0: bàbá wa apostle prophet samuel
1: olúwa níyì
0: bàbá orí òkè ìyanu
1: máa wà ń kálẹ̀ láti fàdúrà jagun
0: ó lè ṣùpalẹ̀
1: inú ayé rẹ
0: ẹ lè pe bàbá sí 0065176771
1: tàbí 0059785015
0: máa bọ̀ lórí òkè

0: Solution Polytechnic. It is Sori Resa. Okay, Tintel and Welegbe Atima Wo. School of Applied Science and Information Technology. School of Business and Management Studies. At the School of Engineering. Igbani Walebotin Lolowo. From one courses be Science Laboratory Technology, Computer Science, Accountancy, Business Administration and Management, Electrical Electronics Engineering, at the Computer Engineering. And one Yara Imo Science Iwa Kunfofo. At Center Waduro Dede. Bela Nibi Yaweka Tobodi Onemo. Form Utiwa Wa. Ninu Agba Ilewe Best Solution Polytechnic. To 1 kilometer 8. Ondoro. Akura Tabike Kosi Wani Liesin Office Ile Weno. To Wani Testimony House. Araro Ami Roundabout. New Stadium. Nilu Akura. Kosi Aura Form Lori Erwa Yelu Jarao. Inu Agba Ilewe Wani Keti Wara Wani Form Unyi. Fekunre Rea Laye 0906-014-0200. Etule Kosi Wani Lori Erwa Yelu Jara www.bestprotectedu.ng.
1: So Nile Eyin Obiwa Eyin Tengowa Nini Wakati Best Solution Polytechnic lo wa lori afefe ademu iroyin nipa igbaniwole fun won sa 2026 2027 ton lo lowo ni Best Solution Polytechnic Akure te ba fe mo nipa Best Solution Polytechnic bi e se le mo mo wa awon igba ti an gba mo wole ohun tin lo lowo bayi e pe 081-66-73-3313 081-66-73-3313 Number ti ke ma pe ni eni gbugbu gba Best Solution Polytechnic o wa ni kilometer 8 Ondo Road kilometer 8 Ondo Road ni Best Solution Polytechnic o wa a pelu mi ni ile gbohun safefe ni osan yi ni ati ri mi Damilola Akiola ejo eke awon obi wa ati awon to n gbo wa nile dasiko yi
2: e ka san eyin obi e ka san eyin alagbato e ka san eyin omo ilewe se dada la bayin iroyin ayo la mu wa fun yin lati Best Solution Polytechnic Akure
1: e se Best Solution Polytechnic o wa ni kilometer 8 Ondo Road gbogbo bere te ba de fe bere e ma pe 081-66-73-3313 081-66-73-3313 Ah Ms. Damilola Odun won la da Best Solution Polytechnic sile
2: A da Best Solution Polytechnic sile ni odun 2016
1: Aha odun ti gbo yen awon obi nile lati odun 2016 ni Best Solution ti bere si ko awon mo ni awon courses bi Accountancy, Business Administration and Management, Computer Engineering, Computer Science, Electrical and Electronics Engineering, at Science Laboratory Technology. Eh, te ba fe gba obi niyanju abi omo to ti se jam. Kini yanju te le gba won nipa Best Solution Polytechnic nipa awon anfani to je ki Best Solution Polytechnic yato si awon ile eko gbogbo nse bi ti e ni Akure. Ni Ondo State ati ni Nigeria lapapo
2: awon omo to ba ti se jam ton de gba 100 suki o ma so fun won wi pe kon gbe pale won ati result wa ek won ati neco tabi gc kon tete ma bo kon wa mo nipa Best Solution Polytechnic awon anfani orisirisi lo wa akoko ni pe owo ilewe wa ko koja afarada rara ko ni lara ina wa omi wa agbegbe to da la wa imole wa ko si jagidi jagan ifokanbale wa ni Best Solution Polytechnic
1: o le ti gba yen ifokanbale wa awon mo wa won saseyori tori pe gbogbo eroja ti o le mu won saseyori gbogbo e ni Best Solution Polytechnic o ti gbe kale tori na gbogbo eyin obi te n gbo wa lowo ibi kibi te ba wa e ma mu omo yin bo e pe number yi 081-66-73-3313 081-66-73-3313 e so pe kon ma mu omo won bo e lo ni owo lewe e je ka won bi gbo
2: 80,000 naira pere ni owo lewe wa ni Best Solution Polytechnic
1: 80,000 naira se ni osu kan ni abi ni semester kan abi ni odun kan e je ki awon bi
2: rara o owo lewe 80,000 naira yen o wa fun odun kan
1: ọdún kan gbáko
2: bẹ́ẹ̀ni
1: àǹfààní ńlá ni eléyìí ṣé àǹfààní sunday díẹ̀ tún wà níbẹ̀ solution polytechnic àkúrẹ́
2: bẹ́ẹ̀ni o àǹfààní sunday díẹ̀ wà níbẹ̀ solution polytechnic
1: òun lẹ ti gbọ́ yẹn ẹ̀yin òbí àǹfààní díẹ̀ díẹ̀ wà níbẹ̀ solution polytechnic 80,000 naira ẹ ní àǹfààní láti san lẹ́ẹ̀mẹrin ẹ márùn àbí ẹ̀mẹfà lọ́dún torí náà ẹ pé nọ́mbà yìí 081-66-73-3313 081-66-73-3313 ẹ má jẹ́ kí ọmọ jókòó sílé o pẹ̀lú gbogbo àǹfààní yìí owó iléèwé yìí ó tún ṣe san díẹ̀ díẹ̀ àǹfààní náà leléyìí best solution polytechnic kò fẹ́ kí ọmọ kankan jókòó sílé ẹ̀kọ́ ti di rọrùn 80,000 fún ọdún kan gbáko ẹ má jẹ́ kí àwọn ọmọ jókòó sílé o ẹ tètè máa mú ọbọ mo fẹ́ béèrè lọ́wọ́ yín gómìnà damilọla nípa iṣẹ́ ọwọ́ báwo lẹ tún ṣe ń ṣe iṣẹ́ ọwọ́ mọ ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ àwọn ọmọ níbẹ̀ solution polytechnic.
2: Ìrèdí tá a fi ń kọ́ àwọn ọmọ wa ní iṣẹ́ ọwọ́ yàtọ̀ sí ẹ̀kọ́ tí wọ́n wá kọ́ ni pé a fẹ́ kí ọmọ má lè ṣàǹfààní fún ara ẹ̀ débi pé kò wá ní lè ṣàǹfààní fún òbí àbí alágbàtọ́ gbogbo wa la mọ̀ bí orílẹ̀-èdè ṣe rí lónìí nítorí náà a fẹ́ kí àwọn ọmọ wa kán wá jáde kán wá máa fi ọdún kan ọdún méjì kán máa fi wá iṣẹ́ kiri àwọn ohun tán ti kọ́ yẹn iṣẹ́ ọwọ́ tán ti kọ́ wọ́n lè máa fi ṣe ara wọn láǹfààní wọ́n á dẹ̀ máa rí nǹkan gbà ń bẹ̀ so òun ni best solution polytechnic náà ṣe fi dá iṣẹ́ ọwọ́ kíkọ́ yìí sílẹ̀ oríṣiríṣi iṣẹ́ ọwọ́ dẹ̀ làwọn ọmọ lè kọ́ wọ́n lè kọ́ irun ṣíṣe wọ́n lè kọ́ baking wọ́n lè kọ́ aṣọ rírán wọ́n lè kọ́ bọ́n ṣe ń kan nǹkan bọ́n ṣe ń kan ilé bọ́n ṣe ń kan nǹkan wọ́n lè kọ́ iṣẹ́ jórin-mórin wọ́n lè kọ́ bí wọ́n ṣe ń kun ilé wọ́n lè kọ́ iṣẹ́ ayàwòrán àti oríṣiríṣi èyí tó bá wù wọ́n tí ọmọ bá yàn láàyò lọ́dẹ kan tán bá dẹ̀ wá parí sàtífíkẹ́ẹ̀tì wà fún wọn kọ̀ọ̀kan lọ́fẹ̀ẹ́ lásán.
1: Ṣé ti gbọ́ o ẹ̀yin òbí best solution polytechnic àkúrẹ́ ní ilé ẹ̀kọ́ gbogbo ìṣe tó ń fún ọmọ ní sàtífíkẹ́ẹ̀tì méjì nígbà tí wọ́n bá parí ẹ̀kọ́ wọn sàtífíkẹ́ẹ̀tì àkọ́kọ́ ni ẹ̀kọ́ tó kọ́ sàtífíkẹ́ẹ̀tì èkejì ni iṣẹ́ ọwọ́ tó kọ́ torí náà méjèèjì la kó pọ̀ ní best solution polytechnic eléyìí ló jẹ́ kí best solution polytechnic kó yàtọ̀ láàrin àwọn akẹgbẹ́ torí náà ẹ̀yin òbí ẹ jẹ́ kí wọ́n wá já àǹfààní iṣẹ́ ọwọ́ tá à ń kọ́ àwọn ọmọ wa èyí ó fi wọ́n lọ́kàn balẹ̀ pé tán bá jáde ìtàn fi máa wáṣẹ́ káàkiri àwọn ọmọ náà wọ́n lè dá iṣẹ́ ọwọ́ wọ́n lè dá iṣẹ́ sílẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ tó ti kọ́ torí náà ẹ pé 081-66-73-3313 081-66-73-3313 nọ́mbà tí kẹ́ máa pè nìyẹn pẹ̀lú gbogbo ìbéèrè tẹ bá fẹ́ mọ̀ nípa best solution polytechnic àkúrẹ́ ẹ pé 081-66-73-3313 a fẹ́ bèrè lọ́wọ́ yín omidan damilọla nípa àwọn ọmọ tó wà ní best solution polytechnic ìjẹ́ ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run.
2: Bẹ́ẹ̀ni o a máa ń gbà wọ́n níyànjú a máa ń bá wọn sọ̀rọ̀ ọlọ́run nígbà tí ààyè bá ti yọ àti pé wọ́n ní ibi tán ti lè jọ́sìn wọ́n dẹ̀ ní olùṣọ́ tó máa ń fi ọ̀rọ̀ ọlọ́run gbà wọ́n níyànjú ọlọ́run dẹ̀ ń bá wa ọlọ́run bá wọn tọ́jú wọn àti pé òfin wà tó de gbogbo ọmọ tó wà ní best solution polytechnic kò sí jàgídíjàgan kò ń sí ìwà ìpátá kò sí ìwà ìpáǹle ní best solution polytechnic.
1: Kò sí ìwà ìpátá kò sí ìwà ìpáǹle ní best solution polytechnic àwọn ọmọ wa wọn jẹ ọmọ tó ṣe é yangàn láwùjọ torí àwọn ẹ̀kọ́ tá à ń kọ́ wọn àti ìyànjú tá à ń gbà wọn àdẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ń gbà fún wa láti lè jẹ́ kí àwọn ọmọ yìí jẹ́ ọmọ tí ó máa ṣoríire ọmọ tó ṣe mú yangàn láwùjọ torí náà àsìkò rèé àǹfààní ńlá ó tún ti bẹ̀rẹ̀ lọ́dún yìí o ẹ pé nọ́mbà yìí 081-66-73-3313 081-66-73-3313 nọ́mbà tí kẹ́ máa pè nìyẹn o ní wákàtí yìí obìnrin damilọla ẹ gba àwọn òbí àti àwọn ọmọ tó ti ṣe ìdánwò jam ẹ gbà wọn níyànjú idi ton fi tete ma bo si be solution polytechnic kan wa dara ko mo wa ka to ma lo sile
2: eyin obi eyin alagbato ati eyin omo lebe ohun ta fe so wa ni pe aye ti koja pe omo joko sile omo kose lasan abi omo joko sile omo lo ilewe aye ti laju pe iko si owo ko si ohun la se so wi pe owo ilewe wa ko pa ni lara ra e le fi eto si e le da ogbon si lati san ohun ilewe na e ma je ki awon omo yin joko sile to ba yin pe ise won le fe koko won le ko ni be solution polytechnic yato si eko aye ti koja npo mo ko se owo lasan ko ni ko eko eko wa ise owo na wa e ma je ko peju ola le peju e ma mo awon omo yin bo komo komo
1: o le ti gban yen ise owo wa eko wa eko olorun wa orun je ka awon omo wa kon je omo to se fi mu yangan lawojo a ma reti yin ni be solution polytechnic e pe 081 66 73 33 13 081 66 73 33 13 gbogbo ibeere te ba fe mo nipa be solution polytechnic owo ilewe ni ibi tawon omo yin ma gbe ni ise owo ton ma ko ni igba ti won le wa ni gbogbo ibeere te fe mo e pe 081 66 73 33 13 lekun si 081 66 73 33 13 ni number ti ke ma pe nigba kugba te ba fe mo nipa be solution polytechnic be solution polytechnic te ba je fe wa gbo gbogbo nkan ta ti so anfani wa fun yin kilometer 8 Ondo Road te ba ti de Ondo Road te ba ti de Adebowo Ale Junction ibe le ti ma wo ko to n lo si be solution polytechnic te ba ti de be e ri nkan ti Olorun to gbe kale fun wa gbogbo orilede gbogbo Nigeria no ti mo mo wa si be solution polytechnic lati Kaduna ni lati Kano ni Rivers ni Port Harcourt ni gbogbo e no ti mo mo wa Calabar Abeokuta Ijebu Ode Ibadan gbogbo e no ti mo mo wa si be solution polytechnic todi na anfani lare fun yin e pe 081 66 73 33 13 odigba kan na o da
3: Your direct link to Best Solution Polytechnic is a ladder for you to climb to the top.
4: You are ahead of your contemporaries as you make Best Solution Polytechnic your choice of institution of learning.
3: Best Solution, the only approved private polytechnic in Ondo State. School of Applied Science and Information Technology, School of Business and Management Studies, and School of Engineering. Admission is now on for the following courses: Science Laboratory Technology, Computer Science, Accountancy, Business Administration and Management, Electrical Electronics Engineering
4: and Computer Engineering. Our laboratories are equipped to NBT standard, well-facilitated head center, e-library, and normal library for effective learning.
3: Application forms are obtainable at the school premises, Best Solution Polytechnic, Kilometer 8, Ondo Road, Akure, or at Best Solution Polytechnic Liars in Office, Testimony House, Aromi Roundabout, New Stadium, Akure.
4: No online sales of forms.
3: See and buy. For further information, you can call 0906-014-0200. Website www.bestpotec.edu.ng.

0: lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà mi rọrùn sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ oje ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Agbórin ìṣelọ́sẹ̀ jẹ́ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbòó ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ aráyé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460649 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣe wòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn lọ́ máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lọ́wọ́lọ́wọ́ àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wo di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ ń béèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ béèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07064606419. 07064606419.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè yín ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn bí iṣan ara bá ti ní ìṣòro gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́n tó ń gbọ́ mi nínú ilé ẹlòmíì ní tó bá ti sùn tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rin oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun bere si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbin eju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo yi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun wa ni o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lasan o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
3: Eshun baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agu ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo bere si ma ro hun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma gbo pe gbogbo ara ni wohun Balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun gbin ejo sese gbonse yen bayi ko le bi tewura bayi ni o ma se ese a wa awon baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin teni pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mowo kuro o mo ri pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ati egbo ona won ti jin ko si ntosi mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti wole ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fini kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa won ta lawon ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o janfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akure nbe lawa ani fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 da la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbope number 4 tudu yemi lane opposite oyemekun grammar school ni lu akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
1: o ma ti ri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma n kuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju o rona bayo je aye ohun ti e wa su mi
2: agbo yi si lo si je lobe se wo ko ni pa baba oke ogun ni ogulu ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ogun lónìí ẹ máa pe 0706460619 0706460619 bàbá òkè ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.

0: amúchẹjù kẹta.
1: Máa sùn láyà olùgbàlà títí dọjọ́ àjíǹde tí pinya ò ní sí mọ́. Gbogbo ọmọ lolùkéde.
2: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó ń fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé.

0: ọlọ́dúnmọ́rẹ̀ ìbà rẹ fún tòní. Olódùmọ̀rẹ̀ ìbà rẹ fún tòní o. Alẹ́ ni mùsùlùmí Jehovah ẹni ìgbàgbọ́ olódùmọ̀rẹ̀ bàbá ìṣẹ̀ṣe. Ìbá akọ́dá tó ti ń dá tiẹ̀ sórí ewé ìbá ṣẹ̀dá tó dá tiẹ̀ sílẹ̀ pẹ̀pẹ̀ ìbá gbéfágorí ọ̀run báyìí tó dá tiẹ̀ sórí òfuru jagadò. Ṣé dáadáa mo bá yín lọ́sàn-án tòní? Ẹ kú ilé sà, ẹ kú ilé mà, ẹ kú ilé ẹ̀yin ọ̀rẹ́. Àwọn àgbà kan àgbà kan lọ́jọ́ kìíní àná. Wọ́n ní jẹ̀ ńlá pásí wọn ò bọ́ kánkì jẹ̀ ńlẹ́sẹ̀ sí wọn ò bọ́ ṣòkòtò ò bọ́ ṣòkòtò bọ́ kánkì ò námọ́ nílàgbà yọ kókó. Adíá fún Jésù Jẹ̀sọ̀ ti ń sawọ́rò di ẹ̀gbá. Ó ní erénú òun ògbó ni ẹmújà tẹ́lẹ̀ lòdì fún tòní. Dégbèga àlà ni mo tún ti wọlé dé. Ètò àwọn àgbẹ̀ léléyìí tẹ̀síwájú àwọn àgbẹ̀ ńlá pè é. Bá a bá ti ń sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ àwọn àgbẹ̀ tẹ̀síwájú àwọn àgbẹ̀ Sunbelt ni ẹ yọ̀dá ẹ̀ fún. Lẹ́yìn Sunbelt, Sunbelt náà ló tún kù simply because gbogbo ohun tí Sunbelt máa ń wàásù bí ìyìnrere Ọlọ́run gbogbo ìgbà ni pé ẹgbẹ́ á ṣe bó ṣe yá ṣe kó lè bá a rí bó ṣe yẹ ó rí. Ẹ mọ̀ pé bá a bá to kòkó wa lọ́nà tó dáa, eré yanturu náà ni ó tẹ̀yìn rẹ̀ bọ̀ wá fún wa. Wọ́n sì ní ẹgbẹ́ á ṣe báyìí, ẹgbẹ́ á ṣe báyìí, ẹgbẹ́ á ṣe báyìí, kì í ṣe nǹkan tó burú jù. Sunbelt nìyẹn. Gbogbo ẹ̀yin òṣìṣẹ́ Sunbelt Global Concept lọ́sàn-án akínyẹ kú iṣẹ́ o. Mo sọ ní gẹ́jọ, mo ní bí ọkọ̀ kan bá ń rìn bó bá ń fò dáadáa, ẹ́ngìnì inú ẹ̀ gangan ló ya kan sáárá sí. Ẹgbẹ́ mọ̀rọ̀ ọ̀gá ká fi sẹ́gbẹ̀ẹ́. Àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ Sunbelt tí wọ́n ń wá, tí wọ́n ń tì í, pé kí gbogbo ẹ̀ kó lè máa dáa, kó lè máa dùn, kí gbogbo ẹ̀ kí kankan ó lè máa kán sí. Most especially constituency tápá tèmi bá tó sustainability department lápá abẹ yẹn. Mo kí yín ẹ kú iṣẹ́ ọmọ akín ṣe o. Kò ní bàjẹ́ mọ yín láṣẹ Ọlọ́run ọba. Alright, lọ́sàn yóò tún níbi tá a tún gbọ́rọ̀ gbà ṣẹ́ mọ̀ pọ́pọ̀ kan là máa ń mu ọ̀rọ̀ ẹ̀yìn àgbẹ̀. Ọ̀rọ̀ RA premium. Ọlọ́run ọba sàánú mi. Ìtẹ̀síwájú àwọn àgbẹ̀ yìí lọ́sàn yóò tún bọ́nà mí yọ. RA premium. Kí lohun tó jẹ́? Bó gangan làwọn àgbẹ̀ ó sì jàǹfààní kínní ibi tá à ń bọ̀ lónìí rèé. Ṣùgbọ́n kí n tó mẹ ẹ mọ́mọ́jẹ̀ ń bò pò lọlé olóró kó tó di pé màá rìn jìnnà jù. Ẹja sáré gẹ́sẹ̀ kan lókè lọ́nà mò ń padà bọ̀. Dégbèga àlàní ló kọ tẹ̀mí ń jẹ́ o. Èmi làlàní tí ògùn ẹni tó ń bá rìn ní ògbọ́n owó kẹ̀m̀bẹ̀ lé ń tó dùnmọ́lẹ̀ ọkọ̀ lọ́mọge. Radio boyfriend yan rèé Olúwayé tanátaná wa. Ọmọ kan ṣoṣo tí yà ń pè ní my children Ọlọ́run ló pé orí bẹ́ẹ̀. Ẹ kú kalẹ̀. Wọ́n ní ká ṣe é bó ṣe yá ṣe é kó lè bá a rí bó ṣe yẹ ó rí. Ẹ̀yin àgbẹ̀ oníkòkó ẹ kú ilé o. Ọ̀pọ̀ ìgbésẹ̀ tó yẹ á gbé lórí ìpèsè àti ìtọ́jú kòkó tá àgbẹ̀ ló ń ṣàkóbá fókóró kòkó wa. Torí bẹ́ẹ̀ ni kòkó ṣe kọ̀ tí ò gbówó lérí. Dojúmọ́ lọ̀pọ̀ àgbẹ̀ oníkòkó ń ṣe God why me. Torí bẹ́ẹ̀ ni iléeṣẹ́ Sunbelt Global Concept Limited ṣe ń tẹ̀ mọ́ wa létí pé ẹ̀gẹ́ á san gbófóko wa. Ká ya gbogbo ẹ̀ka tí ò wúlò kúrò lára igi kòkó. Ojú ògbọ́dọ̀ pọ̀ jù nínú oko wa torí àwọn kòkòrò tí ń jẹ ko. Bẹ́ẹ̀ ká kòkó yín tán ọjọ́ márùn ó kéré tán tàbọ́jọ́ méje ni kẹ́ ẹ fi bà á. Ẹ rántí láti máa yí pọ̀ lọ́jọ́ méjì méjì síra àwọn kó lè bà wọnú ara. Jẹ́ kí kòkó gbẹ kó tó tà á. Nípasẹ̀ báyìí ojúlówó kòkó tẹ́ ẹ gbé fún ìrajà amówó ńlá wá. Ẹ mọ̀ kànjú tọ́jú kòkó yín ẹ mọ̀ rojú ṣètò kòkó. Torí pé kò ní mèrè wá bó bá dọwọ́ alẹ́ o. Iléeṣẹ́ Sunbelt Global Concept Limited ló ní ká ṣe eré kó lè bá àdúró re. A ò ní ṣòwò àìjere o. Àmì.
1: Sunbelt. Ìtẹ̀síwájú àwọn àgbẹ̀.
0: Ẹ káàbọ̀ padà nínú léyìí, ẹ káàbọ̀ padà lọ́dẹ̀ yìí, ẹ káàbọ̀ gbogbo ẹ̀yin àgbẹ̀ ẹlẹgbẹ́ wa. Mo sọ fún yín lẹ́ẹ̀kan pé ohun tá àbẹnujá lónìí, ohun tí ò múnú gbogbo àwọn àgbẹ̀ dùn ni simply because ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ olówó dé. Wọ́n gbé sí mi létí inú tèmi gan dùn bákan, ṣùgbọ́n kò sí bí premium ṣe lè kàn mí torí oko kòkó tèmi inú studio ní bẹ ẹnu tèmi. Ẹnu mò fi ń bá, ẹnu mò fi ń sa. Alright, ẹ jẹ́ kí n gbé àlejò mi wọlé, àlejò bàgẹ̀bàgẹ̀ bí ẹyẹ ẹ̀yà àgbà òní mo ní nínú ilé agbára lọ́sàn-án ẹ̀. Ẹ bá kí àwọn aráalé kẹ́ ẹ dárúkọ yín gan nísàn-án.
2: Ẹ ká san atọ́kùn, ẹ ká san gbogbo olùgbọ́ wa níbikíbi tẹ́ ti ń gbọ́ wa. Ẹ ká san gbogbo àwọn àgbẹ̀ wa níbikíbi tẹ́ ti ń gbọ́ wa. Orúkọ tèmi ni Temidayo Owólabí láti iléeṣẹ́ Sunbelt Global Concept.
0: Ẹ ṣeun ìyá wa Temidayo Owólabí láti iléeṣẹ́ Sunbelt Global Concept. Ọ̀rọ̀ nípa premium òun la gbédé lọ́sàn-án yìí. A mọ̀ ń gbọ́ nípa RA premium, ìyẹn Rainforest Alliance premium. Kí ló ń tí RA premium yìí, kí ló ń tó túmọ̀ sí gan nísàn-án?
2: Ẹ ṣe àtọ́kùn, RA iléeṣẹ́ Rainforest Alliance jẹ́ iléeṣẹ́ kan tí a gbé kalẹ̀ tí wọ́n gbé kalẹ̀ ní ìlú òkè òkun tí a ń bá ṣiṣẹ́ láti tọpinpin láti ṣe ìrere ona to to ati ti oye ti a fe ki awon agbe wa ma to nipa ise koko won ti won se bi won se le se ise yi ni ona to to ni ona to ye lati jere tabua ninu ise are yi lati won ri premium ta npe ni owo idapada owo ajemonu
0: bi owo bi afikun
2: bi afikun owo iwuri ise owo ku ise omo odo rere
0: oku omo kin se
2: be ni pe o se o pe a ko e o gbe ko fun sise koko e ni ona to to ati to ye owo to ye ko gba lele
0: baba pe ni ebun so le wo ni
2: a ni fe pe ni ebun tori ise ton owo ise ton se ni lori oja ti won ba ta sinu egbe lori iye oja to ba ta sinu egbe lati ma fun won ni ele ipada pe oke o ise to se o se ni ona to to to ye a ri ta o awon ara oke okun ta ta fun won gbadun ise to se o gba o se po se dada o
0: iyen tumo si bi owo koriya
2: be ni atokun owo koriya
0: o da ko to de pa wa tesiwaju gan gege ba ti mo se losose ba ti bu awon ara ile gbo nipa ohun ta fe salaye cinema agbelegbo kan won ti ni awon pe ni cinema agbelegbo eja sare lo gise na tin be loke lohun mo n pada bo eja ara ile e mo ku nbe e ku kale
3: latodun 25 ni mo tin si ise okokoko egbowo lori e si nkan kan to fi kun pa abayi
4: mama iya agba se ti gbo nipa Rainforest Alliance Premium ni iyan ORA
3: rain forest kilo pe lesin se owo ijoba ro wa re yen
4: kori be mama o ke je alekun owo tawon agbe mo ri iyan bi koko won ba je ojulowo to si gbe won dada ri
3: alekun owo lori koko ine
4: be ni sugbon ki se ona kan na teyin gba sagbe yin o owo won mo ba iwe eri Rainforest Alliance wa ni o iyen RA certification be si re awon oluraja won mo san owo to nitumo fun koko ta ba gbin to si daada
3: owo to nitumo bi ti bawo mo de ti sise karakara latodun iwa bayi
4: mo mo mama o tun kun wi pe ke mo je koko yin mo lore kore e mo ba koko yin daada ke si re pe sagbe daada e mo fo mo sise to leju ke si ri pe daabo bo igi koko yin atagbegbe re patapata pabamba ri e ni pe e mo sagbe ninu gbo oba o
3: ohun to n je ko ye mi lese ni wi pe tin ba se dede ohun o so yi ma fowo kun fun mi
4: be ni se ri awon to n sanwo ti mo so yi won o sanwo na sinu egbe yin iyen egbe agbe yin awon to wa je olusakoso egbe awon agbe yin ohun ni won ri pe won o san owo ohun fun yin gan iyen ni iwon ti agbe kankan ba ta
5: ni role ojo na iya agba joko pelu awon agbe to ku ninu agbe alajeseku
6: seri lodun to lo won lo awon owo yi lati fi se atunse sawon kankan ni o lodun to lo ilu wa atawon ilu miran won je anfani kangadero latara owo ti aso ina ni o papa julo lakoko ogbele
7: be ni awa na ngbowo sugbon lori ohun ta ta ni o
3: latojo iwa mi de gbon kokon nipa kokon to nlo ibayi kola kola sori bi ti mo tin soko mi esi nibi to ni abo sugbon lasiko ta wa ibayi dede nkan to ti so fun mi patapata ni ma tele esi mago mago
4: ohun ti mo so gangan na niyan ya emi e gangan niyan mama eri wi pe e bere si ni se isakoso oko yin daada e kore to nitumo o ke si ri wi pe e ba koko yin daada pabamba ri e eri wi pe ni akole o
3: o ti e ti wa da bayi lesen yo dede ohun to ba ti n se ninu egbe pata ohun lemi na a ma se
4: be gege niyan se ri iwe eri ra o mo n begbe sise papo ni
5: eyin agbe owo Rainforest Alliance tan so yi je ere afikun fun pe e se ohun kan lona to ye e darapo mo awon aladikun yi e tele ilana isagbe to to ke le ma ni koro koko to duro re gẹ́gẹ́ bí ìyá àgbà ti ṣe ẹ ní àfojúsùn fún sáà tó ń bọ̀ kí ẹ lè pajéré lórí kòkó yín.
1: Sunbet ìtẹ̀síwájú àwọn àgbẹ̀.
8: Wọ́n ní ká ṣe é bó ṣe yá ṣe é kó lè bá a rí bó ṣe yẹ ó rí. Ẹ̀yin àgbẹ̀ oníkòkó ẹ kú ilé o. Ọ̀pọ̀ ìgbésẹ̀ tó yẹ á gbé lórí ìpèsè àtìtọ́jú kòkó tá a gbé ló ń ṣàkóbá fúnkóró kòkó wa. Torí bẹ́ẹ̀ ni kòkó ṣe kọ̀ tí ò gbówó lérí. Dojúmọ́ lọ̀pọ̀ àgbẹ̀ oníkòkó ń ṣe God why me. Torí bẹ́ẹ̀ ni iléeṣẹ́ Sunbet Global Concept Limited ṣe ń tẹ̀ mọ́ wa létí pé ẹ̀gẹ́ asan gbó fóko wa. Ká ya gbogbo ẹ̀ka tí ò wúlò kúrò lára igi kòkó. Ojú ò gbọ́dọ̀ pọ̀jù nínú oko wa torí àwọn kòkòrò tí ń jẹ ko. Bẹ́ẹ̀ ká kòkó yín tán ọjọ́ márùn ó kéré tán tàbọ́jọ́ méje ni kẹ́ ẹ fi bà á. Ẹni tí láti máa yípo lọ́jọ́ méjì méjì síra wọn kó lè bà wọnú ara. Jẹ́ kí kòkó gbẹ kó tó tà á. Nípasẹ̀ báyìí ojúlówó kòkó tẹ́ ẹ gbé fún ìrajà amówó ńlá wa. Ẹ mọ̀ kànjú tọ́jú kòkó yín ẹ mọ̀ rojú sètò kòkó. Torí pé kò ní mèrè wá bó bá dọwọ́ alẹ́ o. Iléeṣẹ́ Sunbet Global Concept Limited ló ní ká ṣe eré kó lè bá a dúró re. A ò ní ṣòwò àìjere o. Àmì.
1: Sunbet ìtẹ̀síwájú àwọn àgbẹ̀.
0: Bẹ́ẹ̀ni Sunbet ìtẹ̀síwájú àwọn àgbẹ̀ òun náà ni ó jẹ wọ́n lógún lápá abẹ yẹn. Ẹ mọ̀ gbàgbé a sì ní àlejò wa lórí ètò ìyá wa Temidayo Owolabi. A gbọ́ nǹkan tí ìyá àgbà ohun tó sọ wípé ó ń dààmú òun ó didi bí ó ń lọ sí bí 30 ọdún tí ìyá àgbẹ̀ tí ó tó ti ń ṣe kòkó ó lòun ò rí àlékún òun ò rí gbà kan kó tó di pé ọmọdékùnrin àgbẹ̀ yìí wá sọ fún nípa owó RA. Ẹ ṣàlàyé fún wa ìyá wa báwo ni premium yìí báwo ló ṣe ń ṣe àǹfààní gangan fáwọn àgbẹ̀ lọ́nà tààrà.
2: Ẹ ṣe àtọkùn ẹni báwo ló ṣe ń ṣe àǹfààní ṣé tán bá fún yín ní owó tẹ lérò báyìí ṣé kò sí nǹkan tẹ máa fi ṣe ni. And ó ti wá di pé àwọn àgbẹ̀ wa tó ti wà nínú ẹgbẹ́ wa ó máa ń dúró dé torí ó ní àsìkò tá máa san lọ́dọọdún.
0: Ṣé ó túmọ̀ sí pé àwọn àgbẹ̀ yìí mọ̀ pé nǹkan táwọn ṣe dáa ni.
2: Wọ́n ń ṣe dáa àwọn máa mọ́nítọ̀ pé nǹkan tó ń ṣe dáa. And àdẹ̀bí mo ti ṣe sọ tẹ́lẹ̀ àgbẹ̀ tó ń ta kòkó sínú ẹgbẹ́ ló máa ń rí owó gbà. So kó tó lè wà nínú ẹgbẹ́ ó ti ní àwọn nǹkan tó ti máa ṣe láti jẹ ọmọ ẹgbẹ́. Àwọn field officer wa àwọn aṣojú wa wọ́n ti mú wọn lọ sóko ẹ̀ wọ́n ti kọ́ ẹ ní àwọn ìlànà kan àwọn ìgbésẹ̀ tó máa gbé bí ọ̀tẹ̀ ìsọ̀lẹ̀ kan yẹn bí harvesting post harvest practice bó ṣe máa ṣe kókó ẹ̀ bó ṣe máa bá bó ṣe máa sa bó ṣe máa tà.
0: Àti ẹ̀ ti jẹ́ kó yé wọn lórí ètò yìí bá a ti ṣe ba kòkó àti ọ̀nà tá a gbà tó
2: kìí. So tó bá ti gbé gbogbo àwọn ìgbésẹ̀ yẹn tó bá wá ta kòkó wọn tó bá tẹ̀sítẹ̀ tó bá dáa iye tó bá tà sínú ẹgbẹ́ orí yẹn láti máa fún wọn ní owó ìdápadà owó premium tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀.
0: ẹgbẹ́ tẹ̀ ń dárúkọ yìí ṣé ẹgbẹ́ àwọn àgbẹ̀ lókè ọgbà ẹgbẹ́ àwọn àgbẹ̀ ní sọkọmbẹ́gi àbí ẹgbẹ́ àwọn àgbẹ̀ Sunbet ṣẹ̀yìn lẹ́gbẹ́ ni.
2: Àwọn àgbẹ̀ wa ní gbogbo àwọn ibi tá a ti ń rajà a kó wọn jọ àgbẹ̀ wọn lẹ́gbẹ́. So gbogbo agbègbè tá a ti ń rajà lọ sí ní àwọn àgbẹ̀ tá a ti kójọ pọ̀ tá a máa bí small groups àgbẹ̀ kéékèèké
0: bí alájẹsẹ́kù
2: bẹ́ẹ̀ ni. So ibẹ̀ ni wọ́n máa ń kóra wọn jọ bí lẹ́ẹ̀kan lọ́sẹ̀ àwọn aṣojú wa tó wà ní gbogbo ìgbèríko wọ́n máa lọ síbẹ̀ wọ́n máa ṣèdánilẹ́kọ̀ọ́ àwọn àgbẹ̀ yẹn wọ́n máa mú wọn lọ sóko a máa wo bóko wọn ṣe rí tó bá níbìkan tó yẹ ká ṣe tó bá níkan tó yẹ káwọn àgbẹ̀ yẹn ṣe a máa tán wọn sọ́nà wọ́n á dẹ̀ make sure a tún mọ́nítọ̀ a rí dájú pé àwọn kan tí a ní kan ṣe pé wọ́n ṣe a dẹ̀ rí ó dẹ̀ tọ̀nà.
0: Ó dà ohun dẹ́ ń sọ ìwà dùn ṣe mọ̀ pé ohun tá a bá mọ̀ lọ́pọ̀ ògbà máa ṣàgbà ohun tá a mọ̀. Ẹ ṣàlàyé fún wa kí ni àwọn nǹkan tí yóò mú kí àgbẹ̀ kan wá pegedé wípé owó RA yìí premium yìí ó ń bọ̀ wá fún mi.
2: Gbogbo àgbẹ̀ wa ló mọ̀ pé tó bá ti tajà sínú ẹgbẹ́ tẹ gbogbo tí ikọ̀ tó bá dẹ̀ ta kó tó dẹ̀ da.
0: Àwọn àgbẹ̀ míì lè wà ẹ mọ̀jà á mọ̀ lo bí ọ̀rọ̀ bí àwọn àgbẹ̀ wa àwọn àgbẹ̀ míì lè wà ń tara ẹ̀ tó jẹ́ pé wọn ò sí ní inú àwọn àgbẹ̀ ti yín tẹ́lẹ̀ tó sì jẹ́ pé wọ́n lè fẹ́ darapọ̀ kò ẹ̀ ń bá mi bọ̀ wọ́n lè fẹ́ darapọ̀ mọ́ tọ̀dọ̀ yín kọ́ mọ̀ sí pé wọ́n mọ̀ wò pé mi ò mọ nǹkan tó ń ṣe ńbẹ̀ ẹ bá wa ṣàlàyé ẹ̀ ní fẹ́rẹ́ ń jogi àwọn ohun tí wọn ó ṣe láti pé wọn pegedé àtàbí ọ̀nà tí wọn ó gbà láti darapọ̀ mẹ́gbẹ́ yín.
2: ọ̀nà kan ṣoṣo àbí the basic thing that you have to do tí àgbẹ̀ gbúdọ̀ ṣe ni pé
0: ohun tó nílò láti ṣe
2: tó já jù ni pé oko wọn ò gbúdọ̀ sí nínú igbó ọba.
0: Ìyẹn reserve kan yàgò fún pátápátá.
2: Gbogbo àgbẹ̀ tí okun wọn ò bá ti sí nínú igbó ọba tó bá wà ní free area bá ṣe máa ń pè gbogbo àgbẹ̀ tó bá ti wà ní free area ló lẹ́tọ̀ọ́ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ àgbẹ̀ Sunbet.
0: Kódà kókó wọ́n wà nínú ẹ gangan kan ti já kó fún tí ò bá ṣàti sínú gbọ́ ọba.
2: Tí ò bá ṣàti sínú gbọ́ ọba. Tó bá tẹ̀dí fẹ́ darapọ̀ a fojú sílẹ̀ fún àwọn aṣojú wa tó wà ní community
0: ẹ̀
2: tó wà lágbègbè bẹ̀ a bá wọn sọ̀rọ̀ àgbẹ̀ yẹn á mú aṣojú wa lọ sí oko ẹ̀ ṣé oko kòkó ni aboko kòkó àti oko àìgẹ́
0: ago alárojẹ
2: so a wò pé ṣé oko kòkó ní tòótọ́ wọn á dẹ̀ wọn wọn á ṣe boundary ẹ̀ wọn á wo báwo ló ṣe tóbi sí báwo ló ṣe fẹ̀ sí so wọn á ní àwọn ìgbésẹ̀ kan tá a máa gbé a dẹ̀ máa wá sípàdé. Àwọn àgbẹ̀ míì wà tó máa join tó máa ṣe gbogbo yẹn fún tí à ń rí wọn mọ́ ó ti gbàdá tó bá fẹ́ pín premium tá wá ní ẹ ṣe bóun nígbàdàn lágbájá ṣe bá wá wọ okun ìpàdé ẹ̀ ní wá inspection ẹ̀ ní wá tó bá dẹ̀ máa wá sípàdé tó bá dẹ̀ di àsìkò tó yẹ kó ta kòkó á ta kòkó sínú ẹgbẹ́ àwọn broker àwọn lba wa tó wà ní agbègbè tá ti ní kí n máa tajà yín fún lẹ máa ta fún àwọn àgbẹ̀ yẹn báyìí
0: kò ní ṣe pé ọmọṣẹgbẹ bí ọlọmọ tajà rẹ síbòmí
2: rárá sá.
0: Àwọn kan ò mọ rò báyìí lọ́wọ́ tá a wà ẹ mọ̀ pé orílẹ̀-èdè wa báyìí gbogbo tó bá ṣe lórí owó ni wọ́n mọ̀ pé ṣó ní iye kan táwọn ò san káwọn tó wọ ẹgbẹ́ ni
2: kò sí ètò máa san
0: ọ̀fẹ́ nígbàlá mọ́ bá ṣáà ti wọ ẹgbẹ́ àwọn èèyàn yín tó wà ní agbègbè ibẹ̀ wọ́n mọ̀ dá wọn lẹ́kọ̀ọ́ báyìí ni kẹ ṣe báyìí ni kẹ ṣe ṣe wá rí pé ìjà ò sí ń sọ́ọ̀sì báyìí ṣàdúrà ṣàmì ni ẹ̀yìn àgbẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ wa wọ́n ní kẹ́ ẹ lọ rèé darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ àwọn àgbẹ̀ eléyìí tí iléeṣẹ́ Sunbet Global Concept tó ti dá sílẹ̀ ní agbègbè yín kò sí pé wọ́n béèrè bẹ́ẹ̀ bá rẹ̀ ẹnikẹ́ni tó béèrè tọ́rọ́ lọ́wọ́ yín tàbí kọ́bọ̀ wípé ká ẹ wá darapọ̀ mọ́ ẹgbẹ́ àgbẹ̀ Sunbet lágbègbè ọ̀dọ̀ yín irọ́ ni irú olúwa bẹ́ẹ̀ ẹ tètè mú lọ sí ọ̀dọ̀ àwọn agbófinró pé ó fẹ́ lù mí ń jìbìtì o torí ọ̀fẹ́ òun ni wọ́n ń darapọ̀ mọ́ ẹgbẹ́ àwọn àgbẹ̀ Sunbet. Ìyá wa Tèmídayọ̀ Owólabí èyí tá à ń sọ ìwádùn à ń sọ̀rọ̀ nípa rẹ́kọ̀dù a gbọ́ lẹ́nu àgbẹ̀ kan tó sọ fún ìyá àgbà wípé kí ìyá àgbà ó mọ kíìpù rẹ́kọ̀dù yẹn àkọọ́lẹ̀ báwo ni àkọọ́lẹ̀ yìí ló ṣe pàtàkì sí.
2: Ó ṣe pàtàkì o fún àwa àti fún àgbẹ̀ tó bá ti fẹ́ tajà ẹ fún broker ó yẹ kó mọ iye ọjà ẹ tí broker rà lọ́wọ́ ẹ̀ torí ní sísà yẹn bá ti parí gbogbo ẹ la máa rò papọ̀ la máa fi ṣe àkọsílẹ̀ premium ẹ tó bá ti fẹ́ tajà ẹ fún broker àbẹ́ni bó tó bá fẹ́ rajà lọ́wọ́ ẹ ó yẹ kó mọ iye tó ń tà àti gba tó tà
0: iye owó tó tà àbí iye
2: kìló tó tà àti gba tó tà
0: kó
2: máa kọ́lẹ̀ tó bá fẹ́ fìrọ̀ náà àbí tó bá nílẹ̀ ẹni tó bá fẹ́ ṣe tó bá fẹ́ gba òṣìṣẹ́ ó yẹ kó mọ iye ọjọ́ tó ṣiṣẹ́ fi ṣiṣẹ́ alágbàro àbí oníṣẹ́ ọdún àbí ọlọ́sọ̀ọ̀sẹ̀ ó yẹ kó mọ iye ọjọ́ tí oníṣẹ́ fi ṣiṣẹ́ àti owó tó sọ fún at the end of the year tí sàn yẹn bá ti parí wà á lè ṣe àkọsílẹ̀ oye tó ná sóko yẹn àtòye tó rí fún ọjà tó tà náà wà á lè mọ oye ọjà tó tà léléyìí o oye owó tó pa léléyìí o ìwọ fúnra ẹ gan wà á lè ṣe àkọsílẹ̀ ok oye premium gan tí mo máa rí lórí ọjà mi based on nǹkan táwọn òṣìṣẹ́ ti kọ́ wa pé torí a máa ń sọ.
0: Tó o ṣe ṣe kéèyàn mọ ro iye premium ti bọ̀
2: tó yẹ o ṣe ṣe tó wà á lè calculate
0: wà á lè
2: oníbọ̀ṣẹ́ ń ká a máa ń kọ́ wọn. Kò sí everything is transparent.
0: Àwọn nǹkan téèyàn fi kò ń kọ ṣáà kọ sínú ìwé náà pé
2: o gbúdọ̀ ti ẹ̀ kọ́ tó bá wà nínú ẹgbẹ́ àgbẹ̀ Sunbet o gbúdọ̀ kọ́ torí àwọn kan gbogbo àwọn owó kéékèèké náà ló máa jẹ́ ká mọ̀ bóyá okun yẹn wà profitable ṣòye yín pé
0: bóyá èrè wà ń bẹ̀
2: àkọ́ṣà ṣe dànù lásán ìgbà míì kò yẹ ká fìrọ̀ gan ta ti fìrọ̀ ìgbà míì a máa ń fi jù bóyá ń yẹ kó lo 15 sachet wà á ti lo 20 ò dẹ́ níbẹ̀
0: ṣe mọ́ kó àwọn àgbẹ̀ yín bí wọ́n ti ṣe fìrọ̀ yìí
2: bẹ́ẹ̀ni sá
0: àkókò tó yẹ kí wọ́n fìrọ̀
2: bẹ́ẹ̀ni sá ìgbà tó yẹ kó fìrọ̀ irú aṣọ tó yẹ kó wọ̀ tó bá fẹ́ fìrọ̀ bó ṣe máa pò ó gan torí a kì í kọ́ wọn a kì í place emphasis a kì í fẹ́ kọ́ fìrọ̀ bọ̀ tó bá need láti fi so bó ṣe máa fi irú àwọn oògùn tó máa lò gan irú àwọn oògùn ìgbàlódé tó máa lò tó bá òfin mu torí àwọn oògùn míì wà tí ò bófin mu àwọn oògùn míì wà tó tí kò yẹ kó máa lò gan ṣùgbọ́n ó ṣì wà ní market wọ́n ṣe lè rí rà
0: ó ní àléébù
2: títí ẹ̀ so iru awon ogun yen a ni fe ko lo ade ma ko won a ma describe bo se ri iru awon ogun to ye ko lo a ma tun so fun ona pe te ba ma fi ro o a ki fe ke fi ro o sugbon te ba ma fi ro to ba
4: pon dandan
2: to ba pon dandan awon ogun bayi ogun bayi le ma lo ni iye won bayi le tun se ma lo
4: seyin ta awon ogun na le seyin e kan so fun won e recommend die bi eni ori nfo eyin wa dabi doctor ti o so fun pe lo si bi bayi bayi lo ra kan bayi ti o si ni pa oko e lara
2: ben
4: ko lo ba
2: ti o si ni pa ohun fun e gan lara
4: ti o si ni pa ohun fun alare lara
2: ben
4: o da so o wa se se tori orilede ta wa awon eyan wa je nlo pe awon eyan wa won mo ni okan meji lori nkan pe so se se ki premium yi ko mo ti e wa ni opin sa kan abi are sa ni o wa boya delay wa boya idaduro wa bi nkan kan
2: ni le se sunbet ko eni awon to tin ba wa do popo o mo pe ko si ni
4: o ma wa
2: odo odun de ni opin sade ni awon gan tin mo to ba tin taso akoko kan a ti ma be lo pe an oga premium wa nko o mo ko ma wa ni sha so lati bi odun meto odun merin ta tin ba won sese o mo ko ma wa ni o de ti mo gba to ma wa bi opin sa November as around time here
4: ile se sunbet global concept ati ajo Rainforest Alliance RA kini ajosepo to wa laarin eyin mejeji gan
2: ba oni ka se pe bayi Rainforest Alliance fun wa ni se ki so pe won se oju oja fun wa access to market
4: awon loju opo
2: be
4: ten gba doja
2: ta n gba fi taja tori gbogbo ko ta n se ni eyan odun ni ko ta ma n pe ni audit a ma n pe awon kan lati wa ye ise ta n se wo okay gbogbo awon people so pe awon ti se ba awon ti se ba awon ti se ba yo
4: e shiro le
2: a shiro a jiyan ise ta se so o ma wa wo se ni tooto lawon agbe won se bayi lawon agbe won se bayi awon agbe to ti wa nini to ti wa lodo wa won mo ko ti mo nso a ma gba mi a ma mu awon yinbo wa won ma lo soko won ma wo ile won ma wo se won lo chemical won lo band chemical se won tojo ara won se won tojo omo won to ba wa wo to ba ni po to to la se ko ta se won ma fun wa ni iwe pe iwe pe epegede iwe yi la ma fi nta oja awon ta n taja yi fun na lo wa san premium pe okay o oja teta oja to
4: da ni o
2: e ba wa fun awon agbe yin ni nkan bayi
4: pe won se o
2: won se daada
4: won se o ma kin se
2: be ni
4: idi pataki re te fi yan Rainforest layo ka ma
2: be ni o be ni ka ma paro ka ma jale
4: eyin gan e nja fani e
2: be ni a de da fani
4: e ba ti ja fani e gan awon agbe oni le ja fani
2: e be ni awon na mo
4: bo se san si mu be bo le san soju yin bẹ́ẹ̀ ló ń sàn sí mu ti wọn náà ẹ̀yin àgbẹ̀ oníkòkó awa àgbẹ̀ oníkòkó èmi ò tiẹ̀ wàá mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ orí ọ̀fẹ́ ọ̀pọ̀lọpọ̀ mùdùnmùdùn òun ló ń bẹ nínú kẹ́yìn ó ṣàgbẹ̀ oníkòkó bíi eléyìí àfìgbà tí ìyá wa Tèmídayọ̀ Wọlábí tí wọ́n yànnà náà ẹ sì mọ̀ bàbá bá ni tòpọ̀ ó yẹ ká bá èèyàn tó jẹ́ wípé yóò múni mọ̀nà re ká bá a tòpọ̀ oníléeṣẹ́ sunbet global concept òun náà ni wọ́n ṣe kalẹ̀ pé ẹ̀fọ́ kan yín balẹ̀ kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ afá ìdún ọbẹ̀ ìyá wa èmi ò ní tu yín lẹ̀ lónìí bẹ́ẹ̀ bá fún wa ní ìmọ̀ràn kan pàtó eléyìí tí ó ṣàǹfààní fáwọn àgbẹ̀ lórí ọ̀rọ̀ premium torí gbogbo ara fẹ́ gbà èmi gan fẹ́ gbà èmi àgbẹ̀ oníkòkó ẹlẹ́nu abẹ́ẹ̀ ni pé dọ́dọ̀ mi
2: a máa pe dọ́dọ̀ yẹn
4: bó ti gba premium ti mi ẹ bá fún àwọn àgbẹ̀ ẹ bá fún wọn ní ìmọ̀ràn ní ráńpẹ́.
2: Ìkọ́tẹ́mi mi ni ó ti pẹ́ ta ti ń sọ àdẹ̀ ní dẹ́kun àti máa sọ ẹ má jẹ́ ká ṣe nǹkan ta bá mọ̀ pé kò da torí àwọn àgbẹ̀ wa ń gbà mí àwọn tó wà nínú ẹgbẹ́ wa náà gbogbo wọn ló dáa àdẹ̀mọ àgbàdúrà kí n kàn dá sí ni ṣùgbọ́n gbogbo àwọn preaching àwọn nǹkan tí àwọn
4: fi dọ̀ fi
2: àwọn àrọ wà tá à ń pa fún yín lọ́sàn-án àti olórí ẹjẹ́ ká máa mú lò ẹ má jẹ́ ká lo ọmọ wa nílò ẹrú ẹ má jẹ́ ká jìnà sí igbó ọba gbogbo àwọn àrọ wà tá à ń pa fún yín ẹjẹ́ ká máa mú lò so mi ò ní sọ ju bẹ́ẹ̀ yẹn lọ.
4: Ó dà ẹ̀yin alára wa àti ìparí mo ń bọ̀rọ̀ bọ̀ náà ni eegun alárẹ̀ mi wùlì bẹ́ẹ̀ bá ní ìbéèrè kan síwájú sí lórí ọ̀rọ̀ RA premium yìí ìyẹn owó gbà lẹ́ òkú iṣẹ́ ọmọ akínṣe láti ọ̀dọ̀ Rainforest Alliance
0: e fe bere ibere kan e fe ki won salaye e fun yin jile jile si e gba number yi ke kole to se ile ise sunbet ni won si gbe 0814 712 1004 e gba le kan si 0814 712 1004 ile ise sunbet ni o gbe lashi olohun ti o si ni se kolu kolu kankan ninu mo nbo wa e ku kale
8: Wọ́n ni ká ṣe é bó ṣe yá ṣe é kó lè bá rí bó ṣe yẹ orí. Ẹ̀yin àgbẹ̀ oníkòkó ẹ kú ilé o. Ọ̀pọ̀ ìgbésẹ̀ tó yẹ agbé lórí ìpèsè àtìtọ́jú kòkó tá àgbẹ̀ ló ń ṣàkóbá fókóró kòkó wa. Torí bẹ́ẹ̀ ni kòkó ṣe kọ̀ tí ò gbówó lérí. Lójúmọ́ lọ̀pọ̀ àgbẹ̀ oníkòkó ń ṣe God why me. Torí bẹ́ẹ̀ ni iléeṣẹ́ Sunbet Global Concept Limited ṣe ń tẹ̀ mọ́ wa létí pé ẹgẹ́ asan gbó fóko wa. Ká ya gbogbo ẹ̀ka tí ò wúlò kúrò lára igi kòkó. Ojú ò gbọ́dọ̀ pọ̀jù nínú oko wa torí àwọn kòkòrò tí ń jẹ ko. Bẹ́ẹ̀ ká kòkó yín tán ọjọ́ márùn-ún kéré tán tàbọ́jọ́ méje ni kẹ́ ẹ fi bà á. Ẹni tí láti máa yípo lọ́jọ́ méjì méjì síra wọn kò lè bà wọnú ara. Jẹ́ kí kòkó gbẹ kó tó tà á. Nípasẹ̀ báyìí, ojúlówó kòkó tẹ́ ẹ gbé fún ìrajà amówó ńlá wa. Ẹ mọ̀ kànjú tọ́jú kòkó yín ẹ mọ̀ rojú ṣètò kòkó. Torí pé kò ní mèrè wá bó bá dọwọ́ alẹ́ o. Iléeṣẹ́ Sunbet Global Concept Limited ló ní ká ṣe eré kó lè bá àdúró re. A ò ní ṣòwò àìjere o. Àmì.
1: Sunbet ìtẹ̀síwájú àwọn àgbẹ̀.
0: Ray Premium la gbéyàwó lónìí ìyá wa Tèmídayọ̀ Owólabí láti Sustainability Department níléeṣẹ́ Sunbet ń lágbà lálejò. Wọ́n sì ti yànnà náà fún wa dáadáa pé Ray Premium yìí ẹgbẹ́ ló ń bá ṣiṣẹ́ o. Bẹ́yìn ò bá sí nínú ẹgbẹ́ kò sí nǹkan tó jọ Premium fún yín ẹ kúrò lórí ẹ̀. Ó ti yé yín báwọn àbí? Ọ̀pọ̀ ọ̀rọ̀ ká gba afẹ́fẹ́ ni mò ń fẹ́ lọ. Ẹ gba nọ́mbà tó wọlé iṣẹ́ Sunbet lọ́sọ̀ọ̀sẹ̀ lẹ́ẹ̀kan sí. Bẹ́ẹ̀ bá ní ìbéèrè kan tàbí méjì tẹ́ fẹ́ bí wọ́n 0814 712 1004 Bẹ́ẹ̀ bá ti pè wọ́n gbé ẹ bèrè gbogbo ìbéèrè tẹ́ bá fẹ́ bèrè lápá bẹ̀. Ó dé ẹyẹ́ kẹ́mi ó mọ gbà bí ìlọlé tèmi. Dégbèga àlàní ló kọ tẹ́mi ń jẹ́. Àlàní tí ó gọ̀ ẹni tó ń bá rìn ní ògbọ́n. Owó kẹ̀m̀bẹ̀lẹ́ tó dùnmọ́lé ọkọ lọ́mọge. Radio boyfriend yan rèé olúwayé tọ́nàtọ́nà wà. Ọmọ kan ṣoṣo tí yà ń pè ní my children ọlọ́run ló pè bẹ́ẹ̀. Títí dọjọ́ mẹ́jọ òun wá ń kọ́. Àní jẹun tí ò tẹ́ wa lọ́rùn o.
9: For number one radio Adaba FM. Adaba FM 88.9 Akure.
10: Bàbá kẹrẹ wà dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Jai. Ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtobìnrin. Ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú lù dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ́kànlẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ. Débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. Bàbá kẹrẹ wà ní ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra. Ìdákọ́lẹ̀ ara tiẹ̀ kan sùn lọ. Ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn. Ara títa ara gbígbóná. Inú kíkùn. Àyà tí ń lù pipi ìpì. Má le gbápá má le gbẹ́sẹ̀. Ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì. Níwájú ta ni bàbá kẹrẹ wà ní ó kàn sí. Pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀ ni. Kì í ṣe ti bàbá kẹrẹ wà. Bàbá kẹrẹ wà wà pé mi débẹ̀.
11: Bàzó ọlọ́màjàrò olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà kàn sí mi.
12: Nílé-iṣẹ́ wa tó wà ní Ifelodun Street off Continental Street nílùú Àkúrẹ́.
11: Fóònù nọ́mbà mi 08164122777.
13: Kí làá mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dáa fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Òun ni à ń pè ní Stand Action Koboko. A ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹ ṣe ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà. Ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri. Nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹ ṣe ara rẹ ò gbéra dáadáa, àgbòrè ò lè kàn bí àgbò. Àbí ẹ ṣe ara tirẹ kéré ju ọjọ́ orí rẹ lọ. Àdáfọ́ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gun lá. Bàbá kéré wà.
12: Kàn sí mi ni ile ise wa to wa ni Ifelodun Street off Continental Street Akure
13: ibenu wa ti e ba wa si odo wa e mo pe omi yato sagbo agbo yato somi ogbo e ti e ba wa si odo wa oni eje anfani ayewo ofe nipa ona igbalode wa ati awon baba nla wa ti a mo ni ona onifade eyi rerin ni gbogbo igba orikeri ka ran ro ni ara nje eje ni abi omi ji ara re ti o fi bi so fi re si ko po to abi dagula o le pe mi sori ero bani soro mi 08164122777 boya won se eyo e ma run e mefa ile to mo bo se se eyo lo se mo mi abi to ba ile se eyo ti e a ma ta a ma yun e boya ara ta eni abi ara nja eje ni abi nu re kun ni gbogbo igba orukun ro eni orikerike ara ro eni abi atirin ibuso kan sibi keji o di ogun abi won ti e ti ni pe ni ja ninu isu ara ni iye olomokunrin ni pe ko jilo wuro ki kan omokunrin re ko duro dede to ba tri pe kan omokunrin yo do dede a je pe aisan kan wa to nfa a pe ni ja ninu isu ara ni se mo pe ogun kan wa ninu moto ti a pe ni carburetor ti carburetor yi to ba ti ni idoti o to ba ti ni pe nija ninu awon wire to gbe ise wole sinu e o lo ma nfa ki carburetor ko ma le se bo se se ibi to bi n gba wole omi o ni le gbabe wole mo carburetor yi ko ni le se daada o de wa ninu isu ara omo olomokunrin isu ara kan wa to sise pato ti isu ara yi to ba ti ni pe nija o ni olomokunrin ma di boda suke suke abi won ti e ni aiso ti a pe ni arun jedijedi won fe se gati e nkan ma jade ni bi gati e won ma fo ti sinu iru kan bayi yo da kon si mi
11: babangana baba kerewa
12: kan si mi ni ile ise wa to wa ni Ifelodun Street off Continental Street Akure
13: ibe ni mo wa gbogbo nkan ki kan ti o ba nse wo olomokunrin ninu agbo ara ninu isan ara olomokunrin nikan ni mo npe o
11: phone number mi 08164122777
13: agbo marugo takebe ohun ni agbo temi gbe kakiri ti olomokunrin to ma le dangaja to ma le se daada abi ipenija titi e o ti e ti fa ese re wu ni o le sun daada bo se sun tetele gbogbo ru kan bayi ko da elomi to ba logun lowo asise ti ogun ba tan a tun para si bo se nse ni iru kan bayi ko da ani lati se ayewu ka le mo iru ogun to ma ba lara mu ti irin ajo ose kan ti o fi ni di odun kan mo e lowo ti o ba wa si odo wa ti a ba bere lowo awon to nile a mo pe nkan bayi lo se
12: street Akure
11: baba ngana baba kerewa phone number mi 08164122777 08164122777

0: gbogbo agbaye apoti ti se olorun mi ni ti enikan ba lo nju e lo to ba lo fe se bo se wu olorun to ju lo na a tun fa ju lo han olorun to ju aye lo a tun fi ju lo han ohun to need lakoko ni lati poruko olorun loruko to nje oruko to olorun je kan na ni olorun esan olorun esan o dide ko fi ara re han olorun esan o dide ko ru ara re soke bibeli po olorun jowo sin gbesan ni dida sile ko ni da awon ota wa sile ko ni da awon oluse buburu sile lofe ko ni da awon ika eniyan sile lofe o ma gbesan wa olorun ma gbesan wa awa ni ka kepe olorun esan dide ru ara re soke ru ara re soke ma se dake ma se dasi ma se dake olorun akoko to kide ko gbe wa nija ko gbesan wa lara awon ota wa awon ota to ri e mole loju orun awon ota nigba to olorun ba de lati gbesan eru a ba e olorun akoko se iwosan fe na akoko woju ogbe re san akoko woju ogbe pa lara re san akoko wo bi ti won ti pa e lara akoko wo san na nigba to ba koko toju e na tori mo po ori e o bo ogun yen lo tori mo pe eda e o ba ija yen lo olorun a wa dide esan a dide esan olorun esan a wa ru ara re soke a wa jowu fun oruko mimo re a wa ru ara re soke bi olorun esan olorun esan olorun esan e ba mi lo sinu iwe Rome iwe Rome chapter 12 verse 19
1: olufe
0: e
1: ma se gbesan ara yin
0: e ma se gbesan fura ara yin
1: ba fi aye sile fun ibe
0: e ma se gbesan fura ara yin te ba ti gbesan fura ara yin eyin le ma jebi ore da mi mo da ore oda le di meji nigba ti e ti jo dara yin to ba le ba lo si court 50-50 ni ko se ni to jare ko se ni to jebi sugbon to ba da e ti wo da gege bi beli so pe firere segun buburu ma je ki buburu o segun re ti won sore to nro rere to gbegbe se rere to soro rere to sore fun gbogbe eniyan to fi inu kan n ba eyan lo to wa fi inu odi to fi n be lo to fi inu buburu n be lo to fi inu ika n be lo to fi inu idode to dode die mi re to fi n be lo number 1 olorun ko ni fi aye sile ko dere ko mu e olorun ko ni fi aye sile buburu to ti kare na okan yen ko olorun faye sile ko fi bori e to ba ti e be ja ko ni bori e tori bele o so pe won ni ba wa jo nu won ba wa ja sugbon won ni bori wa tori po wa pelu wa lati gba wa to ba be ja won ni bori e nigba ton ba dake o ni wa banije ti a ko si baje to wa ika ti a ko si wa ika si e to wa arekereke ti a ko si se arekereke pelu re nigba ti wo ba dekun ati banije a o ba o je nigba ti wo ba dekun iwa arekereke a o se si wo na nigba ti wo ba dekun iwa ika o ika ni e a tun pada sori eni to n se ka ika po ni ka o rere abe ni rere lo ika ponika o rere abe ni rere lo o daju eni gbebu ika laye omo re aka aya re aka oko re aka o na gwe o na gbebu ika o na gbebu ika yen o na ma ka o na ma ka aya ti jo na ti so pe en to ba gbe wuro saye amu gba kan nisin ohun fun ai lamu o lamu 90% so nigba to olorun esan ba de ibi to ti lu e to ro po ndu eyan olorun a ti mo oju e jina apa e gan o ni ri nigba to olorun ma dide fun esan nitori na e ma se gbesan fun ara yin e ma se fi ebu so ebu e ma se fi ika san ika e ma se fi buburu san buburu e faye sile fun olorun esan e faye sile fun olorun to gbeja awon alaile nikan e faye sile fun olorun esan se nigba to olorun esan ba de wa tun ma ba bebe tori ko le lo ko si eniyan ka kan to ma sa mo lo egberun samuel won ko le sa mo olorun lowo ko si bi to sa lo to olorun o ni le won ba to olorun o ni gbesan a aya ju ti iwo fura e ba ti gbeso fura ara re olorun ni soro mo toro ti iwo na ti se nkan to ye ko se e ti go fi ese won ra yin bo ba de je olo lu e to lu e bo le olorun te ni dahun to ba de je iwo na lo lu to lu pa olorun ni soro sugbon to ba fi aye sile fun esan to fi aye sile fun esan eni to ro po re je yen se ri nigba to olorun ba ma dide idajo eru aba e igba to olorun ma dide igbesan eru aba e bi eniyan ba ti e da ke ti ko lo si court kan ti da iwo lo jare o sugbon won da elebi olorun tun ma tu da o le ma jojo yen o le ma jo osu kan ire o le ma jodun kan sugbon igba to olorun ba ma tu da eru aba e iwa mo po olorun si wa laye iwa laye olorun ko yi pada iwa laye olorun ko so nko to le di lowo olorun esan e ma gbeso furara yin e ma gbeso furara yin oni gbogbo kan fi daru bayi to fi daru oni kaluku ku be si dide esan furara e yes
1: nitori ati ko pe oluwa wi pe temi le esan
0: ati ko wi pe olorun wi pe to ni esan on yo gbesan wa oluwa se ni ko gbesan mi lara ota mi oluwa se ni ko gbesan mi lara ota mi ko joko laarin eniyan ko faso ara re ya oluwa se ni ko gbesan mi lara ota mi gbesan gbesan o oluwa se ni ko gbesan mi lara ota mi oluwa se ni ko gbesan mi lara ota mi ko joko laarin eniyan ko faso ara re ya oluwa se ni ko gbesan mi lara ota mi o ma ri be mo ti riru e ri mo ti riru e ri olorun gbesan yen igba to wa ma gbesan ara iya to bi lo ti gbesan iya e lo fa pepe lati loyibo so ni ko wa ma roko nigba ti adura degede ta gbadura de bi olorun esan nigba to do ojo keta na ranse pe o lo mo pe bayi la adura se ngba be lolorun tu lo tu eniyan sile ko ru igbe kan ojo pepe to ba fi aye sile fun olorun lati gbesan agbesan nigba to ba ti kepe pe olorun esan dide ife ara re han ma se sun ma se dake baba ma se dake ma se dake lori oro mi to ba ti kepe ko dide ko ma dake ko ma se gbeje olorun a dide a dide a gbeso wa lara awon ota wa e wa mi lo sinu iwe iwe job 33:34-11 job 34
1: nitori pe esan ise eniyan ni yo so fun
0: esan ise onikalukuku lọlọrun yo so fun
1: yo si mo lugo ori gege bi ipa ona
0: re yo mu ki onikalukuku ori gege bi ipa ona re rere abo ni ika apo ni ka o rere abe ni rere ika apo ni ka o rere abe ni rere o daju e ni gbebu ikalaye omo re a je aya re a je oko re a je ona agbebu ika yen pada nitori na onikalukuku ni o gba ere ise lodo olorun ko seni to won di bo ba se ya photo lo se ma bara e iwo to nse buburu tete yi pada leni yi pada ko ni ona buburu otoro olorun esan ti kanleku olorun esan ti kanleku iwo to momo pon omo ni kejire loju tori po lagbara julo yi pada leni o olorun esan kanleku ninu ile re o iwo to didi nseka si eni keji to didi nseka si omo ni keje nitori pe ko ni agbara ti wo ni yi pada leni o olorun esan ti kanleku e o o kanleku e o o kanleku e o iwo to fi ipo to wa to fi je eyan niya to fi je arakunrin tabi arabirin tabi awon to ye ko saanu fun to n je won niya yi pada leni o olorun ma kanleku e o olorun kanleku e iwo ba lele to je pe se lo fe sora idi olorun lori gbogbo idile yi pada leni o olorun to ju e lo ma kanleku o yi pada leni iwo iyale ile to je pe se lo fe mi buburu nu e to fi ba ye oko e je to fi ba ye aladugbo ba ye omo je yi pada le ni o olorun esan o kanleku o kanleku o kanleku ile re o kanleku okan re o kanleku to ba gboro yi tete lo satunse ona re ko yi pada tori olorun esan yo gbesan lara gbogbo awon to ti da loro olorun esan yo gbesan lara gbogbo awon to ti fiya je olorun esan yo gbesan lara gbogbo awon to ti to ti palekun olorun esan yo gbesan nigba to mi gate e ba bere ko sen to ma so pe ko pele aye yo fi o se leya nigba to mi gate e ba bere abi ko tete yi pada leni yi pada leni ku onu wa buburu yi pada leni ku onu wa iwa ipa iwa ika iwa ika iwa dani loro yi pada leni o tori olorun esan tin kanleku o kanleku o kanleku yo gbesan o yo gbesan o ma so pe o ta ba soke o yi do yi o do bori bo ba yo ri o oba orun wo e o ko si bi to le sapamo si kuro lowo olorun esan abi to ba ronu piwada to ba ronu pada to de yi pada to satunse ona re iyen nikan lo le fi bo kuro nu esan esan olorun esan olorun esan olorun esan ko be enikeni sagbada nipa esan ko be enikeni sere nipa esan a ki fa betele mu nipa esan a ki fe bo mu nipa esan a ki fi edi mu nipa esan a ki fi akalaba mu nipa esan nigba to ba to akoko yo gbesan yo gbesan olorun yo gbesan iwo to fun ni agbara die to fa agbara yen to fi sise ika olorun yo gbesan o olorun yo gbesan o iwo to fogun ba ye alaye je olorun yo gbesan o olorun esan ti kanleku o kanleku ile re o kanleku okan re o kanleku bo se gboro tete yi pada ko satunse awon to ti de mole lo tu won sile awon to ti kan mole tete lo tu won sile o awon to ti fagada godo mu tete lo tu won sile o tori pa olorun esan o ma de o kanleku o kanleku akoko esan de akoko esan de olorun yo bere lowo re olorun yo bere gbogbo idile to ti palekun olorun yo bere o olorun yo bere o gbogbo awon to dayan loro gbogbo awon to fiyan sogun ola to fiyan sogun ipo olorun yo gbesan o olorun yo gbesan o olorun yo gbesan akoko esan de akoko esan de olorun kanleku ile re olorun esan kanleku tete yi pada leni yi pada ki o se ojo esan to de ko si nkan to le fi bribe olorun o le fi onkon bribe olorun olorun esan o ma gbesan ni abi to ba ronu pada abi to ba yi pada ko lo tu gbogbo awon to de sile ko lo tu gbogbo awon to mu ni igbekun sile ko lo tu gbogbo awon to fi aye won sinu akalaba sile ko lo tu gbogbo awon to ti fa aye won sinu omi je sinu ekun ati balunje ko lo tu won sile ki won lo lofe ko de toro idari jese ngba yen lo to bo o ko lowo olorun esan kanleku o kanleku akoko esan de bible fast 30:23 fast okay job 37 fast 23
1: nipa ti olodumare
0: a ko le wadi re ri
1: o re koja nipa ipa ki ba idaju ati
0: otito je
1: nitori na
0: eniyan ko ma beru re olorun o ni soju saju enikeni ni ojo esan yes ko ni soju saju enikeni to gbo ninu to so pogbon o le fogbon be eyan o le fogbon mu olorun o le fogbon inu re ko fi mu eniyan sugbon o le fi mu olorun olorun esan yo gbesan yo sese yo da ejo ododo yo se idajo ododo nitori na e tete yi pada leni gbogbo eyin ase buburu e yi pada nitori olorun esan o ma de o Isaiah 66:15
1: Nítorí kíyèsí.
0: Nítorí kíyèsí.
1: Olúwa ń bọ̀ wá.
0: Olúwa ń bọ̀ wá.
1: Títí o.
0: Tí òun ti
1: ná.
0: Tí òun ti ná.
1: Àti àwa. Àti àwọn kẹ̀kẹ́ rẹ̀.
0: Àti àwọn kẹ̀kẹ́ rẹ̀ bí àjàyíká ìjì.
1: Láti fi ìrunú sẹ̀san ìbínú rẹ̀.
0: Láti fi ìrunú sẹ̀san ìbínú.
1: Àti ìbáwí rẹ̀ nípa ọwọ́
0: iná. Àti ìbáwí rẹ̀ nípa ọwọ́ iná. Nípa ọwọ́ iná. Ó máa ń bọ̀ wá ohun ti ìbínú rẹ̀ láti sẹ̀san fún àwọn ìka ènìyàn. Láti sẹ̀san fún àwọn olùṣe búburú. Nítorí náà ìwọ olùṣe búburú yí padà léni. Ìwọ tó ń ṣe rere má pa ìwà rẹ̀ da o. Má yí padà o. Tó bá ṣe rere tẹ́lẹ̀ náà tó bá tún wá yí padà tó bá bẹ̀ sí ṣe búburú. Ẹ̀sán búburú tó bẹ̀ sí ṣe yẹn náà la máa sọ fún ẹ. Nítorí náà yí padà léni torí pé Ọlọ́run ẹ̀sán ó ń kanlẹ̀kùn. Ó ń kanlẹ̀kùn. Ó ń kanlẹ̀kùn. Ó ń kanlẹ̀kùn. Amosi. Amos chapter 9. Verse 2 to 4. Nígbà tó Ọlọ́run ẹ̀sán bá dé, àwọn kan yóò sá. Wọ́n bẹ̀ sí sá kíjo kíjo pé àwọn fẹ́ bọ́ kúrò lọ́wọ́ Ọlọ́run ẹ̀sán. Yes, chapter 9, verse 2.
1: Bí wọ́n tilẹ̀ wà ní ilẹ̀.
0: Tí àwọn olùṣe búburú tó bá tí Ọlọ́run ẹ̀sán bá dé, tó rò pé àwọn fẹ́ gbẹ́bọ, àwọn fẹ́ ṣètìtù, àwọn fẹ́ ṣe Ọlọ́run ò ní gba màálùú lọ́wọ́ wọn, kò ní gba adìyẹ. Kò ní gbé wúrẹ́, kò ní gbà gbùtàn, kò ní gbà ohunkóhun, kò ní gbà ọrọ̀ ètùtù kankan lọ́wọ́ wọn. Nígbà náà ni wọ́n máa sá kiri, wọ́n máa sá pé kí ló dé bá wọn yìí torí Ọlọ́run ẹ̀sán dé. Ọlọ́run dé bọ́ bá tẹ̀ sá lọ sínú olè, ó níbẹ̀ lòun ti máa mú wọn. Yes. Ọwọ́ Ọlọ́run yóò tẹ̀ wọ́n lọ́jọ́ ẹ̀sán.
1: Bí wọ́n bá gun òkè ọ̀run lọ, kán lọ
0: ṣèpàdé ní àwọ̀ sánmọ̀, kán lè ṣèpàdé ní ọ̀run kẹta.
1: Láti
0: bẹ̀ lọ́lọ́run yóò ti mú wọn sọ̀kalẹ̀.
1: Àti bí wọ́n tilẹ̀ fi ara wọn pamọ́ sórí òkè kámẹ́rù.
0: Bí wọ́n bá fi ara wọn pamọ́ kán tún lọ sórí òkè ní aginjù kán lọ sórí òkè níbẹ̀ kán lọ máa ṣe o kán lọ bá iwin inú àpáta múlẹ̀ kán lọ bá igi inú orí òkè múlẹ̀ kán wá ní ibẹ̀ náà fẹ́ sá sí láti ibẹ̀ ọwọ́ Ọlọ́run yóò tẹ̀ wọ́n.
1: Èmi ò wá wọn rí.
0: Ọlọ́run yóò wá wọn rí.
1: Èmi ò sì mú wọn kúrò níbẹ̀.
0: Lọ́jọ́ ẹ̀sán Ọlọ́run yóò mú wọn kúrò níbẹ̀.
1: Àti bí a tilẹ̀ fi wọ́n pamọ́ kúrò
0: níwájú Ọlọ́run kán tún lọ sí ìsàlẹ̀ òkun kán lọ bá iyẹmọja kán lọ bá mọ̀mí wọ̀ta wẹ̀ ẹ̀wọ̀n ẹ̀mí tí rìn nínú obi kán lọ bẹ̀ lọ́wẹ̀ Ọlọ́run láti bẹ̀ lòun yóò ti pàṣẹ fún ègbò yóò sì bù wọ́n ṣán. Ìyẹn ni pé Ọlọ́run ló ní ìsàlẹ̀ òkun gbogbo agbára ti bẹ nínú omi Ọlọ́run ló ní. Yes.
1: Láti bẹ̀ ni èmi yóò sì pàṣẹ fún ejò. Ejò ni àní
0: òun yóò sì bù wọ́n ṣán. Òun yóò sì bù wọ́n jẹ. Yes.
1: Àti bí wọ́n tilẹ̀ lọ sí ìgbèkùn.
0: Àti bó bá tilẹ̀ lọ sí ìgbèkùn níwájú àwọn ọ̀tá nǹkan ní kán lọ fi wọ́n pamọ́ sínú túbú.
1: Láti
0: bẹ̀ wá Ọlọ́run lòun máa pàṣẹ fún ìdà.
1: Òun
0: yóò sì pa wọ́n. Òun yóò sì pa wọ́n. Ó kọ ẹsẹ̀ kan.
1: Èmi á sì tẹ́ ojú.
0: Ọlọ́run yóò tẹ ojú Ọlọ́run yóò wá kóró sí wọn síbí láti gbẹ̀san ọjọ́ ẹ̀sán dé. Nítorí náà gbogbo ẹ̀yin olùṣe búburú ẹ yí padà nítorí ẹ̀sán kanlẹ̀kùn. Ẹ̀sán kanlẹ̀kùn gbogbo ẹ̀yin ìka ènìyàn gbogbo ẹ̀yin adánilóró gbogbo ẹ̀yin abatẹnijẹ́ gbogbo ẹ̀yin apààyàn láì nídìí. Ẹ yí padà ẹ̀sán ti kanlẹ̀kùn lẹ́yìn yín ẹ̀sán dé ọjọ́ ẹ̀sán bẹ̀rẹ̀. Nítorí náà ẹ yí padà ẹ̀yin tó ń ṣe rere ẹ bẹ̀rẹ̀ sí ṣe rere yín lọ ẹ̀sán náà dé o. Oní tó ṣe rere agbèrè rere o. Ó ní ẹ sọ fún ènìyàn búburú ẹ sọ fún olódodo pé yóò dára fún torí pé yóò jẹ ìrẹsẹ rẹ. Ẹ sọ fún ènìyàn búburú pé yóò burú fún torí pé ìrẹsẹ náà ló máa gbà. Àsìkò ẹ̀sán dé láti gba èrè oníkálukú iṣẹ́ tó oníkálukú ń ṣe. Yẹ iṣẹ́ ọwọ́ rẹ wò ṣe iṣẹ́ rere ni tàbí iṣẹ́ búburú. Ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù. Ọlọ́run á dúpẹ́ lọ́wọ́ yín fún ọ̀rọ̀ yín tó jáde. Ọlọ́run gba ọpẹ́ wa. Ọ̀rọ̀ náà ti jáde lọ. Ọlọ́run jẹ́ kó sì ṣòronú padà. Jẹ́ kó sì ṣòronú padà. Gbogbo ọkàn tó gbọ́rọ̀ jẹ́ kán ronú padà. Kó onú iṣẹ́ búburú jẹ́ kán ronú padà. Jẹ́ kán ronú padà. Àwọn tó ń ṣe rere agbára ìṣe rere tẹ̀síwájú Ọlọ́run ẹ fi fún wa. loruko Jesu ojo esan ma je oburu fun wa ojo esan je ka rerin ajo je ka jere ise rere wa je ka jere ise owo wa je ka jere ise owo wa loruko Jesu gbogbo awon oluse buburu Olorun yi won pada leni je kon le yi pada Olorun bukun oro yi je ko se soro nu pada Jesu Oluwa wa
1: amen
2: Mon gbadun adaba.
3: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
3: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish.
5: Offer valid while stocks last.
3: Me and Maggi, so good together.
6: Do you know, multivitamin yen beere lo wara re nje o fun awon mo re ni asara lore to

ti ilu Ondo, lati Kogi State, lati Delta State, lati Akure, ati gbogbo awon ibikibi ti e ti n kan si ile-ise Dr. Dick's Natural Healthcare Clinic. Fun eyin ti e ba n gbo eto yi fun igba akoko, kini ile-ise Dr. Dick's Natural Healthcare Clinic wa fun ile-iwosan ti a ti n fi lilo ewe ati egbo ti a se ni ona igbalode fun itoju gbogbo awon ailera ki ailera ti o ma nda omo eda laamu ona ni ile-ise Dr. Dick's Natural Healthcare Clinic ni o wa fun boya en gbo wa fun igba koko eni ibere ti e fe bere nipa kudie kudie ti o n sele ni ago ara yin abi an wa ona abayo abi ailera to tin ba yin fira lati ojo pipe ti en wa ona abayo ile-ise Dr. Dick's Natural Healthcare Clinic ati di gbajugbaja ni ipinle yi ati ni awon ipinle ti o ku Olorun de gbo adura wa Olorun gba owo wa nda ilera pada si ara opolopo eniyan bi won se nkan si ile ise Dr. Dick's Natural Healthcare Clinic lati bi ose melo kan ohun ni a tin gbe ailera eleyi ti o je pe o ti di toro fokale ni a tin gbe yewo iyen ni ailera prostate problem ti a de ti a tin se orisirisi alaye awon ati awon nkan ti o je ami ti eniyan gbodo to je pe ti eniyan ba tin ri ni ara okunrin ni pato ti o ma nje ki ta eniyan lodobo bi o se se ko ni ailera to ni se pelu prostate o le je prostate enlargement o le je prostate cancer o le je prostate infection eleyi ti a n pe ni prostatitis ati ni orisirisi a de dupe pe awon eniyan won mu awon eko wonyi idanileko yi won mu lo won si n kan si wa Olorun de n gba owo wa da ilera pada si ara opolopo eniyan boya e fe mo number ti e le ma pe ile iwosan Dr. Dick's Natural Healthcare Clinic si number yi o ni ki e mu sile ni kiakia 070-670-652-67 lẹ́kàn sí 070-670-652-67 number yìí ló já gerege sí ọ̀dọ̀ ọ̀gá àgbà ilé-iṣẹ́ Dr. Dick's Natural Health Clinic adẹ̀wà ní number 141B ní ìdojúkojú General Hospital ní ìlú Àkúrẹ́ eléyìí tí a mọ̀ sí Futa Teaching Hospital lọ́wọ́lọ́wọ́ yìí number 141B Hospital Road opposite Futa Teaching Hospital tàbí General Hospital ní ìlú Àkúrẹ́ níbẹ̀ ni ilé-ìwòsàn Dr. Dick's Natural Healthcare Clinic ní Atakun mọ́lẹ̀ sí lẹ́ni a máa tẹ̀síwájú ìdánilẹ́kọ̀ọ́ tuntun òun ni a mú wá fún àwọn olùgbọ́ wa lẹ́ni láti lè jẹ́ kí a mọ̀ nígbàtí àìlera yìí tó bá sì wà ní ibi kékeré kí ó tó di pé ó da nǹkan tí ọwọ́ ò ní ká tàbí ó da nǹkan tí ó lè la ẹ̀mí ènìyàn ní ègbodò lọ tàbí ó da nǹkan tí ó lè result into complications and emergency. Kí ni àìlera tí a fẹ́ dá àwọn olùgbọ́ wa lẹ́kọ̀ọ́ lé lórí lẹ́ni eléyìí ni àìlera tí a ń pè ní peptic ulcer disease nípa ìmọ̀ ìṣègùn òyìnbó peptic ulcer disease gbọ́n ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kan máa ń pè ní ulcer kí ni yorùbá mọ̀ sí peptic ulcer disease yìí òun ni a ń pè ní ó ní oríṣi orúkọ bíi méjì tí a máa ń pè ní ilẹ̀ yorùbá àwọn kan máa ń pè ní àìlera bí àìsàn ọgbẹ́ inú àwọn ẹlòmíì dẹ̀ máa ń pè ní àìlera egbò inú kò ṣe bí a ṣe sọ nkankan náà ni ló jẹ́ peptic ulcer disease peptic ulcer disease yìí bí ó ṣe jẹ́ òun náà ni wọ́n ṣe pè yẹn eléyìí jẹ́ egbò
tàbí ọgbẹ́.

0: FM lè ń gbọ́.
1: Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Igbákejì ààrẹ ilẹ̀ yìí Kasim Shettima ló ti ṣàpèjúwe ohun àmúpàdérùn gẹ́gẹ́ bí egun lẹ́yìn ọ̀rọ̀ ètò ajé òde òní tó ń ti òpó múlẹ́rọ àlàkalẹ̀ ìṣèjọba ìrètí ọ̀tún. Ọ̀rọ̀ ń lọ sọ di mímọ̀ lásìkò ìgbà tó ń sísọ lójú ọ̀nà kan ilé ìtòsọ ibùdókọ̀ Mabushi àti Ahmadu Bello papọ̀ nílùú Abuja. Shettima ṣe lálàyé pé ṣíṣe ojú ọ̀nà eléyìí tó dúró orí ọ̀hún ni yóò tún mú kí ọrọ̀ ajé kó túbọ̀ lo gerege dáadáa sí ní olúlulẹ̀ yìí Abuja. Igbákejì ààrẹ ọ̀hún ló wá gbóríyìn fún mínísítà olúlulẹ̀ yìí Abuja Yusuf Wike gẹ́gẹ́ bí ohun tó ṣàpèjúwe bí ẹ̀mí ìfarajìn láti mú kí àgbéǹde túbọ̀ bá àwọn iṣẹ́ amúgbàdẹrùn ní tìbútòrò olúlulẹ̀ yìí Abuja. Bákan náà nínú ọ̀rọ̀ tiẹ̀ mínísítà fún olúlulẹ̀ yìí Abuja Yusuf Wike ṣe lálàyé pé sísọ lójú àwọn iṣẹ́ àkànṣe ni ló tún jẹ́ ara ìgbésẹ̀ láti ṣe àmì àgbéǹde àwọn iṣẹ́ amúgbàdẹrùn ọ̀hún eléyìí tí ìjọba àpapọ̀ yìí ń gbéṣe lójú náà ti lè jẹ́ kí ọ̀rọ̀ ajé kó túnbọ̀ lọ dáadáa sí ní tìbútòrò olúlulẹ̀ yìí Abuja. Ó fi kún un wípé ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu ni yóò tún máa tẹ̀síwájú láti ṣe àwọn iṣẹ́ amúgbàdẹrùn lọ́kùnkúndùn tó ń ti ìdàgbàsókè rẹ̀ bákan náà. Ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ló ti dájú pé wọ́n dóòlà àwọn mẹ́fà kan tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó ti wà ní àhámọ́ láti bí oṣù kẹwàá ọdún tó kọjá lórílẹ̀-èdè Cote d'Ivoire látàrí ẹ̀sùn ìwà ipá ọrọ̀ ajé lórílẹ̀-èdè ọ̀hún. Iléeṣẹ́ tó ń rí sọ́lọ ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ṣe lálàyé pé mẹ́rin lára àwọn èèyàn ohun tó wà ní àhámọ́ ni wọ́n ti rí ìtúsílẹ̀ wọn gbà ní ọjọ́ kejìlélógún oṣù kẹfà ọdún tá a wà nínú ẹ̀ nígbà tí àwọn méjì yòókù sì ti rí ìtúsílẹ̀ wọn gbà bákan náà ní ọjọ́ kẹtàlélógún oṣù tá a wà nínú ẹ̀ bákan náà lẹ́yìn ìfikùnlukùn tó ń ti sọ̀rọ̀ papọ̀ pẹ̀lú àwọn aláṣẹ tọ̀rọ̀ kan lórílẹ̀-èdè Cote d'Ivoire. Iléeṣẹ́ ọ̀hún ṣe lálàyé pé ilé aṣojú ilẹ̀ yìí eléyìí tó wà ní Abidjan ló kó ipa eléyìí tó pọ̀ jù nípa bó ti ń tẹ̀lé gbogbo ìlànà àtọ̀ tó ń ti ṣíṣe àtẹ̀lé ohun tó rọ̀ mọ́ pẹ̀lú àlàkalẹ̀ tọ́rọ̀ kan pẹ̀lú àwọn tọ́rọ̀ kan tí wọ́n fi rí òmìnira wọn gbà lọ́wọ́ tá a wà yìí. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ti wá gbóríyìn fún iléeṣẹ́ aṣojú ilẹ̀ yìí fún ipa eléyìí tí wọ́n ń kó tí ọ̀pọ̀ wọn sì tún lọ sọ́dọ̀ ìjọba orílẹ̀-èdè Cote d'Ivoire pẹ̀lú pé ìgbésẹ̀ ọ̀hún ló tún fi hàn pé ìbáṣepọ̀ eléyìí tó gúnmọ́rán eléyìí tó wà nílẹ̀ ni wọ́n ṣe àtẹ̀lé rẹ̀ láàrin orílẹ̀-èdè méjèèjì tọ́rọ̀ kan. Wọ́n ṣe lálàyé pé ń ṣe ni wọ́n tún máa tẹ̀síwájú nípa ṣíṣe ìdáàbòbò ẹ̀tọ́ ọmọnìyàn tó ń ti ìgbáyégbádùn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà nílé òkèrè nípa ìbáṣepọ̀ eléyìí tó ti wà nílẹ̀. Ìjọba àpapọ̀ ló ti tako ìròyìn eléyìí tí wọ́n ń gbé káàkiri wípé ń ṣe ni ó túnbọ̀ ń gbà á lérò láti mú kí owó orí sísan kó gbẹnu sókè sí ṣùgbọ́n tó ní bí ètò eléyìí tó wà nílẹ̀ yóò ti ṣe fẹsẹ̀ rinlẹ̀ dáadáa ló ń gbà á lérò. Mínísítà fún ọ̀rọ̀ ètò ìṣúná tó ń ti ìṣàkóso ọrọ̀ ajé Taiwo Oyedele ló pàbíyọ bidún ọ̀rọ̀ náà lásìkò ìgbà tó ń gbàlejò àwọn tọ́rọ̀ kan lẹ́ka ọ̀rọ̀ ètò ìṣúná ilẹ̀ yìí níbi ìpàdé kan ilé ètò wáyé nílùú Abuja. Ó ṣe lálàyé pé ohun tó wà nílẹ̀ báyìí ni yóò tún jẹ́ kí àwọn olókoòwò tó ń ti àwọn olóríjorí tọ́rọ̀ kan kó mú sísan owó orí ọ̀hún ní kókó lójú náà ti lè jẹ́ kí àkóyawó kó wà lẹ́ka iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ náà. Wáyé o, àjọ elétò ìdìbò ilẹ̀ Nàìjíríà ló ti ṣe lálàyé pé òun kò tí ì gba owó kankan eléyìí tó jẹ́ ti ètò ìṣúná fún ètò ìdìbò gbogbogbò ọdún 2027 eléyìí tó ń bọ̀ lọ́nà. Àjọ ọ̀hún ló ti kọ́kọ́ béèrè fún owó ètò ìṣúná tí yẹrẹ ń lọ bíi bílíọ̀nù lọ́nà 1,182,000,000 náírà fún ètò ìdìbò gbogbogbò tó sì ní ṣíṣe ètò ọwọ́ ló jẹ́ ara ọ̀nà láti lè jẹ́ kí ìmúrasílẹ̀ tó gbọngbọn kó wà ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 eléyìí tó ń bọ̀ lọ́nà lórílẹ̀-èdè Nàìjíríà. Níbi ìpàdé àwọn ìkàn tọ́rọ̀ kan pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú àti àwọn ìlànà ètò láwùjọ eléyìí tó wáyé nílùú Abuja ni wọ́n ti fi ojú ọ̀rọ̀ náà léde. Kọmíṣánná àjọ Mohammed Haruna ṣe lálàyé pé ìmúrasílẹ̀ fún ètò ìdìbò gbogbogbò ọdún 2027 lo ti wa lona bayi bo tile je wipe owo ohun ni won si tun reti lasiko ta wa yi aruna fikun wipe ajo ohun lo tin sise lori imero aye lo jara loju na ti le mu ki ade koko ba awon asise kokan eleyi ti ajo n se ni neto idibo gbogbogbo odun 2023 eleyi to ti koja lo na o fikun wipe ajo eleto idibo lo tin ba awon alase to ye soro papo nipa oran awon ase ile ejo ile to nta kura won eleyi to ti se lala pe won se ni o tun mu ebu eyin de ba imona sile eto na oga agba ajo eleyi to nri si onje to nti ogun eleyi to nkoja lo sona fun ojogbon mojisola adeyeye lo ti ro awon morilede Nigeria lati wa ni ojula lakan fi sori ati wipe ki won ma ka awon alemo eleyi to ba wa lara onje nu ke eleyi ti won ra saaju ki won to ma ra won ipe on lo pe nilu Abuja nibi eto kan eleyi ti won fi si so loju ti won pe akori re ni kika awon alemo ara onje inu ke eleyi ti ajo nu gbe kale ni ifikun lokun to nti ibasepo to gunmo pelu a

Wọn ẹ̀ka tọ̀rọ̀ kan, eléyìí tí ó yọ àjọ tó mójútó ètò ìlera lágbàáyé àti fásitì kan nílùú Àbújá. Adéyẹyẹ ṣèkìlọ̀ wípé àwọn oúnjẹ ọ̀hún ni wọ́n gbọ́dọ̀ máa ka àwọn tí wọ́n lẹ̀ mọ́lá kó tó di wípé wọ́n ra oúnjẹ ọ̀hún náà tó sì lálàyé pé mímọ̀ wà ní ojú lára kan fi sọ́ri. Òun ni yóò tún dènà ìtànkálẹ̀ àrùn ní tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà. Ó fi kún wípé mímọ̀ ṣàkíyèsí àwọn oúnjẹ eléyìí tí kò bá àgọ́ ara mu ọ̀hún ló jẹ́ ara ọ̀nà láti lè pinwọ́ ìtànkálẹ̀ àrùn lórílẹ̀-èdè Nàìjíríà. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ló ti ṣe lálàyé wípé ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn àlàkalẹ̀ ètò eléyìí tó rọ̀ mọ́ gbígba àwọn ọmọ ogun mìíràn eléyìí tó ń lọ bí 1,218 kún àwọn ọmọ ogun ilẹ̀ yìí eléyìí tó ti wà níkàlẹ̀. Olórí ọmọ ogun ilẹ̀ yìí General Waheed Saibu ló pa bíjabìdì ọ̀ràn ọ̀hún lásìkò ìgbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbi ìpàdé àwọn oníròyìn kan eléyìí tó wáyé nílùú Àbújá. Eléyìí tó tún jẹ́ ara ètò eléyìí tí wọ́n fi ń sísọ lójú àwọn ètò fún ayẹyẹ àwọn ọmọ ogun tọdún tá a wà nínú ẹ̀. Ó sì lálàyé pé ètò ọ̀hún ló jẹ́ ara ọ̀nà láti lè jẹ́ kí wọ́n tún mọ àgbéǹdebá ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí lójú náà àti lè jẹ́ kó tún kún wọn lọ́wọ́ láti gbógun ti ìpèníjà eléyìí tó ń bá ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Nàìjíríà. Ṣàìbù ṣàlàyé síwájú wípé ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí òun ni wọ́n ń gbìyànjú tí wọ́n sì ń sa gbogbo ipa wọn báyìí àti pé lílo ìmọ̀-ẹ̀rọ ayé òde òní ni wọ́n tún ti ṣàgbékalẹ̀ rẹ̀ lójú náà àti lè jẹ́ kí wọ́n kojú àwọn agbésùmọ̀mí ẹni bí ọ̀daràn ẹyẹ tí mo sàn tó sì ṣe lálàyé pé mo mú ìgbáyégbádùn àwọn ọkọ̀ ọmọ ogun náà lọ́kùnkúndùn ló jẹ́ ara ọ̀nà eléyìí tí iṣẹ́ ọ̀hún yóò tún fi ya ní kíkan. Wáyé ilé ẹjọ́ gíga lẹ̀ yìí tó fìkalẹ̀ sílùú Àbújá ló ti dájọ́ fún ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ adàlúrú Boko Haram Àkàlì Yàrímà eléyìí tí wọ́n tún mọ̀ sí Làárì ti pé kí wọ́n lọ pa báyìí kí wọ́n lọ yẹgi fún títí ẹ̀mí ò fi bọ́ lẹ́nu rẹ̀ látàrí ipa eléyìí tí wọ́n lo kó nínú àkọlù kan eléyìí tó wáyé lọ́dún 2015 ní Màdúgùrì. Adájọ́ James Omotoso ló gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ tó sì dájọ́ fún ọkùnrin ọ̀hún látàrí wọn ti ṣe lálàyé pé ọkùnrin ọ̀hún ló tún gba ìdánilẹ́kọ̀ọ́ bí wọ́n ti ṣe máa ń lo àwọn ohun-ìjà ogun ní ìmúrasílẹ̀ fún ìwà ìgbésùmọ̀mí náà. Ní àfikún Yàrímà òun ni wọ́n tún ní kó lọ sẹ̀wọ̀n 135 fún ẹ̀sùn kan eléyìí tí wọ́n tún ló jẹ̀bi rẹ̀ nínú ẹ̀sùn 7 oníga 7 ọ̀hún tí wọ́n sì tún ní kó lọ lo 30 mìíràn ní àtìmọ́lé àti ẹ̀wọ̀n 10 mìíràn lórí ẹ̀sùn oníga 3 kọ́kọ́ tí wọ́n sì lálàyé pé ó jẹ̀bi gbogbo ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn náà. Ilé-ẹjọ́ ló tún wá sí lálàyé pé ọkùnrin ọ̀hún eléyìí tó wà lára àwọn agbébọn dàlúrú Boko Haram lọ́dún 2009 àtọ́dún 2015 ni ìròyìn jẹ́ kó jẹ́ nìyí pé ó ti lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ nílé òkèrè lójú náà àti lè jẹ́ kó lè dúró re nínú ẹgbẹ́ adàlúrú náà. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí òun ló ti pẹ̀sùn oníga 7 ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ìwà ìgbésùmọ̀mí tako arákùnrin ọ̀hún lábẹ́ òfin eléyìí tó rọ̀ mọ́ bákan náà. Ǹjẹ́ bí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa ìròyìn àṣálẹ̀ rèé láti iléeṣẹ́ rédíò Adaba FM 88.9 Àkúrẹ́ ìlú Daramọ̀kìnlá Wàtá tí ń gbóhùn sátẹ́gùn. Bá a bá padà dé ẹ ó gbọ́ nípa ìròyìn ilé òkèrè ìròyìn àwọn amúrúdù tó ń ti ìròyìn eré ìdárayá. Ẹ má yín kúrò ń bẹ̀ à ń padà bọ̀ ẹ kú kalẹ̀.

0: herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dọ́gbẹ́dọ́. Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 0803860 6858 Vigocap herbal capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Welcome to Great Springs International School.

lè yọ lórí. Tán bá sọ ń pẹ wà, dúdú kọ́ lẹ wà, pupa kọ́ lẹ wà, akúrú yẹjọ́ kọ́ lẹ wà, agùntà sọ́lò kọ́ lẹ wà. Ọ̀rẹ́ wa, ìtò wù mí lè má wù ọ́, ìtò wù ọ́ lè má wù mí. Ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ìwọ arábìnrin, ilé ètò orí lórí ọkọ yìí lónìí òpin bá. Àmì mọ́nì lẹ́gbẹ́ tí mẹ́lára rẹ̀ lónìí òpin bá. Lápẹ́ bó tilẹ̀ orí, ogun tó jẹ́ wọ́n máa gbé ọ lágbèjú rẹ̀ láì ṣe búrẹ́dì àti gẹ̀ta. Láti wákàtí kó o tó fomi wájú rẹ̀ wẹ̀, nígbà tó o pọ̀ mí lónìí, ọ̀rọ̀ kan ló wọnú ayé rẹ lójú oorun tó fi dẹni àríńsá, tó fi dẹni àìfẹ́ gbóhùn ẹnu ẹ̀, tó fi dẹni àìrímá, tó fi dẹni tí ó ń kórìíra. Ó yá ọ̀rọ̀ mi dé ìfẹ́ rẹ̀ gbọ́. Ọmọdé ó nífẹ̀ rẹ̀, ó nífẹ̀ rẹ̀, ó nífẹ̀ rẹ̀, ó nífẹ̀ rẹ̀, ọmọdé ó nífẹ̀ rẹ̀, ó nífẹ̀ rẹ̀, ó nífẹ̀ rẹ̀, ó nífẹ̀ rẹ̀, ó nífẹ̀ rẹ̀. Ogun rejection ó kò nù ayé rẹ̀, ó kò nù ayé rẹ̀. Kí ló dé gan an? Lẹ́yìn ọmọ mẹ́fà. Ta ló mú ọkọ rẹ àti ọkọ ìyá rẹ lọ sílé adáṣe, lọ sílé àwọn alálùpá ìdá, lọ sílé àwọn aládùn àgbóná, àwọn aládùn òdì tí kéyàs látòríkòdì, àti ìhàn ọkọ èèyàn àti tàǹdànù sára wàhálà onírin ní orúkọ ọlọ́run àlàyé. Tó o bá jẹ̀bi, tí wọn gbọ́ o bá ti yàn jẹ́, tó o yọ̀ yẹn lé ayọ̀, ìṣẹ̀lẹ̀ táfá ti yọ́lé ayọ̀ yìí, ó yá kó di tẹsítọ́lẹ̀ ayọ̀. Gbogbo ọ̀rọ̀ bí tí tó fẹ́ di lámọ́ lọ́wọ́ yìí lónìí, ọ̀rọ̀ yẹn parí. Tẹ́lọ̀ ò fẹ́ yọ lẹ́yìn tó bá ti parí ìwẹ̀ yìí, kán máa ṣọ́ lóore. Kán máa ṣọ́ lóore. Kán máa ṣọ́ lóore. Gbọ́ pé títọ́ bí fún alágbára àgbà mẹ́ta. Wọ́n bí arákùnrin, wọ́n ló ti débi iṣẹ́ ti pẹ́ ṣùgbọ́n àtàgbà lẹ́yìn rẹ̀ náà promote. Ẹ̀mí àjò rẹ̀yìn, ewé rẹ̀yìn rẹ̀yìn tá a dájọ́ lọ́wọ́ lójú àlá. Tá a wá pẹ́ gèdèpé láàrin ẹgbẹ́ ìwọ ló máa rẹ̀yìn. Mátẹ̀gbẹ́, ìjà ń pe mátẹ̀gbẹ́ nú ogun. Ọ̀rẹ́ wa, ṣàmánù ni o, ṣàmánù ni mátẹ̀gbẹ́. Ẹ̀mí tó lóòní tẹ́fẹ́, ìwọ ni promotion yẹ. Ẹni o ṣe interview fún kan tó gbà síṣẹ́ ní á promote. Wọ́n tún ní ó tọ̀gá lórí rẹ̀. Alálàìlà ìlàlà alálàìlà tèmi dọwọ́ rẹ̀.

0: mọ̀ látọ̀dún kejì ká kàkí ọkú oríire. Rí ẹ̀tọ́ rẹ bà. Alágbára kágbára tó fi àjọ tó gbé fáìlì rẹ pamọ́ kẹ́mìrì ò bọ́. Ẹlòmíì tábáyẹ̀ síbò kó gbé fáìlì rẹ ta. Alágbára kágbára tó fi fáìlì àgbẹ̀gà rẹ pamọ́ óyá ó ṣubúlù rẹ̀ ó kú. Ẹlòmíì tó papò rẹ̀ ó gbé fáìlì rẹ síta. Ó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹta.
1: Ó ṣe bẹ́ẹ̀. Ó ṣe bẹ́ẹ̀. Ó ṣe bẹ́ẹ̀.
0: Ìnàmọ̀ amúrun.

0: bí ìnira náà ó yà kó jáde.
1: Amẹ́nà.
0: Onígbọ̀wọ́ ìnira nú ayé rẹ̀ ká búso.
1: Amẹ́nà.
0: Onígbọ̀wọ́ ìnira nú ayé rẹ̀ kó wọ ibè.
1: Amẹ́nà.
0: Onísọ̀rọ̀ bí ìnira nú ayé rẹ̀ kó wọ núdè.
1: Amẹ́nà.
0: Onísọ̀rọ̀ bí ìnira nú ayé rẹ̀ kó wọ núdè.
1: Amẹ́nà.
0: Àlàáfíà bọ̀ gbé.
1: Amẹ́nà.
0: Ṣẹ́kun jẹ́ tiẹ̀.
1: Amẹ́nà.
0: Àlàáfíà bọ̀ gbé.
1: Amẹ́nà.
0: Látòlí lọ máa jogún àlàáfíà lọ.
1: Amẹ́nà.
0: Àlàáfíà.
1: Amẹ́nà.
0: Àbáyé ìnira mọ́.
1: Amẹ́nà.
0: Àbáyé ìsàn.
1: Amẹ́nà.
0: Àbáyé ìsàn.
1: Amẹ́nà.
0: Ó ṣẹlẹ̀.
1: Amẹ́nà. Bọ́lá
0: ìwọ sáà ń dọ̀fẹ́ máa jẹ́ ń dọ̀sí.

0: ni fi agbara kọ ẹ̀dá tí bá ń gẹ́lé ayé láì mú àdúrà mọ ọmọ kò yẹ ká tó o apájọ iṣẹ́ik bí a nínú ọlá àdúrà lórí bí àwọn ètò àdúrà kẹkẹlẹ ọjọ́ mọ́ndé mọ́ndé ìnira àdúrà ọmọ yóò hù hù lórí àdúrà wọn tó wà lẹ́yìn ilé ìwé orímọládé ní sábọ ìlú ondo aago mẹrin sí lẹfà àrọlẹ ni lọjọ mọ́ndé yìí bá kan náà àdúrà ó tún gbẹrẹ sọ ọ ní ọlá àdúrà pẹlẹgẹnt tó wà ní bàǹkẹ mẹrẹ fẹ ilé olùjì nípínlẹ ondo ní gbogbo ọjọ tuesday àdúrà ọmọ gbìnàyà ní ọlá àdúrà pẹlẹgẹnt tó wà ní kájọlọ ojú orin ìjọba àbílẹ òdìgbò ní ìlú ọrẹ nípínlẹ ondo aago méje sílẹ ju àbọ òwúrọ yóò mọ wáyé ní ọjọ tuesday yìí kan náà ní ìdánilẹkọọ ọlọrun àti àdúrà tó gbọdọ gírígírí ní ọlá àdúrà prayer city tó wà níbi mango ìlú ọrẹ aago márùn ún rọlẹ sáàbọ méje àṣálẹ lòun fún ìtọ́ni àti ẹ̀bẹ̀ àdúrà 00 33 76 20 49 tàbí 00 23 42 0285 ṣé òbílẹ̀ nínú ọlá àdúrà lónìí gbogbo agbára ó jẹ tọlọ́run.
1: Ṣé ń gbádùn àdàbà?
2: Mò ń gbádùn àdàbà.
3: Mò ń gbádùn àdàbà.
4: Mò ń gbádùn àdàbà.
5: Mò ń gbádùn àdàbà.
6: Gbogbo wa là ń gbádùn àdàbà.
7: Bàbá kẹrin wà dé. Balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedéédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jáìjáìjáì ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ́kàn lẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé tiwa sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bàbá kẹrin wà ní ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedéédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ ọ̀pá ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi ìpì má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrin wà ní ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀lé kì í ṣe ti bàbá kẹrin wà wà pé mi débẹ̀.
8: Bàzó ọlọ́run máa jáde ògùn àìsàn.
9: Mo kí onílé, mo kí àlejò, ànífàìsàn lògbà. Orúkọ ti èmi ni Babangana, tí gbogbo ayé a máa pè ní Bàbá Kérewà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà. Ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogúnrò ọba ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ ogójì ọdún ni ẹni, àádọ́ta ọdún ni ẹni, ọgọ́ta ọdún ni ẹni. Torí pé ẹ ṣe ara rẹ ògbéra dáadáa, àgbòrè ò lè kàn bí àgbò, àbí ẹ ṣe ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Ajá fún ọ̀rẹ́ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gun lá. Bàbá kẹrẹ wà.
10: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street, Off Continental Street, Àkúrẹ́.
9: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin rẹ́rìn ní gbogbo ìgbà, oríkèríkè aláǹrọ̀ ni, aláǹjẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gun lá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08164122777 bóyá wọ́n ṣe ẹ̀yọ ẹ̀ márùn-ún ẹ̀mẹ́fà kílẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń momi àbí tó bá yẹ̀ rẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ́ bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ̀jẹ̀ ni àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà orúnkún ń ro ẹ́ ni oríkèríkè ara ń ro ẹ́ ni àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni iye ọlọ́mọkùnrin ni pé kó o jílòwúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédé tó bá ti pé nǹkan ọmọkùnrin yóò dúró déédé a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á ìpèníjà nínú iṣan ara ni ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí ọ̀hún tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́ carburetor yìí kò ní lè ṣe dáadáa ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin iṣan ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́ àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọwọ́ tì sínú irú nǹkan báyìí yóò dáa kàn sí mi.
11: Babangana Bàbá Kérewà.
10: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street, Off Continental Street, Àkúrẹ́.
9: Ibẹ̀ ni mo wà gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe wọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
11: Fóònù nọmbà mi 08164122777 7-7
9: agbo marugbo takebe ohun ni agbo temi n gbe kaakiri ti olomokunrin to ma le dangaja to ma le se dada abi ipenija titi e o ti e ti fa ese re wu ni o le sun dada bo se sun te tele gbo ruko bayi ko da elomi to ba logun lowo asise ti ogun ba ton a tu para si bo se nse ni iruko bayi ko da ale lati se ayewo ka le mo iru ogun to ma ba e lara mu ti rin ajo ose kan ti o fini di odun kan mo e lowo ti o ba wa si odo wa ti a ba bere lowo awon to nile a mo pe nkan bayi lo se o ka to mo ogun ta ma fun o awa ki n se yi a ki n se ohun itoju olomokunrin nikan ni ti e ba ri olomobirin ni odo mi boye o wa nitori oko re
10: kan si mi ni ile ise wa to wa ni Ifelotu Street off Continental Street Akure
11: Baba Ngana Baba Kerewa phone number mi 08164122777 08164122777
2: Dada, ma lo sibe yen o. Marketing office at Abbey FM ni won wa. Number 1 lawa. Ile gogoro to wa legbe A Division Police Station. Oba Adeshida Road ni ilu Akure. O de tun le pe marketing manager sori 0803 041 4344. Ronke sori 0703 529 5755. Tabi Grace sori 0803 247 4686. Ibe gangan lo wa yi.
3: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
3: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last. Me and Maggi, so good together.
5: Emi omo yin na ni o Jolly Johnny mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
12: S E L E R R I E salary
5: ah boda mi espelli espelli no di salary oya lopin igbiyanju espelli turmeric
13: T U R M E R I C turmeric
5: e kare pali ohun se be Maggi chicken flavor kan fun yin
14: ohun se be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
5: Emi omo yin na ni o Jolly Johnny mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
12: S E L E R R I E salary
5: ah boda mi espelli espelli no di salary oya lopin igbiyanju espelli turmeric
13: T U R M E R I C turmeric
5: e kare pali ohun se be Maggi chicken flavor kan fun yin
14: ohun se be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
3: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
3: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
4: Me and Maggi,
3: so good together.
15: Guy, why you this? Smile like this. Waiting happen.
16: Cause I don't win trip to go abroad.
17: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a

0: tẹ́dúró
1: mid-fire
0: chicken pie
1: buns
0: àtàwọn nǹkan jíjẹ bẹ́ẹ̀ tẹ́rùjà ẹ̀ pé
1: gbogbo ẹlẹ́rìndòdò àti wine àtàwọn nǹkan mímu
0: níta lágolo nítorí gbọ́ àtọ́níyẹ̀ fún ẹ
1: ló rọ̀ṣọ̀ mù lọ́dọ̀ wa
0: ilé ìwò sinimá àti yàrá òtẹ́ẹ̀lì wa pẹ̀lú àyè ìṣeré àwọn ọmọdé gbayì púpọ̀
1: ojoojúmọ́ ló ń dàbí ọjà tó ń rọ́ kẹ́kẹ́ tó ń sẹmẹ́ǹgẹ́ bẹ́ẹ̀ngẹ́
0: tí wọ́n tún wà o 25% discount
1: lórí gbogbo ntẹ bára ń bẹ̀ lọ́jọ́jọ́ Friday tó dẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí títí dosù tó ń bọ̀
0: sáyédèrú tàbí bàràǹdà láwọn ọjà tiwa
1: ó yá ẹ̀yin náà gbéra kẹ́ máa bọ̀ ní òjàjámọ́
0: òjàjámọ́
2: Baba, ẹgbà mi, ẹra mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, máa ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
3: Abba, aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure. Kò lọ tí ń nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abba Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091 60 62 62 53 091 60 62 62 53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure. Gbogbo ìgbà ìjáwá ìjà ò sí. Always guide me.
4: Àpapọ̀ ẹgbẹ́ ìdàgbàsókè ìlú Ekinyàdé tí a mọ̀ sí EACDA lóní kí á kéde Ekinyàdé Day ti ọdún yìí tí yóò wáyé ní ọjọ́ 27 oṣù kẹfà ọdún 2026 lórí pápá ìṣeré VHS Ekinyàdé ní dédé aago 10 òwúrọ̀. Àwọn alága ọjọ́ náà ni Aṣíwájú Prince Dr. Ọlátúnjí Olúsọjí àti Dr. Hadiza Bala Usman. Ayẹyẹ Ekinyàdé Day 2026 yóò wáyé pẹ̀lú ètò ìkówójọ oní 750 million naira fún ìdàgbàsókè ìlú. Olùkówójọ àgbà ni Right Honourable Abdul Ibrahim Halima. Gómìnà ti a nípínlẹ̀ Kogi ni àlejò àgbà ọjọ́ náà His Excellency Usman Ahmed Ododo. Àwọn olùgbàlejò ọjọ́ náà ni Principal Bajide Kọ́ládé Òsítọ́jú, Elder Dẹ̀ndé Tóyìn Kọ́mọláfẹ́, EACDA National President àti Honourable James Abiodun Faleke. Nígbà tí Kábíyèsí His Royal Majesty Olú Anthony Bámigbáyé Ìdòwú CON Olúàdé ìlú Ìkìnàdé yóò máa gba àlejò lọ́balọ́ba. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 0802 342 9283 àti 0806 974 9874. Pastor Emmanuel Ogunbuye alukoro ẹgbẹ́ ìdàgbàsókè ìlú Ìkìnàdé EACDA lóní kí á kéde.

0: ọ̀rọ̀ ńlá dé fún gbogbo ẹ̀yin àgbẹ̀ oníkòkó onítòmátì àti ata àgbẹ̀ oníkòkúmbà akẹ́hìndé gbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gba tọwọ́ wọn ṣé ẹ ti lo oògùn ìkórè rí ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn ọkọ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rì a máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànùdànù gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí ni ó máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ járọ mi ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì a kì í tó kèrè máa dídùn ọbẹ ìkórè làgbà ilé iṣẹ Choice Agrochemical Limited àwọn ni wọn ń ṣe ìkórè.
1: Ẹlẹ́dùn márùn-ún àgbà mi táwa mo ṣẹ̀ báyìí ó lọ́dọọdún. Ta mo ṣẹ̀ oko kòkó. Oníwà ẹlẹ́yìn gbogbo wọn ni wọ́n ń kéré oko kòkó èmi ò rí nǹkan kan mú ń bẹ̀. Kí lè ṣe mi Ẹlẹ́dùn márùn-ún ṣàánú mi.
2: Ọ̀rẹ́ wa, kí ló dé tí ìrònú tó ń dorí àgbà rẹ kò dùn báyìí? Tó o wá ń fi gbogbo ìgbà kárí ìbọnú.
1: Ìrònú ò ṣe wá ní dorí àgbà mi kò dùn. Lọ́dún tó kọjá, oko kòkó mi jóná gudugudu. Tọdún yìí pàápàá tún wá líkì ń kà. Mi ò rí nǹkan kan mú jáde nínú oko kòkó mi bó ti lè kó mọ.
2: Ọ̀rẹ́ wa, ṣé bí mo ti sọ fún ẹ, bó o bá fẹ́ ṣòwò kòkó àti ohun ọ̀gbìn kó o jèrè púpọ̀, iléeṣẹ́ Choice Agrochemical Limited ní kí o lọ tààràtà. Wọ́n ń ta ìkórè, ìkórè ni ẹ̀fọ́rí fún gbogbo àwọn kòrìkòrì. Lọ́wọ́ kan tí o bá ti lo ìkórè, ìrọ̀rùn dé bá gbogbo ohun ọ̀gbìn rẹ pátá, ohun ọ̀gbìn bíi kòkó, kòkúmbà, ata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Ìwọ́ tún ti gbé tí ẹ dénú ọjà rí. A máa pariwo ìkórè ìkórè lọ́dọọdún. Bó o ti sọ ń dun ta náà ni, bó o ti sọ léṣì náà nu, o tún ti gbé e dé lónìí àbí? Ìwọ òye dárúkọ ìkórè ìkórè gbogbo ìbántí ẹ. Ìkórè lọ́dọọdún ìkórè lọ́dọọdún. Ẹ ǹlẹ́ o bàbá àkórè, ìkórè kọ́ ìsọjí ni. Ara ń kan gázà o, má jẹ́ ń kanra tèmi mọ́ o.
2: Jẹ́ ń tún ajá ẹ sí i. Bá ti fi ìkórè fẹ́ kòkó, gbogbo èrè oko tó wà lábẹ́ rẹ̀ ni yóò tún máa jàǹfààní ìkórè.
1: Mo ti gbọ́ gbogbo ohun tó wí ọ̀rẹ́ mi, ṣùgbọ́n ní gbogbo gan-an lèmi gan ó ti rí ìkórè rà báyìí, kémi náà lè bọ́ lọ́wọ́ àìkórè oko.
2: Ìkórè wà ní gbogbo ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn kòrìkòrì.
1: Ó dá o, jẹ́ ń dán wo, kémi náà ò gbìyànjú ẹ̀. Torí dán wò báyìí, òun ló bí ọ̀kẹ́rẹ́.
2: Ìtọ́wò la mọ dídùn ọbẹ̀, dán wò lónìí kó o rí pé rere ni Olúwa.
1: Àṣé lóòótọ́ lòwe àwọn àgbà tó ní ẹni kòkó ẹ̀ báyè, òun ló mọ̀ ọ́ lọ. Dájúdájú béèyàn ò bá sì mọ bí ẹgbẹ́ ẹ̀ ti là, irú ẹni bẹ́ẹ̀ ó sáré kú ni. Olúwa mo dúpẹ́ o.
2: Bàbá àbejì ọ̀rẹ́ mi, ṣé o ti rí pé ìkórè pérégede ó fi gbọ̀rọ̀ jẹ̀ka? Ìdí nìyí táwọn àjọ LAFDAC fi lò ń tẹ gbà.
3: Ẹ̀kọ́ wà nínú ìtàkùrọ̀sọ ọ̀rẹ́ méjì yẹn. Wọ́n rí pé wọ́n sọ nǹkan kan tí wọ́n sọ wípé èmi kì í ṣe ọ̀rẹ́ ẹ̀dábẹ̀yìn kan. Ọ̀rẹ́ ẹ̀dábẹ̀yìn kan ni ọ̀rẹ́ tí ó rí ire, tí ò ní fọ̀rọ̀ ire han ara ẹ̀. Ọ̀rọ̀ ire ni wọ́n ti fi hàn yín o, ẹ̀yin àgbẹ̀ oníkòkó. Ẹ wá ọ̀nà kẹ́yìn náà lo ìkórè bó ṣe yẹ kẹ́ ẹ lò ó, kó lè jẹ́ wípé ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń lò ó kẹ́ ẹ lè kéré oko yín. Ẹ lọ ra ìkórè lẹ́yìn níbi gbogbo tí wọ́n ti ń ta ojúlówó oògùn tí wọ́n fi ń pa oko, kẹ́ ẹ bọ́ lọ́wọ́ kòrìkòrì àti kòkó rírà. Èrè lámọ̀ jẹ́ o, àní ṣàṣe dànù.
0: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yin àgbẹ̀ oníkòkó onítòmátì àti ata àgbẹ̀ oníkòkúmbà akẹ́hìndé gbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gba tọwọ́ wọn ṣé ẹ ti lo oògùn ìkórè rí ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn ọkọ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rì a máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànùdànù gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí ni ó máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ járọ mi ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì a kì í tó kèrè máa dídùn ọbẹ ìkórè làgbà ilé iṣẹ Choice Agrochemical Limited àwọn ni wọn ń ṣe ìkórè.
4: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land.
5: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
4: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
5: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
4: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
5: Me and Maggi,
4: so good together.
6: Guy, why you didn't smile like this? Waiting happen.
7: Cause I don't we trip to go abroad.
8: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy 2 bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
9: Ah, my chair, any bullet or jometa ye. Oh, Bella Bini, is your own salary now, money. Bobaji, Ubala, Maromi, Sara, Yoma, Famiso, Lati, Barai, DDS, Yoma, Romego, go, Debbie, pay your labor, a monk, and let you know, me, my uncle, I just a mezi, my coming go, go, go, da, Rosu, Dede, oh, Remoti, be a jubi, and you, Rona, Bayoje, Ayo, Mutia, wasu me. I go, he, she, Lucy, Jalope, she woke when you papa, poke you, Guni. Olugbo ade tun fi wi ate go so mo ara aye lore lori eyi ke yi isoro tun jo mo idalenu iwo na gbianju ko si baba oke ogun loni e ma pe 0706460 6419 0706460 6419 baba oke ogun agbalagba ode tun fi wi ate go se wo san
10: mo ke okunrin mo ke obirin mo ke omode mo ke agbalagba emi ti mo n kiyin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin ti mo wa number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akura boya o fe bere nkan ka bo fe bere oni imore ka to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi 07 60 60 64 19 kini le ese baba oke ogun ti en gba awon eyan ni momore lori ati pe kini le ese baba oke ogun se ohun na ni isoro to nba waja ninu ise ara wa ati yi to nba waja ninu egungun ara wa apere wo ni won na ti en ri elomi a ma ri pe tohun ba sun bayi tohun ba jin ati dide nile re isoro ni oje fohun tori gbogbo ara ni o ma ro ohun elomi a ma ri pe ise ohun bere si ba fa ohun so lati bi ibara adi ohun debi ese elomi o le bere mu nkan le elomi o le duro pe elomi a ma ri pe gbogbo enu eti ohun lo bere si ma hoye be le elomi o ma ri pe gbogbo enu ara ni kan bere si ma ja ounje tabi nkan bere si ma rin kaaki inu ara ohun tabi ara ti e bere si ma ta ohun bi e pe ohun fi atarara elomi ba fe sun lale bayi ati ronun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jin laaro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele bayi ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi a fi ma pe e ma ja wora wa ni re iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero bani soro mi yi 07 60 60 64 19 nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be le elomi o ba fe jade nu le re bayi ko le da jade afi ko mo fa jade tabi ka elomi o ma fi opa si kete ese be elomi ba n lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege de epo hun fe subu eyin ewa won baba wa ewa won baba baba wa elomi won a lo 100 odun won a lo 100 odun pelu si asekara elomi n se si agbe elomi n se si ode ba si won tun ma da ta kebe kebe se bi ewe ategbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe ategbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu sayoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyin na mo pa wo ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu se ara wa be ni nkan ko ni yo wa lenu ninu egungun ara wa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yamilen, opposite yon yemekun grammar school, ni ilu akure, ero bani soro mire, oh, samu, oh, 64, 60, 64, 19, oh, samu, oh, 64, 60, 64, 19, alafi arawo, ni bifi apia, ojiba.
11: Emi omo yin na ni o joli jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
12: s e l e r r I e salary
11: ah boda mi espelli espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
13: t u r m e r I c turmeric
11: e kare pali ohun se be Maggi chicken flavor kan fun yin

0: Ọlọ́run alágbára tún fẹ́ jẹ́rí ara rẹ̀. Bó ti ń ṣe nígbà wọn rìn ní ìpàdé àdúrà. Hours of Mercy tí ó wáyé lọ́jọ́ Saturday yìí, 27 June, láago mẹ́wàá àárọ̀ sí mẹ́ta ọ̀sán, ní Fruit of Faith Ministry, Wonder City, kilomita 5 Ondo Road, Àkúrẹ́. Alágbára ni Ọlọ́run ní ẹṣin ọ̀rọ̀ tọ̀tẹ̀ yìí. Ọlọ́run tó gbé ọ̀run dúró láì ní pílà. Alágbára ni Ọlọ́run tó dá ènìyàn láwòrán ara ẹ̀. Alágbára ni Ọlọ́run tó fi ègbà ilẹ̀ dá ènìyàn. Alágbára ni Ọlọ́run tó sòkúdà láàyè ṣàgàndọ́lọ́mọ. Alágbára ni ìlótukù tí ò lè ṣe. Àgàn kí ló yà? Àgàn ọmọ ni tàbí ohun rere? Ó ṣetán láti nu omi jẹ́ ẹnu. Máa bọ̀ lọ́jọ́ Saturday, 27 June 2026, láago mẹ́wàá sí mẹ́ta ọ̀sán, ní Fruit of Faith Ministry, Wonder City, kilomita 5 Ondo Road, Àkúrẹ́. Ìránṣẹ́ Ọlọ́run, Apostle Prophet Jimoh John Oyedotun, Grand JP, Baba Wonder, Aṣẹ́ Kìkì ọ̀rọ̀ yóò wà ń kalẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n fọgun ayé tiẹ̀ ṣe Division of Labour. Ọ̀pọ̀ àwọn olóyè mi pẹ̀lú FFMAS choir yóò wà ń kalẹ̀ láti fi orin fawọ́ Ọlọ́run sọ̀kalẹ̀. Wá tiẹ̀ ò ní ṣòro ṣe torí pé alágbára ni Ọlọ́run.
1: Baba ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
2: Abba aṣọ òkú tí ìbọn ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbò ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjàwá ìjà ò sí always guide me.
3: Ẹni tí Ọlọ́run pé òun ni ó yàn, ẹni tí ó yàn náà ló ń ṣe lógo. Ṣùgbọ́n àwọn alábẹ̀ṣepọ̀ tó dídùn inú Ọlọ́run ni láti yan àwọn adarí rere.
4: Tí ó kún fún ẹ̀mí mímọ́ tó ń ti ẹ̀mí ìrẹ̀lẹ̀ olórúkọ rere àti ọlọ́gbọ́n Ọlọ́run.
3: Àwọn ẹni tí a ti yà sọ́tọ̀ fún ìdàgbàsókè ìmúgbòòrò àti ìpolongo ìjọba Ọlọ́run fún gbogbo ènìyàn ní ìjọ rẹ̀ láyé.
4: Gbogbo wa ní ìgbìmọ̀ ìṣàkóso àkùgbà South Asian Kingdom ní ìjọ Anglican ti orílẹ̀-èdè Nàìjíríà ẹkùn àkókò.
3: Lórúkọ àwọn àlùfáà àti gbogbo ọmọ ìjọ Anglican ní gúúsù àkùgbà àkókò.
4: Akíbíṣọ́ọ̀bù wa ni ọ̀wọ̀ Jacob Ọlájídé Babájídé Bàdà JP.
3: Bíṣọ́ọ̀bù Justice Àkókò Káàbọ̀.
4: Lórúkọ The Venerable Isaac A. Awọ́wọlé tí ó ń jẹ́ àlùfáà àti alábòjútó àkùgbà South Asian Kingdom.
3: Síbi ìfinijọ yìí àwọn diakoni àti àlùfáà tí yóò wáyé ní Sunday 28 June 2026. Bẹ̀rẹ̀ dédé aago mẹ́wàá àárọ̀ ní Emmanuel African Church òkú Sàkùgbà Àkókò. Lábẹ́
5: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
6: S-E-L-A-R-R-I-E. Salary.
5: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
7: T-U-R-M-E-R-I-C turmeric.
5: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
8: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
9: Guy, why you dey smile like this? Wetin happen?
10: Cause I don't win trip to go abroad.
11: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.

0: àlejò.
1: Ǹjẹ́ ibà lọ́rọ̀ Ọlọ́run ọba mi ọ̀gá ògo? Àtọ́ bá jayé ọba lápá kábíkábí òkìkì kí mọ láyà ọba mi ẹrù jẹ̀jẹ̀. Èmi wò kè mówó lẹ̀ bẹ́ẹ̀ ni mówó gúúsù àti àríwá ń òrọ́ba bí Ọlọ́run ọba mi gíga gíga.
0: Ìbá gba lápá, wọ́n ti ní kò séwu fún wa. Ọmọdé bá jù máa bá.
1: Ṣébé wúrẹ́ tó bá mọ̀pẹ́ dún wọn adúpẹ́ lọ́wọ́ ilé èpo ìran àgùntàn tó bá mètò dúpẹ́ wọn adúpẹ́ lọ́wọ́ ilé ìrí èrò.

0: lálẹ́ òní a tún máa gbádùn ara wa dáadáa láṣàlẹ̀ ètò ní lórí ètò ayédùn akí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ ètò yìí níbi tẹ́ ẹ ti ń gbọ́ wa ká tó bẹ̀rẹ̀ ètò làwọn kan tiẹ̀ ti máa pè wá wá ní ọ̀pẹ yẹmíjọ ọ̀dá àwọn ò lè má gbọ́ yín wọ́n ní gbogbo ètò yín tẹ́ ń ṣe náà là ń gbọ́ ìfẹ́ o náà lẹ́ni sí a ìfẹ́ náà ò sì ní bàjẹ́ lágbára lọ́wọ́ ọlọ́run ọba akíyín o níbi gbogbo tẹ́ ẹ ti ń láǹfààní láti mọ̀ gbọ́ wa láṣàlẹ̀ ètò ní ẹjẹ́ ń dọ́kì lọ́hùn tí ń bá wá padà dé ká wá bọ́nú ètò gan-an nísàn-án ẹ kó kalẹ̀ ná.
1: Ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
2: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 6062 6253 0

ìwọ náà lọ mọ sọ wípé owó olówó lè gúnná aṣọ aláṣọ lọgàdà bora àlọ́rọ̀ kan ló ní alẹ́ òní.

ọwọ́ ọlọ́wọ́ nìwọ̀ ń ná. Aláṣọ aláṣọ nìwọ̀ ń dà á bora. Ẹkún tẹnìkan o náà lè rìn tiẹ̀. Ìjọ jẹ́mọ̀ wípé àtúbọ̀ tán yín. Kì í máa da. Gbogbo nǹkan tó fi ẹkún ẹlẹ́kún yìí tó fi kójọ tí wọ́n ń rẹ́rìn. Ìjọ jẹ́mọ̀ wípé òfo ọjọ́ kejì ọjà o náà ní dà nígbẹ̀yìn. Ìbá dá ìbásàn kó ronúpìwàdà lálẹ́ òní kó ronúpìwàdà.

0: ọgbọ́n tí wọ́n rò wípé òun kó jọ yìí.
1: Igbó, mo bèrè ní igba, ọba
0: mi. Tó jẹ́ pé àwọn kan sì rí owó kínì náà ni.
1: Mo bèrè ní igba ni.
0: Owó tẹ́ni ẹlẹ́ni ṣe kíni tó ṣe àágùn fún.
1: Owó, mo bèrè.
0: Ó làágùn, ó jìyà jìṣẹ́ lórí ẹ̀.
1: Mo bèbè ní igba, mo bèbè ní.
0: Wọ́n fọ̀nà àlùmọ̀kọ́rọ́ yín, ó fi

0: èyí náà ìpè nọ́mbà ọ̀hún ẹ bá wọn sọ̀rọ̀ nílé iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 abámẹjọ bó ṣe máa dádùúgbò yín tó máa dọ́dọ̀ yín ẹ̀yìn ẹ̀ kàn pé wọ́n ẹ wá fi ìyókù lẹ̀ ẹ kàn jọra sọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni ọ̀tán ẹ̀yìn ń sí ojú òpó lẹ̀ 0916 0916 62 62 53 0916 62 63 ìyẹn fún 24/7 abámẹjọ ẹ pè é kẹ́ ẹ jọ ṣe kíni kẹ́ ẹ jọ wíwèé ọ̀rọ̀ 0816 251 9919 wa. ẹ̀lú ẹ̀ka alẹ́ o. Wọ́n ní kòkòrò tó ń jẹ̀fọ́ járe ẹ̀fọ́.
1: Kòkòrò tó ń jẹ̀fọ́ ara ẹ̀fọ́ ló wà.
0: Kòkòrò tó ń jẹ̀fọ́ járe ẹ̀fọ́. Mi ò sọ pé kòkòrò tí ń jẹ̀fọ́ ara ẹ̀ lọ.
1: Kòkòrò tó ń jẹ̀fọ́ járe ẹ̀fọ́.
0: O
1: dẹ̀ súnmọ́ díẹ̀ o.
0: O súnmọ́ kíni?
1: Kòkòrò tó ń jẹ ata.
0: Kòkòrò tó ń jẹ̀fọ́.
1: Kòkòrò tó ń jẹ̀fọ́ járe ẹ̀fọ́.
0: Ó járe ẹ̀fọ́.
1: Bàbá ilé náà ó
0: kò ṣe
1: ó fẹ́lẹ́ díẹ̀.
0: Ẹ wá mọ kòkòrò tí ń jẹ̀fọ́.
1: Ẹ ara ẹ̀fọ́ ló wà.
0: Ẹ̀yin mọ kòkòrò tí ń jẹ̀fọ́ ara ẹ̀fọ́ ló wà ṣùgbọ́n kòkòrò tí ń jẹ.
1: Kòkòrò tó wá jẹ̀fọ́ járe ẹ̀fọ́.
0: Ó wá járe ẹ̀fọ́.
1: Ìyá tó ó rọ díẹ̀ o.
0: Ẹ mọ.
1: Bàbá mi mọ o.
0: Ẹ sọ pé kùn. Mo fi rẹ́ yín lójú ẹ má sá lọ o wọ́n ti sá lọ wòlíì sá ẹ sákẹ̀ kò sí wàhálà wọ́n ti sá lọ mo dẹ̀ fẹ́ sọ fún yín ni o. Hello ẹ káàlẹ́ o.
2: Ẹ kú ọ̀lẹ́.
0: Yes sir. Ó kọ yín ibùdó ẹ ti ń pè wá.
2: Òkú tèmi Olúwàṣẹ́ Joseph láti ìdí ọ̀gbà Waterside.
0: Láti Waterside. Ṣé ń gbọ́ mi?
2: Wọ́n gbọ́ mi wà pẹ̀lú yín.
0: Ìjáwá ìjà ò sí.
2: Always guide.
0: Ṣé ń guide ẹ̀?
2: Bẹ́ẹ̀ni sá.
0: Alábàáwọ̀n bòkèlè ọmọ ẹ bá lanu.
2: Mi ò mọ̀ o, mi ò mọ̀ o.
0: Ẹ mọ̀. Ẹ mọ̀ tó ń pèlè alábàáwọ̀n.
2: Rárá sá.
0: Ẹ mọ̀ alábàáwọ̀n.
2: Rárá.
0: Ìjàpá ní jẹ́ bẹ́ẹ̀.
2: Ó ká wọ́n tó mọ tí mo máa kọ́ sílẹ̀.
0: Wọ́n ní alábàáwọ̀n bòkèlè ọmọ ẹ wá lanu. Ẹ mọ̀.
2: Rárá rárá.
0: Tọ́ bá dijọ́ mi, ṣé ń gbọ́ mi?
2: Ẹ ṣe gan sọ́dọ̀.
0: Tábà ní ọ̀dà ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. A jẹ́ pé wáyà kí n wẹ́lì omi. Mo dẹ̀ fẹ́ sọ fún ọ náà ni o. Ẹ sá lọ àbí. Hello.
3: Ẹ kálẹ̀ sá.
0: Ẹ kálẹ̀.
3: Orúkọ mi ni Adébòkè Johnson. Ekè káde alájulí gba kókó.
0: Ìjáwá ìjà ò sí.
3: Always guide ni o.
0: Kádàrá.
3: Mo ń bọ́ ń sà.
0: Alábàáwọ̀n bùkèlè ọmọ ẹ lanu.
3: Kílẹ̀ sọ.
0: Alábàáwọ̀n bùkèlè ọmọ ẹ lanu.
3: Ó pakasọ o.
0: Ó pakasọ. Tọ́ba díjọ́ mi ṣe ń gbọ́.
3: Mo ń gbọ́ yìí.
0: Tọ́ba ní alábàáwọ̀n bùkèlè ọmọ ẹ lanu. Ìjàpá ní so gbọ́ bẹ́ẹ̀ mi rí ni. Ẹ ṣe o.
4: Mo bẹ̀bẹ̀
0: ní gbọ́. 0816 251 9919. Hello. Ẹ sókò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín. Ẹ sókò ń bẹ̀ pátápátá. Làbí kẹ́ ẹ pa.
5: Hello, ẹ káàlọ́.
0: Ó kọ yín bẹ́ẹ̀ tí ń pè.
5: Ọmọ Kẹ́hìndé láti ìlú Bọ́mọdéòkú ní Òǹdó ni o.
0: Ọmọ Kẹ́hìndé.
5: Bẹ́ẹ̀ni sá.
0: Èjìrè ara ìsókun.
5: Ọba ọmọdé kí sí yẹn sá.
0: Ẹ ṣeun. Ọ̀yà ìjáwá ìjà ò sí.
5: Always guide ni baba.
0: Ṣé guide ẹ dáadáa?
5: 100.
0: Ọ̀yà kòkòrò tó ń jẹ̀fọ́ ọ̀jà rí ẹ̀fọ́.
5: Opa,
0: ah ah, se kin so fun yin.
5: O ya.
0: E so pe kun. E so pe kun.
5: Kun.
0: Ti yo baba ni kokoro to nje fo jari efo. Won ni iwon ba le we ko sun won mo.
5: Iwon ba le we ko sun won mo.
0: Eh.
5: O ya, se baba mi ko ba je.
0: E seun, e seun. Two and six, two, five, one, nine.

0: Hello, Eka, hello.
1: Ọ̀gá mi ò pẹ́ yẹ mí.
0: Ah, bàbá. Aṣíwájú.
1: Mo gé ẹgún ètò.
0: Ẹ mà ṣeun.
1: Ẹgún ṣe látàárọ̀.
0: Ẹ ṣeun, ẹ ṣeun. Ìjáwá ìjà ò sí, aṣíwájú.
1: Always guide.
0: Ṣé ń guide ẹ dáadáa?
1: Àjẹ́ kò falẹ̀ rárá.
0: Ọ̀dà bẹ́ẹ̀. Ọyá ṣe ń fún yín lòwe.
1: Ẹ fún mi.
0: Wọ́n ní. Ọ̀dà, ọ̀dà, ẹjẹ́ ń fún yín lélẹ̀, ẹjẹ́ ń fún yín lélẹ̀. Ṣé ń gbọ́ mi?
1: Mo ń gbọ́.
0: Ìdà tó fà kọyá.
1: Ọba ilé ara ẹ̀jẹ̀ ni.
0: Ìdà tó fà kọyá.
1: Ilé ara rẹ̀ ló bàjẹ́.
0: Ilé ara ẹ̀ ló bàjẹ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Bí ìdà bá ti fà kọyá, ọba ilé ara ẹ̀jẹ̀ ni.
1: O ti ba ilé ara ẹ̀jẹ̀.
0: Ọlọ́run bá ń gbọ́ ẹgbàá. Ẹgbàá dáadáa.
1: Ọ̀gá mi ò gbẹ́yẹ mí.
0: Bàbá, ọlọ́pàá ẹlẹ́ran, aṣíwájú ọlọ́pàá ẹlẹ́ran. Ẹ bá ń pe nọ́mbà tó parí nọ́mbà yín, nọ́mbà mẹ́rin tó parí ẹ̀.
1: 6438.
0: Ẹ ṣeun, ẹ ṣeun. Ẹ dúpẹ́ lọ́wọ́ ilé-iṣẹ́ tí ó ń ṣe gbòógì 24/7 Abá Mixo.
1: Mo dúpẹ́ lọ́wọ́ ilé-iṣẹ́ tí ń ṣe gbòógì Abá Mixo. Ilé sẹ́wọ̀n ò ní wó láéláé.
0: Àmì àmì àmì àmì àmì.
1: Àdàbà náà ò ní bàjẹ́.
0: Àmì ẹ ṣeun, ẹ ṣe àdúgbò.
1: Ọ̀pẹ mi náà kiri òkú délé o.
0: Àmì o, àmì o, ẹ ṣeun.
1: Ó dàrọ.
0: Ẹ ṣeun. Àwọn ti gbà nù. 3216251991.

0: Hello.
1: Hello.
0: Hello.
1: Hello.
0: Ẹ ṣeun. O kọ yin bẹ ti n pe.
1: Orúkọ Ajisope láti orúkọ ní ọ̀rọ̀ ìdí.
0: Ajisope.
1: Ṣẹ́ńtà.
0: Láti bo lẹ pè.
1: Oríta ní ọ̀rẹ́ ọ̀rẹ́.
0: Ní ọ̀rẹ́ lẹ́wà.
1: Ṣẹ́ńtà.
0: Wọ́n a ní abuké tí ó gbà bálé arọ.
1: Iṣẹ́ ń bèsè. Yóò ṣiṣẹ́ gidi.
0: Yóò ṣiṣẹ́. Ṣùgbọ́n ó ní nǹkan kan. Ó ní nǹkan kan tó wà ń bẹ̀.
1: Bí àwọn tí wọ́n bí ẹsẹ̀ ti kọ́ nígbà kékeré ni.
0: Tẹ́lá ní abuké tí ó bá gbà bálé arọ ni. Ọ̀rọ̀ ẹ gba sùúrù.
1: Sùúrù náà yìí.
0: Ẹ súnmọ́ dáadáa o, ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ gba sùúrù.

0: Hello, Ekale o.
1: Hello, Ekwe to.
0: Eseun o.
1: Babalaye pe lo n so lati lu ore.
0: Ki le pe?
1: Babalaye pe.
0: Babalaye pe lati lu ore.
1: Ba ni.
0: Adaba ona ni an ko gbe.
1: Iyan jo aye lo.
0: Inan jo.
1: Eye lo.
0: Eye n lo.
1: Ba ni.
0: Eye oko n lo. Oya fun mi number yin.
1: Se gbogbo e.
0: Ah, oya be ni.
1: O se me o. 38. 64. 90. 75.
0: E ṣeun. E dupe lowo ile ise to nse gbogbo 24/7 aba mixture.
1: O dupe lowo ile ise to nse gbogbo aba mixture o. Ile ise won ni jona o.
0: Ami ami.
1: O ma wo ho ma roke o.
0: Ami ami ami. Ki le po ko yin.
1: Baba laye pe.
0: Baba laye pe. Eseun, ese adupe.
1: E ku eto.
0: Ojo si lo. E ja mo mura le. Awon meji na ti je wa lale oni o. O lagbara. A bi di gbogbo awon ile te je tele. O si wahala. E je ti mi lale ilu yen. A bi be ko. E ja mo re le were were. Gbogbo eyin te fe je alagbata fun le ise to nse gbogi 24/7 ba mi cho. E mo pe number won. 091 60 62 62 53 Ọjọ́ mẹ́jọ tá tún máa pàdé o. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ọgbẹ́ ni olówó kan dé ti wà nílé agbára. Àwọn náà ní ètò wọn lọ́kàn báyìí. Ẹ já mọ́ rere ọjọ́ mẹ́jọ ire o.
2: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
3: Abba, aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Mixture kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò láfi pè lórí.

Àwọn ọ̀run sọ̀rọ̀ ògo ọlọ́run òfurufú fi iṣẹ́ ọwọ́ rẹ̀ hàn. Ọjọ́ dé ọjọ́ fọ́hun òrùn dé òrùn fi mọ́. Kò sí ibìkan tàbí èdè kan níbi tí a kò gbọ́ èrò wọn. Èrò wọn la gbogbo àgbáyé já. Ohùn wọn sì dé òpin ayé. Dayo olówó kan dé lórúkọ tèmi. Ètò tòní máa dùn gbọ́ngbọ́n kan sí. Olúwa ìwọ ni kò sí ẹlòmíràn. Ìbá Ọlọ́run ìbá èèyàn. Ìbá gbogbo etí tó ń gbọ́ mi fún talẹ́ yìí. Apá àbólóká yín mọ́ o àjọṣe wa ò ní bàjẹ́ mo mọ rírì yín. Máa jọba lọ lájùlé ọ̀run olúwa. Gbogbo bó o ṣe ń tò ó ló ń yé wa lápá bí ìyẹn fún àwa sí àwa tí a bá mọ̀ tá a bá tiẹ̀ mọ̀. Bàbá ń tẹ̀lé bọ́lọ́run bá ṣe ń tò ó. Yes, kìkì àwa tí ó bá yé nìkan ló máa yé o bí ọlọ́run bá ṣe ń tò ó.

0: nígbà tí a bá ń lọ ta bá ń kà wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́run a kàn máa wò ó a kàn wò ó pé apá àbò gan làwọn pípù wọ̀nyí ń já sí ní gbogbo ìgbà wá ní ọ̀pọ̀lọpọ̀ gangan bíi tí mo fẹsẹ̀ wọn lé àwọn gan wọn ò máa sí ń bẹ́ẹ̀. Olúwa ìwọ ni kò pé méjì o ọba alágbára má bèrè àyè kó tó lò ó ju gbogbo ẹ lọ ọlọ́run ọba ìwọ ni.
1: Àwọn ẹlẹ́sẹsẹ

bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ń bí la rí ẹni orí ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook dayo olówó kan dé àsìkò mi a ó máa ríra wa wò bí ìran ẹ ṣé púpọ̀ mo mọ rírì yín

ó yá ká lọ sí ìjọ gospel dos all things ministry ìyẹn ìjọ ìrere ṣe ohun gbogbo tí ó kalẹ̀ sí kilomita 2 ayere road kaba nípínlẹ̀ kogi níbi tí ọlọ́run ti ń lo ìránṣẹ́ rẹ̀ ajíhìnrere dáre arowo ṣẹ̀gbẹ́ bí àwọn ètò wa olóṣooṣù ṣe lọ níwọ̀n yìí o friday àkọ́kọ́ nínú oṣù ní ìpàdé àdúrà yàrá òkè saturday kejì nínú oṣù àdúrà orí òkè nílùú kaba tí a pé àkórí rẹ̀ ní arúgbó ọjọ́ ṣì ń ṣe gbogbo kò ṣeé ṣe third sunday nínú oṣù àdúrà fífi aṣọ èrí jóná nìyẹn o third wednesday sí friday gbogbo oṣù àdúrà orí òkè ní ọ̀nà tajà nílùú dànrè last monday of every month àdúrà ọ̀sán kan òru kan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pe àwọn bàbá wa sórí 08067858945 wá pàdé jésù kristi oníṣẹ́ ìyanu jésù ní ìyìnrere náà.

dípò ṣódípò dípò. Bóyá iṣẹ́ ìṣe ẹ̀rọ rédíò yín Àdàbà 88.9 FM náà lẹ̀ ń gbọ́. Àsìkò mi lórúkọ ètò tó ń lọ lọ́wọ́ báyìí. Dayo Olówó Kandé lórúkọ tèmi. Gbọ́ mi dáadáa Mr. Barry. Ẹjọ́ ṣe wà ò ní bàjẹ́ o. Mo máa ń sọ ní gbogbo ìgbà. Mo ní bó o bá fẹ́ rìn jìnnà dá eré ìje rẹ sá. Àwọn ìrìn kan wà tó jẹ́ pé tí ẹ̀dá bá ti ń gbìyànjú láti rin ìrìn àjò yẹn. O nílò láti dá eré ìje yẹn sá. O nílò láti fa ẹnikẹ́ni lọ́wọ́ o. Fífa èèyàn lọ́wọ́ máa jẹ́ kí ìrìn àjò yẹn ó falẹ̀.

kéèyàn tó lù kó tó dún kó tó lù kó tó lù báyìí kó tó di pé ó dún kó tó tẹ kó tó yọ kó tó ṣe kán tó rí ọ. kó tó gbìyànjú kán tó wá lè sọ pé òun nìyẹn akọ iṣẹ́ ni. ìdí àti ìtumọ̀ rèé tí mi ò kì í darapọ̀ máwọn tó bá máa ń fojú tẹ́ḿbẹ́lú àwọn tí ò tí ì dìde àbí tí wọn ò jẹ́ nǹkan kan tí wọn ò tí ì jẹ́ nǹkan kan àbí ẹnìkan tó gbìyànjú tó ṣe nǹkan tí gbogbo ayé dẹ̀ rí pé ẹni yìí ó ń gbìyànjú. ó lè ṣe dáadáa kò lè ṣe dáadáa ṣùgbọ́n tó bá ti lè mú kó o gbìyànjú débi táyé ó ti mọ̀ ọ́ tí wọ́n á lè sọ pé lágbájá nìyẹn kì í kò kéré o. fún ìdí èyí má gbìyànjú àbí má darapọ̀ mọ́ ibi tí wọ́n bá ti ní wọ́n fẹ́ fa ẹnìkan wálẹ̀ o. bí àwọn ọmọ mi ṣe kéré tó yẹn mo máa ń sọ fún wọn ẹ gbọ́ mi dáadáa ẹ̀yin ọmọ wọn yìí àwọn ibìkan wà tẹ́ ẹ gbọ́dọ̀ ti bá wọn péjọ tẹ́ ẹ bá dàgbà o. nígbà tẹ́ ẹ bá ti ń gbọ́njú ibi tí wọ́n bá ti ń dìtẹ́ nìkan ẹ má bá wọn jókòó síbẹ̀. ibi tí wọ́n bá ti ń sọ pé ẹ jẹ́ ká kóra wa jọ láti fa ẹnìkan wálẹ̀ má bá wọn jókòó ńbẹ̀ kúrò láàrin wọn bọ́n bá ní o fẹ́ gbẹ̀yìn bẹ́ bọjẹ́ ìwọ sọ pé bẹ́ẹ̀ ni kúrò ńbẹ̀ má bá wọn lọ́wọ́ sí i torí èèyàn tó bá ti dúró nídúró pé kẹ́nìkan ó wálẹ̀ ó lè má tí ì yé onítọ̀hún lọ́wọ́ yìí ó sì lè máa ṣe kó máa mu jẹ ó lè máa ṣe kó dẹ̀ máa jẹ lọ ṣùgbọ́n nígbà tí ẹ̀sán bá máa dé má bá wọn jókòó níjókòó bi tí wọ́n bá ti fẹ́ fàyàn wálẹ̀ o àmọ̀ràn ńlá kódà bí ìwà onítọ̀hún burú jọjọ kán má ríru ẹ̀ rí ṣùgbọ́n nígbà tí wọ́n bá ti pé bíríkótó pé bíríkòtò tí wọ́n bá ti ní lágbájá báyìí a fẹ́ já a bọ́ má bá wọn lọ́wọ́ sí i. ibi tó ti máa ń bẹ̀rẹ̀ mo ti sọ̀rọ̀ yìí rí pé ibi tó ti máa ń bẹ̀rẹ̀ gbọ́ mi dáadáa ọmọ ọba adẹ́nìkẹ́ ogun oyè winners àjọṣẹ́wà oníbàjẹ́ káyọ̀dé tọ́pẹ́ lórí facebook adéjàyàn adétọ́pẹ́ lórí facebook ẹ ṣé púpọ̀ ibi tó ti máa ń bẹ̀rẹ̀ ṣé kí n má tàn yín ibi tó ti máa ń bẹ̀rẹ̀ rèé o wọ́n á ní o rí lágbájá o rí gíragíra ìgán tí ẹ ti pọ̀ jù ṣóun nìkan ni ẹnìkan ló máa kọ́kọ́ mú ọ̀rọ̀ yẹn wá o sí àárín àwọn tó kù kí ni òun dẹ̀ ń gbìyànjú láti ṣe ó ń jókòó ó ń gẹ̀gùn ó wá fẹ́ gbọ́ ohun táwọn tó kù fẹ́ sọ tó bá ti lè dúró báyẹ̀ tó di pé bóyá nìkan sọ pé èmi náà ò mọ̀ pé ìwọ gan náà ń wò bẹ́ẹ̀ kí ló dé gan kí ló máa ń ṣe é gan ṣóun nìkan ni wọ́n wá tó bá máa ṣe wọ́n á ní ẹ òun ní bẹ̀ yẹn òun ní lọ́hùn ṣé nìkan lọ́lọ́hùn ọba dá gan ni gíragíra ẹ ti pọ̀ jù ẹ jẹ́ ká fàyè hàn ó tán ìyá ni ò mọ̀ pé ìwọ náà ń rí bẹ́ẹ̀ ó tán o bó ṣe máa ń bẹ̀rẹ̀ nìyẹn. ẹ tún gba eléyìí kẹ́ẹ̀dì mú bọ́n bá sọ̀rọ̀ èèyàn kan búburú lójú yín kán sọ̀rọ̀ ẹ̀ láburú ẹ má tí ì fi bẹ́ẹ̀ gbàgbọ́ ẹ súnmọ́ ẹni yẹn wò ẹ jẹ́ kẹ́niyẹn ó hùwà burú yẹn sí yín kẹ́yìn náà tó wá lè gbà pé bó ṣe burú nìyẹn.

0: irúfẹ́ ọ̀rẹ́ tó wà.
1: Àsìkò ń bẹ̀ fún àsìkò ẹ̀dá o, ó yàtọ̀ síra wọn. Àsìkò ń
0: lóòótọ́,
1: ó yàtọ̀ sí ti rẹ.
0: Ọ̀rẹ́, kí ni wọ́n ń pè ní ọ̀rẹ́ gan? Ohunkóhun ló lè jẹ́ ọ̀rẹ́ fún ni. Ṣùgbọ́n tá bá fi dá ìdá wa ti èèyàn, èèyàn náà ni ọ̀rẹ́ èèyàn. Nínú èèyàn la ti rí ọ̀rẹ́. Béèyàn kan bá wà tó bá lòun ò ní ọ̀rẹ́, á ṣáà lọ́kọ. Bó bá jóbìnrin á lọ́kọ. Ṣé kí n má tàn ọ́? Ọ̀rẹ́ ni ọkọ ẹ. Tó o bá dẹ̀ jẹ́ ọkùnrin, tó o bá lò ó ní ọ̀rẹ́, ṣùgbọ́n tó o ní ìyàwó, ìyàwó ẹ ni ọ̀rẹ́ ẹ. Fúndìí èyí, kò sí ẹni náà tó wà lábẹ́ ọrun tó máa lòun ò ní ọ̀rẹ́ o. Irúfẹ́ ọ̀rẹ́ tó wà. Mẹ́ta ni irúfẹ́ ọ̀rẹ́ tó wà láyé. Ọ̀rẹ́ bí ewé, ọ̀rẹ́ bí ẹ̀ka, ọ̀rẹ́ bí gbòǹgbò.

tó bá ṣì wà nídìí igi òun àti igi náà jọ máa ṣubú tí igi bá ti ń ṣubú gbòǹgbò ń bá ṣubú náà nìyẹn kò sírúfẹ́ ìṣẹ̀lẹ̀ yòówù kó ṣẹlẹ̀ sí igi gbòǹgbò á máa dúró ti igi tí igi bá ṣubú tán tí gbòǹgbò bá sì rí àyè láti fibì kan múlẹ̀ tó sì wọlẹ̀ báyìí ó máa fún igi ní agbára láti lè dìde padà yes bẹ́ẹ̀ gan lọ̀rọ̀ yìí rí láyé àwa ọmọ èèyàn bó ṣe rí gangan nìyẹn

báwo ni ọ̀rẹ́ bí ewé ṣe máa ń ṣe? Ṣe bí mo ti sọ ṣáájú, bí ewé ṣe máa ń ṣe lórí igi. Ní gbogbo ìgbà tí igi bá ń rí omi fún ewé, ewé máa dúró dáadáa lórí igi. Ṣùgbọ́n ní kété tí ọ̀gbẹlẹ̀ àbí tí ẹ̀rùn bá ti dé, tí igi ò rí omi fún ewé mu mọ́ tààrà, ewé máa jábọ́ lórí igi. Bẹ́ẹ̀ gan làwọn ọ̀rẹ́ kan rí láyé èèyàn. Nígbà tí ó bá ń dùn tó bá ń dán, àbí tí wọ́n bá rí pé wọ́n rí nǹkan pàtàkì lọ́dọ̀ tiẹ̀, àbí tí wọ́n rí pé bá ṣe jọ ń rìn yẹn, àǹfààní tí ó ń wọlé tọ̀ wọ́n ó yapa gan. Ṣùgbọ́n ní kété tí ó bá ti dúró, tí irú àǹfààní yẹn ò sí mọ́, àbí tí nǹkan lọ di pé ó rọ́ díẹ̀, àbó lọ kọ́ikọ́i, àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ a máa ya dànù, a fi wọ́n wé ọ̀rẹ́ bí ewé o. Ọ̀rẹ́ bí ẹ̀ka. Àwọn eléyìí máa ń dúró, wọ́n á dúró, yes, wọ́n máa dúró gan. Tó bá di pé ó le, nǹkan fẹ́ rọ́, ojú ọ̀nà fẹ́ ta kókó, ó máa ṣòro fún wọn láti lè fi ọ́ lẹ̀. Wọ́n á dúró, wọ́n á ṣàṣì forí tì í, wọ́n á ní lágbájá ò jẹ́ bẹ́ẹ̀. Rárá, kì í ṣe èèyàn bẹ́ẹ̀. Ìgbà tí gbogbo ẹ̀ ń dùn tó ń dán, ó dúró tì wá, ó nawọ́ sí mi. Gbogbo ọ̀nà tó ń gbà gan, ọ̀nà kó lè dá a ni, mi lè fi lẹ̀sẹ̀. Gbogbo báwọn èèyàn bá ṣe ń sọ, ó jẹ́ dẹ̀yìn lẹ́yìn eléyìí. O rí pé kò sí nǹkan kan tó wà fún ọ̀rẹ́ mọ́, ó ti tán. Even bó o bá pẹ́ jù gan láti máa tún ba ṣọ̀rẹ́, ó lè kó tiẹ̀ kó fi kókó bá tiẹ̀, á kó ràn ẹ́. Ṣé o mọ̀ pé ogun a máa ran ni? Inú ogun tó wà yìí báyìí, bí wọ́n gan ò bá dẹ̀yìn, á kó tiẹ̀, á kó bá tiẹ̀ o. Ṣùgbọ́n gbogbo wá ṣe wù kán sọ̀rọ̀ lójú ohun tó àbí létí ẹ̀ láti lè mú kó dẹ̀yìn lẹ́yìn ọ̀rẹ́ yẹn. Ó máa dúró, á sì máa ro àwọn nǹkan kan pé rárá sẹ́ lágbájá ò kì í ṣe èèyàn bẹ́ẹ̀. Kò lè gbọ́ ọ̀rọ̀ ẹ̀ kó di tí. Ṣùgbọ́n nígbà tó bá máa wá fi tó àwọn àkókò kan o tó bá ti ń di pé ó ti forí tì í dé àwọn àyè kan tó ti wá ń wò pé ó fẹ́ má sí ìmọ́lẹ̀ lẹ́yìn òkùnkùn yìí. Kò dájú pé ìmọ́lẹ̀ máa tàn lẹ́yìn òkùnkùn biribiri fún ọ̀rẹ́ yìí. Alélé tó ń ṣe náà tó, kódà Ọlọ́run gan ò lè bínú sí òun mọ́ ní ọ̀gangan bíi tí Adé dúró yìí. Ẹ jẹ́ ń ṣe àpèjúwe kan fún yín. Ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ sí ẹnìkan láwọn ìgbà kan tó ti ṣe díẹ̀ sẹ́yìn. Ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ débi pé gbogbo nǹkan tó ní ló fẹ́ẹ̀ tà tán. Nígbà tí ìṣòro dé, ó ta nǹkan débi ibùsùn mattress, ìyẹn tó fi ń sùn, tìmùtìmù tó fi ń sùn báyìí, ó ta nǹkan dé orí tìmùtìmù tó fi ń sùn. Ó ní ọ̀rẹ́ kan tí wọ́n ti jọ máa ń rìn tipẹ́tipẹ́. Ọ̀rẹ́ yìí, ọjọ́ ó dùn, ọjọ́ kò dùn, gbogbo ìgbà tó dùn fún ẹni tó ń ta nǹkan yìí, wọ́n jọ wà ni. Ọ̀rẹ́ náà ó ní láyé lòun ò ní fi ọ̀rẹ́ òun sílẹ̀. Ó ní kì í ṣe èèyàn bẹ́ẹ̀. Gbogbo ìgbà tó ń dùn tó ń dán, ó ní náà ó lòun ò ní rárá. Ó dúró títí o. Àwọn ìṣẹ̀lẹ̀ abàmì kan tún wá ṣẹlẹ̀ débi pé ó di pé à ń lọ sílé ẹjọ́. Láti ilé ẹjọ́ ó di ọgbà ẹ̀wọ̀n. Kì í kúkú ṣe pé ó jalè, kò ṣe nǹkan kan. Ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ bíi gbèsè bí àkóbá nǹkan kan ló débà. Nígbà tọ́rọ̀ wá débi ọgbà ẹ̀wọ̀n, ọ̀rẹ́ yẹn wá ní, mo gbìyànjú, mo try, ọ̀gangan bíi tí mo lè sìn ọdẹ náà lélẹ́yìí. Olúwa a máa ṣọ́pàdé wa, borí bá kó ọyọ, a ó tún máa pàdé. Ọ̀rẹ́ bí ẹ̀ka nìyẹn. Lóòótọ́ ó gbìyànjú, ó try bí àṣà iléèbó. Ó ṣe gbogbo ohun tó lè ṣe láti dúró ti ọ̀rẹ́ ẹ̀, kò fílẹ̀. Ṣùgbọ́n nígbà tó wá débi tí Yorùbá ti máa ń sọ pé tó bá kọwájú sí ẹ kó o ta,
to ba kan owo eyin si e ko jan ni nkan kan to ba ku iwo nikan ko tu ero ara re pa ikorita yen ikorita eru ni eh eh ibe lore ti wa wo wepe well akesan lopin oyo wa sin mi lopin abe okuta ebi ta ba de yi o to ge ore bi e ka niyan awon yen ma ngbiyanju gan ko bere ore mo even ngba to de aye kan ko le lo sinu ogba ewon mo lati lo wo alafia ore ni bi to wa mo o le emi na ti gbiyanju sugbon ore bi gbongbo awon eleyi se won wa sa won wa e ma je kin so pe ko si o wa ore bi gbongbo wa o le wa gege bi iyawo o le wa gege bi oko o le wa gege bi ore ore bi gbongbo be ba nku ejo ma ku ni a fe ri opin opin isele yen a ni laye se o de gba ti emi ba bo to ba di pe boya emi bo lara lagbaja ni mo to ma so pe mi o ba sore mo o di gba ti won ba so pe ko si mo nikan ni mi le mi ma wa deyin pe ibi ti mo ba de na ni johun mi le tesi waju mo tori ko se eyan to ma ba yan ku na e ko si nto to tun wa leyin iku mo a ni iku nikan ni se gbogbo bo ti wo ko ri gbogbo bo ti wo ko le to emi ma duro ma wo tan a lo ma sinima yen a lo ma wo tan ni yes awon ore kan wa be o de wa be ninu iyawo o wa be ninu oko be lawon ele ti mo fi soro saju bi e ka bi ewe yen na wa ninu oko ati iyawo ki nkan ma ti sele gere ni awon iyawo bi ewe won o le igba to ba ndun nikan le ma ri won yes to ba wa di pe boya o tin sa fere eh e ma ma wo ese won to ma ma do lo wele wele bayi ni be na la won kokan na wa to je pe ti isoro kan ba de oko bi ewe awon na won o ni le duro ti iyawo won dabi alara won wa na gege bi eka yes a ni mo gbiyanju fun baba alagbaja won o le so pe mi na o duro ti ehun na so won o le so pe mi na o duro ti ya alagbaja mo duro ti na eyin na e wo emi na try mo gbiyanju but awon kan wa wa tani o dojo tani iku lo gbaso lorun ewure o di gba tan ba ni pe ko si mo igba ni mo to ma jawo ti ma ni ajo se mo

0: sọ.
1: Kọlá sẹ̀lẹ̀ kẹ́sì bọ̀ sọ.
0: Sí ayé ẹlòmíì. Ẹlòmíì tó ń gbọ́ mi. Fún ara rẹ̀ ló sọ̀rọ̀ yẹn o. Nígbà ìmọ̀. Ó ṣe ohun, ó ṣe ọ̀rọ̀ sọ. A ní tó bá jẹ̀ mí ló mú kínní
1: yìí.
0: Káyé òun rí bí eléyìí.
1: Àkọ́sí ẹ̀ sọ.
0: Ẹ̀lọ́.
1: Àìsàn.
0: Òun ló dẹ̀ mú o.
1: Ẹ̀yà
0: bí ọmọ kan ń gbọ́ mi báyìí. Ìdí ọjà rẹ ló ti sọ̀rọ̀ di sọ́mọ rẹ̀. Ló jẹ́ káyé ọmọ rẹ̀ rí bó ṣe rí. Ẹlòmí a sọ wípé ọlọ́run mi ríra bẹ́ẹ̀. Kí n bá ríra bẹ́ẹ̀. Kí n má jèrè ọmọ rẹ̀.
1: Yé
0: mọ̀mọ́. Ó ti sọ̀rọ̀ sọ.
1: Ọgbọ́n
0: tí Bíbélì wí ni. Ọjọ́ dé ọjọ́ fọ̀hún.
1: Ṣé
0: o mọ̀ kí ojú a máa fọ̀hún? Ojú èpè àná.
1: Mo
0: ti ṣiṣẹ́ lé lórí rí dáadáa. Ẹ wà wọ́n bí àwọn ọmọ ṣe ń sunkún gbàdúrà. Nítorí pé wọ́n ti ṣí ohun lò. You want to prove a point to someone? Dandan ni kò ṣègbè fún rẹ ni.
2: Yes, sir.
0: O fẹ́ sọ ọ̀rọ̀ fún yìí.
1: Because you want to back up your life.
0: Dandan ni kò gbé kò ṣègbè fún rẹ.
1: Ṣé mo ti cross yourself?
0: Ẹ mo sọ tẹ́lẹ̀. Ọjọ́ èpè àná. Ọjọ́ gbólóhùn òdì àná.
1: Tó
0: wù ọ́ láṣọ ìdààmú láyé. Iná olúwadà. Agbélébú tó ń tẹ̀jẹ̀ dẹ̀.
1: Ó
0: yẹ kó ṣe jáde.
1: Bẹ́ẹ̀ ni
0: kò lè jáde. Ọjọ́ gbólóhùn òdì àná. Tó wọ̀ mí láṣọ ìdààmú lónìí. Ẹgbẹ́ ronú wa. Ẹ dáwọ́ dúró. Ẹ dáwọ́ dúró. Ṣo ti ṣetán? Ẹyin ọjọ́ gbólóhùn òdì àná. Ẹ wọ̀ mí láṣọ ìkọjú. Ọjọ́ gbólóhùn òdì àná.
2: Kábíyèsí o.
0: Ọjọ́ gbólóhùn òdì àná.
2: Ọjọ́ gbólóhùn òdì àná.
0: Èyí tí mo mọ̀ ọ́ mọ̀.
2: Ìwọ la jẹ́ ní pé.
0: Èyí tí mi ò mọ̀ ọ́ mọ̀.
2: Èyí tí mi ò mọ̀ ọ́ mọ̀.
0: Ẹ kígbe sọ pé bàbá. Ẹ pa wọn lẹnu mọ. Ọjọ́ gbólóhùn òdì àná.
2: Ọjọ́
0: gbólóhùn
1: òdì àná. Tó sọ̀rọ̀
0: láyé mi. Tẹ̀lé mi. Sọ pé mo ti dòmìnira o. Bíbélì wígbé. Bí ọmọ bá sọ yín di òmìnira. Ẹ̀yọ́ di òmìnira ní sọ́jọ́. Èmi ṣínà yọ mi. Mo ti di òmìnira. Mo ti di òmìnira. Ìyá ò dẹ̀ sọ̀rọ̀. Jẹ́ orúkọ ọmọ rẹ̀. Mo ti di òmìnira. Lọ́wọ́ gbólóhùn òdì àná. Ẹ máa ké. Ohun kan tún fọ̀ sí mi létí.
1: Ohun
0: kan wọnú etí mi
1: báyìí.
0: Ṣé ẹ lè gbàdúrà yẹn? Ẹ máa ké. Èpè àdéhùn àná. Èpè àdéhùn àná. Ṣé wọn ọkọ̀ ayé mi sẹ́yìn? Sọ̀rọ̀. Èpè àdéhùn àná. Èpè àdéhùn àná. Tó ń wọ ọkọ̀ ayé mi láwọ̀ sẹ́yìn.
1: Láwọ̀
0: sẹ́yìn.

0: ajẹ́ lára mi o. Oye oye oye oye.
1: Olùkọ́ jẹ́.
2: Ẹ̀mí ló. Ẹ̀pẹ́ má jẹ́ mọ̀ náà. Ẹ̀yìnkọ́ ọkọ̀ ayé mi sẹ́yìn. Oye bàjẹ́ lára mi o.
1: Bàjẹ́
2: bàjẹ́
1: bàjẹ́
2: bàjẹ́ bàjẹ́.
3: Àwọn àdéhùn kékèké. Sọ fi èpè ńlá ńlá tìlẹ́yìn. Àdéhùn kí mo gbé. Àdéhùn kékèké. Èpè ńlá ńlá. Lóde fi tìlẹ́yìn. Tí n bá fi ọ. Kí n ṣòfò tọmọtọmọ. Ẹ̀lò. Ó ní tí n bá fi ọ. Mo ti máa ń wá láyé kí n mọ̀ rí. Alárìn kiri àti sáǹsà ló máa jẹ́ láyé. Nítorí pé ọkàn mọ rìn kiri ní ayé. O ní rí nǹkan fọjú orí ẹ̀sìn. Gbogbo ẹ̀yin tẹ́ ń tàràkà ní ayé. Ẹ dírèsì ayé yín padà sẹ́yìn. Àdéhùn wo ló ti ṣe? Ọ̀rọ̀ òdì wo ló ti sọ sájà rẹ̀? Èpè àná wo ló ń ṣiṣẹ́? Àbí wo mọ̀ wípé bí mọ̀lẹ́kà ṣe wà nínú afẹ́fẹ́? Bẹ́ẹ̀ làwọn ìbọra náà ń gbé nínú afẹ́fẹ́. Àwọn ìbọra gbé nínú afẹ́fẹ́. Agbára wọn rìn kiri. Ọ̀sán àti òru. Ọ̀sán àti òru. Ìwé mímọ́ wíwé. Wọ́n rìn kiri. Lọ́sọ̀tún lọ́sọ̀sì. Wọ́n ń búra múra mọ̀ bí kiri. Wọ́n ń wá ẹni tí wọ́n pàjẹ́. Ìwé mímọ́ ló wí bẹ́ẹ̀ o. Ṣé wà lè ké? Èpè àdéhùn àná. Ẹyà kà ní dẹ́lẹ̀. Máa rú mi ní ẹsẹ̀ káyí náà yá. Màrúbì lẹ́sẹ̀ káyìí náà. Ráyé dẹ̀ ní kẹtàù. Wàwú dáadáa máa ń lẹ́ta yìí. Yé ayé ní kẹlẹ́ẹ̀bù. Mi dé rúbì ní àtà. Ẹ máa kígbe tẹ̀lé mi. Èpè àdéhùn àná. Tí fóun ní òní mi o. Èpè àdéhùn àná. Tí ń wọ ọkọ̀ ayé mi lọ́bí àṣẹ́tì. Tí ń wọ ọkọ̀ ayé mi lọ́bí òfó. Wọ́n ní òfó ní òparí ayé. Wárí èpè àdéhùn àná yẹn. Ó ní epo sínú ọkọ̀ yẹn. Èpè yẹn ní epo sínú mọ́tò yẹn. Ọkọ̀ yẹn á dẹ̀ máa wá lọ bí òfo. Èbú tí òfo ni ó ti jà á lẹ̀. Nígbà tó bá kú tán. Nígbà tó bá débo jù. Wọ́n ní àti parí iṣẹ́ lọ́dọ̀ ẹ̀. Ó kú ọ̀dọ̀ ọmọ ẹ̀. Nítorí wípé fúnra rẹ̀ náà ló fa àwọn ọmọ rẹ̀ lé wa lọ́wọ́. O ní kí n mọ jèrè tọmọtọmọ. Ẹ̀pẹ̀ tó sẹ́nì yẹn o. Torí pé o fẹ́ tajà. Torí pé o fẹ́ rere lórí ẹ̀. Kò mọ jèrè tọmọtọmọ. Ẹyọ. Máa wá wo ọkọ̀ ayé rẹ̀ débi òfo. Nígbà tó bá kú débẹ̀ tán. Wọ́n wá padà lẹ́yìn ẹ̀. Di sẹ́mu ọkọ̀ tí wọ́n fi gbé ìwọ ìyá. Wọ́n tún lọ fi gbé ọmọ ẹ̀. Fọ́gbé mi ò gbà. Holy Ghost.
1: Fire.
0: Holy Ghost.
1: Fire.
0: Ẹ fún mi fire dada. Holy Ghost.
1: Hello.
3: Karufia.
2: Yes, Lord.
3: And you are King Betalemio.
2: Yes,
3: Lord. And you are the one.
2: Yes,
3: Lord. And you are
1: this Sunday service
3: Onoma Creosan ti an se
1: we be the third special program using orange
3: tan lu osin yen
1: that we are using orange
3: Onoma di eleketa
1: that will be the third one
3: mama ri po wa nbe
1: make sure you are there
3: make sure po wa nbe o
1: make sure you are there
3: lojo Sunday yi
1: Sunday
3: ago meta ni o
1: 3 p.m.
3: ago meta ni o
1: 3 p.m. this
3: ni Mao Event Center awon tan kasam yen tan kasam si o
1: sweet sam are really in it
3: won tin kasinu osin yen o
1: you are ready to your
3: you want to call that today?
1: Come on time.
3: Call it to shut out.
1: So we can finish on
3: I
1: time.
3: I go met our senior.
1: You
3: want to hear in one day.
1: You are nice to testify.
3: Oh man, you are better.
0: Allah God, sir.
3: And you are in Lesha.
0: Lesha.
3: Oh, Emura.
0: Emura.
3: July 10.
0: Lesha.
3: 10, 11, 12.
0: Lesha.
3: July 10.
0: Lesha.
3: 11, 12. Nilu Lesha.
0: Oh, Allah God, sir.
3: Bende Woli.
0: Yes, sir.
3: Woli. Okoto Jesu.
0: Bẹ́ẹ̀ni
3: sá.
0: Bẹ́ẹ̀ni
3: sá. Mọ̀dẹ̀ gbọ́n olúwa jí o.
0: Kábíyèsí o.
3: Olúwa ní.
0: Yes sir.
3: Àdúrà tó gbọ́
0: yìí.
3: Ìrìn tó gbọ́ yìí. Olúwa ní káwọnú má jẹ̀mú ẹ̀.
0: Jésù.
3: Oní kílódé.
0: Bẹ́ẹ̀ni sá.
3: Olúwa wípé. Àìmọ̀ sá.
0: Jésù.
3: Torí ẹnìkan ni. Ẹnìkan ni.
0: Torí ẹnìkan ni
3: o. Wọ́n ti ń bẹ́ nìkan da iná kan.
0: Kábíyèsí
3: ọlọ́run. Torí tó bá jò. Yóò ta lé.
0: Jésà.
3: Yóò ta ọ̀nà.
0: Ah, yẹra yó.
3: Olúwa wípé. Àwọn tó gbóhùn yìí.
0: Jésà.
3: Àdàbí.
0: Kábíyèsí o.
3: Tí ò bá wo etí.
0: Ibi tó bá ti ń bọ̀.
3: Tó o bá fọwọ́ pẹ̀lú. Olúwa wípé.
0: Jésà.
3: Ẹ̀sà.
0: Jésà.
3: Oko bára rẹ̀.
0: Kábíyèsí o.
3: Mo gbóhùn adániwáyé.
0: Jésà.
3: Ó ní òkòtó.
0: Ó yẹsà.
3: Jẹ́ kí wọ́n rú ẹbọ.
0: Ó jẹ́ rú ẹbọ.
3: Mo ní kí ló dé. Ó ní kán rú o.
0: Yẹsà.
3: Kó tó di Sunday.
0: Jésà.
3: Kí wọ́n rú o.
0: Ó ṣe o.
3: Kó tó di Sunday.
0: Kó tó da Sunday.
3: Olúwa wípé.
0: Yẹsà.
3: Àwọn tó gbọ́ bá ìbá.
0: Bẹ́ẹ̀ ni bọ́ ṣe ń gbọ́ yìí.
3: Kí wọ́n rú ti wọlé ni o.
0: Lọ ṣe o.
3: Èní sọ̀la.
0: Lọ́ni sọ̀la ni.
3: Mi ò ní gbowó yẹn lọ́wọ́ wọn.
0: Rárá o.
3: Olúwa wípé.
0: Yẹsà.
3: Gbogbo etí tó gbọ́.
0: Gbogbo èèyàn tó gbọ́.
3: Ní àgbáyé.
0: Níbi tó bá ti gbọ́.
3: GTB.
0: Rárá o.
3: 05.
0: Bẹ́ẹ̀ni sá.
3: 25.
0: 25.
3: 28.
0: 28.
3: 75.
0: 75.
3: 18.
0: 18.
3: GTB.
0: GTB.
3: 05.
0: 05.
3: 25.
0: 25.
3: 28.
0: 28.
3: 75.
0: 75.
3: 18.
0: 18.
3: Wọ́n fún yín ní àkánàbà yẹn.
0: Bẹ́ẹ̀ni sá.
3: Ibẹ̀ ni kò ṣẹ́sí.
0: Lọ ṣẹ́sí bẹ́ẹ̀ o.
3: Ọlájídé.
0: Ọlájídé.
3: Sínà Ayọ̀mí.
0: Sínà Ayọ̀mí.
3: Èló ni o.
0: Bẹ́ẹ̀ni sá.
3: 750 naira.
0: 750 naira ni o.
3: 750.
0: 750 naira ni o.
3: Ẹnìkan ní èmi ò lè kó yẹn lọ sí.
0: POS. Kábíyèsí o.
3: Ó lè kó lọ POS.
4: sọ.
3: Ṣùgbẹ́.
4: Yes sir.
3: Sọmọlì kẹyìn lọ ra pàǹtì ẹ̀jẹ̀ wa.
4: Bẹ́ẹ̀ni sà.
3: Wọ́n á sọ ibi tí yóò ti lọ sanwó fún. Yóò kówó lọ bẹ̀.
4: Yes
3: sir. Akọ́kọ́ lọ sanwó.
4: A deposit.
3: Kó tó lọ gba receipt.
4: Receipt ló máa fi hàn.
3: Kó tó lọ fi gbẹ̀jẹ̀.
4: Bẹ́ẹ̀ni sà.
3: Ìtọ́gbẹ̀ ni ọ̀fà gba iná.
4: A dáni wáyé o.
3: Ó di májèmú.
4: Orúkọ Jésù.
3: Ó di èdìdì.
4: Orúkọ Jésù.
3: Kò ní wọlé ẹ.
4: Àmì jẹ́.
3: Seven kini mo gbe.
4: $7.50.
3: Aya bada lu
4: ate. O je tete lo se.
3: Yipuru acha dale.
4: Jesus.
3: Kete bi aruwi.
4: Jesus.
3: Ala una tiri ya.
4: Kabi esha laru.
3: Odi mi.
4: Ewo.
3: Kene jimi jimi ra.
4: Ewo.
3: Adola karabata
4: wo. Jesus.
3: Ya bi nu acha da.
4: Ewo.
3: Odua wiwe.
4: Yes sir.
3: Ki awon kan se ti won.
4: Bẹ́ẹ̀ni o.
3: Ki ilẹ̀ o to su.
4: Kabi esi o.
3: Hey.
4: Yes sir.
3: Gbogbo ori afẹ́fẹ́. Tí òun yìí dé.
4: Bẹ́ẹ̀ni sà.
3: Èkó. Ogun state.
4: Ogun state.
3: Ọyọ state.
4: Ibadan.
3: Káàkiri. Ondo state.
4: Osun state.
3: Osun state.
4: Bẹ́ẹ̀ni sà.
3: Kwara state.
4: Kwara.
3: Mo kéde tèmi o.
4: Ẹgbọ́.
3: $750.
4: $750.
3: Owó tí o lè túnu lára rẹ.
4: Bẹ́ẹ̀ni sà. Kábíyèsí o.
3: O lè gbẹ̀jẹ̀.
4: Bẹ́ẹ̀ni.
3: Runa tade.
4: Ayayayayayayayayayayaya.
3: GTB.
4: Ẹ̀ẹ́o.
3: 05 05 25 25 28 28 75 75 18. Ẹnẹ́ẹ̀.
4: Kábíyèsí o.
3: Mi ò ní di igbá àgbà iná.
4: Mi ò ní di igbá àgbà iná.
3: Ọmọ mi ò gbúdọ̀ di igbá àgbà iná.
4: Ọmọ mi ò gbúdọ̀ di igbá àgbà iná.
3: Mo fi $750 yìí rúbọ.
4: Mo fi $750 yìí rúbọ.
3: Ẹ̀sà.
4: Yes sir.
3: Mo bá gbẹ tínú. Ọ̀rẹ́ tí ẹ̀ ní.
4: Káì.
3: Èrú bí dàní.
4: Yẹ́sù.
3: Wòlí.
4: Bẹ́ẹ̀ni o.
3: Ọlájídé.
4: Ó yẹ sà.
3: Sínà ayọ̀. Òkòtò Jésù.
4: Yẹ sà.
3: Lorúkọ
4: mi. Confirm.
3: Wọ́.
4: Yẹ sà.
3: Bó bá ti gbẹ tínú. Tó sọ pé.
4: Kí ná ṣe mẹ́wọ̀.
3: Kí ná sọ.
4: Yẹ sà.
3: Wàrẹ́ tí ẹ̀ ní.
4: Kábíyèsí o.
3: Ẹ̀sà.
4: Ó yẹ sà.
3: Igbó rẹ̀.
4: Ó sọ jẹ́ parí rú lọ.
3: Igbó rẹ̀.
4: Ó sọ jẹ́ parí rú lọ.
3: Igbó rẹ̀.
4: Ó sọ jẹ́ parí rú lọ.
3: Mo sọ tèmi.
4: Lọ ṣe o.
3: GTB.
4: Ẹ̀ẹ́o.
3: 05.
4: Bẹ́ẹ̀ni sà.
3: 25.
4: 25.
3: 28.
4: 28.
3: 75.
4: 75.
3: 18.
4: 18.
3: GTB.
4: GTB.
3: 05.
4: 05.
3: 25.
4: 25.
3: 28.
4: 28.
3: 75.
4: 75.
3: 18.
4: 18.
3: Owó tí ò lè la ẹ.
4: Bẹ́ẹ̀ni sà.
3: Ó lè la ọ̀nà àbáyọ fún ẹ.
4: Bẹ́ẹ̀ni o. Bẹ́ẹ̀ni o.
3: Yorùbá.
4: Ó yẹ sà.
3: Owó tí ò lè la ẹ.
4: Tí ò lè la ẹ.
3: Ni 750.
4: Bẹ́ẹ̀ni sà.
3: Ṣùgbọ́n.
4: A lọ ọ̀nà àbáyọ fún ẹ.
3: Ó lè la ọ̀nà àbáyọ fún
4: ẹ. Kábíyèsí Ọlọ́run.
3: Ẹni bá ní etí. Gbogbo ntí ẹ̀mí.
4: Gbogbo ntí ẹ̀mí sọ fún ìjọ.
3: Sangwọta.
1: Sangwọta.
3: Ìpàdé ọjọ́ Sunday.
1: This Sunday service.
3: Olúmọ pé ọ̀sán tí a ń ṣe.
1: We be the third special program using orange.
3: Ṣé ń lu ọ̀sán yẹn?
1: That we are using orange.
3: Olúmọ jí ẹlẹ́kẹta.
1: I will be the third one.
3: Màmá rí pọ̀ wà mbẹ́.
1: Make sure you are there.
3: Mẹ́ sọ pọ̀ wà mbẹ́ o.
1: Make sure you are there.
3: Lọ́jọ́ Sunday yìí.
1: Sunday.
3: Aago mẹ́ta ni o.
1: 3 PM.
3: Aago mẹ́ta ni o.
1: 3 PM this
3: Sunday. Ní Mao Event Center.
1: At Mao Event Center.
3: Àwọn tí ń ka sáàmù yẹn tí ń ka sáàmù sí o.
1: Yes, really, some are really neat.
3: Wọ́n ti ka sínú ọ̀sán yẹn o.
1: They are already really neat to your
3: day. Ìwọ ni kò dẹ̀tẹ̀ dé.
1: Come on time.
3: Ká lè tètè ṣe tán o.
1: So we can finish on time.
3: Aago mẹ́ta ọ̀sán ni o.
1: 3 PM.
3: Ìwọ ni ẹ̀rí ìlú òde.
1: You are next to testify.
3: Ó máa ní agbára.
4: Alágbára sà.
3: Ẹ̀yin ará ilé sà.
4: Ilé sà.
3: Ẹ múra o.
4: Ẹ múra.
3: July 10.
4: Bẹ́ẹ̀ni sà.
3: 10/11/12.
4: Bẹ́ẹ̀ni sà.
3: July 10.
4: Bẹ́ẹ̀ni sà.
3: 11/12. Ní ìlú Iléṣà.
4: Wọ́n máa lágbára sà.
3: Bẹ́ẹ̀ni wòlíì.
4: Yẹ́ sà.
3: Wòlíì. Òkòtò Jésù.
4: Bẹ́ẹ̀ni sà.
3: Ó máa ní agbára.
4: Bẹ́ẹ̀ni sà.
3: Bẹ́ẹ̀ni ló ń ta yìí.
4: Ó yẹ sà.
3: Sàmí o.
4: Ó yẹ.
3: Wọ́n ní faṣọ dúdú di ọmọ rẹ.
4: Bẹ́ẹ̀ni
3: jẹ́ sà.
4: Kábíyèsí o.
3: God bless you.
4: Ọlọ́run
3: àbúkọ wọ

0: Hallelujah. Daddy Ekaso, emi omo yi olu aremu luwa toyin lati ibafu omo ijori afefe ni mi o sele pe ni last edition of crossover ta se ni April ni mo ti fe so eri mi amo awon ero ti po ju ti won fe gba eri won so won ni lati so fun ake a ma share later like a ma so testimony wa later so o wa fun pe ni March mo mi so fun mi nipa program ori oke ogo ti won fe se ni ending of March so and she also even asked me to listen to the program before even going to the mountain so we will download emi na wa bere si gbo program yen so mi je bere si gbo program yen mo follow our program ko to di pe awa wa so ori oke ni ending of down march a crossover titi won April so mo de bere nkan meji lowo Olorun mo so fun Olorun mo ni ise ti mo se se ri pe ko Olorun ko jo o ran mi lowo pe owo ti mo gba pe ko te mi lorun pe ko Olorun ko ba mi dobu owo yen Olorun de se o se fun mi even kon se double Olorun se fun mi triple Olorun se fun mi wa ti mo ma gba mi salary like it was triple of the salary ti mo ma ti mo gba tele so nkan to Olorun se fun mi ni em de so fun Olorun nipa poor performance training poor performance training o wa fun awon ti won ba ki se dada and teyan ba le ti lo si poor performance training o likely ki oruko yen o lo appear ni termination list so mo dupe lowo Olorun pe Olorun ba mi se ogun iyen na eri mi lele tabi e ba mi gbe testimony mi o lowo a ma sagbara yin dotun sa pa mi oroyan yin o ni gbe oruko Jesu ile ologo ti gbogbo wa jo nle ma debe oruko Jesu
1: o se afefe pe leni
2: say today
1: aye mi gba isare
2: my life is filled
1: leni
2: today
1: aye mi bere si ni fo
2: my life begin to fly
1: leni
2: today
1: ona mi bere si ni si
2: my way begin to open
1: leni
2: today
1: ona mi bere si la
2: my way become clear
1: leni
2: today
1: iranlowo de fun mi
2: help come unto me
1: leni
2: today
1: awon pepe okunkun
2: all those altar of darkness
1: don't dide ogun si mi
2: that rise against me
1: o di wiwo lule
2: shall be pulled down
1: leni
2: today
1: I say o ditaye lo le mi
2: leni negative authority being used over me
1: o gbe na dan
2: is catching fire
1: leni
2: today
1: oju rere ati anu
2: favor and mercy
1: ni ko ma je pin mi
2: shall be my portion
1: leni
2: today
1: ibi gbogbo ti mo ba ya
2: anywhere I go
1: ki iranlowo ma wa
2: help we come unto me
1: ki oju rere ma wa
2: favor we come unto me
1: ki anu ma wa
2: mercy we come unto me
1: mo pase
2: I decree
1: olorun ti n gbe ni dide
2: god of elevation
1: e gbe ayanmo mi dide
2: elevate my destiny
1: olorun to fa ni soke
2: olorun to fa ni soke
1: e fa ayanmo mi soke mo pase ni oni
2: I decree today
1: gbogbo n to n da aye mi duro
2: anything sacrificing my life
1: ko ma gbe na da
2: fire
1: ise awon ota
2: everyone of enemy
1: ise awon okunkun
2: everyone of darkness
1: to fin da aye mi duro
2: be you to sacrifice my life
1: ko ma gbe na
2: ko ma fire
1: mo pase loruko Jesu
2: in the name of Jesus
1: ayanmo mi
2: my destiny
1: gba isopo pẹ̀lú àwọn olóore àyànmọ́ mi ò gba ìsopọ̀ pẹ̀lú àwọn aláàánú àyànmọ́ mi ò gba ìsopọ̀ pẹ̀lú àwọn tí ó ràn ẹ́ lọ́wọ́ mi ò kì í sẹ́ni ìjákulẹ̀ mọ́ láti òní lọ ẹni òkè ni mí iṣẹ́ mi yóò ní èrè mo pàṣẹ ọjọ́ tó mọ́lẹ́ ni ko to wọ ki igbọ tun bẹrẹ laye mi ki ara ko tu mi ki awọn eyan ki mi ku orire ki ọjọ to wọ lele aye mi gba itura aisan ogun aye
2: ibu bato
1: o raye lara mi
2: mo
1: on ti mo se ase ti re ki to wa si pade adua mi mo se njade mbi mo lo si ase yori ipin mi seda mi jade ku oloko eru oba ni mi mi o ni seru mo eni oke ni mi mi o ni di anile ìpéjọpọ̀ ìrànlọ́wọ́ láti ibi gíga wọlé tó ayé mi wá mo pàṣẹ ilẹ̀kùn tó forúti àti bá mi fi ọ̀sán sí ilẹ̀kùn tó fi èpètì mo fi ọ̀rọ̀ ọlọ́run sí láti òní lọ ilẹ̀kùn òní ti mọ̀ mi mọ́ ẹ̀yin agbára tó ń tilẹ̀kùn ẹ máa ṣòfò dànù ẹ̀yin agbára tó ń tilẹ̀kùn ẹ máa wọlẹ̀ a sí ilẹ̀kùn síwájú mi ẹnikẹ́ni ò gbọ́dọ̀ tì mọ́ a sí ilẹ̀kùn sọ́nà mi ẹnikẹ́ kò gbọ́dọ̀ tì mọ́ ìwọ ilẹ̀kùn òkè sí ọ́. Tẹ́wọ́ yẹn sọ pé ọwọ́ mi ò gbọ́ ọ̀rọ̀ Olúwa Jehovah. Ohun gbogbo tí máa fi ẹsẹ̀ láti yìí kó máa ṣe rere. Ìwọ ọwọ́ mi ò ò ní sí àṣẹ tì mọ́. Ìwọ ọwọ́ mi ò wọnú àṣeyọrí. Gbogbo àmì nínú ọwọ́ mi tí ò jẹ́ ní àkójọ kó máa jábọ́lẹ̀. Àmì àwọn àjẹ́, àmì àwọn oṣó, àmì àwọn ẹlẹ́yẹ nínú ọwọ́ mi jábọ́lẹ̀. Mi ọwọ́ yẹn, mi ọwọ́ yẹn. Sọ pé àgbàná àti àìlákojọ ẹ jábọ́ nínú ọwọ́ yẹn. Mo pàṣẹ gbogbo ìdè tí a fi di ọwọ́ mi kó máa já láti òní lọ. Ọwọ́ yìí ó máa ṣe nǹkan ńláńlá. Ọwọ́ yìí ó máa ṣe nǹkan ńláńlá. Lọ kọ́lé ńlá, lọ ra mọ́tò ńlá, lọ dèèyàn ńlá. Àmì àmì àmì. Fọwọ́ kan orí ẹ sọ pé orí yìí ò ní mú ire bọ́mọ́ láti òní lọ. Oríire gbogbo tí a bá fi pe orí mi kò ní bọ́mọ́ mi lọ́wọ́. Lórúkọ Jésù orí mi dorí àpèsè, ó dorí ọlá, ó dorí ọ̀rọ̀, orí mi dorí ire, ìpín mi di ìpín ire, orí mi ó gbàbọ̀dè, ṣẹ̀dá mi ó gbàbọ̀dè, orí mi ó dìde lọ ṣe rere. Orere gbogbo tí mo fẹ́ kó máa bọ́ sí fún mi láti òní lọ. Ìrètí mi, ìrètí mi kò ní já sásán. Orí mi gbójú rere. Mo gba ìrànlọ́wọ́, mo gba àánú. Àmì àmì àmì. À ń lọ sí part two.
2: We are going to part two.
1: The most powerful prayer is the one that you pray for yourself.
2: Àdúrà tó lágbára jù lè tó bá fẹ́ mú ara ẹgbà fún rẹ̀.
1: Níwọ̀n bá ìgbà tó bá sì lè sọ̀rọ̀.
2: In as much as you can still talk.
1: Ìwọ la máa bi pé kí ló fẹ́.
2: You are the one that will ask, what do you want?
1: À ń lọ sí abala kejì.
2: We are going to part two.
1: Eléyìí lágbára díẹ̀.
2: This one is a bit more powerful.
1: Ohun tí ojú ò lè rí.
2: What eyes cannot see.
1: Tí ayé fi dá mi dúró.
2: That they used to stagnate me.
1: Iná máa jó lára
2: mi. Fire consuming me.
1: Sọ pé ohun tí ojú ò lè rí.
2: What eyes cannot see.
1: Tí ayé fi dá mi dúró.
2: That they used to stagnate me.
1: Iná máa jó lára mi.
2: Burn my fire.
1: Owó aláǹtakùn.
2: Every cobweb.
1: Tí ayé ò lè fi di igi.
2: That cannot tie me.
1: Tí wọ́n fi ń dé ènìyàn.
2: That used to tie me.
1: Já lára mi. Ẹ̀yin owó aláǹtakùn. Tí wọ́n lè fi di igi. Tí wọ́n fi ń di ènìyàn. Ayé ò ní fi dèmí o. Ìdí ara mi já. Ìdí ara mi já. Àìsàn ara mi lọ. Èpè jáde. Speaker, speaker, speaker. Speaker. Speaker. Amen.
2: Amen.
1: Sọpẹ jade lara mi. Ẹyin o fa mo lojina. Ẹyin o fa idaduo. Ẹyin o fa agbana. Ẹyin o fa gbese. E jade. Pariwo jade la mejo.
2: Jade.
1: E pariwo tale mi pe pe. Aransi asasi jade lara papa yaba
2: jesu mi mi ba epe
1: yes
2: asasi jade lara
1: I love that in Jesus name we pray.

0: kan lórí bẹ́ẹ̀ yẹn. Ìpìlẹ̀ àwa ò pẹ́ sọ tó ti bọ́.
1: Marriage
0: jẹ́ ti wa ókè àbí.
1: Marriage stable.
0: Ókè no problem.
1: Kò sí wàhálà.
0: Ṣé la máa fi ara rí?
1: We will not make you suffer.
0: Wọ́n wá lọ gbé tán pè ní suffering wa.
1: They will not bring suffering. Ìráre.
0: Suffering.
1: Ìráre. Olúwa.
0: Their inherited suffering.
1: Àwọn ìjìyà kan wà tó jẹ́ àjogúnbá.
0: Ọlọ́run odidi wòlíì sílé rákẹ́bù.
1: Imagine God sent the whole prophet to the Rechabites.
0: Ẹ lọ kó wọn kúrò níbi tó wà.
1: Bring them out of their suffering.
0: Ẹ kó wọn wá sínú ilé ńlá.
1: Bring them to the palace.
0: Ẹ fún wọn lóúnjẹ.
1: Give them good food.
0: Ẹ fún wọn nílé.
1: Give them good houses.
0: Wọ́n là sọ́rí.
1: The first story prophet.
0: Bàbá wa sọ fún wa.
1: Our father told us.
0: A gbọ́dọ̀ gbé ilé tí wọ́n kọ́.
1: We should not live in good houses.
0: Ó ní ká máa gbénú àgọ́ yìí.